àbí ẹni wípé mo ń gbòrò wípé iṣẹ́ fẹ́ bọ́lọ̀ àwọn kò síbi kò sẹ́rù fọmọ ọlọ́run má bẹ̀rù èyí ni ọ̀rọ̀ onígbàgbọ́ ṣùgbọ́n ẹni tí a pè ní onígbàgbọ́ tí ó ní àjálù díẹ̀ tàbí tí ó ní wàhálà díẹ̀ tàbí tí ó ní ìdojúkọ níbi iṣẹ́ tàbí tí ó ní àìsàn díẹ̀ ráńpẹ́ ní àgọ́ ara rẹ̀ tí ó ti ń sá káàkiri ẹ̀ ń boni kí n gbégbá ọ́ ó dàbí ẹni pé àìsàn ló pa lágbájá ikọ́ fe òun ló pa tẹ̀mẹ̀dùn ẹ̀jẹ̀ ríru òun ló pa làkàṣògbè àwa tí a jẹ́ onígbàgbọ́ èé ṣe tí a fi ń sọ̀rọ̀ ikú kí ni ó tí a ò sọ̀rọ̀ wípé nítorí pé jésù kristi wà láàyè èmi ò wà láàyè bákan náà èlíjà sọ fún wípé má bẹ̀rù lọ kí o sì ṣe gẹ́gẹ́ bí o ti wí ṣùgbọ́n kí o tètè kọ́ ṣe àkàrà kékeré kan fún mi nínú rẹ̀ náà kí o sì mú un fún mi wá lẹ́yìn náà kí o ṣe tìrẹ àti ti ọmọ rẹ nítorí báyìí lè olúwa ọlọ́run ìsírẹ́lì wí ìkòkò ìyẹ̀fun náà kì yóò ṣófo bẹ́ẹ̀ ni kò lò bó òróró náà kì yóò gbẹ títí ọjọ́ tí olúwa yóò fi rọ òjò sórí ilẹ̀ níhìn-ín ni èlíjà ni ó sọ ọ̀rọ̀ fún opó yìí ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé ó ṣeéṣe kí èlíjà tàbí obìnrin yìí kí ó má mọ̀ bí a ṣe lè mú ọ̀rọ̀ yìí ṣe ṣùgbọ́n ó sọ pẹ̀lú ìgbàgbọ́ ó yẹ kí àwa náà kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ bẹ́ẹ̀ ìkẹrin kí a rí wípé a dúró lórí ọ̀rọ̀ tí ó ti ẹnu wa jáde bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn alátakò wọ́n yí wa ká bí ó tilẹ̀ jẹ́ wípé ìjì ń jà nítòsí wa kí a rí wípé ọ̀rọ̀ tí a sọ yìí a dúró lórí rẹ̀ bí ó bá jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ni ọlọ́run yóò kín ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí lẹ́yìn kì yóò jẹ́ kí ọ̀rọ̀ yìí lọ láì ṣe èyí ni a rí pẹ̀lú àwọn wòlíì nínú májẹ̀mú láéláé àti nínú májẹ̀mú tuntun èyí ni ó sì yẹ kí ó jẹ́ akọmọ̀nà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí àìsàn bá dé bí a bá ti sọ nípa ìlérí ọlọ́run ìlérí ọlọ́run tí a sọ nípa rẹ̀ yìí ni kí a dúró tì ni kí a jókòó tì kí a rí wípé ọ̀rọ̀ ọlọ́run tí a ti sọ kò kùnà kí a rí wípé a ní ìgbàgbọ́ a sì fọkàn tán ọ̀rọ̀ ọlọ́run tí a ti sọ yìí èyí ni yóò jẹ́ kí agbára àti àṣẹ kí ó wà nínú ọ̀rọ̀ tí a ń sọ jáde lẹ́nu ìkarùn-ún kí a rí wípé a ò ṣiyèméjì ọ̀rọ̀ ọlọ́run a ò jiyàn ọ̀rọ̀ ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ wípé ó falẹ̀ díẹ̀ wípé a ò múṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ kí a rí wípé a sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ yẹ kí a ṣe àpẹẹrẹ bóyá ara rẹ ò dá ni a sì gbàdúrà fún ọ tàbí ìwọ fún ààrẹ ló gbàdúrà ó sì bẹ̀ sí níyìn ọlọ́run lógo wípé ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìwòsàn ti dé bí o ṣe sọ wípé ìwòsàn ti dé yìí ó dàbí ẹni pé ẹnu rẹ korò síbẹ̀ o ò lè jẹun ó dàbí ẹni pé o ò lókun lára síbẹ̀síbẹ̀ bí o ti gbàdúrà tán tí o fi sọ wípé mo gbàgbọ́ mo gba ọlọ́run gbọ́ wípé ìwòsàn ti dé síbẹ̀síbẹ̀ ó dàbí ẹni pé àárẹ̀ mú àgọ́ ara rẹ síbẹ̀ o ò jẹ́ yí ohun padà o ò jẹ́ sọ wípé bóyá ọlọ́run ò tí ì gbàdúrà bóyá kì í ṣe ìfẹ́ ọlọ́run kí ara mi kí ó dá bóyá ọjọ́ ikú ti súnmọ́ tòsí bóyá àwọn tó ń ṣe mí náà tí kúrò lẹ́yìn mi bóyá àìsàn yìí òun ló máa jẹ́ àìsàn ìkẹyìn tí wọ́n ṣe tí wọ́n fi fojú ba ikú onígbàgbọ́ ò jẹ́ sọrú ẹ̀ lẹ́nu onígbàgbọ́ a máa gbẹ́kẹ̀lé ọlọ́run onígbàgbọ́ kì í ṣe iyèméjì nítorí wípé bí a bá ti gbàdúrà bí a bá ti dúró lórí ìlérí ọlọ́run a ò ní jẹ́ kí iyèméjì kí ó wá sí ọkàn wa tàbí ọ̀rọ̀ mìíràn tí kì í ṣe ọ̀rọ̀ ìgbàgbọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ìkẹfà ó ṣeé ṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó wà nítòsí wa kí àwọn kí ó máa sọ̀rọ̀ àìgbàgbọ́ a kò ní jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kí ó ba ìgbàgbọ́ wa jẹ́ wo àwọn ọba kejì orí keje láti ẹsẹ̀ ìkíní àwọn ọba kejì orí keje láti ẹsẹ̀ ìkíní nígbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa báyìí lé olúwa wí ní ìwòyí ọ̀la lè a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékèlì kan ní ẹnu bodè samaria ẹsẹ̀ ìkejì nígbà náà ni ìjòyè kan lé ọwọ́ ẹni tí ọba ń fi ara tì dá ènìyàn ọlọ́run lóhùn wípé ó sì wípé kíyè sí bí olúwa tilẹ̀ ṣe fèrèsé
lé ọ̀run nǹkan yìí a lè rí bẹ́ẹ̀ òun sì wí pé kíyèsí ìwọ ò fi ojú rẹ rí kíyèsí ìwọ ò fi ojú rẹ rí ṣùgbọ́n ìwọ kì yóò jẹ nínú rẹ níhìn ni a rí ewé pé bí ẹni yìí tilẹ̀ ń sọ̀rọ̀ àìgbàgbọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyí kò bomi lu ìgbàgbọ́ àti iná ti elisha ó yẹ kí àwa náà kí ó mọ̀ wípé bí àwọn tí ó wà nítòsí wa bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ àìgbàgbọ́ kò yẹ kí èyí kí ó mú àìgbàgbọ́ wọ inú ọkàn wa yẹ kí n rán ọ létí ohun mẹ́fà tí a ti mẹ́nu kan yìí kínní ni wípé a ní láti kọ́kọ́ gba ọ̀rọ̀ ọlọ́run ìlérí ọlọ́run ìkejì ni pé a ní láti gba ọ̀rọ̀ ọlọ́run kí a gbà á gbọ́ kí a ṣàṣò lórí rẹ̀ kí ọ̀rọ̀ ọlọ́run yìí kí ó di ọ̀rọ̀ tiwa kí ó jẹ́ wípé nígbà wàhálà nígbà ìpọ́njú nígbà ìní nígbà ẹ̀sàn ọ̀rọ̀ ọlọ́run tí a ti tòjọ́ sínú ọkàn wa ni yóò máa jáde lẹ́nu wa yóò sì jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ìkẹta kí a rí wípé bí a ti ń sọ̀rọ̀ yìí jáde kí a máa rí wípé a ń retí ìmúṣẹ ọ̀rọ̀ náà nítorí ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde kì yóò lọ láìṣe ìkẹrin kí a dúró lórí ọ̀rọ̀ náà bí àwọn mìíràn bí wọ́n tilẹ̀ ń já wa ní koro bí wọ́n tilẹ̀ ń ṣe iyèméjì ọ̀rọ̀ náà bí wọ́n tilẹ̀ ń sọ wípé rárá kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ kí a dúró lórí ọ̀rọ̀ ọlọ́run ìkarùn-ún kí a má ṣe ṣiyèméjì bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan náà falẹ̀ díẹ̀ bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí a kò tètè mú u ṣe kí a rí wípé a mọ̀ wípé ọlọ́run kì í ṣèké yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣe ìkẹfà kí a rí wípé bí àwọn tí ó tilẹ̀ wà nítòsí wa bí wọ́n tilẹ̀ ń jiyàn ọ̀rọ̀ náà tí wọ́n sì ń sọ̀rọ̀ àìgbàgbọ́ kí a má jẹ́ kí ìyàn jíjà tiwọn àti àìgbàgbọ́ tiwọn kí ó bomi pa ìgbàgbọ́ tiwa kí a rí wípé a gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run bí a bá ṣe bẹ́ẹ̀ ó dájú wípé agbára yóò wà nínú ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí agbára ti wà nínú ọ̀rọ̀ àwọn wòlíì nígbàánì yẹ kí a wò ó nínú máàkù orí ìkọkànlá máàkù orí ìkọkànlá láti ẹsẹ̀ ìkejìlélógún jésù sì dáhùn ó sì wí fún un pé ẹní ìgbàgbọ́ sí ọlọ́run ẹní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé àwọn ojúṣe rẹ nínú ẹbí ni ó dàbí ẹrù wúwo tí ó ń wọ ọlọ́run ni ẹní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé àìsàn ni ó ń fi ara rẹ ṣe ibùgbé tí ó dàbí ẹni wípé ìrora pọ̀jù fún ọ ẹní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé ó dàbí ẹni wípé àìní àti ìpọ́njú ni ó ń bá ọ jà ẹní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé níbi iṣẹ́ ni wọ́n ti kó tì ọ́ tí wọ́n sọ wípé iṣẹ́ yóò bọ́ lọ́wọ́ rẹ ẹní ìgbàgbọ́ sí ọlọ́run ṣé wọ́n rìn ọ mọ́lẹ̀ lójú oorun ni àbí wọ́n ń pọ́n ọ lójú lójú oorun àbí àwọn ẹ̀mí kẹ́mí ni wọn ò jẹ́ kó o gbádùn ni ó ń rò wípé báwo ni ó ṣe bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyìí ó ní ohun kan ni kí o ṣe ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ láàárọ̀ ìbàjẹ́ lọ́sàn-án ìbàjẹ́ ní àṣálẹ́ ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ ní ìlú tàbí ní ìletò ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ láàrin àwọn ọ̀rẹ́ tàbí láàrin àwọn ọ̀tá ó dàbí ẹni pé àwọn ọ̀tá ló sowọ́ papọ̀ tí wọ́n ń sọ wípé wọn ò ní jẹ́ kí o lọ sí iwájú wọn ò ní jẹ́ kí o ní ìtẹ̀síwájú ní ìgbàgbọ́ sí ọlọ́run àyíkáyè ipòkípò tí o bá bá ara rẹ nínú ẹbí ni láàrin àwọn ọ̀rẹ́ ni níbi iṣẹ́ ni níbikíbi tí o bá wà àyíkáyè tí o bá bá ara rẹ ohun kan ló lè ṣe kí o lè ní kí o lè borí àwọn ọ̀tá kí o lè borí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ ohun kan náà nìyí pé ní ìgbàgbọ́ sí ọlọ́run wo ẹsẹ̀ ìkẹtàlélógún nítò lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí ṣídìí kí o sì bọ́ sínú òkun kí tí kò bá sì ṣiyèméjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò rí bẹ́ẹ̀ fún un níhìn-ín ni jésù kristi sọ wípé àṣẹ kan náà tí ó wà lẹ́nu àwọn wòlíì nígbàánì àṣẹ yìí lè wà lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa ṣé o mọ̀ wípé àṣẹ wòlíì ni à ń kà níhìn-ín tí ó ń sọ wípé ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun tí kò bá sì ṣiyèméjì nínú ọkàn rẹ̀ tí ó sì gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe ó ní yóò rí bẹ́ẹ̀ fún un
bí o bá wo ìgbésí

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ. Wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá wà tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàrú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákàlà kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri. A mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ.

0: bí ọba fi ara wa pamọ́, bí ọba jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀. Ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sẹ́ẹ̀lì òkè Kálfárì ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. Àṣà ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí ọba so mọ́ ọ, bí ọba dúró tì ọ́, bí ọba gbẹ́kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí ọba sọ ọ́ fún ọ, a mọ̀ wípé ó gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀, pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa, a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ìjì ẹ̀ṣẹ̀ wọ̀nyí bá mú ọ kúrò. Ṣàánú fún wa, jẹ́ kí àlàáfíà rẹ kí ó jọba nínú ọkàn wa. Gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá tún wọn ṣe. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí, ní orúkọ Jésù Kristì Olúwa. Mo fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orin Dáfídì 56. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú, tí ó nípọn, tí ó sì ṣe iyebíye, èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá. Mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan, nítorí wípé ọ̀pọ̀ òjò ló rọ̀ tilẹ̀ ń fi mu, ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ̀ àti rí ibi ìsásí. Ṣùgbọ́n bí ó ṣe ti wá ni, àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀, tí o sì fi ara balẹ̀, tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò. Wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọdẹ yìí, bí a bá parí ẹ̀kọ́ yòó láti sáko lẹ́yìn rẹ. Bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn, tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa. Mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébùú Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní 56, ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà lè àwa kì í ó bẹ̀rù. Bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà, ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn nì ti ọ̀gá ògo. Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣí i ní ìdí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́. Ní kùtùkùtù òwúrọ̀, àwọn kèfèrí ń bínú, àwọn ilẹ̀ ọba ṣídì, ó fọhùn rẹ̀, ayé yọ. Olúwa, àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù lè ààbò wa. Ẹ wá wò ó, àwọn iṣẹ́ Olúwa, irú aporo tí ó ṣe lé ayé, ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé. Ó ṣe ọrun, ó sì ké ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́, kí ẹ sì mọ̀ pé èmi lé Ọlọ́run, a ó gbémi ga nínú àwọn kèfèrí, a ó gbémi ga lé ayé. Olúwa, àwọn ọmọ ogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù lè ààbò wa. Àwọn tí ó wà nínú ayé, wọ́n wá ààbò káàkiri. Gbogbo àwọn ènìyàn, yálà olówó tàbí ọ̀jọ̀gbọ́n, ó sì ṣeéṣe àwọn tálákà pàápàá, ti won ko ni nkan kan ti o da bi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbadjumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wipe won oni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wipe bi ohun gbogbo bi o ba dojupo ti o si ndaru eyi ti oni saamu ti o nse alaye re ni ese keta wipe omi ho eyi so nipa wipe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o nso wipe o mi awon eniyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si olorun o nso fun a wipe ko si enikeni ti araro tabi ti aratu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o nsele ninu aye o nso wipe awon oke nla won yi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin olorun le emi ati ni otito awon ti won ni olorun jakobu gege bi oba gege bi olugbala ati gege bi oluwa won o so fun a wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni jesu nje ki o di mo fun a wipe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko ni David yi nje ki o di mo fun a wipe bi aye re ba daru bi o ba dabi eni wipe o dabi eni pe ki o lo pe pokunso ki o si kudanu nitori pe ko si nkan ti o ro pe o tun fe se ninu aye o so fun o wipe ma binu je ma se so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onikaye fi pe bi o ba je be wipe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eni olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abo kaakiri sugbon o dabi eni pe bi o ti n sa be ni pasan be ni o n ba o ti o si ti sa kaakiri titi o n wa ibi abo sugbon ti ko si ibi abo awon eniyan ti won si mo wipe aye nle wa awon naa paapaa won ko ile kekeke kaakiri o sese ninu ogba ti won si fi enikan sibe ti o dabi oluso won si le ko si enu ona wipe ibi abo ni yi o si sese ki iwo naa ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o n wa ise ti ko ri ise ti won si so fun o wipe bi o ba sa pamo si ibi abo ti o si je ara re niya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si ti ro wipe o ti de ibi ti o n lo pelu awe pelu adura pelu ije ara eni niya sibe sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wipe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese ko ni ye ma wa lodo wa sugbon so wipe o le salai mo ibi ti odo nla yi wa sibe sibe idani loju ni wepe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ko so wepe sisan yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wepe pelu gbogbo eti mo nse na mo sa nse iwonba ti mo mo wepe o ye ki nse sugbon sibe sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wepe bi ki o le mo bi a se mo wepe a ti de ibi ti odo yi wa o ni olorun be le arin re Jesus si je ki o di mo fun a wepe ibi ti eni meji tabi meta ba pejo ko so wepe ni di oja tita ni di ikore ni di basa ni di jeun tabi ni di ijo ni di ilu ko so be o o ni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se ni di ija ki se ni di iyapa ki se ni di ki a ma lora wa laso mu wepe ah ta lo ji owo apo alufa on ibi ti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si nibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa nibi ti olorun wa oni a ki o se oni di olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji be ni iran lowo olorun be ni o wa ni tosi re oni awon keperi nbinu bi o ba ti mo tele tele ti o si ja fara ti o ro we pe ko sewu je ki n so fun o wi pe awon keperi nbinu si o awon wo ni an pe ni keperi awon tin ta fani awon ti won fe se oni ibi awon ti won ko mo olorun ti won ko si fe mo awon eni ika awon eni ibi aye awon keferi nbinu bo jeun bo yo bo ba so sita won binu si o bo ti ri yawo fe sugbon ti owo re ji ti o dabe ni pe nkan lo dede fun o awon keferi abinu si o bo ri je awon keferi abinu bo si ri je bo ni nkan kan to tori be to joko se ko wipe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won binu pe o wale bo si lole bo jeun bo yo won binu pe o jeun bo gbe yawo bo bimo won binu pe o gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba o sidi sugbon won so fun a wipe olorun wa eni igba ayeraye eni igba ni eni ti o nduro si odo eni ti ko ni baba eni ti o je ebe abo fun wa won ni o pohun re aye yo oluwa awon mogun wa pelu wa olorun jacob o le abo wa iwo bi o ba so gbe bo ba so gbe kuro lo bere lowo awon to so gbe kuro ikun pa won atomo ati baba ati ya won kole ile daradara ile mere mere ti akun daradara sugbon ki won ki o to wo inu re won a wa le si enu ona won a ri nkan kan mole won se ri nkan mole la ri awon papa mole lo bi won won ku lai ti e nidi won so pe a ri lagbaja ni ofe to koja be ni e ti won soro e ti won ri mole ko gba won bi won tin bi won ni won so nde mo ni di ti won so kan mo lorun apere po ta omo re fun esu niyan sibe sibe pelu abo eke ti awon eyan ti o wa ninu aye ti won ni won so fun a wi pe owo aye nte won esu n ba won o n pa won awon ti o pa tan patapata o pa won ni aparo won je ni aye won je ni orun gbàtẹ èèyàn bá lo ọdún márùn ní ilé ìwòsàn àwọn òyìnbó ní ìwọnba àádọta tàbí ogójì ọdún tó nílò nínú ayé yóò ti mọ wípé èṣù ti pa lápatì gbà tó bímọ tí ò ráyè gbádùn wọn tí ò sì lè tọjú wọn to tin kaakiri esin yi na ni o gbe bibeli kaakiri ko moju bibeli o sori bibeli kodo abo ti o wa fun wa odo na ni ti o wa fun imula ada fun irora ti wa ko mo nipa re Jesu Kristi ti a fi han wa lati ku ese wa lo ati lati ko ijiya wa lo ko mo nipa re sugbon bi o se ti a wa ti a ti mo ona hirere awa ti a fi ese wa sowo si olorun ti a so wipe kojo a je wo ese wa se ko sile bi a ba nse be awon eyan ma pe wa ni omugo won ti e so wa loruko won ni awon egbe je wo ese be ni awon ton je wo ese ose nse won iya sin je won sugbon iwo to gbon iwo to sin mo wipe o nfe iran lowo lodo olorun o sin fe abo re bo tin je wo ese ba tin daba tin je ki ese ki o koja lo bi odo ti o san koja lo be ni abo olorun to ndaju lori re o so fun a wipe awa ta se be pe a je olori re olorun jacobu tani olorun jacobu gbati jacobu nsa ko lowo ta ni lowo isau le olorun pade re ni oju ona ibi to nsa lo ni igbati o fi okuta se irori re ti o si wa ni ibi ona ti o je wipe inu aginju ni ni olorun wa ba ni o ko si wipe ohun a ma seso lori re olorun jacobu niyen nigbati o de odo labani gbogbo iya ti labani fe fi je ati ireje ti labani fe se fun olorun gba nigbati olorun so pe ki o kuro ni odo labani ni labani tun fe se eka o fe dode re o si fe le ki o si ba aja be ni olorun tun so fun labani pe jacobu je eni eyan ti ohun nitori be ki o ma se fi owo kan nigbati jacobu n bo lati rin ajo ti o ti lo ni o ranse si esau wipe mo n bo ki o si gba awon ore ni esau ranse pada wipe so fun wipe emi papa n bo gege bi ota ti o mura sile lati parun pelu irinwo awon eniyan lese kese ni jacobu be si ni gbadura be ni olorun je abo re ota ti o fe pa ko le ri owo te mo eyi ni olorun ti o daabo bo jacobu a si wa so fun o wipe bi o ba di eni igbala bi o ba je wo ese re ti o ko sile ti o fi oluwa se olugbala re ti o si fi olorun se ile iso giga re wipe olorun jacobu yo je abo re e wa wo awon ise oluwa iru aporo ni aye o mu ote tan de opin aye ewo ni opin aye ibi ti o wa yi ni a n pe ni opin aye gbati Jesu wa ni aye a o so fun ninu iwe itan wipe o rin de ilu Nigeria tabi o rin de ileto re sugbon sibe sibe a n je ki o di imo fun wa wipe bi o tile je wipe Jesu ninu ara ko rin de ileto re ko si rin de ilu re sugbon ninu emi pelu ise asetan igbala ti o se iye ko ti rin dodo re o ti gboro Jesu ati fi rere ati fi han o eni olorun so wipe titi de opin aye nibi ti o wa nibe ni ise olorun ni o tin se awon ote ti awon eyan sin ni si o awon ti o dite mo o so wipe o mu awon ote won yi tan de opin aye o se orun o ija ni a npe be o si se oko o ija na niyan o se si meji oke si meji o fi keke ogun o fi jona eduro je awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba n saka akiri eredi ti a fi n saka akiri awon abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si se se ki iwo na ki o ti wa iru abo be ri awon abo eke Isaiah ori ikeji din ni ogbon Isaiah ori ikeji din ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalem nitori eyin ti wipe àwa ti bá ikú dá májẹ̀mú a sì ti bá epo kú múlẹ̀ nígbà tí pàṣán gígùn yóò làájá kí ó dé ọ̀dọ̀ wa nítorí àwa ti fi èké ṣe ààbò wa àti lábẹ́ irọ́ li àwa fi ara wa pamọ́ èyí ti jẹ́ kí ó yí ọ gbé kúrọ̀ òǹdè èyí tí a ń so mọ́rùn tàbí òrùka ẹ̀rẹ tí a ń fi sọ́wọ́ tí a rò wípé yóò jẹ́ ààbò fún wa tàbí a lọ fi ara wa fún àwọn ẹgbẹ́ òkùnkùn a rò wípé bí a bá lè lọ sí ẹgbẹ́ ìmùlẹ̀ yóò jẹ́ ààbò fún wa nítorí ààbò ni wọ́n ṣe ń wá irú nǹkan bẹ́ẹ̀ káàkiri tàbí a ti lọ fi ẹ̀mí wa dógò sí ọwọ́ adáhunṣe a ti rò wípé bí a bá ṣe bẹ́ẹ̀ ó parí bó ṣe ń lé wa kò ní rí wa bí o ṣó ò bá rí ẹnílé adáhunṣe bó ló máa ti rí ọ ṣé lọ́dọ̀ jésù ló ṣó máa ti rí ọ àwọn tí wọ́n ń lọ sílé adáhunṣe àwọn ni ọfà oṣó àti ọfà àjẹ́ àwọn ló kọ́kọ́ ń bà àwọn ni wọ́n fi orí wọn ṣẹbọ nítorí wípé abẹ irọ́ ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n dúró sí gbọ́ ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún lẹ́ẹ̀kan sí i nítorí ẹ̀yìn ti wípé nǹkan tí ò kì ń jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọ́n kí ó wá sí abẹ́ ìhìn rere nìyẹn tàbí láti gba ẹ̀kọ́ ti ìgbàlà wọ́n máa sọ nínú ọkàn wípé àwọn tí wọn ò ní ohun ìṣọ́ra àwọn ni wọ́n wá jésù káàkiri àwa ti ní àwọn ohun tí ó lè panimọ́ tàbí ohun tí ó lè jẹ́ ààbò wa wípé nítorí bẹ́ẹ̀ láti kékeré ni wọ́n ti sèwá jiná àwọn tí wọ́n sì jiná wọ̀nyí wọ́n lálàkálà ìbẹ̀rù wà nínú ọkàn wọn babaláwo pàápàá tó ṣe oògùn fún wọn ìyàwó ẹ̀ ò gbádùn àwọn ọmọ wọn wọn rí owó iléèwé san síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí nínú òmùgọ̀ àti nínú òkùnkùn tí ẹ̀mí wọn wà àti nínú ìfọ́jú ọkàn tí wọ́n wà ni wọ́n wá àwọn nǹkan wọ̀nyí káàkiri síbẹ̀síbẹ̀ òye òye wọn jọ́kan tí wọ́n ti ẹ̀ jókòó kí wọ́n ronú wípé àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn wọ́n ń kú láìpẹ́ ogójì ọdún àwọn tí wọ́n sì wà nínú ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú wọn wọn a lọ sí ibi ibojì wọn bí ó bá ṣe wípé ààbò tòótọ́ ni wọ́n ṣe ń kú bẹ́ẹ̀ ìyá ṣe ń jẹ wọ́n bẹ́ẹ̀ wọ́n wá iṣẹ́ káàkiri bí wọ́n ti ẹ̀ rí iṣẹ́ ṣe owó tí wọ́n ń gbà adáhunṣe ló ń gba ọgbọ́n ẹ̀ padà lọ́wọ́ wọn àwọn tí wọ́n tó sì dàbí ẹni pé wọ́n lè sọ pé wọ́n ṣẹ́ṣó nítorí pé wọ́n wá owó bí wọ́n bá nírú owó bẹ́ẹ̀ owó ẹ̀jẹ̀ kì í ṣe iná bó o jẹun wà ní ìyọ̀dí nípa ẹ̀ bó jẹ́ ṣúgà tó ti ẹ̀yẹ kó dùn lẹ́nu ẹ ló fi owó ẹ̀jẹ̀ rà owó ìpànìyàn apá ọ̀nà ni ó wá ń sọ fún wa wípé nítorí ẹ̀yìn ti wípé ó ṣeéṣe kí o wà nínú ẹgbẹ́ àwọn tí wọ́n sọ báyìí àwọn tí ó jẹ́ wípé ó kàn sọ pé mo kàn bá wá lálẹ́ ẹni kí n wá wo èyí tán ṣe ń bẹ̀ nítorí pé èmi ń tèmi mo ti ní nǹkan àjẹtẹ́lẹ̀ àjẹsára a sì ti sèmi jiná kò sí nǹkan náà bó tilẹ̀ jẹ́ wípé ayé àti pàṣán rẹ̀ wọ́n lé àwọn èèyàn wọ́n ń dọ́dẹ àwọn èèyàn káàkiri ṣùgbọ́n bó ṣe tèmi ni rárá o kò sí ni ibikíbi tí n bá ń lọ ọ̀nà ńlá ni nítorí pé ẹyẹ kì í fò kó forí sọ́gí dúró bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti sọ bẹ́ẹ̀ ṣáájú ẹ tó gbà lẹ́nu ẹ̀ àwọn dà nítorí ẹ̀yìn ti wípé àwa ti bá ikú dá májẹ̀mú wọ́n ń kú o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ wípé wọ́n ti bá ikú dá májẹ̀mú a sì ti bá ipò kú múlẹ̀ nígbà tí pàṣán gígùn yóò làájá kí ó dé ọ̀dọ̀ wà nítorí àwa ti fi èké ṣe ààbò wa èké ni o má gbẹ́kẹ̀lé ajá ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú ní ọjọ́ àìní ní ọjọ́ tí ó jẹ́ wípé ó ń fẹ́ nǹkan wọ̀nyí ààbò yí gan-an yóò já ọtílẹ̀ ààbò èké ni kì í dúró lábẹ́ irọ́ lé àwa ti fi ara wa pamọ́ ìwọ tí ó fi ara rẹ sí abẹ́ oògùn abẹ́ òǹdè abẹ́ òrùka abẹ́ irọ́ lé o fi ara rẹ pamọ́ sí nítorí náà báyìí ni Olúwa Jehovah wí pé kíyèsí èmi gbé òkúta kọ́kàlẹ̀ ní Sioni fún ìpìlẹ̀ òkúta tí a dánwò òkúta igun ilé iyebíye ìpìlẹ̀ tí ó dájú ẹni tí ó gbà á gbọ́ kì yóò sàá bí ó bá rí ẹnikẹ́ni tí ó ń sá káàkiri kò gbàgbọ́ ẹni tí ó gba Jésù gbọ́ nítorí Jésù yìí ni òkúta tí a sọ fún wa nípa rẹ̀ èyí tí a gbé kalẹ̀ ní Sioni fún ìpìlẹ̀ ìpìlẹ̀ ilé òun máa ń gbé ilé dúró ìgbésí ayé rẹ kò ní lè dúró láì ní ìpìlẹ̀ ti Jésù Kristi òkúta ilé a sì ti dánwò ó sì yege òkúta igun ilé iyebíye ni ìpìlẹ̀ tí ó sì dájú ni ẹni tí ó bá gbà á gbọ́ ẹni tí ó gba Jésù gbọ́ kì yóò sá ohunkóhun kì yóò lè le ìdájọ́ lè omi ò fi lé ẹsẹ pẹ̀lú àti òdodo lè omi ò fi lé òṣùwọ̀n yìnyín ni yóò gbá ààbò èké lọ omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀ gbogbo ààbò èké yìnyín ni yóò gbá a lọ ìdájọ́ ọlọ́run ni yóò gbá a lọ nítorí bẹ́ẹ̀ bí o bá ń fẹ́ ààbò tí ó dájú ààbò tí kì í ó jẹ ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú Jésù Kristi ní ààbò tí ó dájú nítorí wípé gbogbo ààbò èké pátápátá ni yìnyín yóò gbá a lọ omi yóò sì kún bo àwọn ibi ìsásí mọ́lẹ̀ má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ di asán nítorí bẹ́ẹ̀ àwa tí a ń sá káàkiri à ń fi owó ṣòfò ni o gbọ́ wípé ẹnìkan wà níbì kan ilé ààbò tí ó wà níbẹ̀ kódà kò sí ẹni tó sá síbẹ̀ àárí ààbò ni ó ń fi owó rẹ ṣòfò nítorí pé ọlọ́run ti ṣe ìpinnu àti ìdájọ́ lé ọ̀run kò sì sí ohun tí ó lè yí padà wípé má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ di asán ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró nígbà tí pàṣán gígùn yóò re kọjá nígbà náà ni òun ó tẹ̀yìn mọ́lẹ̀ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èwo ni ìsásókè ìsásódò wa ó sì ń sọ ní ẹsẹ̀ ìkọkàndínlógún níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò re kọjá lé ọ̀sán àti lé òru kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì ó sọ wípé kí ó lè gbà wá dúró nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀ ohun tí a ń gbé káàkiri èyí tí a ń so mọ́rùn èyí tí a ń fi sí ìka ọwọ́ èyí tí a ń so mọ́dì ó ń sọ fún wa wípé ó dàbí ẹni tí ó ní nǹkan kan bíi scarf kékeré ní àkókò òtútù tí a sọ pé obìnrin ìbora rẹ da tí ó sì mú nǹkan náà jáde kékeré báyìí tí ó sọ pé wo ìbora mi nìyí lákòókò òtútù àkókò ọyẹ gbé ẹ lọ ó lóun ní ju bẹ́ẹ̀ lọ ìwọ ronú ẹ ẹni tó ní gèlè orí ẹyẹ nìkan àgbàlagbà tó jẹ́ pé kò ní nǹkan kan ju gèlè orí obìnrin nìkan láti fi bora ní àkókò òtútù èyí tá ààbò tá a rò pa nínú ayé irú ẹ nìyẹn kò ju bẹ́ẹ̀ lọ kì í jẹ́ ààbò tòótọ́ ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn ẹlòmíràn tí wọ́n jókòó nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n ní kí oore ọ̀fẹ́ ọlọ́run kí ó máa pọ̀ sí àwọn tí máa ń sọ pé bí ọwọ́ mi bá tẹ sáàmù ó parí kí oṣó máa sáré ni kí àjẹ́ kí ó máa fẹsẹ̀ fẹ́ àfi kí ọwọ́ mi kí ó máa ti tẹ sáàmù ní sùúrù o ní Samueli kínní orí kẹrin àwọn tí ọwọ́ wọn tẹrú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n tiẹ̀ ju sáàmù lọ àpótí ẹ̀rí ọlọ́run gan pàápàá ni ó bọ́ sí wọn lọ́wọ́ ibẹ̀ ni a fi má jẹ̀mú tí ọlọ́run bá Ísíráẹ̀lì dá ibẹ̀ lé a fi sí àwọn mánà tí wọ́n jẹ lé aginjù ibẹ̀ lé a fi sí pẹ̀lú ṣùgbọ́n nítorí wọ́n jókòó sínú ẹ̀ṣẹ̀ bi owo won ti le te nkan won yi ti wo si ho ye be ni pe isegun ti de isegun o je ti won bi a ba fe abuto to an lati kuro ninu ase ke asigba Jesu Christi ni oluwa ati olugbala wa eyi ni abo ti o daju eyi ni abo ti o si je iranwo fun wa ni Samuel kini ori kerin mo nka fun o lati ese iketa awon eniyan si de bodo awon agba Israeli si wipe nitori kini oluwa se lewa loni niwaju awon Filistini eje ki a mu apoti majemu oluwa ti nbe ni silo sodo wa pe nigba ti o ba de aarin wa ki o le gba wa kuro lowo awon ota wa awon elomiran wa ti o je wipe Psalm ni won wa kaakiri ki Psalm yi ki o le gba awon kuro le owo ota won awon elomiran o sese ki won ki o je alaboyun iro kuro lenu won eja kuro lowo won bi won ba pija pe ta pelu oko tabi pelu aladugbo won a so fun o wipe ah ki ti baba mi ki o ma ti de ba mi ni awon na se wo mo po lohun ki ja be tori be bo ba so pe ki ti baba re ki o ma ti de ni awon eyan ni le mu won ni le won ni le so oro a je wipe esu baba re ni o fun oni sese sugbon iru awon eyan be bi won ba ti loyun o di ile adura pelu igo lowo won ati omi won so pe ko si ni baba ti mumi adura gbogbo e pari binu nwo bi omo yen bi o ba da be ni pe nkan fe sowo odi bi omi adura bo ba ti kan omode lara o pari eni to n gbadura sinu omi igo gan epe oku o lenu e iyawo keje oku ro nle e ni to to lo n gbadura ni to to lo n da be ni pe o so nkan kan to da be ni pe o n fi ede fo opo lo n po opo lo n pe nitori pe ko je tolorun ko si mo ko mo ilana olorun o sese nipa be ke a so pe ah okan mi bale nitori pe omi adura o wa nle mi mo to won jo ni igo meje bele sele laaro igo bayi ni ma mu bele sele lale eleyi ni ma mu gbogbo e pelu ese lowo e tese o ba kuro lowo e abo ko yen o si sese ka se agbelebu pelu igi ka peter to ba kan agbelebu se ki dese ko ti fi owo ese ba agbelebu ti o kan fun oje wa gbe se enu ona wa ni jehovah jire olorun lo pese re na pelu gbogbo e aisan se o pelu gbogbo e won ru awon eyan jade ninu ilu iru ile be abo ekeni bi a ba kuro ninu ese ise oni kuro nile wa bi a ba si mo be a o sato olorun lo pelu okan ti o ronu pada wo awon eyan woyi won so wipe nigba ti apoti eri yi ba de aarin wa eyi je ami wipe olorun olodumare ati alagbara wipe o ti de aarin won won so wipe ki o le gba wa kuro lowo awon ota wa beli awon eniyan si ranse si silo pe ki won gbe lati ibe ewa apoti majemu oluwa awon omo ogun eni ti o joko laarin awon kerubu ati awon omo eli mejeje ofni ati pini hasi wa nibe pelu apoti majemu olorun nigba ti apoti majemu oluwa debudo gbogbo israeli si hoye to be ti le mititi inu won dun o le ma wo awon elesin awon agabagebe awon ti won ja awon aluni awon eletan awon ika awon alagbere awon afi okunrin bara won je ti won ba de ile isin ni ojo isinmi won ba be sin ni korin ti won jo ti won yo ti won patewo ti won fosoke won so wi pe awu ori esu mole womu womu ki won si ma fosoke won so pe o pari ti ota pari ti oso pari ti eje pari eja kuro lowo won o ese kuro lowo won o si sese ki won gba awe ki won yira nile ki won ke hallelujah ki won patewo ki won se kini isugbon bi ese o ba kuro nbe iya oni kuro nbe won hoye wi pe isegun ti de o ti ele so ara re ni isegun tabi ki o bi omo ki o so pe ajagun segun bo ba kuro nu ese isegun oni de ni ese ikefa ni gba ti awon filistini gbo ohun ariwo na won si wi pe ohun ariwo nla kile yi ni ibudu awon heberu o si waye won pe apoti majemo oluwa le o debudo eru si ba awon filistini won si wi pe olorun wo budo won o mo wi pe apoti lasan lo wo budo won mo wi pe samu lasan lo gbe dani wi pe agbara ti o wa ninu samu ni ese ti gba lowo e won mo wi pe korofo bibeli lo gbe dani agbara to wa ninu bibeli ti eko to ye koro ti o ma je ki agbara ni ki o sise ni igbesi aye wa nigbati wo fun ara e oni eko ati igbala ti o wa ninu bibeli e pali ofo lo gbe dani ko sagbara nu e mo fun o abimo agbe sori bedi ani agbe bibeli ti agbe si bi irori e a so pe en mo gbe bibeli sibe o bo so ba wa ko sa bi aje ba ko fo lo kiri be gba to ba jewo ese to ba ko sile ni agbara ti o wa ninu oro olorun ati agbara ti o wa ninu eje jesu lo ma le je fun eyan nitori be eru ba awon filistini won si wi pe olorun wo budo won si wi pe awa gbe nitori pe iru nkan bayi ko siri agbe tani yo gba wa lowo olorun alagbara wonyi awon wonyi le olorun ti o fi gbogbo iponju pon egypt loju le aginju sugbon leyin igba ti eru ba won die ni won so wi pe eje alagbara e se bi okunrin eyin filistini ke eyin ma se eru fun awon heberu bi won tin se eru yin ri e se bi okunrin ke esija awon filistini sija won si le israeli won si sa olukuluku sinu ago re ipani si po gidigidi awon elese ti o subu ninu ogun israeli je egba medogun opolopo awon eniyan won si gba apoti eri won o tan o se o ti gba samu lowo e aje o ti gba bibeli lowo e gbogbo eyi ti anka eh bi isoro ba de ni oganjo oru ka orin dafidi iketa le logun ni emeje won ti gba lowo e ese ko ti mu iponju ba o apoti eri to wa lowo won igbekele won ohun ti o je idakoro ninu okan won won so fun awi pe won si gba apoti eri olorun ta ba n fe ki agbara re ki o se ti wa o daju wi pe ani lati ko ese sile gbohun ti olorun so fun wa ni orin dafidi ikokanle ni 91 ikokanle ni 91 ninu bibeli wa bi o ba je wi pe ni toto ni olorun jacob ni o je abo wa ti a ti wa si bi sasi ati bi sadi ti o je ti o nipon ti o si se ye bi ye pupo bi o ba si ese lowo wa bi a ba ti fi ese wa ranse si idajo ti a so fun olorun wi pe olorun jo ese mi ni mo mo wi pe jesu ku fun mi o si fe ma te si waju ninu ese gbogbo awon onde awon oruka awon egba orun gbogbo awon kan ti a so mora fun abo ti a ti ko sile ti a ti jo won ninu ina awon igbekele wa ninu awon baba isale tabi baba lawo tabi onisegun kan ti a ti ju sile ti a sin so wipe igbagbo mi duro lori Jesu Christi eyi si ni idakoro mi wipe igbekele miran mi o ni apata ayeraye eyi ti a pe ni Jesu Christi o ni bi sadi mi eje re ti o si ti ha re yo eje ti o ta sile o ni abo fun mi bi o ba je be o daju wipe abo re yo daju lori re eyi ni awon eni igbala olorun awon ti won je wese awon ti won ko sile awon ti won ri igbala Jesu gba lofe tori ofe ni akifowora o kan gba wipe ani lati je wese wa ki akosile ki ire ati anu yi ki o le je ti wa awon wonyi ni olorun fi si ibi ipamo o so wipe eni ti o joko ko so wipe alarin kiri isansa ti yo wa sodo olorun lojo kan bi o ba tun ti jade to tun ri siga atun ma fa siga fin ojo sunday atun lo si ilesi awon yen won joko ni bi kokoga ogo won da bi awon ti o wa se ko bibeli ni aya oni ti an se sugbon bi o ti jade ni o tun ti ri awon ore ka atijo awon agbere won ni o ba agbara olorun kuro ni igbesi aye re gba ti ese ba ti wole pasan iya pasan ese ati idajo olorun atutele sugbon awon ti o so wi pe mo ti pinya pelu ese pelu esu ati pelu irera aye awon ti won ti fi eje ti a ti fi eje Jesu we awon ti a ti se loso pelu agbada ododo ti a ti fi wo won awon ti ese ti kuro ni igbesi aye won awon ti won sin olorun le emi ati le otito awon ti ro eke ti o tun si le enu won mo awon ti emi olorun jeri ninu okan wi pe won ti di omo olorun igbesi aye tuntun ni won sin gbe nisisiyi awon won yi le eni ti o joko ni ibi kokoga ogo awon ni o nbe abe ojiji olodumare emi o wi fun olorun pe iwo le abo ati o di mi olorun mi eni ti emi gbekele ta lu gbekele ni ogonjo oru bi idagiri ba de ta ni gbekele re se epo ti won se sinu igo ti a npe ni ti won pe ni ero se o ni igbekele re bi o ba je ifoju okan se epo lasan lasan o le isu lo o mo we pe bi aisan ba de esu lo wa ndi e se epo ti awon elese se igo ti awon elese se owo ese ti won fun ara e to te bonu igo to fin ro to fi si atari omode se o lo le esu lo ifoju okan ni o ni olorun olodumare eni giga eni ayeraye eni igbani o ni oun ni igbekele mi eni ti emi gbekele ni tooto owo gba o ninu ikekun awon peyepeye awon tafatafa awon ti won ma ntafa ninu aye si eniyan ati ninu ajakale arun buburu yo fi iye re bu o abe iye apa re ni wo si gbekele otito re ni yo si se asa ati apata re iwo ki yo beru nitori eru oru tabi fun ofa tin fo le osan tabi fun ajakale arun tin rin kiri le okunkun tabi fun iparun tin pani tin run ni le osan gangan egberun yo subu le egbe re awon ti ko ni abo niyan o awon ti won fi eke ati rose abo won awon ti won gbekele ohun ti o wa ninu aye won ma subu ni egbe egberun le egbe re ati le egbarun le apa otun re sugbon ki o sumo odo re kiki oju re bi o ba je pe o ti fi Jesu se abo re bi o ba ti ba je pe Jesu ti di olugbala fun o ti a ti gba o kuro ninu ese kuro ninu ija kuro ninu aso kuro ninu irinkirin kuro ninu afi oro kelebanijo ni o so fun o wi pe kiki oju re le wo fi ma ri le wo fi ma ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi o le ma bere lowo ara re ma tan ra eje o se olorun ni abo re se oluwa le abo re tabi e to so sile e to fi si abe ibosun re e ti o fi si inu apoti re se ohun ni ibi abo fun o bi o ba je itanje gba te eyan kuro nile ti o fi ogun dudu ti a lo atare ati alangba ti a jo ninu ina ti a de ti a so sinu awo agutan gba ti agutan wa laaye ti o se oni re agutan tolorun fun wa ka ma je ka ma sanra awon eyan won tun so di nkan mi won so di eru jeje won tun mu awo re won tun di edu kan sinu e won tun fi sinu le bo ba fe jade ki edu ni ki o ma so ohun ini e abajo ti o le nko oleru ayi bo ba wa loja ki o le ta atun fi nkan bi eyo owo ti a ti lo wa lati bi kan ati atun fi si abe apere ti a fi n ta nkan abajo ti a gbe agba na le olowo sugbon bi o ba je pe gbogbo nkan won ni ni oko sonu ti o so wipe oluwa le abo mi o sin seso lori mi to pe mo se iye bi ele oju re o so fun a wipe kiki oju re ni o ma fi ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi
1: Iwọ ti fi ọga ogo ṣe ibugbe rẹ ku buru kan ki o ṣubu lu ọ. Bẹẹni arukarun ki o sumo ile rẹ. Eyi ni abo ti o daju fun awọn ti won gbẹkẹle Ọlọrun ba mi wo Deuteronomy ori iketa le ni ogbon Deuteronomy ori keta le ni ogbon 33 eta lati ese ikerin dini ogbon 26 titi de ikokan dini ogbon nisinsin ni mo fi abo ti o peye abo ti o daju mo fi han o wa ku si owo re bi o ba fe gba abo ti olorun pese fun o Deuteronomy ori keta le ni ogbon lati ese ikerin dini ogbon ko si eni ti o dabi olorun iwo jesuru ni tin gun orun fun iran lowo re ati ninu ola nla re le oju orun olorun ayeraye ni ibugbe re olorun ayeraye ni olorun ti o ti wa ki esu ki o to wa olorun ayeraye ni o ti wa ki a to da awon ota re olorun ayeraye ni o ndide ti o so fun esu ati fun awon ota re pe panumo ti won o si le mi fi si o olorun ayeraye ni eni ti o mo opin lati ibere eni ti o mo atubota aye re eni ti o si setan lati toju re ati lati pa omo o ni olorun ayeraye ni ibugbe re ati ni isale ni apa ayeraye wa ni isale re wo olorun bi o ti ga to ni o wa ni oke o dabi abo fun o o si wa ni isale pelu owo re owo nla re owo ti gbani owo ti yoni ninu ofin owo ti yoni ninu iya pelu owo re abe re ni apa ayeraye wa ni isale re o si ti ota kuro ni waju re o si wipe ma parun Israeli si joko le alaafia orisun Jacob nikan ni ile oka ati ti oti waini pelu orun re nse irisile alaafia ni fun iwo Israeli tale o dabi re iwo eniyan ti ati owo Oluwa gbala je ko wa ye onisinsin we pe igbala se pataki tale o dabi eni ti ati owo Olorun gbala asa iranlowo re ati eni ti se ida olanla re awon ota re yo si teriba fun o iwo o si ma te ibi giga won mole eni ti o fi Olorun se abo re ati apa re awon ti ni aka nibe yen ninu iwe owe ni ati so fun wa ni ori ikejile ni ogun iwe owe ori ikejile ni ogun ni ese ikewa de on so fun wa iru abo ti Olorun pese fun wa abo ti o daju iwe owe ori ikejile ni ogun ese ke ese ikewa ati ese ikokanla bi eni wepe ile eso agbara ni oruko Oluwa iwe owo ori keje din ni ogun ni o ese ikewa oruko Oluwa ile eso agbara ni olododo sa wo inu re o sila oruko Oluwa oruko Oluwa ile iso agbara ni olododo sa wo inu re ki se elese o ki se elegan ki se eni ti o ni fi oro Olorun se sugbon olododo eni ti o ti je wo ise re ti o ti ko sile eni ti o ti bebe fun anu lodo Oluwa eni ti a ti fi eje Jesu wo inu okan re mo eni ti a ti fi eje Jesu ra pada eni ti a ti gba okan re la awon wonyi ni olododo oruko Oluwa ile iso agbara ni olododo sa wo inu re o si la oro oloro ni ilu agbara re o si dabi odi giga le oju ara re eni ti o le oro a ma fi oro re se ibi giga ilu agbara ati ilu abo eni ti o ni oyin ni a ma fi oyin ni oyin ni ye ara re ka bi ilu agbara ati bi abo sugbon ike ni o ni oju ara re ni o ti dabi odi giga sugbon eni ti o ba n fe bo lowo ajakale arun lọwọ ikú ojiji lọwọ ọfà ti o n fò káàkiri ni ọsán gangan lọwọ àjàkálẹ̀ àrùn ti oru àti lọwọ ohun ti o n lọ nínú ayé oni sáwọ ibi gíga ilé ìṣọ́ agbára ti ọlọ́run orúkọ olúwalẹ̀ ọlọ́run sì fi fún wa láti jẹ́ ilé ìṣọ́ yìí bí o bá sáwọ inú rẹ̀ o dájú wípé ọ̀la a ó sì dá ọ ní ìdè ẹ̀ṣọ́ ọlọ́run yóò sì wà lé orí rẹ̀ kí a tó lọ gbàdúrà ni a ń wo Malaki orí kẹta Malaki orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún Malaki ni ìwé tí ó gbẹ̀yìn nínú májẹ̀mú láéláé orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún nígbà náà lé àwọn tí ó bẹ̀rù olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà olúwa sì tẹ́tí sí i ó sì gbọ́ ó sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù olúwa tí wọ́n sì ń ṣe àṣàrò orúkọ rẹ̀ wọ́n ó sì jẹ́ tèmi ní ìní kan lé olúwa àwọn ọmọ ogun wí lé ọjọ́ náà tí èmi ó dá èmi ó sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn ti máa dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn ín ọlọ́run sọ wípé ní ọjọ́ wàhálà ní ọjọ́ ìdágìrì òun ó dá ọ sí òun ó ṣe ìtọ́jú rẹ òun ó jẹ́ ààbò fún ọ bí ó bá jẹ́ wípé o fi ara rẹ sínú kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run èyí tí a ń wá tí a ń sọ fún wa wípé kí a wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run kí a wá gbọ́ ti olúwa kí ọlọ́run kí ó lè gbọ́ ti wá kì í ṣe lásán bí o bá wá ní ọjọ́ àyá òní tí a fi ẹ̀kọ́ bíbélì ti yorùbá sí bí o bá ń wá tí o ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí o sì mú ìgbésí ayé rẹ padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ó ń sọ wípé kì í ṣe lásán wípé òun á ní ọ gẹ́gẹ́ bí ìní òun á máa ṣẹ́ṣọ lórí rẹ òun á sì jẹ́ ibi ààbò rẹ kí ọlọ́run kí ó sì tó lè jẹ́ kí ó tó lè jẹ́ ibi ààbò rẹ gbogbo ààbò èké gbogbo irọ́ tí a sá pamọ́ sábẹ́ rẹ̀ ó ṣe pàtàkì wípé kí a kọ̀ wọ́n sílẹ̀ kí a sì sọ fún ọlọ́run wípé ọlọ́run ìwọlé ààbò àti agbára mi ìwọlé lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú fún mi ó sọ pé nítorí náà ni èmi kì yóò bẹ̀rù bí a tilẹ̀ ṣí ayé ní ìdí tí a sì ṣí àwọn òkè ńlá nípò ẹ̀sìn inú òkun bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru bí òkè tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀ odò ńlá kan wà ṣíṣe èyí tí ó mú inú ìlú ọlọ́run dùn ìbí mímọ́ ọ̀gá ògo ọlọ́run bẹ lé àárín rẹ̀ a kì yóò ṣí nídìí ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀ olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù lè ààbò wa àti jẹ́ kí o di ìmọ̀ fún ọ ní àṣálẹ̀ yìí ibi ààbò tòótọ́ ibi ààbò tí ó dájú ibi ààbò tí kì í jáni tílẹ̀ lé ọjọ́ ìpọ́njú ó wá kù sí ọ lọ́wọ́ láti gbàdúrà láti wá ojú olúwa bí o bá mọ̀ wípé ẹ̀ṣẹ́ sì wà nínú àgọ́ rẹ ẹ̀ṣẹ́ wà ní ìgbésí ayé rẹ kí o sọ fún ọlọ́run kí ibi ààbò tí ọlọ́run ti pèsè sílẹ̀ kí ó lè jẹ́ tìrẹ gbogbo ààbò èké gbogbo irọ́ tí a sá pamọ́ sí abẹ́ rẹ̀ kí a jẹ́ òfin ọlọ́run kí a kọ́ ọ sílẹ̀ òrùka ọwọ́ ni ìgbàdí ti ìdí ni òǹdè ni tàbí ẹ̀gbà tí a so mọ́rùn tàbí èyí tí a rì mọ́lẹ̀ ní ilé wa tàbí èyí tí a sọ̀rọ̀ sí ojú fèrèsé tàbí sí ẹnu ọ̀nà kí a já wọn kúrò kí a sì sọ fún ọlọ́run wípé lónìí ó ń gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ jésù sì jẹ́ ẹni tí ó ra ọ padà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kúrò lọ́wọ́ èṣù kúrò lọ́wọ́ ẹni bíìnì bí o bá sọ fún ọlọ́run ó dájú wípé yóò gbọ́ tìrẹ ké pé nígbà tí ó wà nítòsí nísinsìnyí kí ó lè gbọ́ tìrẹ kí ó lè gbọ́ àdúrà rẹ bí wàhálà bá wà fún ọ sọ fún jésù bí o bá ti ń fi ààbò èké ṣe ìsádi rẹ jẹ́wọ́ nǹkan wọ̀nyí fún ọlọ́run kí o sì kọ́ ọ sílẹ̀ bí o bá sì ti ń tan ara rẹ jẹ wípé sáàmù ní ibi ìsásí tirẹ tabi agbelemu ti o soro mo ile tabi omi igo ti aya simi mo loro wipe yo je ibe abo fun o.

ẹjẹ rẹ ni a ti sa le a si ta sile fun imukuro ese wa lọfẹ ni a n gba igbala lọwọ rẹ kepe ki o le gba ọ ki o le tun igbesi aye rẹ ṣe. Wa sọ́dọ̀ Jésù lónìí. Bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, àánú Ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. Képe Olúwa. Yóò sì gbà ọ́. Jẹ́ kí aṣáko kí ó padà wálé. Bí o bá ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀, padà wá sí ilé. A dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa. A dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa. A sì dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi fún wa àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa. Bàbá, ọmọ àti ẹ̀mí, gba ọpẹ́ àti ìyìn wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́. Nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí. Ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́. Bàbá, nítorí oore tó ṣe wá yìí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn wa. Ṣùgbọ́n a ń bẹ̀ ọ́ bí a ti ṣe olórí ire tó, tí ó sì ti fún wa ní àǹfààní ìtó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere. Ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀, tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà. Ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò. Tí ó ń dá sílẹ̀, tí ó sì ń tú sílẹ̀, tí ó ń rání padà. A bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́, pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù. A bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa, a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ fún nǹkan tí o kọ́ wa ní àṣálẹ́ yìí. O ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀. O sì ti jẹ́ kí ó nímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú. Àti wípé àwọn ojo, àwọn ẹni ríra, àwọn oṣó, àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè, àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn. A ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa. Yà ń bẹ̀ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn, pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́, tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì. A bẹ̀ ọ́ wípé ìdánilójú ìgbàlà tí o máa ń fi fún àwọn tí ó bá ké pè ọ́ fi fún ọ ní orúkọ Jésù. A sì bẹ̀ ọ́ wípé ìgbésí ayé ọ̀tún, ìrìn ọ̀tún, ọ̀rọ̀ ọ̀tún, ìwà ọ̀tún fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù. Èyí tí a ti gbọ́ ní àṣálẹ́ yìí nípa àbò

dájú jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Apá ayérayé tí ó sọ fún wa wípé yóò wà ní abẹ́ wa àti ọwọ́ agbára rẹ tí ó ṣíjibò wá jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Ó sáà ti sọ fún wa wípé kìkì ojú wa lẹ ó fi máa rí èrè àwọn ènìyàn búburú, wípé àrùn kárùn kí ó súnmọ́ àgọ́ wa, nítorí wípé a ti fi Ọlọ́run ayérayé yìí àti Ọlọ́run alágbára, Ọlọ́run Jákọ́bù ṣe bí àbò wa. A bẹ̀ ọ́ wípé àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ààbò tí ó wà nínú àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ibi tí èjìyà bá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ìṣẹ́níṣẹ́ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọwọ́ ayé ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọ̀tánì tí ó ti ń jẹlẹ̀run tí ó sì ń parun tí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bàbá mú òpin wá sí nǹkan wọ̀nyí ní orúkọ Jésù. Tú àwọn òǹdè sílẹ̀, mú àwọn aláìsàn láradá. A sì bẹ̀ wípé àwọn tí ó ti yàgàn wọ́wọ́ tọ́ wọn, kí o sì gbọ́ ti wọn, kí o sì mú ẹ̀dùn ọkàn ẹnì kọ̀ọ̀kan wá, kí o mú wá sí iwájú ìtẹ́ rẹ, kí o sì ṣe gbogbo wa lóore. Àdúpẹ́ kò ti gbọ́, nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ezekieli, orí ìkẹrìndínlọ́gbọ̀n, ó sì ṣe ní ọdún kọkànlá bí oṣù ìkíní, ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, nítorí títírẹ̀ ti sọ̀rọ̀ sí Jerusalemu pé, àhá, afọ́ èyí ti ṣe bodè àwọn orílẹ̀-èdè, ayé padà sí mi, èmi ò di kíkún, òun di ahoro. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, mo dojúkọ ìwọ tírẹ̀, èmi ó sì jẹ́ kí orílẹ̀-èdè púpọ̀ dìde sí ọ, gẹ́gẹ́ bí òkun ti gbé ríru rẹ̀ sókè, wọ́n sì wo odi tírẹ̀ lulẹ̀, wọ́n sì wo ilé ìṣọ́ rẹ̀ lulẹ̀, èmi ó sì ha erùpẹ̀ rẹ̀ kúrò lára rẹ̀, èmi ó sì ṣe bí orí àpáta. Yóò jẹ́ ibi nínú àwọ̀n sí láàrin òkun, nítorí mo ti sọ ọ́ ni Olúwa Ọlọ́run wí, yóò sì di ìkógun fún àwọn orílẹ̀-èdè àti àwọn ọmọbìnrin rẹ̀ tí ó wà lé oko, yóò fi idà pa, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ó mú Nebukadnesari, ọba Babiloni, ọba àwọn ọba wá sí Tire, láti àríwá, pẹ̀lú ẹṣin àti kẹ̀kẹ́ ogun, àti ẹlẹ́ṣin, àti ẹgbẹ́, àti ènìyàn púpọ̀, yóò fi idà pa àwọn ọmọbìnrin rẹ̀ lé oko, yóò sì kọ kúukú tì ọ́, yóò sì mọ odi tì ọ́, yóò sì gbé àpáta sókè sí ọ, yóò sì gbé ohun ẹ̀rọ ogun tí ó di rẹ, yóò fi àáké rẹ̀ wo ilé ìṣọ́ rẹ lulẹ̀. Nítorí ọ̀pọ̀ àwọn ẹṣin rẹ̀, ekuru wọn yóò bù ọ́, odi rẹ yóò mì ní pariwo àwọn ẹlẹ́ṣin àti kẹ̀kẹ́ ogun, nígbà tí yóò wọ inú odi rẹ lọ, gẹ́gẹ́ bí ènìyàn ti wọ inú ìlú tí a fọ́, pátákó ẹṣin rẹ̀ ni yóò fi tẹ gbogbo ìta rẹ mọ́lẹ̀, òun ó fi idà pa àwọn ènìyàn rẹ, àti ọwọ́n líle rẹ yóò wó lulẹ̀, wọ́n sì fi ọrọ̀ rẹ ṣe ìkógun, àti owó rẹ ṣe ìjẹ ogun, wọ́n sì wó odi rẹ lulẹ̀, wọ́n sì ba ilé rẹ dáradára jẹ́, wọ́n sì kó òkúta rẹ àti ìtì igi ìkọ́lé rẹ àti erùpẹ̀ rẹ dà sí àárín omi, èmi ó sì mú ariwo orin rẹ dákẹ́, àti èrò òdùrù rẹ ni a kì yóò gbọ́ mọ́, èmi ó sì ṣe ọ́ bí orí àpáta, èwo sì jẹ́ ibi láti na àwọ̀n lé lórí, a kì yóò kọ́ ọ mọ́, nítorí èmi Olúwa ni ó ti sọ ọ́, ni Olúwa Ọlọ́run wí. Báyìí ni Olúwa Ọlọ́run wí sí Tire, àwọn erékùsù kì yóò àmì tìtì nípa èrò ìṣubú rẹ, nígbà tí àwọn tí ó gbọgbẹ́ kígbe, nígbà tí a ṣe ìpani lé àárín rẹ, nígbà náà ni àwọn ọmọ aládé òkun yóò sọ̀kalẹ̀ kúrò lórí ìtẹ́ wọn, wọ́n sì pa aṣọ ìgúnwà wọn tì, wọ́n sì bọ́ ẹ̀wù oníṣẹ́ ọ̀nà wọn, wọ́n fi ìwárìrì bo ara wọn, wọ́n jókòó lórí ilẹ̀, wọ́n sì wárìrì nígbà gbogbo, ẹnu ó sì yà wọ́n sí ọ, wọ́n sì po òǹrere ẹkún fún ọ, wọ́n sì wí fún ọ pé, báwo ni a ti pa ọrun, ìwọ tí àwọn èrò òkun ti ń gbé inú rẹ̀, ìlú olókìkí tí ó lágbára lé òkun, òun àti àwọn tí ó gbé inú rẹ̀, ẹni tí ó mú ẹ̀rù wọn wá sára gbogbo àwọn tí ó pààrà nínú rẹ̀, ní ìsinsìnyí ni àwọn erékùsù yóò wárìrì ní ọjọ́ ìṣubú rẹ, ní tòótọ́, àwọn erékùsù tí ó wà nínú òkun ni a ó yọ lẹ́nu nígbà àti lọ rẹ, nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, nígbà tí èmi ó sọ ọ́ di ahoro ìlú, gẹ́gẹ́ bí ìlú wọn ni tí a kò gbé inú wọn, nígbà tí èmi ó sì mú ibú wá sórí rẹ àti omi ńlá yóò sì bù ọ́, nígbà tí èmi ó bá mú ọ wálẹ̀ pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ sínú ihò, pẹ̀lú àwọn ènìyàn ìgbani, tí èmi ó sì gbé ọ ka ibi ìsàlẹ̀ ilẹ̀ ayé ní ibi ahoro ìgbani, pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí ihò, kí a má ṣe gbé inú rẹ mọ́, èmi ó sì gbé ògo kalẹ̀ ní ilẹ̀ àwọn alààyè, èmi ó sì ṣe ọ́ ní ẹ̀rù, ìwọ kì yóò sì sí mọ́, bí a tilẹ̀ wá ọ síbẹ̀ a kì yóò tún rí ọ mọ́, ni Olúwa Ọlọ́run wí.
2: Bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè, a ní àǹfààní láti fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Láàrin àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè. Arákùnrin tí ó náwó sókè ní.
3: Ẹ káàárọ̀. Ní ọ̀sán yàrá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́. Nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan. Iṣẹ́ fridge and air condition ló máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé a ti ṣiṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ìgbà tá a bá gbé lọ sílé àwọn customer, iṣẹ́ yìí tó bá débẹ̀ kò ní ṣiṣẹ́. Ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀nà ta lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí. Wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials tá a máa ń rà yẹn a máa ń fowó lé torí pé tó bá di pé wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn a fi lọ ṣiṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn ò yé mi mọ́ ò tẹ́ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ tó wá bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí a ń ṣe yìí.
2: bawo ni ibere ti en bere bawo lo se jemo on ti akoloni
3: ehun to fi jemo on ti akoloni ninu we abakukun ori keji yen ta ba wo ese kesan yen ni ese kesan oni egbe ni fun awon ni tin je ere aje kuje si ile re ki o le ki o ba le gba itere ki ibi giga ki o le ba gba sile kuro lowo ibi so ibi ti mi mo ti mo bere mi jale ni pe ere aje kuje to je pe awa n sise ba se n sise gege bo ran olorun won so fun wa pe a n lati ma so to sugbon ibi ere aje kuje gege bi se wa wo yin fun wa wala a ma n fi owo le debi pe ti gba ti se ba ni wala ton so owo ti a fi ma yanju ise so ibe yen ko ye mi pelu ibi ti mo kai
2: e se koko ninu abakoko ori keji ese ikesan egbe ni fun ani ti tin je ere ije kuje si ile re ki o le ba gbe itere ka ibi giga ki o le ba gba sile kuro lowo ibi ohun ti a n so nihin ni awon ti o fi owo to poju owo goboyi le ohun ise ti won se to je wepe ere ti won je o koja ise ti won se eyi ni oro Olorun je ki o ye wa wepe iru awon eniyan be won re awon elomiran je lati gba owo owo won sugbon ise ti won se fun won ko to owo ti won gba lowo won o so fun awe pe iru awon eniyan be ti won fe di olowo ojiji won fe di olowo losan kan oro kan oni idajo Olorun o wa lori awon eniyan be bi o ba wo owe ori ikokanla ese ikini owe ori ikokanla ese ikini osuwon ike irirani loju olowa sugbon osuwon otito ni didun inu re bi aban fe se ise o ye ki a je eni ti o n se ise wa pelu ogbon pelu eto pelu imoye lori ohun ti a n se bi o ba ri wi pe o fe tun ero se o si mo wi pe ohun to ra bi o ba je ojulowo irin ise to ra lati fi dipo awon kan to baje ninu ero se o mo wi pe awon ayidayida awon panda won po niporo bi o ba je wipe ojulowo lo fe ra o mo wipe oye ti o ra ojulowo yi o yato si awon ida awon nkan ti won ti da nitori be o fi owo ti o ye lori ise to nse ki o ba le ni ere nitori pe eni to nsise o fe jere a o so wipe ki a ma jere ise ta nse ere je kuje ti a fe di olowo ojiji òun ni Olorun sọ fún awe pe kò tọ́ nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ Olorun kò sì sí níbẹ̀ ṣé o ti yé arákùnrin.
3: Bẹ́ẹ̀ni ó yé mi sá.
2: Láàrin àwa àgbà ṣé a ní ìbéèrè arábìnrin Ṣekíá.
4: Ẹ
2: káàárọ̀.
4: Ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mímu fún aládùúgbò rẹ̀ tí ó sì fi ọtí líle fún un tí ó sì jẹ́ kí ó mu àmupara pẹ̀lú kí ìwọ ba lè wo ìhòhò wọn. Ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn. Nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣá ti lọ wàásù fún wọn ná wọn ti gba ìwàásù wọn ṣe ọtí yẹn mọ. Ẹ jọ irú ọ̀rọ̀ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọ̀nà ìgbé yìí sílẹ̀.
2: Bínà bá jóni jó ọmọ ẹni tara ni làákọ́gbọ̀n nítorí bẹ́ẹ̀ ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí wọ́n nílò ìgbàlà wọ́n sì nílò oore ọ̀fẹ́ Ọlọ́run ẹnì kọ̀ọ̀kan ló yẹ kó ronú pọ̀ àdá nítòótọ́ ni àwọn wọ̀nyẹn wọ́n nílò ìrònú pọ̀ àdá òun pàápàá ti ń pọ̀ àṣù sí ó yẹ kí òun náà kí ó ronú pọ̀ àdá ṣùgbọ́n kí ó máa dẹ́jà kí ó máa sọ wípé bí ó bá yẹ kí n ronú pọ̀ àdá àwọn tó ń ṣe ọtí náà ń kọ́
5: a o so fun wi pe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ki a ti so fun ninu oro olorun wi pe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronu po ada nitori be ohun to ye ki e se ni wi pe ki e ma gbadura fun ki e si ma te mo leti wi pe bi idajo yi o ba de yo de fun eni kokan olukuluku eni kokan ni yo si jihin ara re ni waju olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wi pe nitoto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe romu ni ati ri ohun ti olorun so fun wa wi pe eni kokan wa ni yo jihin ara re ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronu po ada bi o ba si ronu po ada agberi olorun je wo pe olorun yo dariji ohun papa yo ni igbala ni ekunrere bi on ba ni igbala ohun a je ikan ninu awon ti o je alore tabi ajinrere ti o sese ki o lo waasu fun awon ti won gbe oti fun sugbon ki ohun ki o kokko gbe igbese akoko ki o ronu po ada arabirin so ti ye yin
4: o ye mi e se sa
5: e se popo arakunrin ti o wa nbe
6: e karo sa
5: e karo
6: ibere mi sa ni pe nigbati won ko wa ni ekan yen won menuba noti ati nipa bi awon omo noti bi an se fun noti ni otimu ti o ti je pe won gbe won fi ni oyun banu je fun baba won ibere mi wa ni pe se noti yi se ebi re ni abi nipa afi oro olorun ko awon omo re abi da awon omo noti eni wa fa da fa nkan yi lati ibere tori pe ta ba wo noti a ri pe o duro ninu aiko re ninu ba se ka lati bere a ri pe noti o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo abrahamu nje awon omo re ni o pe ko ni abi ko fi eko oro olorun ko won jile jile debi pe won fi wuru iwa bayi
5: Lot ti koja lo awon omo e ti koja lo e to wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti eni kokan wa onkon ti o wo ke a so nisinsin se o yi ipo won pada lohun arakunrin
6: rara sir
5: aha nitori be ke ma ma bere ibere ti o wo lo e to kan wa ni we pe awa ti an gbe igbesi aye wa nisinsin yi kini ohun ti o ye ki a se ki olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki a ju ti loti ati awon omo e ti won ti koja lo si aye raye nitori pe ibi ti igiba wo si ibe ni o ra si ibi ti won wa nisinsin ko si atunse fun won awa ti a ni atunse lo ye ka be olorun we pe ati ri ara wa gege bi ati ri a si n bi olorun fun anu re ati fun ori ofe re ki a ju ti awon ti o ti koja ki a ju sile ki a kara maisi ki igbala ti wa arakunrin soye yin
6: oye mi
5: e je adede do lati gbadura nje eni kokan wa ti a ti gbo nipa idajo olorun loni nibo la o ti lo aye raye ki a fi awon to ti koja sile ki a fi lọti awon omo re tabi Noah tabi awon elomiran tabi Dafidi tabi Abrahamu ki a fi won sile ki a ronu oro tara wa nje ati ni igbala nje ati kepe Oluwa nje aje ti Olorun nje ati ronu ko ada nje mi Olorun sakoso igbesi aye wa

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Iwe woli Ezekieli ori iketadinlogbon oro Oluwa tun to mi wa wipe ni isisiyi iwo me eniyan ko nrere kun fun tire
2: ki o si wi fun tire pe
1: iwo ti atedo si enu ona okun onisowo awon orilede fun opolopo erekusu bayi ni Oluwa Olorun wi iwo tire iwo ti wipe emi pe li ewa ala re wa le arin okun awon omole re ti mu ewa re pe won ti fi apako fere ti seniri kan gbogbo oko re won ti mu kedari ti lebaloni wa lati fi se opo oko fun o ninu igi oaku ti bashani ni won ti fi gbe ajere ijoko re ni won fi ehin erin se pelu igi boxi lati erekusu kitinu wa ogbo daradara ise ona lati ijipti wa ni eyi ti iwota fi se igbokun re aso alaro ati popili lati erekusu elisha wa ni eyi ti a fi bu o awon ara ilu sidoni ati afadi ni awon ara opo re awon ologbon re iwo tire ti o wa ninu re ni awon atoko re awon agba gebali ati awon ologbon ebe wa ninu re bi adiko re gbogbo oko okun pelu awon ara opo won wa ninu re lati ma sowo re awon ti pasia ati ti ludi ati ti futi wa ninu ogun re awon ologun re won fi apata ati ibori ogun ko ninu re won fi ewa re han awon eniyan afadi pelu awon ogun re wa lori odi re yika ati awon akojama wa ni ile ise re won fi apata ko sara odi re yika won ti se wa re pe tashishi ni onisowo re nitori opolopo oro re pelu fadaka irin tangan ati oje won ti sowo ni oja re jafani tubali ati mesheki awon ni awon onisowo re won ti fi eru ati ohun elo ide sowo ni oja re awon ti ile togama fi esin ati elesin ati ibaka sowo ni oja re awon eniyan dedani ni awon onisowo re opolopo erekusu ni n ba o sowo won mu erin ati igi eboni wa fun o lati ra siria ni onisowo re nitori opolopo ise owo re won ta emeraldi ni oja re pelu popili ati ise onise ona ati ogbo daradara ati iyun ati agati juda ati ile israeli awon ni awon onisowo re alikama ati miniti ati panagi ati oyin ati ororo ati bamu ni won fi na oja re damasku ni onisowo re nitori opolopo ohun oja ti o se nitori opolopo oro ni oti waini ti elboni ati irun aguntan funfun dani pelu ati jafani lati usali gbe oja re irin didan kasia ati kalamu wa ni oja re dedani ni onisowo re ni aso ibori fun keke arabia ati gbogbo awon omo alade kedari awon ni awon onisowo re ni odo aguntan ati agbo ati ewure ninu wonyi ni won se onisowo re awon onisowo sheba ati rama awon ni awon onisowo re won ta oniruru turari daradara ni oja re ati pelu oniruru okuta iyebiye ati wura harani ati kane ati edeni awon onisowo sheba asuru ati kilmadi ni awon onisowo re wonyi ni awon onisowo re ni oniruru nkan ni aso alaro ati onise ona ati apoti aso oniyebiye ti a fi okun di ti a si fi igi kedari se ninu awon onisowo re awon oko tashishi ni ero li oja re ati mu ore si a si ti se ologo li arin okun awon atuko re ti mu o wa sinu omi nla
2: efufu ila orun ti fo li arin okun
1: oro re ati oja re oja tita re awon atuko re ati atoko re adiko re ati awon alabara re ati gbogbo awon ologun re ti o wa ninu re ati ninu gbogbo egbe re ti o wa le arin re yo subu ni arin okun ni ojo iparun re awon ile agbegbe yo mi nitori iro igbe awon atoko re gbogbo awon alaje awon atuko ati awon atoko okun yo sokale kuro ninu opo won won duro lori ile won si je ki agbo ohun won si o won si kigbe kikoro won si po ekuru sori ara won won si yi ara won ninu eru won si pari won patapata fun o won si fi aso apo di ara won won si sokun fun o ni iporo aya pelu ohun rere ekun kikoro ati ninu aro won ni won si po ohun rere ekun fun o won si po ohun rere ekun sori re wipe ta li o dabi tire eyi ti a parun le arin okun nigbati oja tita re ti okun jade wa iwo te orilede pupo lorun iwo fi opolopo oro re ati oja re so awon oba aye di oloro ni isisiyi ti okun fo oba je ninu ebu omi nitori na owo re ati gbogbo egbe re ni arin re ni o subu enu yo ya gbogbo awon olugbe erekusu won ni si o awon oba won yo si jiji iyonu yo yo li oju won àwọn oníṣòwò láàrin àwọn orílẹ̀-èdè yóò dún bí ejò sí ọ, ìwọ sì jẹ́ ẹ̀rù, ìwọ kì yóò sì símọ́ láé.
3: Ìwé wòlíì Ezekiẹ́lì, orí 28. Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, sọ fún ọmọ aládé Tire pé báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí ọkàn rẹ gbé sókè, àti tí ìwọ sì wípé Ọlọ́run lé èmi, èmi jókòó ní ibùjókòó Ọlọ́run láàrin òkun, ṣùgbọ́n ènìyàn ni ìwọ, ìwọ kìí sì ṣe Ọlọ́run, bí o tilẹ̀ gbé ọkàn rẹ sókè bí ọkàn Ọlọ́run. Wò ó, ìwọ ṣàgbọ́n ju Dánìẹ́lì lọ, kò sì sí ohun ìkọ̀kọ̀ tí ó lè fi ara sìn fún ọ. Ọgbọ́n rẹ àti òye rẹ ni o fi ní ọ̀rọ̀, o sì ti ní wúrà àti fàdákà sínú ìṣúra rẹ. Nípa ọgbọ́n rẹ ńlá àti nípa òwò rẹ ni o ti fi sọ ọ̀rọ̀ rẹ di púpọ̀, ọkàn rẹ sì gbé sókè nítorí ọ̀rọ̀ rẹ. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí o ti ṣe ọkàn rẹ bí ọkàn Ọlọ́run, kíyèsí, nítorí náà, èmi ó mú àlejò wá bá ọ, ẹlẹ́rù nínú àwọn orílẹ̀-èdè, wọ́n sì fa idà wọn yọ sí ẹwà ọgbọ́n rẹ, wọ́n sì ba dídán rẹ jẹ́, wọ́n mú ọ sọ̀kalẹ̀ wá sínú ihò, ìwọ sì kó ikú àwọn tí a pa láàrin òkun. Ìwọ a lè sọ síbẹ̀ níwájú ẹni tí ń pa ọ́, pé èmi ni Ọlọ́run, ṣùgbọ́n ènìyàn ni ìwọ, o kì yóò sì jẹ́ Ọlọ́run lọ́wọ́ ẹni tí ń pa ọ́. Ìwọ kó ikú àwọn aláìkọlà lọ́wọ́ àwọn àlejò, nítorí èmi lé o ti sọ ọ́ ni Olúwa Ọlọ́run wí. Ọ̀rọ̀ Olúwa sì tún tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, kó o réré sórí ọba Tire kí o sì wí fún un pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, ìwọ fi èdìdí di ìyè náà, ó kún fún ọgbọ́n, ó sì pé ní ẹwà. Ìwọ ti wà ní Édẹ́nì ọgbà Ọlọ́run, onírúurú òkúta iyebíye ni ìbúra rẹ, sádíù, túpásì àti díámọ́ndì, bérílì, óníkì àti jásperì, sáfírè, ẹmíráàldì àti kábúńkìlì àti wúrà. Iṣẹ́ ìlú rẹ àti ti fèrè rẹ ni a pèsè nínú rẹ ní ọjọ́ tí a dá ọ. Ìwọ ni kérúbù tí a nà tí a sì bò. Èmi sì ti gbé ọ kalẹ̀, ìwọ wà lórí òkè mímọ́ Ọlọ́run. Ìwọ ti rìn sókè rìn sódò láàrin òkúta iná. Ìwọ pé ní ọ̀nà rẹ láti ọjọ́ tí a ti dá ọ, títí a fi rí àìṣedédé nínú rẹ. Nítorí ọ̀pọ̀lọpọ̀ òwò rẹ, wọ́n ti fi ìwà ipá kún àárín rẹ, ìwọ sì ti ṣẹ̀. Nítorí náà, lé èmi ó ṣe sọ ọ́nù bí ohun àìlọ́wọ̀ kúrò ní òkè Ọlọ́run. Èmi ó sì pa ọrun, ìwọ kérúbù tí ó bò kúrò láàrin òkúta iná. Ọkàn rẹ gbé sókè nítorí ẹwà rẹ, o ti ba ọgbọ́n rẹ jẹ́ nítorí dídán rẹ. Èmi ó bí ọ lulẹ̀, èmi ó gbé ọ kalẹ̀ níwájú àwọn ọba kí wọ́n ba lè wò ọ́. Ìwọ ti ba ibi mímọ̀ rẹ jẹ́ nípa ọ̀pọ̀lọpọ̀ àìṣedédé rẹ, nípa àìṣedédé òwò rẹ. Nítorí náà, èmi ó mú iná jáde láti àárín rẹ wá, yóò ju ọrun. Èmi ó sì sọ ọ́ di érú lórí ilẹ̀ lójú gbogbo àwọn tí ó ti wò ọ́. Gbogbo àwọn tí ó mọ̀ ọ́ láàrin àwọn orílẹ̀-èdè lẹ́nu ó yà sí ọ. Ìwọ ó jẹ́ ẹ̀rù, ìwọ kì yóò sì símọ́ láéláé. Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, gbé ojú rẹ sí Sidoni kí o sì sọ tẹ́lẹ̀ sí i, sì wípé báyìí ni Olúwa Ọlọ́run wí, ṣáwo èmi dojúkọ ọ́, ìwọ Sidoni, a ó sì ṣe mí lógo lé àárín rẹ, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa, nígbà tí èmi ó bá ti mú ìdájọ́ mi ṣẹ nínú rẹ̀, tí a ó sì yà mí sí mímọ́ nínú rẹ̀, èmi ó sì rán àjàkálẹ̀ àrùn sínú rẹ̀, àti ẹ̀jẹ̀ ní ìgboro rẹ̀, a ó sì fi idà pa àwọn tí a ṣáálé ọgbẹ́ lé àárín rẹ̀, lórí rẹ̀ níhà gbogbo, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa. Kì yóò sí ẹ̀gún tí ń gúnni fún ilé Ísírẹ́lì mọ́, tàbí ẹ̀gún bíbani nínú jẹ́ tí gbogbo àwọn tí ó yí wọn ká, tí ó sì ṣááta wọn, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nígbà tí èmi ó bá ti kó ilé Ísírẹ́lì jọ kúrò láàrin àwọn orílẹ̀-èdè tí a tú wọn ká sí, tí a ó sì yà mí sí mímọ́ nínú wọn lójú àwọn kèfèrí, nígbà náà ni wọn ó gbé ilẹ̀ wọn tí mo ti fi fún Jákọ́bù ìránṣẹ́ mi, wọn ó sì máa gbé inú rẹ̀ ní ìbàlẹ̀ àyà, wọn ó sì kọ́ ilé, wọn ó sì gbin ọgbà àjàrà, ní tòótọ́, wọn ó wà ní ìbàlẹ̀ àyà. Nígbà tí èmi bá ti mú ìdájọ́ mi ṣẹ sí ara àwọn tí ń gàn wọ́n yí wọn káàkiri, wọn ó sì mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run wọn.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Ìwé wòlíì Ezekiẹ́lì, orí 29. Ní ọdún kẹwàá ní oṣù kẹwàá, ní ọjọ́ 12 oṣù, ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, fojú rẹ sí Farao ọba Ejipti, sì sọ tẹ́lẹ̀ sí i, àti sí gbogbo Ejipti, sọ̀rọ̀ kí o sì wípé báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi dojúkọ ọ́, Farao ọba Ejipti, dragoni ńlá tí ó dùbúlẹ̀ lé àárín àwọn odò rẹ̀, èyí tí ó ti wípé ti èmi lé odò mi, èmi ni ó sì ti wà fún ara mi, ṣùgbọ́n èmi ó fi ìwọ̀ kọ́ ọ lé ẹ̀rẹ̀kẹ́, èmi ó sì jẹ́ kí ẹja odò rẹ kí ó lẹ̀ mọ́ ìpẹ́ rẹ̀, èmi ó sì mú ọ kúrò lé àárín odò rẹ, àti gbogbo ẹja odò rẹ yóò lẹ̀ mọ́ ìpẹ́ rẹ̀, èmi ó sì sọ ọ́ nù sí aginjù, ìwọ àti gbogbo ẹja odò rẹ, ìwọ ṣubú ní gbangba oko, a kì yóò sì kú ọjọ́, bẹ́ẹ̀ ni a kì yóò sì ṣá ọjọ́. Èmi ti fi ọ́ ṣe oúnjẹ fún àwọn ẹranko ìgbẹ́ àti fún àwọn ẹyẹ ojú ọ̀run. Gbogbo àwọn olùgbé Egypt yóò mọ̀ pé èmi ni Olúwa, nítorí wọ́n ti jẹ́ ọ̀pá iyẹ̀ fún ilé Israẹli. Nígbà tí wọ́n dì ọ́ lọ́wọ́ mú, ìwọ́ fọ́, ó sì ya gbogbo èjìká wọn. Nígbà tí wọ́n sì fi ara tì ọ́, ìwọ́ ṣẹ́, ó sì mú gbogbo
2: ẹgbẹ́ wọn gbọ̀n.
1: Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ó mú idà kan wá sórí rẹ, kí yóò ké ènìyàn àti ẹranko kúrò nínú rẹ. Ilẹ̀ Egypt yóò sì di aginjù, yóò sì di ahoro. Wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa. Nítorí tí ó ti wí pé odò náà tèmi ni, èmi ni ó sì ti wà á. Nítorí náà, kíyèsí, èmi dojúkọ ọ́, mo sì dojúkọ odò rẹ. Èmi ó sì sọ ilẹ̀ Egypt di ahoro pátápátá, láti Migdoli lọ dé Siene àti títí dé ẹkùn Ethiopia. Ẹsẹ̀ ènìyàn kì yóò kọjá lé àárín rẹ̀, bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ẹrankẹran kì yóò kọjá lé àárín rẹ̀, bẹ́ẹ̀ ni a kì yóò tẹ̀ ẹ́ dó ní ogójì ọdún. Èmi ó sì sọ ilẹ̀ Egypt di ahoro lé àárín àwọn ilẹ̀ tí ó di ahoro, àti ìlú rẹ̀ yóò sì di ahoro lé àárín àwọn ìlú tí ó di ahoro ní ogójì ọdún. Èmi ó sì tú àwọn ará Egypt ká sáàrin gbogbo orílẹ̀-èdè, èmi ó sì tú wọn ká sáàrin gbogbo ilẹ̀. Ṣùgbọ́n báyìí ni Olúwa Ọlọ́run wí, lẹ́yìn ogójì ọdún lèmi ó kó àwọn ará Egypt jọ láti ọ̀dọ̀ àwọn ènìyàn níbi tí a ti tú wọn ká sí. Èmi ó sì tún mú ìgbèkùn Egypt padà bọ̀, èmi ó sì mú wọn padà sí ilẹ̀ Patrosi, sí ilẹ̀ ìbí wọn. Wọ́n sì wà níbẹ̀ bí ìjọba tí a rẹ̀ sílẹ̀, yóò sì jẹ́ ìjọba tí ó rẹlẹ̀ jù nínú àwọn ìjọba, bẹ́ẹ̀ ni kì yóò sì gbé ara rẹ̀ ga mọ́ sórí àwọn orílẹ̀-èdè. Nítorí èmi ó dín wọn kù, kí wọn kì yóò fi ṣe olórí àwọn orílẹ̀-èdè mọ́. Kì yóò sì jẹ́ ìgbẹ́kẹ̀lé fún ilé Israẹli mọ́, tí ó mú àìṣedédé wọn wá sí ìrántí nígbà tí wọn ó bá wò wọ́n. Ṣùgbọ́n wọn ó mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run. Ó sì ṣe ní ọdún 27 ní oṣù kínní, ní ọjọ́ ìkínní oṣù, ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, Nebukadnesari ọba Babeli mú kí ogun rẹ̀ sin ìrú ńlá sí Tire, gbogbo orí pá àti gbogbo èjìká bó, síbẹ̀síbẹ̀ òun àti àwọn ogun rẹ̀ kò rí owó ọ̀yà gbà láti Tire fún ìrú tí ó ti sìn sí i. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ó fi ilẹ̀ Egypt fún Nebukadnesari ọba Babiloni, yóò sì kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ àti ìpogun rẹ̀ àti ìjẹ rẹ̀, yóò sì jẹ́ owó ọ̀yà fún àwọn ogun rẹ̀. Mo ti fi ilẹ̀ Egypt fún ìrú tí ó sìn sí i, nítorí tí wọ́n ṣiṣẹ́ fún mi, ni Olúwa Ọlọ́run wí. Lé ọjọ́ náà ni èmi ó mú kí ìwọ Israẹli rú jáde, èmi ó sì fún ọ ní ìṣínú lé àárín wọn, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa.
4: Ìwé wòlíì Ezekiel, orí 30. Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, sọ tẹ́lẹ̀ kí o sì wípé báyìí ni Olúwa Ọlọ́run wí, ẹ wu ègbé fún ọjọ́ náà, nítorí ọjọ́ náà súnmọ́ tòsí, àní ọjọ́ Olúwa súnmọ́ tòsí, ọjọ́ ìkùkù ni yóò jẹ́ àkókò ti àwọn kèfèrí, idà yóò sì wá sórí Egypt, ìrora ńlá yóò wà ní Ethiopia, nígbà tí àwọn tí a pa yóò ṣubú ní Egypt, wọ́n sì mú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ lọ kúrò, ìpìlẹ̀ rẹ̀ yóò sì wó lulẹ̀. Ethiopia àti Libya àti Lydia àti gbogbo àwọn olùrànlọ́wọ́ àti Kubu àti àwọn ènìyàn ilẹ̀ náà tí ó múlẹ̀ yóò ti pa idà ṣubú pẹ̀lú wọn. Báyìí ni Olúwa wí, àwọn pẹ̀lú tí wọ́n gbé Egypt rò yóò ṣubú, àti ìgbéraga agbára rẹ̀ yóò sọ̀kalẹ̀. Láti Migdoli lọ dé Siene ni wọ́n ti ipa idà ṣubú nínú rẹ̀, ni Olúwa Ọlọ́run wí. Wọ́n sì di ahoro ní àárín àwọn ilẹ̀ tí ó di ahoro, ìlú rẹ̀ yóò sì wà ní àárín àwọn ìlú tí ó di ahoro. Wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa. Nígbà tí mo bá gbé iná kalẹ̀ ní Egypt, tí gbogbo àwọn olùrànlọ́wọ́ rẹ̀ bá parun, ní ọjọ́ náà ni ó ṣe yóò lọ láti ọ̀dọ̀ mi nínú ọkọ̀, láti dẹ́rùba Ethiopia tí ó wà ní àlàáfíà, ìrora yóò wá sórí wọn gẹ́gẹ́ bí ilé ọjọ́ Egypt, kíyèsí, ó dé. Báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi ó sì ṣe kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn Egypt kí ó ti ipò ọwọ́ Nebukadnesari ọba Babiloni dínkù, òun àti ènìyàn rẹ̀ pẹ̀lú rẹ̀, ẹ̀rù àwọn orílẹ̀-èdè lè mú wá pa ilẹ̀ náà run. Wọ́n sì fa idà wọn yọ sí Egypt, wọ́n sì fi àwọn tí a pa kún ilẹ̀ náà. Èmi ó mú gbogbo odò wọn gbẹ, èmi ó sì ta ilẹ̀ náà sí ọwọ́ àwọn ènìyàn búburú, èmi ó sì ti pa ọwọ́ àwọn àlejò sọ ilẹ̀ wọn di ahoro àti ẹ̀kún rẹ̀, èmi Olúwa ni ó ti sọ ọ́. Báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi ó pa àwọn òrìṣà run pẹ̀lú, èmi ó sì jẹ́ kí èrè wọn tán nínú òfì, kì yóò sì sí ọmọ aládé kan ní ilẹ̀ Egypt mọ́, èmi ó sì fi ẹ̀rù sí ilẹ̀ Egypt, èmi ó sì sọ Patrosi di ahoro, èmi ó sì gbé iná kalẹ̀ ní Swani, Emi o si mu idajo se ninu emi o si da irunu mi si ori sini agbara Egypt emi o si ki opolopo eniyan no kuro emi o si gbe ina kale ni Egypt sini yo ni irora nla a o si fa no ya perepere no fi yo si ni iponju lojojumo awon odomokunrin afeni ati kibeseti yo ti pa ida subu ati awon wonyi yo lo si igbekun ojo yo si sokun ni teapnehesi nigbati emi ba da ajaga orun Egypt nibe osu agbara re yo tan ninu re bi o se ti re ni ikuku yo bo ohun ati awon omo re obirin yo lo si igbekun bayi ni emi o mu idajo se ni Egypt won si mo pe emi ni Oluwa o si se ni odun kokanla ni osu kini ni ojo keje osu oro Oluwa to mi wa wi pe omo eniyan emi ti se apa farawo ba Egypt si kiyesi a ki yo di yo ba le san be ni a ki yo fi igisi lati di yo ba lagbara lati di idamu nitori na bayi ni Oluwa Olorun wi kiyesi emi doju ko farao oba Egypt emi o si se apa re eyi ti o le ati eyi ti o se emi o si je ki idabo kuro le owo re emi o si tu awon ara Egypt ka saarin awon orilede emi o si tu won ka saarin ile emi o si mu apa oba Babylon le emi o si fi idami si owo re sugbon emi o se apa farao yo si ma kerora ni waju re bi kerora okunrin ti asa ni asapa sugbon emi o mu apa oba Babylon le apa farao yo si ro won si mo pe emi le Oluwa nigba ti emi o ba fi idami si owo oba Babylon ti o le ba na sori ile Egypt emi o si tu awon ara Egypt ka saarin awon orilede emi o si tu won ka saarin awon ile won si mo pe emi le Oluwa
0: This CLM Radio, the spiritual warfare is our concern.
4: Iwe woli Ezekieli, ori ikokanle logbon. O si se ni odun kokanla li osu keta, ni ojo ikini osu. Oro Oluwa to mi wa wipe, omo eniyan, so fun farao oba Egypt, ati fun opolopo eniyan re pe, tani wojo ni titobi re. Kiyesi, awon ara Asiria ni igi kedari ni Lebaloni, ti o li eka dara dara, ti o si shijiboni, ti o si ga. Sonso ori re si wa laarin awon eka bibo omi so di nla ibugbe ga soke o fi awon odo nla re yi oko re ta o si ran awon odo kekeke re si gbogbo igbe nitori na agbe giga re soke ju gbogbo igi igbe lo eka re si di pupo awon eka re si di gigun nitori opolopo omi nigba ti o yo won jade gbogbo eye oju orun ko ite won ninu eka re ati labe eka re ni gbogbo eranko igbe bi omo won si ati labi ojiji re ni gbogbo awon orilede nla ngbe bayi ni o ni ewa ninu titobi re ninu gigun eka re nitori ti ego re wa li eba omi nla awon igi kedari inu ogba olorun ko le bo mole awon igi firi ko dabi eka re awon igi keshnuti ko si dabi eka re pe ni ko si igi kigi ninu ogba olorun ti o dabi re li ewa re emi ti se ni ewa nipa opolopo eka re to be ti gbogbo igi edeni ti o wa ninu ogba olorun se ilara re nitori na bayi ni Oluwa Olorun wi nitori ti o n gbe ara re soke ni giga o si ti yo sonso re soke laarin awon eka didi okan re si gbe soke nitori giga re nitori na ni emi ti se fi le alagbara awon kefiri lowo ohun o ba se dajudaju emi ti le jade nitori buburu re ati awon alejo eleru awon orilede ti ke kuro won si ti tu ka eka re subu sori awon oke ati ninu gbogbo aponifoji eka re si se leba gbogbo odo ile na gbogbo awon orilede aye si jade lo kuro labi ojiji re won si fi sile gbogbo awon eye oju orun yo ma gbe ori aporo re ati lori eka re ni gbogbo eranko igbe yi o wa nitori ki kigi ti o wa leba omi ti o ma ba gbe ara won ga nitori giga won tabi ki won yo sonso won laarin eka didi tabi ki igi won duro ni giga won gbogbo awon ti o mu omi nitori ti a fi gbogbo won le iku lowo si isale aye laarin awon omo eniyan pelu awon ti o sokale lo si ipo bayi ni Oluwa Olorun wi pe bi ojo ti o sokale lo si iboji mo je ki ofo ki o wa mo fi ibubu o mole mo si se awon isan omi awon omi nla ni mo si da duro emi si je ki Lebaloni ki o sofo fun gbogbo igi igbe si daku nitori re emi mu awon orilede mi nipa iro isubu re nigba ti mo so sinu ipo oku pelu awon ti o sokale sinu oko ati gbogbo igi edeni awon asayan ati awon ti o dara ju ti Lebaloni gbogbo awon ti o mu omi le o tu ninu ni isale aye àwọn pẹ̀lú sọ̀kalẹ̀ lọ sínú ipò òkú pẹ̀lú rẹ̀ sọ́dọ̀ àwọn tí a fi idà pa, àwọn tí ó sì jẹ́ apá rẹ̀ tí ń gbé abẹ́ òjìji rẹ̀ lé àárín àwọn kèfèrí. Ta ni ìwọ́ jọ ní ògo àti ní títóbi láàrin àwọn igi Édẹ́nì? Síbẹ̀, a ó mú ọ wá ilẹ̀ pẹ̀lú àwọn igi Édẹ́nì sí ìsàlẹ̀ ayé. Ìwọ́ dùbúlẹ̀ lé àárín àwọn aláìkọlà pẹ̀lú àwọn tí a fi idà pa. Èyí ni Farao àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀, ni Olúwa Ọlọ́run wí.
5: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé àwa síwájú yín kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwa sí orí tábìlì yín láti jẹ oúnjẹ ti ẹ̀mí. Ẹ̀bẹ̀ wa ni wípé kẹ ṣe wa lójú kí a lè jẹ oúnjẹ ẹ̀mí yìí, kí a sì di alágbára nínú Olúwa. À ń bèbẹ̀ wípé kí ẹ ṣe wa lójú, kí ẹ fi ọ̀nà iyì kí ẹ fi hàn wá, kẹ jẹ́ kí nǹkan tí a ń kọ́ àti èyí tí a ń kà kí ó jẹ́ èyí tí ó ṣe wá láǹfààní, tí ó ṣe wá lóore, tí ó pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Lónìí à ń wo Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá. Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Níhìn-ín ni a ń sọ fún wa nípa Jésù Kristì àti àǹfààní tí a ní nínú Jésù Kristì. Ó sọ wípé a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pọ́ọ̀lù apostẹ́lì ni ẹni tí a ṣí lójú, ẹni tí a fi ìran ọ̀run hàn, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó yé, ẹni tí ẹ̀mí Ọlọ́run tí ó kún nínú, tí ó fi la àwọn kírísítíẹ́nì, àwọn onígbàgbọ́, tí ó fi ń la àwọn lóye nípa Kristi wípé orí ni Kristi jẹ́, ẹni tí a gbé ga, ẹni tí a gbé orúkọ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ, ẹni tí ó ga ju àwọn áńgẹ́lì, ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá, ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti Olúwa ohun gbogbo. Òun ni ẹni tí a fi ìjọba àti ìdájọ́ lé lọ́wọ́. Ní ìkẹyìn, òun ni yóò ṣe ìdájọ́ gbogbo ayé. Ó wá ń sọ fún wa ohun tí a jẹ́ nínú Kristi àti ẹni tí a jẹ́ nínú Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nuba lónìí. Ní ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí nípa wípé a jẹ́ kíkún, a jẹ́ pípé nínú Kristi. Tí àwọn nǹkan wọ̀nyí kò yé, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fetí sílẹ̀, kí a fiyè sí ohun tí a ń kọ́ dáradára, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Àìmọ̀ kan máa mú kí ìjọ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú Kristi. Àìmọ̀kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú Kristi. Nínú ọkàn Ọlọ́run, nínú ète Ọlọ́run, ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú Kristi fún wa. Àwọn ohun tí ó ṣe fún wa, ohun tí ó pèsè fún wa nínú Kristi, ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún. Ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin Ṣéba tí ó sọ fún Sọlọ́mọ́nì nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn. Bí a bá wo ohun tí a pèsè fún wa nínú Kristi, bí a bá wo ohun tí Ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa, a ó rí wípé a kò tí ì sọ ìdajì wọn fún wa. Tàbí kí a kúnkún sọ wípé bí a tilẹ̀ ń kà á, bí a tilẹ̀ ń rí i, bí a tilẹ̀ ń gbàdúrà, tí a sì ní díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa nínú Kristi, a kò tí ì rí ìdajì àwọn nǹkan wọ̀nyí, a kò tí ì rí wọn gbà. Gẹ́gẹ́ bí ipò tàbí ààyè tí a wà nínú Kristi, ohun gbogbo ni ó jẹ́ tiwa nínú Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànléní ogún. Nítorí náà, kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn, nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wi pe iriri nkan won yi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osewon o dabi awon ti ari ninu ise awon aposteli ori kokan dilogun ise awon aposteli ori kokan dilogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigbati eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woji olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalem emi mimo ti ati tuda le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efeso ni Paul ti ri awon omo ehin won yi ti o bi won wi pe anfani ti ani ninu Kristi agbara emi mimo ti ani nipa wi pe aje ti Olorun agbara emi mimo ti o le je ti wa lati fun ani isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigbati e gbagbo won wi pe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo we pe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimo kan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipa se Kristi ke a kunkun we pe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipa se Kristi igbagbo ninu Kristi ni o ma je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma di opolopo lowo ti o je wi pe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wi pe ati seyin ni kikun ninu re ati seyin ni kikun ninu re nje ki o ma se dabi eni wi pe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wi pe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wi pe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wi pe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi awo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kikun ninu Kristi iketa kikun ti a ni kikun ti o je ti wa ikini isokan pelu Kristi ye ki a tun pada si Kolose Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara a n so fun awon wonyi wi pe a ti se yin ni kikun ninu re eyi je ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi a ba ri eni ti o wo inu ebi wa wa a ma n so wi pe o ti di ara wa o je okan ninu wa bi a ba ri eni ti o ti wa ni ita tele tele ti a be wi pe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma so wi pe o wa ninu ile a ma so wi pe ta ba so wi pe nibo lo wa a ma n toka si ile na wi pe o wa ninu re bi o ba je pe a fe fi ohun kan pamo ti a fi sinu apoti ti a si wa nkan wonyi omo wa ma ran wa leti wi pe o wa ninu re a si toka si apoti e je wi pe bi a ba fe wa nkan wonyi nkan yi ti a wa a o ri nibi ti a fi pamo si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wi pe nigba ti aso wi pe a ti se wa ni kikun ninu re e je wi pe lakoko ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu kristi eni ti o je olugbala fun wa o ye ke ki o ye wa dara dara bi eniyan ba wa lode ti a se pe mu wo inu ile ki abali so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a nje ese bi eni jeun awa ti a nsogo ninu ese awa ti a yangan ninu ese tele tele ti a ti wa ninu okokun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronupo ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti beli so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ke a wo Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o so nipa Jesu wi pe bi a ba wo inu Jesu bi a ba wa sinu ijoba Jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise irunupo ada ati igbagbo a di eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe isise igbagbo igbese ironupo ada ki a wa sinu Kristi ki a gbadura titi a o firi wi pe adari ese wa je wa gege bi oro oro ore ofe re ati wi pe bi a ba tin wo inu Kristi idalebi yo lo ni igbese aye wa ninu Romu ori kejo ese ikini nje ebi ko si nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu ti o fiyesi on ti an ka dara dara ti o wa ninu Kristi Jesu awon ti o ti gbe igbese irunupo ada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Kristi ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti a ba ti gbe igbese igbagbo yi ti a ti kuro lode ti a ti wo inu ile ti a ti kuro lodo isu ti a ti di ebi olorun ti a wonu ebi olorun ti a ti mu oruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti a ti ko oruko wa sinu iwe iye lorun ki a kungun so wi pe nigba ti a ti wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wi pe a so wa di ominira ese to tin je gaba lori wa tele tele amu kuro a di eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Korinti keji ori karun Korinti keji ori karun lati ese iketa dilogun nitori na bi enikeni ba wa ninu Kristi sori oni bi enikeni ba wa ninu Kristi o ti di ebi olorun o ti gbe igbese irunupo ada ati igbagbo o ti wo inu Kristi lo o je wi pe Kristi ni o je olugbala re wi pe bi olorun ba fe wo ari Kristi ki o to ri ari wi pe ati bo pelu eje Jesu pelu ori ofe olorun ati wipe gbogbo ese ati idalebi igbesi aye re ore ofe Christi o ti mu nkan wonyi kuro nitori na bi enikeni ba wa ninu Christi enikeni lowi iba ase omode iba ase agba iba ase kuruntu iba ase omowe bi enikeni ba wa ninu Christi o sese iba je Jew tabi iba je keferi eni ti o ti je aborisa tele tele bi enikeni ba wa ninu Christi o sese ki iru eni be ki o ma mo we ki o ma mo we ka o sese ki iru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si oke okun bi enikeni enikeni bi o ba wa ninu Christi o sese ki o je wupe ijo wa nihin ni o ti njosin tabi ijo miran ni o ti njosin bi enikeni ba wa ninu Christi o di eda titun o di eda titun o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti anso ti o ye wa gbangba ninu oro olorun ni wepe bi abati wo inu Christi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbesi aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wipe tele tele a je igi idana ti o ye ki a so sinu ina oro apadi sugbon nigba ti a ba gba Jesu ti a wa sinu Christi o je wipe opin otun ni yo je ti wa eti aba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi aba so wipe a wa ninu Christi o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu Christi awon ti ko si ninu Christi kini ati mo ti won si kini a le so nipa ti won je ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti eyin ri iresile mi aya si po yin o ti an so nihin ni wo pe awon ti o ba je wo pe won ko mo olorun ti won ko si ninu Christi bi won ba ni idamu bi won ba ni ri iresile bi won ba ri ohun kohun aya yo ma po won won ma jaya nitori wipe won je eni ti ko mo olorun ki a kunkun so wipe won dabi ohun asan ni waju olowa nitori wipe won ko ni agbara ti o wa ninu olorun ati ti o wa ninu Christi e je ki a wo Isaiah ori ogoji ese ikokan ese iketadinlogun gbogbo orile ede ni o dabi ofo asan ni waju re a se ka won si fun bi ohun ti o reyin ju ofo ati asan lo bi a ko ba ni Christi a je bi ofo ati asan awon ohun omule mopo aye la ma sato leyin a ko si ni ni ere kankan nipase won nitori eni ti ko lolorun eni ti ko ni Jesu o dabi ofo ati asan ninu Johanu ori kedogun ese karun o ni emi ni ajara eyin le eka eni ti o ngbe inu mi ati emi ninu re o ni yo so eso opolopo nitori ni yiya ara yin kuro lodo mi e ko le se ohun kan bi aba fe je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju olowa eni ti o ni opolopo ore ofe ni waju olowa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo olorun nipasẹ Jesu Christi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti olorun o ni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori we pe ani isokan pelu Jesu Christi ninu Efeso ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu ninu Kristi Jesu ajoko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli boburu ajoko ninu Kristi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Kristi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu Kristi lo nitori be bi o ba ti igba olorun gbo bi o ba ti wa ninu Jesu Kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Kristi o je asan o je opo ninu Efesu orikeji ese ikejila pe li akoko na eyin wa lai ni Kristi eje ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni olorun le aye eni ti o ba wa lai ni Kristi o je eni ti ko ni ireti o je eni ti ko lolorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti olowa bi a ba ti di Kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Kristi olowa gbo ti a ti mo wi pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Kristi a si ti fi iye wa pamo ninu Kristi nin pelu Kristi ninu olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Kristi ninu olorun a fi iye wa pamo pelu Kristi ninu olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu Kristi ninu olorun je ke a wo kikun ti a ni ninu Kristi kikun ti a ni ninu Kristi mo tun ka Kolose ori keji ese kewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wi pe o sofo bi a ba fe po omi ti a n fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o seese ki koroba yi ki o wa lori kanga nitooto o ni idapo pelu kanga yi sugbon ko ni ekunrere omi sugbon nigba ti a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wipe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan naa ni ki a to mo Kristi ki a to wa ninu Kristi Kristi je Kristi dabi kanga omi iye bi o ba ranti ninu Johanu ori kerin Johanu ori kerin nigba ti Jesu Kristi ti o n ba obinrin kan ara Samaria soro won soro nipa kanga omi je ki a ka lati ese kepa Johanu ori kerin kanga Jacob si wa nibe nitori na bi o ti re Jesu tan nitori irin re bẹẹli o joko leti kanga o si je iwon wakati kefa ojo obirin kan ara Samaria si wa lati pa omi Jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira ounje nigba na le obirin ara Samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se ju fi n bere ohun mimu lowo mi emi eni ti se obirin ara Samaria nitori ti awon ju ki ba awon ara Samaria lopo Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kan ga na jin nibo ni iwo gbe ti ri omi iye na ese ketala jesu daun o wi fun pe eni keni ti o ba mu ninu omi yi orungbe yo si tun gbe sugbon eni keni ti o ba mu ninu omi ti emi o fi fun orungbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbese aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju pe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada se Kolose ori keji ese kewa o ye ki o ye oni sisiyi a se ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi ati gbagbo ninu Kristi ati se

ọrun bùkún wa nínú Kristi. Èyí ni a ń pè ní kíkún wa nínú Kristi. Ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí a kò fi ọ̀kan sílẹ̀. Ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà. Ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́. Ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́. Ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa. Agbára tí túni sílẹ̀, agbára tí dáni ní ìdè, gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristi Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristi ló wà. Àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa, a ó rí wọn gbà nínú Kristi. Kí a wo Pétérù kejì, orí kìíní. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Kí a rí àpèjúwe kíkún wa nínú Kristi. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nínú ògo àti ọlá ńlá rẹ̀. Ó ń sọ níyìn wípé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run ti rí, ó ti fún wa ní ohun gbogbo. Èyí ni ó jẹ́ kíkún wa nínú Kristi. Bí a bá ń fẹ́ ìwòsàn, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristi. Bí a bá ń fẹ́ àlàáfíà, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé. Àlàáfíà wa wà nínú Kristi. Bí a bá ń fi agbára, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristi. Ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run. Bí a bá ń fi agbára láti borí ẹ̀ṣẹ̀, agbára láti gbé ìgbésí ayé òdodo, agbára láti ní ìwà mímọ́, ohun gbogbo tí ó yẹ wá, ohun gbogbo tí ó pèsè wá sílẹ̀, tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere, a ti fi wọ́n fún wa nínú Kristi. Tún wò ó lẹ́ẹ̀kan sí, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa. Ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye, ó ti fi wọ́n fún wa. Pé nípa àwọn ìlérí wọ̀nyí, wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristi. Wípé ànító àti àníṣẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara, wípé ó wà nínú Kristi. Kí a kankan sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara, nípa ti ẹ̀mí, gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa, nítorí wípé kíkún wa wà nínú Kristi. Kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ìgbàlà wa jẹ́ pípé nínú Kristi. Kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe, tàbí tí áńgẹ́lì lè ṣe, tàbí tí Mose tí ó ti kọjá lọ, tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa. Kìkì wípé kí a ronú padà, kí a gba Jésù Kristi ló wa gbọ́, a ó sì gbà wá là. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yẹ wípé ìgbàlà wà nínú Kristi. Bí o bá gbàdúrà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá gba Jésù Kristi ló wa gbọ́, a ó gba ọkàn rẹ là. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. A rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, ìwà mímọ́, ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristi Jésù. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú. Nínú Éfésù orí 5 ẹsẹ̀ 27, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lí àìní àbàwọ́n tàbí àléébù kan, tàbí irú nǹkan bá wọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù. Wípé bí a bá fẹ́ ìsọdi mímọ́, wípé kí ọkàn wa, ẹ̀mí wa, inú wa kí ó di mímọ́ pátápátá, a rí wípé nínú Kristi ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa. Wípé a lè sọ wá di mímọ́.

bí a bá tọ ọlọrun wá nípa ìgbàgbọ nínú kristi kì í ṣe bẹẹ nìkan ṣoṣo bí a bá ń fi agbára agbára ti ẹmí a sọ fún wa wípé ẹyin ó gba agbára nígbà tí ẹmí mímọ bá balẹ̀ yín agbára fún iṣẹ́ ìsìn ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ ọlọ́run wá nípasẹ̀ jésù kristi bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa ó yẹ kí a mọ̀ wípé nípa ìná kristi ni a mú wa láradá nítorí bẹ́ẹ̀ bí a bá wá sí ẹsẹ̀ àgbélébùú tí a sì sọ fún ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa bí a bá gba ọlọ́run gbọ́ ó dájú pé a ó mú wa láradá bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa ohun gbogbo tí ó yẹ fún wa ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú kristi fún olúkúlùkù wa nínú Filipi orí kẹrin ẹsẹ̀ 19 ṣùgbọ́n ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú kristi jésù ohun tí a lè láti mọ̀ ni wípé ìbá ṣe ìgbàlà ni inú kristi nìkan láti lè rí tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ kristi nìkan ṣoṣo láti lè rí tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ kristi nìkan ṣoṣo láti lè rí tàbí à ń fẹ́ ìwòsàn ni bí a bá gbàdúrà ní orúkọ jésù a ó rí tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ kristi tàbí nínú kristi ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo tí ọlọ́run rí wípé a nílò nínú ayé àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú kristi báwo ni kíkún yìí báwo ni ó ṣe lè jẹ́ tiwa èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta kí a wo kólósè lẹ́ẹ̀kan sí orí kejì ẹsẹ̀ 10 a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà kristi kò jẹ́ tiwọn síbẹ̀síbẹ̀ a ń fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín ṣùgbọ́n kíkún nínú kristi gbogbo ìbùkún àtọ̀run wá nínú kristi kò jẹ́ tiwọn kí ni ṣe ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò tí a mú ẹ̀ṣẹ̀ kúrò tí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà tí a mú kúrò tí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ ọlọ́run ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú kristi a ó fi wọn fún wa nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ kí ni ohun tí a lè fi èyí wé tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà jẹ́ kí a wo Jòhánù 14 láti ẹsẹ̀ 13 ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi ìbá ṣe ìgbàlà ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ìrètí ọ̀run ni ìyẹ̀ àníkẹ̀kọ́ ni ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi ó ṣe kí a lè yin bàbá lógo nínú ọmọ ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò tí ì sọ wá di mímọ́ a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀ síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san ẹ̀mí àti gbẹ̀san èrò àti gbẹ̀san ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa ó ní bí a bá béèrè lọ́wọ́ ọlọ́run wé pé kí ó sọ wá di mímọ́ nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi yóò ṣe bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọdi mímọ́ ẹni tí ó ní ìwà mímọ́ ẹni tí ó ní òdodo ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti kristi nínú àti lóde ó lè béèrè lọ́wọ́ ọlọ́run ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi òun náà lé èmi ó ṣe bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè wọn kì í béèrè
bere we pe ki a fun ni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Christi o ye ki a mo we pe igbala ju ewosan lo o ye ki a mo we pe iso di mimo o ju ewosan lo o ye ki a mo we pe bi agbara olorun agbara emi olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi ti o jo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo wi pe ifikun ni agbara emi olorun o ju awon nkan kekeke miran ti a ma bere lo ohun kon ti eyin ba bere bi oruko mi iba se igbala iba se isodi mimo iba se ifi agbara emi olorun kun ni o ni ohun na le mi o se bi o ba si je ewosan o ni emi o se bi o ba je idande o ni emi o se bi o ba je pe ki a pese fun aini re o ni emi o se ohun na le mi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerin la bi eyin ba bere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju be lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba bere ohunkohun li oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ese ikeje bi eyin ba ngbe inu mi ti oro mi ba si ngbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wi pe a le bere ohunkohun ti a ba fe ti a si ri wi pe ini lorun aye lorun ile ogo loke wipe oju toro kobo ti a ma n bere lo eese ti a ko fi bere lowo olorun wipe nigba ti a ba pa ojude ni iku wipe a fe ri olorun a fe ri jesu kristi lojukoju eese bi a ba mo wipe lati di orun lati joko lori ite pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri wipe ati gbogbo idalebi ati mu kuro bi a ba mo wipe awon nkan wonyi se iyebiye igbala emi wa wipe oun ni oro ti o tobi ju ti o poju ese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe isodi mimo ni ohun ti o se pataki ti o le fi ri oju olorun nitori o wipe lai si iwa mimo ko si eni ti yoo ri olorun bi a ba mo wipe a ti pese re sile fun wa wipe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo ese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe a je alailagbara wipe afi bi agbara emi olorun bi o ba wa si igbesi aye wa ki o so waji ki o fi ina mi ki o fi jo gbogbo ohun ti ko ni lari ni igbesi aye wa ki o fun wa ni agbara ati gbadura agbara lati di ileri olorun mu agbara lati duro tiri ninu inu nibi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo bi a ba ri wipe a je alailagbara a je eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale lewa lori bi agbara emi olorun bi o ba sokale lewa lori wipe gbogbo aigbagbo ni yoo pora gbogbo irewesi ni yoo fo lo gbogbo ki a maa sun ninu adura ni yoo fo lo ati wipe gbogbo aile duro ti olorun ni yoo sa lo ni igbesi aye wa eese ti a ko fi bere wipe a n fi agbara olorun bi a ba ti gba okan wa la bi a ba ti so wa di mimo wipe a n fe agbara ifikun ni agbara olorun eese ti a ko fi bere o ni bi eyin ba n gbe inu mi ti oro mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin o ye ki a mo wipe ohun gbogbo ni o ti setan ohun gbogbo ni jesu kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu romu ori kejo ese ikejilelogbon eni ti ko da omo ohun ti kara re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa yo ha ti se ti ki yo fun wa li ohun gbogbo pelu re lofe ofe ni igbala ki se wipe a n fe owo lati ra igbala olorun yo fun wa ni ohun gbogbo lofe ohun fe isodi mimo ni ofe ni ohun fe agbara emi ni igbesi aye re ofe ni ohun fe ki agbara emi olorun ki o wa ta oji ki o wa so oji ofe la n gba lowo olorun ohun fe iwosan ni ofe la n gba lowo olorun tabi ohun fe idanisile lowo awon emi okunkun ti o na olowo ofe la n gba ibukun orun yanturu ni igbesi aye re lo n fe ni o ni olorun funrara re
ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ku ese wa lo on ki o ha fun wa ni on gbogbo pelu Kristi lofe o ye ki a mo we pe lofe ni on gbogbo ti olorun pe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokan le logun ifihan ori kokan le logun lati ese ikepa o si we fun mi pe o pari o se we fun mi pe o pari se o ranti awon oro won yi lori igi agbelebo ohun la tun so nihin emi ni alpha ati omega ipilese ati opin emi o se fi omi fun eni ti o ngbengbe lati orisun omi iye lofe ranti wi pe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara mi olorun atoke wa ofe ni isoji ofe ni iwosan ranti wi pe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba se segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba se segun yo jogun nkan wonyi an so ni pa wi pe nigba ti a ba de orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wi pe a wa ninu Kristi igba yi gan ni o ri ekunrere itumo ohun ti a so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati seyin ni kikun ninu re lese kese ti a baba Jesu pade ni o bere si ni to kikun inu Kristi wo bi a ba tin jinle ju be lo ti a ni isori mo a o tun ma to jijin ife ati gbigboro ife Olorun ju be lo a o tun ma to kikun ninu Kristi a ma to ju be lo bi a ba tin fani agbara mi Olorun a o tun ma to ju be lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri Jesu Kristi loju koju ti a ba mu wa lo si orun ti a se je ki a wa ni orun titi lai pelu Olorun nigba yi gan ni a ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun Olorun wipe gba ti ati se wa ni kikun ninu Kristi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo Olorun e se ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agbara Olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun Olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodi mo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi Olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti Olorun ki o se gbadura titi agbara yo fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohunkohun ti ibaje ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a di ileri Olorun mu ki a gbadura o daju wipe yo bo ti wa.

tàdínlọ́gbọ̀n yóò sì ṣe lé ọjọ́ náà ni a ó gbé ẹrù rẹ kúrò lé èjìká rẹ àti àjàgà rẹ kúrò lé ọrùn rẹ a ó sì bá àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀ a ó sì bá àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀ ohun tí a pè ní ọ̀rá púpọ̀ níhìn bí a bá wo èdè mìíràn èyí ni èdè òyìnbó àti èdè greek tí a fi kọ bíbélì ó sọ nípa agbára ọlọ́run ó ń sọ nípa ohun tí ọlọ́run èyí tí ọlọ́run túlé wa lórí ó ń sọ nípa ìfàmì òróró yan ọlọ́run èyí tí ọlọ́run dà lé wa lórí tí a ó fi lè já gbogbo àjàgà kúrò ní ìgbésí ayé wa àti sọ fún ọ ó ti mọ̀ nísinsìnyí wípé bí o bá ń fẹ́ ìdáǹdè ìdáǹdè súnmọ́ tòsí rẹ o ń fẹ́ ìwòsàn ni ìwòsàn súnmọ́ tòsí rẹ bí o bá ń fẹ́ ìpèsè láti ọ̀dọ̀ ọlọ́run wá ìpèsè súnmọ́ tòsí rẹ ohun kan ló ní láti ṣe o ní láti mọ̀ wípé o ti ba ọlọ́run dọ́rẹ̀ o ti di ẹbí ọlọ́run àti sọ di àtúnbí o ti ní ìgbàlà nínú jésù kristi o ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà ṣe o rántí òwe tí jésù pa fún àwọn ọmọ ẹ̀yìn nípa obìnrin opó kan tí ó sọ wípé òun fẹ́ kí a gbẹ̀sùn lára ọ̀táhun ó lọ ń bá adájọ́ yìí ó sì tètè dá lóhùn ṣùgbọ́n nípa àwí ìyanu rẹ̀ nípa sísọ nígbà gbogbo nípa lílọ sọ́dọ̀ adájọ́ yìí nígbà gbogbo ni a fi dá lóhùn èyí ni jésù wá sọ fún wa wípé àwa náà ti a jẹ́ onígbàgbọ́ a ò mọ̀ wípé ó yẹ ká máa gbàdúrà ni láì sinmi àti láì ṣàárẹ̀ kí ọlọ́run kí ó ba lè tú wa sílẹ̀ kí ọlọ́run kí ó ba lè dáàbò bò wá kí ọlọ́run kí ó ba lè mú wa láadá kí ọlọ́run kí ó ba lè ṣe àwọn tí a ń béè lọ́wọ́ rẹ̀ kí ó ba lè ṣe fún wa ìdúró lórí ẹsẹ̀ rẹ kí o sọ fún ọlọ́run wípé òun fẹ́ ìdáǹdè ọlọ́run bí ìpọ́njú bá wà bí ìnilára bá wà bí àìsàn bá wà bí àìní bá wà bí ìpòrúru ọkàn bá wà ohunkóhun tí ì bá wà ní ìgbésí ayé rẹ tó ní ọ lára tí òun fẹ́ kí ọlọ́run kí ó mú kúrò sọ fún ọlọ́run ó dájú wípé yóò gbọ́ nítorí pé ọlọ́run kì í ṣe ẹni tí ń jani sílẹ̀ ọlọ́run kì í ṣe ẹni tí ń dojú tini ọlọ́run kì í ṣe ẹni tí ń ṣe ìlérí kí ó má mú un ṣe sọ fún ọlọ́run rí wípé o ti di àtúnbí rí wípé o jẹ́ ọmọ ọlọ́run rí wípé o jẹ́ ènìyàn ọlọ́run kí o sì wá máa sọ fún ọlọ́run nípa àwọn ìlérí tí o ti ṣe wípé kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára nítorí èyí ni ogún àwọn ènìyàn mímọ́ wípé o jẹ́ ẹni tí gbàdúrà pẹ̀lú gbogbo ọkàn rẹ gbàdúrà pẹ̀lú gbogbo ìgbàgbọ́ tí ó wà nínú rẹ gbàdúrà nípa dídúró kí o sì dúró lórí àwọn ìlérí ọlọ́run rọ̀ mọ́ ẹ̀jẹ̀ jésù kristi jẹ́ kí a fi ẹ̀jẹ̀ jésù kristi kí a fi wẹ̀ ọ́ kí a fi bọ̀ ọ́ kí a fi dáàbò bọ̀ ọ́ kí o sì rántí wípé orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sáwọnú rẹ̀ ó sì yè olódodo sáwọnú rẹ̀ a sì dáàbò bò ó ní ìpamọ́ rántí ọ̀rọ̀ olúwa rántí ìlérí olúwa kí o fi ọ̀rọ̀ olúwa kí o fi ṣẹ́gun èṣù bí o bá ti ní ìgbàlà kí o jẹ́ kí ẹ̀mí ọlọ́run kí ó wà lórí rẹ kí ó wà nínú ayé rẹ kí a sọ di mọ́ kí a fi agbára ẹ̀mí ọlọ́run fún ọ nítorí ẹ̀mí ọlọ́run yìí ní já gbogbo àjàgà tí máa wá sí ìgbésí ayé ènìyàn lónìí sọ fún ọlọ́run wípé ìwòsàn pípé yóò jẹ́ tirẹ̀ wípé ìdáǹdè kíkún yóò jẹ́ tirẹ̀ sọ fún ọlọ́run ó dájú pé bó bá gbàgbọ́ ó rí ògo olúwa.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún mú wa wá síwájú yín lónìí. A dúpẹ́ fún ohun tí ẹ ti ṣe fún wa nípasẹ̀ Jésù Kristu tí ó kú fún wa ní orí igi àgbélébùú. À ń bẹ̀bẹ̀ wípé lójoojúmọ́ ni a máa fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn níwájú yín ní orúkọ Jésù. Àti wípé kí ìgbésí ayé wa àti ohun gbogbo tí a ń ṣe kí ó fi hàn wípé a jẹ́ ẹni tí ó moore. Bí a ti wá lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín, à ń bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i wípé kí ẹ wá kọ́ wa. Wípé kí ẹ jẹ́ kí àwọn ìkókó tí ó wà nínú ọ̀rọ̀ yìí kí ó wá sí ọkàn wa, kí ó sì jẹ́ ohun tí a mọ̀ dájú lórúkọ Jésù. Ẹ tọ́ wa lé ọ̀nà ìrere. Ẹ ṣàánú fún wa pẹ̀lú. Ẹ ṣe wa níyè láti lè kọ́ ẹ̀kọ́ yìí ní àkọ́yé ní orúkọ Jésù Kristu Olúwa wa. Lónìí, à ń tẹ̀síwájú

nítorí náà ohun tí a ń sọ̀rọ̀ lé lórí nísinsìnyí ni gbígba ẹ̀mí mímọ́. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ nípa wípé a ń gba ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ohun tí a ń gbà lọ́wọ́ Ọlọ́run. Bí a bá ń sọ nípa ìgbàlà, èyí jẹ́ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti ìwẹ̀nùmọ́ tàbí nípa ìsọdi mímọ́, èyí jẹ́ ìrírí kan tí a máa ní lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà. Bí a bá ń sọ nípa wípé a gba ìwòsàn tàbí a gba àwọn ẹ̀bùn mìíràn, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìbáṣe ìwòsàn, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọdi mímọ́, ìbáṣe ìtúsílẹ̀ tàbí ìdáǹdè. Ṣùgbọ́n nígbà tí a bá ń sọ wípé kí a gba ẹ̀mí mímọ́, ó jẹ́ ohun tí ó tayọ, èyí tí a ti ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Irú àpèjúwe tí mo lè ṣe fún ọ ni wípé bí ẹnìkan tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tí wọ́n ti ń ta mọ́tò, bí ó bá fún wa ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan, ó ṣeéṣe kí a gba mọ́tò ayọ́kẹ́lẹ́ yìí, èyí jẹ́ wípé a gba ẹ̀bùn. Ṣùgbọ́n bí ẹni tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ yìí gan, bí ó bá wá tí ó sọ fún wa wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí òun kí ó jẹ́ ọkọ obìnrin yìí tí ó ti gba ẹ̀bùn mọ́tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí obìnrin yìí bí ó bá gbà tí ó sì gba ọkùnrin yìí láti jẹ́ bí ọkọ rẹ̀, ó gbà á sínú ilé, a ó rí wípé ẹ̀bùn kò tó olùfúnni ní ẹ̀bùn. Èyí jẹ́ wípé ẹni tí obìnrin yìí tí ó gbà sí ilé nísinsìnyí gẹ́gẹ́ bí ọkọ, ó jẹ́ ènìyàn, ó jẹ́ ọ̀gá ibi iṣẹ́, ó jẹ́ ẹni tí ó ju ohunkóhun tí a lè gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn lọ. Èyí ni àpẹẹrẹ tí a lè ṣe fún wa wípé ìwòsàn, ìdáǹdè àti àwọn nǹkan mìíràn wọ́n jẹ́ ẹ̀bùn nítòótọ́, ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ó jẹ́ ìkẹta nínú mẹ́ta lọ́kan. Ó jẹ́ ẹni tí ó tóbi, ẹni tí ó lágbára, ẹni tí ó ti wà láti ayérayé, tí yóò sì máa wà títí ayérayé. Ẹni tí ó jẹ́ wípé bí a ṣe ń kọ́ ẹ̀kọ́ Bíbélì, a rí wípé dọ́gbadọ́gba ni ẹ̀mí mímọ́ yìí pẹ̀lú bàbá àti ọmọ. Òun ni ó máa ń fún wa ní agbára fún iṣẹ́ ìsìn nínú ìjọ. Òun ni ó sì máa ń fún wa ní agbára láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa nínú ayé. Bí a ti ń gba Kristi gẹ́gẹ́ bí olùgbàlà, bẹ́ẹ̀ ni ó yẹ kí a tún mọ bí a ti gba ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò fún wa ní agbára àti okun láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa. Kí a wo Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì. Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì, ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí a ó gbà. Ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà, nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí a kò tí ì ṣe Jésù lógo. Níhìn-ín ni a ti ń sọ nípa ẹ̀mí mímọ́ wípé ó ṣe dandan, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì ní ìrírí ìgbàgbọ́ wa wípé kí a gba ẹ̀mí mímọ́. Nínú Ìṣe àwọn Apọ́stẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ, ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ kí o ṣe àyẹ̀wò rẹ̀ ni wípé kí a gba nǹkan lọ́wọ́ Ọlọ́run. Àwọn ẹlòmíràn bí wọ́n bá ń gbàdúrà, wọ́n a máa sọ wípé Ọlọ́run fún mi ní ẹ̀mí rẹ, fún mi ní ẹ̀mí rẹ, fún mi ní ẹ̀mí rẹ. Ohun tí Ọlọ́run ń sọ ni wípé òun ti fi ẹ̀mí òun fún ìjọ. Ó wá kù sí ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa láti gbé àwọn ìṣísẹ̀ tí ó yẹ, láti ṣe àwọn ohun tí òun ti lànà sílẹ̀, kí ẹ̀mí mímọ́ tí òun ti tú jáde sára ìjọ kí ó ba lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan nínú wa. Èyí ni kí àwa pàápàá pẹ̀lú ìgbàgbọ́ kí a ba lè gba ẹ̀mí mímọ́.
ninu ise awon aposteli ori keji ese ikeji dini ogoji peteru si we fun won pe eronu pe oada ke ase baptisi olukuluku yin le oruko jesu christi fun idariji ese yin eyin o si gba ebun emi mimo ije wipe olorun yo tu jade ṣùgbọ́n yóò jẹ́ ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa láti gbà á sínú ayé rẹ̀ bí àlejò bá dé bí a bá fẹ́ gba àlejò yìí sílé ohun tí a ní láti ṣe ni wípé ilẹ̀kùn tí a ti tì kí a ṣi kí a lè gba àlejò bí a bá rí ẹnìkan tí a rí wípé ó ń gba ilé ó sì ń fọ ilé àwọn ohun tí ó yẹ kí ó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí kò ṣe tó bẹ̀rẹ̀ sí ni mú wọn ṣe ta ri wípé ó ń fọ gbogbo ilẹ̀ ilé mọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó ń pèsè yàrá kan sílẹ̀ a béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé ó má dàbí ẹni wípé ẹkún fún iṣẹ́ ní ọjọ́ mẹ́ta yìí ó ní mo fẹ́ gba àlejò ni ó wá sọ wípé àlejò náà má jẹ́ ẹni tí ó jẹ́ pàtàkì tí a torí tiẹ̀ ń gba ilé tí a ń fọ gbogbo ilé tí a jẹ́ kí gbogbo nǹkan kí ó wà ní ìmọ́tótó ó ní bẹ́ẹ̀ ni wípé torí àlejò yìí ó ṣe pàtàkì púpọ̀ ó jẹ́ àlejò tí kò fẹ́ ìdọ̀tí èyí ni òun fi ń ṣe gbogbo ilé kí ó wà ní ìmọ́tótó bẹ́ẹ̀ náà ni o mọ̀ wípé bí a bá ń dárúkọ ẹ̀mí mímọ́ èyí ni ìdàkejì ẹ̀mí àìmọ́ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ gba ẹ̀mí mímọ́ àlejò pàtàkì láti ọ̀run wá ni ojú angeli lọ ojú àwọn ènìyàn pàtàkì tí ó wà nínú ayé lọ nínú ẹ̀mí mímọ́ yìí ni a rí agbára agbára àtọ̀runwá tí fún wa ní okun tí sọni di alágbára tí a ó lè ṣẹ́gun gbogbo ohunkóhun tó bá dojúkọ wá nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ gba àlejò pàtàkì yìí kí ó wọ inú wa kí ó máa bá wa gbé kí ó máa bá wa jáde kí ó máa bá wa wọlé ó ní ohun tí a ní láti ṣe kí a palẹ̀mọ́ kí a ba lè gba àlejò pàtàkì láti ọ̀run wá láti inú ìṣe àwọn apostẹ́lì ni mo tún ń wo orí kọkàndínlógún ìṣe àwọn apostẹ́lì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì ó sì wé fún wọn pé ẹ̀yin ha gba ẹ̀mí mímọ́ náà nígbà tí ẹ̀yin gbàgbọ́ níhìn ni a ti rí tí paul apostẹ́lì tí ó ń béèrè lọ́wọ́ àwọn tí ó bá pàdé ní éfésù wípé ǹjẹ́ ẹ ti rí ẹ̀mí mímọ́ gbà nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fiyè sí ohun tí a ń gbé yẹ̀wò lónìí kí a lè mọ̀ bí a ṣe lè gba ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ yìí ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a farabalẹ̀ kí a sì tẹ́tí lélẹ̀ kí a rí wọn lẹ́sẹ̀ lẹ́sẹ̀ kí a wo ohun tí ó yẹ kí a ṣe kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ọ̀pọ̀lọpọ̀ ni ó ní ìfẹ́ àti ìdùnnú sí àti gba ẹ̀mí mímọ́ àwọn ìjọ kan wà tí a máa ń pè ní ìjọ ẹ̀mí ó jẹ́ èdè tí a ń ṣìlò nítorí pé bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí àwọn ìjọ tí a ń tọ́ka sí wọ̀nyí wọn kò mọ̀ nípa ẹ̀mí mímọ́ tòótọ́ wọn kò mọ̀ nípa ìkẹta nínú mẹ́ta lọ́kan wọn kò mọ̀ bí ẹ̀mí mímọ́ bó ṣe ń gùnwà bó ṣe ń jọba ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan àwọn máa ń fi àyè sílẹ̀ fún ẹ̀mí èṣù wọn máa ń fi àyè sílẹ̀ fún ẹ̀mí kẹ́mí láti ṣàkóso wọn láti máa gbé wọn yílẹ̀ láti máa ṣe ohun tí kò tọ́ nínú ilé ìsìn ṣùgbọ́n bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí tòótọ́ ó jẹ́ ìjọ májẹ̀mú titun nítorí wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjọ yìí ni a rí pé wọ́n gba ẹ̀mí mímọ́ gbogbo ìṣísẹ́ wọn gbogbo ìgbésẹ̀ wọn gbogbo ìsọ̀rọ̀ wọn gbogbo ìṣesí wọn ohun gbogbo tí wọ́n ń ṣe à ń tọpa wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́ bí wọ́n sì ti ń kọ bíbélì láti Matthew ni títí dé ìfihàn bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ń darí wọn májẹ̀mú láéláé pàápàá ó jẹ́ ọ̀rọ̀ tí a kọ láti ọwọ́ ẹ̀mí mímọ́ bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí ó jẹ́ ìjọ májẹ̀mú titun ṣùgbọ́n àwọn tí a rò wípé wọ́n jẹ́ ìjọ ẹ̀mí wọ̀nyí wọn kò mọ nípa ẹ̀mí mímọ́ ní tòótọ́ nítorí bẹ́ẹ̀ yẹ kí a farabalẹ̀
ke a wo lese lese ke a wo ni ikoko de ikoko ke a mo ohun ti olorun fe ke a se ke a ba le ri emi mimo gba se o mo we pe bi o ba fe lo si ori ile kan ti o je we pe ile yi ile petesi ni ani ibi iyara ni isale atuni eti ogun okeju be lo bi a ba fe lo a o lo ategun a o gbe ese ni kokan bi ati n gbe ese ni kokan a o lo si oke ni bi ti a ba fe lo gbigba emi mimo o je bakan na we pe o ni awon isise ti a ni lati gbe ki a ba le goke nipa ti igbagbo ke a ba le ri emi mimo gba isise kini ni we pe ke a gba Kristi ati igbala lakoko ikeji ke a gba oro Olorun pelu isodi mimo iketa ke a gba emi mimo gbati a se ayewo bibeli ari we pe awon isise wonyi ni awon omo ehin Jesu Kristi ti akoko awon isise wonyi ni won gbe lakoko won gba Kristi won si gba igbala Olorun ikeji won gba oro Olorun a si so won di mimo iketa won ri ebun emi gba abaptisi won pelu emi mimo ye ke a bere lati isise akoko ninu Johanu ori kini ese ikeji la Johanu ori kini ese ikeji la sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo an so nipa awon ti o gba Jesu gege bi olugbala awon yi ni won mo we pe abi won ninu ese aloyun won ninu ese won si n gbe igbesi aye elese o je igbesi aye ti ko wo Olorun o je igbesi aye ti o le fa idajo Olorun lese sugbon nigba ti won gbo ihinrere wi pe ninu anu Olorun o ti pese igbala fun wa ninu anu Olorun o ti ran Jesu Kristi omo bibi re nikan soso lati dariji wa lati wo ese wa nu lati mu wa ki a le ba Olorun laja lati mu wa wa sodo Olorun ki a le ni idapo ati irepo pelu re awon wonyi ni won gba oro yi nipa rironu poada ati nipa gbigba Jesu Kristi gbo o wa so fun a wi pe iye awon ti o gba won iba se meji ninu idile kan won iba se mewa ninu agbole kan iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon ti o gba oruko re gbo nitori be isise akoko ki se gbigba emi mimo isise akoko ni wi pe ki agba Jesu Kristi gege bi Oluwa gege bi Olugbala wa ki agba etutu ti Jesu Kristi se lori igi agbelebu eyi ni isise akoko fun elese kokan ti o wa sodo Olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu Olorun ninu Romu ori karun Romu ori karun ese ikokanla ki si se be nikan sugbon awa nsogo ninu Olorun nipa Oluwa wa Jesu Kristi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi ohun ti a n so nihin ni wi pe elese kookan o je ota Olorun tele tele eyi ni a n so fun wa ninu oro Olorun wi pe nigba ti awa je elese nigba yi gan ni Jesu Kristi ko fun wa wo ese kefa nitori igba ti awa je alailera elese la npe be li akoko ti o ye Kristi ko fun awa alaiwa bi Olorun ni ese kejo sugbon Olorun fi ife un paapa si wa han ni eyi pe nigba ti awa je elese Kristi ku fun wa eyi ni o wa nso wepe nisisi yi ti ati gba Jesu gege bi eni ti o ku fun wa
ti a ti gba Jesu gege bi eni ti a firubo fun wa e je wi pe a ti gbagbo ninu eje etutu ti o se fun wa a se ti mo wi pe a ti ba Olorun laja e je wi pe a ti gbe isise akoko nitori be o ti oni lati se gege bi elese ti o to Olorun wa gege bi eni ti ko mo ojubo Olorun tele tele sugbon ti o fe sin Olorun lemi ati lotito ni wi pe ki o ko ese sile ki o ke pe Oluwa ki o jewo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o se ba Olorun dore ki o ba laja nipase Jesu Christi wo iwe Jobu ori kokan lelogun iwe Jobu ori keji lelogun lati ese kokan lelogun fara re sumo Olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo Olodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti Olorun be lowo wa wi pe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti a nso lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti a nse awon ti a ri wi pe ojo mo ese ki a je wo won ki a ko won sile ki a ni ki Olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi we wa ki o yi wa pada ki a si mo wi pe ati ba Olorun laja ninu Kolose ori keji ese ikefa Kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba Kristi Jesu Olowa be ni ke ma rin ninu re eni igbese akoko ti elese kokan ni lati gbe ki o ba le mo Jesu gege bi Olowa ati Olugbala nigbati abasi ti mo Jesu gege bi Olowa ati Olugbala wa ani lati ma rin gege bi eko oro Olorun eni o je ki a wo akori keji nisinsiyi gbigba oro Olorun ati isodi mimo lati odo Olorun gbigba oro ati isodi mimo lati odo Olorun Jacobo ori kini Jacobo ori kini lati ese ikokanlelogun nitori na e fi gbogbo eri ati boburo ase leke lele le apa kan ki e se fi okan tutu gba oro na ti agbin ti o le gba okan yin la bi abati di eni igbala ti ati wa si odo Jesu o ye fun wa lati fi ara wa sile fun kiko oro Olorun oni ki a gba oro na pelu okan tutu ki a je ki a gbin oro yi ki a gbin sinu okan wa ni ese ikejilelogun ni o ti nso we pe sugbon ki e je oluse oro na ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin je eni a fi mo iyato laarin elese ati eni igbala elese le ma gbo oro Olorun sugbon ki fe se koni agbara lati se koni ore ofe lati se sugbon eni ti o ti gba Jesu Christi eni ti ati gba okan re la eni ti ati fun ni ore ofe eni ti ati sodotun ninu oro Olorun iru eni be bi o tin gbo oro Olorun nipa atunse kia kia o nfe se bi o tin gbo oro Olorun nipa oko kan aya kan kia kia o nfe se bi o tin gbo ti oro Olorun ntako isoso aye iwoso aye ijeun aye isiku aye ati ikomojade bi aye ti man se be ni o nfe lati je ki igbese aye re ki o ba oro Olorun mu oni bi o ba fe tan ara wa je bi o ba je pe ni toto ni a n jewo igbala ti a si ni iriri igbala yi oni ki a je oluse oro na ki a ma je awon
ti o je wepe won tan ara won je awon ti ko ni iriri igbala lati odo olorun wa bi o ti le je wepe won gbo nipa eso ti emi won gbo nipa ife won gba nipa ayo won gbo nipa alaafia won gbo nipa wipe ani lati je eni ti o ma nfa ya ran nkan won gbo nipa wipe ani lati je eni ti o ni okan tutu iwa tutu ni waju awon eniyan sugbon sibe sibe awon wonyi won ki le se ohun ti won gbo ipamora ti an so nipa re iwa pele ti an so nipa re isore ti an so nipa re iwa tutu ikora eni ni ijanu igbagbo ti an so nipa re won ko le se nitori wo pe won ko ni emi olorun won ko ni igbala olorun bi abani igbala olorun a o ri wepe eso ti emi yo ma jeyo ni igbese aye wa oni nitori be o bi abati gba Jesu Kristi ke atesi waju lati gba oro olorun bi e ba si tin gba oro olorun a o ri wepe anso awon eso ti o ye awon eso ti o fi han wepe ati gbin oro olorun sinu okan wa daju daju bi a ba gbin eso o ye ke a le ri wepe eso yihu o si mu awon eso miran jade ni toto bi a ba gbin oro olorun sinu okan wa awon eso ti o ye iwa olorun awon eso ti a fi da oro olorun mo yo ma jeyo ni igbese aye wa ye ki a wo Thessalonica kini ori keji ese ketala nitori eyi le awa se ndupe lowo olorun pelu le esimi pe nigba ti eyin gbo oro ti eyin gbo lodo wa ani oro olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je ni toto bi oro olorun eyi ti o sise gidi gidi ninu eyin ti o gbagbo pelu nihi ni ati ri we pe bi abati ni igbala o je dandan fun wa we pe ki a ma gbo oro olorun bi asi tin gbo oro olorun yi yo ma sise gidi gidi ninu awa ti agba gbo ise kan ti o se pataki ti oro olorun ma nse leyin igba ti a ti ni igbala leyin igba ti a ti di atunbi ise gidi gidi ise pataki ti oro yi ma nse ni we pe oro yi o ma nfi han wa we pe anilo isodi mimo o ma toka wa si Jesu Kristi eni ti o ku fun wa ti o ta ijere sile ke a ba le so wa di mimo bi a ba si tin duro lori oro yi bi a ba tin gba oro yi gbo ti a ni ipongbe okan ti a ni igbogbe okan ti a nso fun olorun we pe ni toto a nfe so ni mo yi ti a si n gbadura pelu igbagbo ati pelu ifa eni rubo ti o jinle be ni a ri we pe olorun yo ma so wa di mimo ye ke a wo Efeso ori karun Efeso ori karun lati ese ke dogbon eyin oko e feran awon aya yin gege bi Kristi si ti feran ijo ti o se fi ara re fun ki ohun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ni ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo le aini aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini aboku eyi ni ohun ti oro olorun ma nse nigbati enikan ti o ti ni igbala ti o ti ni idariji lati atodo olorun wa bi o si tin gbo oro olorun o ri we pe gbongbo ese siku ninu ohun ti a ni lati fatu o ri wi pe ohun ti o dabi abinibi ti a ti bimo wa nitori pe a je iran adamu we pe a ni lati fa nkan won yi tu o ri wi pe a ni lati ko okan ni ila ki a si je ki a so ohun di mimo iru eni be yo to olorun lo iru eni be yo gbadura iru eni be yo so fun olorun wi pe o tun fe ki Jesu Kristi ki o wa lati so ohun di mimo ki o ba le je wipe ki se ise ti ode ara nikan le ati yi pada wipe iro ti inu wa ilepa ti inu wa ipongbe lati inu okan wa ati gbogbo nkan ti an safe lati inu okan wa wipe gbogbo won lo leto to si ba oro ati ogo olorun ati ogo Jesu Kristi to ba won mu leyin igba ti a ba ti ni igbala ti a ti ni isodi mimo
ti a se tini dani loju wipe ati so wa di mimo okan wa o si funfun lauju snow lo leyin igba yi ni ari wipe ani lati ni agbara emi mimo ni igbese aye wa nitori be a o lo si iketa nisinsin yi eyi ni gbigba emi mimo gbigba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba bale yin e o si ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titi de opin aye e o gba agbara nigba ti emi mimo ba bale yin awon mo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igba ti ati mo we pe ati so wa di mimo o ye ki agbadura o ye ki aba olorun soro ki a le ri we pe agba agbara emi mimo ni igbese aye wa ileri yi wa fun o ileri yi wa fun eni kokan ninu wa ninu ise awon aposteli ori keji ese ikokandinlogoji nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa o pe oni fun ani ileri na fun ani ileri na ohun ti o ye ki a se ni pe gba ti a ti mo we pe ti wa ni ileri na wo pe olorun si nfe lati bokun wa olorun nfe lati fi emi mo re o nfe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun olorun wi pe a nfe agbara emi mo olorun se o ti ni igbala se o ti ni isodi mo o ye ki o le kepe olorun o ye ki o gba olorun gbo nitori pe olorun to se leri ki se ke o je olooto bi aba bere pelu igbagbo bi aba gbadura ki a ma je ki enikeni tabi ohunkohun ki o di wa lowo dede duro lori ese re ki o so fun olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di mo wi pe o nfe agbara emi mimo lati oke wa so fun olorun o daju wi pe yo se nitori o wi pe ti yin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe dede duro bayi ki o so fun olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isori mo so fun wi pe ki o pe agbara emi mo olorun ko

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí, tí a sì ti wọ inú rẹ̀, wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa. Lójoojúmọ́ la ń gbàdúrà sí tẹ sì ń gbàdúrà wa. Lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ sì ń dá wa lóhùn. Àdúpẹ́ ẹ gba pé àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí a ti wá síwájú yín lónìí, a ń béèrè wípé kí ọ̀rọ̀ tí a ó gbọ́ kí ó mú kí a yọ ìgbàlà, kí ó tún sọjí lọ́kàn wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù. Kí ayọ̀ Olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nehemiah orí kẹjọ, ìwé Nehemiah orí kẹjọ ẹsẹ ìkẹwàá. Nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ ẹ jẹ ọ̀rá, kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa. Ẹ má ṣe bànújẹ́, nítorí ayọ̀ Olúwa òun li agbára yín. Níhìn-ín ni a rí tí Nehemiah ènìyàn Ọlọ́run tí ó ń bá àwọn ọmọ Israẹli sọ̀rọ̀, gbà tí wọ́n wo àwọn tí ó yí wọn ká àti àwọn àjálù tí ó ti dé bá wọn láti ẹ̀yìn wá, àti bí Ọlọ́run ti ṣàánú fún wọn nísinsìnyí, gbà tí wọ́n wo àìjólóòtọ́ wọn tí wọ́n sì fi díwọ̀n ìjólóòtọ́ ti Ọlọ́run, gbà tí wọ́n wo àìṣedédé ti wọn tí wọ́n fi díwọ̀n oore ọ̀fẹ́ látòkè wá, wọ́n rí wípé ọkàn wọn bàjẹ́. Inú bíbàjẹ́ yìí ni Nehemiah rí tí ó wá sọ fún wọn wípé ó yẹ kí òní jẹ́ ọjọ́ ayọ̀, nítorí a ti mú ìbìnújẹ́ wọn àti ìfọ́jú ọkàn wọn, a sì ti mú àròdùn tí ó wà nínú ọkàn wọn àti mú kúrò, àti àwọn ohun ẹ̀gàn tí àwọn kèfèrí fi ń pẹ̀ gan wọn, wípé a ti mú nǹkan wọ̀nyí kúrò lórí wọn. Nítorí bẹ́ẹ̀ kò tún yẹ kí wọn kí ó máa banújẹ́, ó yẹ kí wọn kí ó máa yọ̀ níwájú Olúwa. Nehemiah wa ń sọ fún wọn ìdí tí ó yẹ kí àwa onígbàgbọ́ kí ó máa yọ̀, ó ní nítorí ayọ̀ Olúwa òun ni agbára yín. Lónìí a ń sọ̀rọ̀ lórí ayọ̀ Olúwa. Ayọ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó sì jẹ́ ohun tí ó máa mú nǹkan púpọ̀ bá ẹni tí ó ní ayọ̀ tàbí ìdùnnú nínú Olúwa. A rí wípé nínú ìwé òwe ni a ti kà á, ìwé òwe orí 17 ẹsẹ 22. Ìwé òwe orí 17 ẹsẹ 22. Inú dídùn mú ìmúláradá rere wá, ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn mú egungun gbẹ. Ó sọ fún wa wípé bí a bá ní ayọ̀ nínú wa, bí a bá ní ayọ̀ Olúwa tàbí inú dídùn, wípé ó máa ń fúnni ní okun, ó máa ń fúnni ní agbára, ó máa ń ṣiṣẹ́ bí oògùn ìwòsàn nínú ìgbé ayé ẹnìkọ̀ọ̀kan wa. Ó máa mú ìmúláradá wá, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Bí a bá ní ayọ̀ tàbí inú dídùn, èyí tún máa ń ran àwọn tí ó wà nítòsí wa, àwọn tí ó yí wa ká, ó máa ń jẹ́ kí ìmọ́lẹ̀ là fún wọn, ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ wọn kí ó rúyọ sókè, ó máa ń jẹ́ kí ìbànújẹ́ kí ó kúrò ní àrọ́wọ́tó, ó sì máa mú kí ìlera, ó máa mú kí ìmúláradá, ó máa mú kí ọkàn tí ó ti rẹ̀wẹ̀sì kí ó lè fò sókè pẹ̀lú ayọ̀, ó sì máa mú ìrètí wá fún ẹnì kọ̀ọ̀kan wa. Èyí ni ó fi yẹ kí a mọ̀ wípé ó dára láti ní ayọ̀ nínú Ọlọ́run.
o dara lati ni ayo oluwa ni igbese aye wa ayo ti an so yi ki se ayo ti awon elese ma ni fun igba die ki se ayo ti awon eniyan buburu tabi awon agabagebe eniyan ti won ma ni fun igba die ayo ti an so nipa re o je ayo ti awon omo olorun je ki awo ti bibeli so nipa ayo tabi inu didun ti awon alaigbagbo ninu jobu ori ogun jobu ori ogun lati ese ikarun pe orin ayo eniyan boboru igba kokoro ni ati pe ni iseju kan ni ayo agabagebe o sese ki ohun kan sele ni igbese aye elese ni igbese aye awon odaran ni igbese aye awon ti ko lolorun awon ti ko ni folorun se ni igbese aye won ki ohun ti o sele yi boya won bimo boya won gbeyawo boya won rise boya ohun kan tabi omiran o dabi ipese ni igbese aye won tabi o dabi igbega ni igbese aye won o sese ki won ki o ni ayo fun igba kukuru tabi fun iseju kan o sese ki ari eni ti o joko si di emu abi si di oti nigbati oti yi to ba wo agbari ti o si yi gbogbo ara pada ari wo pe eni yi agbagbe awon osi tabi awon isoro re e ko so wi pe isoro si nibe ṣugbọn oti mimu amupara yi adi loju apo loju adi lokan a si di leti to je wi pe ko ni mo wi pe isoro tabi aini tabi awon egun ti o wa ni iha re tele tele wi pe won si wa nibe ni iru igba be o sese ki iru eniyan boboro be o sese ki agabagebe be o sese ki omo ti para be ki o ma ni ayo ṣugbọn ayo igba die ni oni orin ayo eniyan boboro fun igba kokoro ni ati pe ni iseju kan ni ayo alagabagebe nitori be ayo ti an so nipa re o je ayo ti o poju owo o je ayo ti o dabi eni we pe a mo we po wa lati odo olorun yala arije tabi a orije ni yala arimu tabi a orimu yala anisoro abi ani wahala ni ayo yi a wa nibe sibe ayo yi ma bere nigba ti a ba mo Jesu Christi gege bi oluwa ati olugbala wa nigba ti a ba ni idariji ese lati odo olorun wa nigba ti a ba ka awon aise dede wa ti a ka won kuro ti a mu won jina rere si wa gege bi ila orun ti jina si iwo orun ohun ti a ri ni we pe olorun ma fun wa ni ayo igbala re ye ki a wo orin dafidi ori kokanlelaadota orin dafidi ori kokanlelaadota ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi omnira re gbe mi duro mu ayo igbala re pada tomi wa dafidi o je eni ti o mo olorun o je eni bi ti inu olorun o je eni ti o ti ni iyi pada okan je ki o yi o bi a ba so wi pe enikan je eni rere bi a ba so wi pe enikan je eni bi ti inu olorun dafidi fun ara re o mo wi pe ki se pe a bi ohun ni eniyan rere ko si eni ti a bi gege bi eniyan rere eni keni ti a bi lati inu adamu o lati bi iran adamu o je eniyan boboro o je elese dafidi papa o mo o ni oye nipa eyi ko so fun a wi pe ohun ti je eni bi ti inu olorun lati inu iya ohun wa ko so wi pe ohun ti je eniyan rere lati inu iya ohun wa ohun papa lo se agbenuso fun olorun lati je ki a mo wi pe olorun je eni ti o jare nigba ti o ba n dajo o so ni ese ikarun ni ori kan na o ni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi nitori be nigba ti a mo pe olorun so fun samueli nipa dafidi ti o so wi pe emi ti ri enikan eniyan kan eni bi ti inu mi wi pe ohun ni o se aropo fun Saulu eni ti o poyinda eni ti o pada lo sinu ese gba ti olorun pe dafidi ni eni bi ti inu re o je wi pe dafidi ti o ti mo pe ninu asedede de agbe bi ohun ati ninu ese ni iya ohun ni o loyin ohun o je eni ti o ti ba olorun laja eni ti o ti ba olorun dore o je enikan ti o ti mo wi pe ohun je elese o ti lo siwaju olorun
o ti toro idariji o ti bebe we pe ohun fe ore ofe ati gbala ati yi pada ati fun ni emi titun okan titun ati fun ni irin otun iwa otun ise otun ni igbesi aye re sugbon o se ni laanu we pe igba kan de ni igbesi aye dafidi ti o wo ohun ti ko ye ki o wo ti o se ohun ti o ye ki o se ki a so ni ona kokoro osubo sinu ese ese ti o buru julo ese ti o je wi pe a ko gbodo gburo re fun eni ti a ti pe ni eniyan olorun eni o mu ki dafidi ki o kuro lori ite eni o je ki o wole ni waju olorun eni o je ki o be si ni gbadura wi pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ko se bi eni wi pe ohun o se ohun ti ko dara ko se bi eni wo pe ah gba ti mo ti ni igbala tele tele eni ti o ba ti je omo olorun titi lai lai ni o ma je omo olorun ko so be o so wi pe nisisin yi ohun ti di elese ohun ti di elebi ohun ti di eni ti atanu lati ni waju oluwa o wa nbebe wi pe ki olorun ki o fun ni idariji ninu ese ikeje o ni ki olorun ki o fi ewe hisopu fo ohun o so gege bi apere wi pe se iwo na mo bi o ba fe fo awo kan ti o dabi eni wo pe gari tabi eba tabi amala o ti gbe mo awo yi ki se be ni kan awon nkan dududu miran o ti fe ba awo yi je a ma nja awon ewe kan bi awa ti adagba lati abule ewe yi o je ewe ti a le fi fo awo mo a fi erusi a we nkan won ni awe mo eyi ni apere ti dafidi nlo ti o fi so wi pe fi ewe hisopu for me ki se wi pe olorun ma nlo ewe hisopu ewe lati fo inu okan mo ohun ti ohun so gege bi apere wi pe gege bi awa eniyan bi ati ma nja ewe lati le fo awo lati le fo isasun wa ki o mo laulau pe be gege ki olorun ki o we ohun ni awe mo o si ni ki o fo ohun ju egbun owu lo ni ese ikejo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo nisisin ni ari we pe dafidi o nso we pe ah bi o ba le dariji mi bi o ba le fun mi ni ayo igbala bi o ba le mu oju re kuro ninu ese ati ase dede mi wi pe eyi yo fun mi ni ayo se o mo we pe bi a ba ni dariji tooto bi a ba ni igbala tooto eyi ma fun ni ni ayo je ki n se apere kan fun o ki a wo ọdaran kan ti a mu lo si ile ejo bi ati mu lo si ile ejo ni a si iwe ofin ni a si niwaju re ni adajo wa ka oran ti eni yi da o si ka ofin orilede o wa so fun pe ewon lai lai ewon gbere ni o to si iru eniyan bayi eni ri pe isise kan soso lo wa laarin ohun ati ewon gbere ewon lai lai ewon arimabo o mo wi pe bi ko ba si anu wi pe a o so se won ti ohun ki o fi ri iyawo ohun tabi omo ohun tabi awon ara ile ohun mo wi pe bi ohun ba si de ewon yi ki se ewon faji ki se ewon gbefe wi pe ewon ijiya ti o po jojo ni iru eni be o se se ki a si wi pe anu de lati odo onidajo yi ki o so fun wi pe a da o sile ki se ko sanwo ki se ko sanwo abetele ki se pe o se ohunkohun ti a le fi dariji ki ni o ro wi pe yo wa ninu iru okan eni be yo ni ayo be gege ni awa ti a ti je elese awa ti o je wi pe odaran ni wa ni waju olorun awon angeli mo wa si elese olorun mo wa si elese jesu christi papa o mo wa si elese kini ke a so nipa ti emi mimo ti o ti n toka si awon ese ti a ti n da eri okan wa papa mo wi pe elese ni wa ati awon aladugbo wa àwọn alábàgbé wa wọn mọ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá a sì mọ wípé ẹ̀ṣẹ̀ tí a dá yìí yóò mú wa lọ sí ọ̀run àpáàdì ṣùgbọ́n kí ni a ti rí i sí ìfẹ́ ọlọ́run inú dídùn ọlọ́run ni láti dáríjì wá ó sì dáríjì wá ó ní kò sí ìjìyà mọ́ wípé kò sí ẹ̀bí mọ́ fún wa nítorí pé àgbà jésù kristi olúwa gbọ́ èyí ni ó mú kí ayọ̀ kí ó sọ láti inú ọkàn wa èyí ni olórin dáfídì ń sọ wípé mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé gẹ́gẹ́ bí a ti ní ayọ̀ ìgbàlà bí a bá ń tẹ̀síwájú tí a wà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ayọ̀ yìí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa ga jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ
ayọ̀ yìí yóò máa gùn jù bẹ́ẹ̀ lọ ní ìgbésí ayé wa yóò máa dàbí àgbọn ìgbẹ́ omi láti inú kànga tàbí àgbọn ìgbẹ́ omi láti inú odò tó ń ṣàn nítorí ìgbà tí ayọ̀ yìí ti bẹ̀rẹ̀ nígbà tí a ti ní ìgbàlà báyìí ni ayọ̀ yìí yóò máa lọ síwájú àti síwájú àti síwájú bí a ti ń wà nínú ọlọ́run nínú Isaiah orí 29 ẹsẹ 29 ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò bí sí i nínú olúwa àti inú àwọn tálákà nínú àwọn ènìyàn yóò sì dùn nínú ẹni mímọ́ Israeli ó ní ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ ṣe a mọ̀ wípé ẹni tí ó bá ní ìgbàlà òun ni a lè pè ní onírẹ̀lẹ̀ nítorí wípé kò sí ẹni tí a bí nínú obìnrin ẹni tí kò tí ì bá Jésù Kristì pàdé ẹni tí kò tí ì tọ́ ìgbàlà Ọlọ́run wò tí a lè pè ní onírẹ̀lẹ̀ ó ṣe é ṣe kí a rí ẹni jẹ́jẹ́ ní òde ara ó ṣe é ṣe kí a rí ẹnìkan tí ó dàbí ẹni wípé ó ní ìwà tútù bí a bá wò ó lójú ṣùgbọ́n ó jẹ́ oníjàgídíjàgan ènìyàn nínú ṣùgbọ́n ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ ni ẹni tí ó ti bá Jésù pàdé ẹni tí ó ti rí oore ọ̀fẹ́ láti ọwọ́ Ọlọ́run ẹni tí ó ti ní ìdáríjì ọkàn ẹni tí ó ti ní ìyípadà àyà èyí ni ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ tòótọ́ ó ní ayọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ayọ̀ àwọn àjògún ìgbàlà ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò máa bí sí i nínú olúwa èyí ni wípé bí a bá ba olúwa pàdé bí a bá ní ìgbàlà bí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa bí a bá kọrúkọ wa ní ìwé òye lọ́run wípé ayọ̀ ìgbàlà yóò bẹ̀rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí a ti ń rìn síwájú bí a ti ń tọ Jésù Kristì lẹ́yìn ni a rí wípé ayọ̀ wa yóò máa jù bẹ́ẹ̀ lọ yóò máa bí sí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ ayọ̀ wa á jẹ́ ohun tí kò ní ní ìpẹ̀kun nínú Jeremiah ni a tún rí Jeremiah orí 15 ẹsẹ 16 nígbà tí a rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi nítorí orúkọ rẹ lè a fi pè mí ìwọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun níhìn-ín ni Jeremiah ń sọ fún wa wípé ọ̀rọ̀ Ọlọ́run ó dàbí oúnjẹ ó ní nígbà tí èmi rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n nínú ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé a fi ọ̀rọ̀ yìí a fi wé omi ó dàbí ẹni tí ó ní ara dídọ̀tí tàbí ẹni tí ò ń gbẹ́ngbẹ́ tí ó wá sí etí ipa odò tí a rí wípé ó mu nínú rẹ̀ ó wẹ̀ nínú rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bákan náà ó jẹ́ bí ohun tí ó ń fúnni lágbára ohun tó ń fúnni lókun nítorí ọ̀rọ̀ Ọlọ́run pàápàá àfiwé ìmọ́lẹ̀ wípé bóyá ọkàn rẹ̀ pòrúurù bóyá o wà ní ìkóríta o kò mọ ọ̀nà tí ó yẹ kí o yà sí bí o ti rí ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ló rí wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò tọ́ka sí ọ̀nà tí ó yẹ kí o gbà kì í ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi wé iná ti máa ń jó àwọn ìtàkùn àwọn gbòǹgbò àwọn ewé àwọn nǹkan tí kò ní lárí tó máa ń jó wọn run èyí ni ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe ní ìgbésí ayé wa bóyá a ti ní àwọn nǹkan kan ní ìgbésí ayé wa tí a rí wípé àwọn nǹkan wọ̀nyí kò ní fún wa ní ìtẹ̀síwájú dáradára bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run bí iná bẹ́ẹ̀ ló ń jó wọn run a tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé òòlù bóyá ó ṣeé ṣe kí ó jẹ́ wípé apá kan ní ìgbésí ayé wa apá kan nínú ìṣe wa ni ó fi dàbí ẹni wípé a ń dàgùn lá sí ọ̀rọ̀ Ọlọ́run ó dàbí wípé a ní ọkàn òkúta ní irú apá ìgbésí ayé wa bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti ń ṣiṣẹ́ bí òòlù bẹ́ẹ̀ ni ó ń fún àwọn òkúta wọ̀nyí tútú ọ̀rọ̀ Ọlọ́run yìí ni a tún sọ wípé ó dàbí oògùn ìmúniláradá wípé bí a bá fi ọ̀rọ̀ Ọlọ́run sí ìgbésí ayé wa àti sínú ọkàn wa bí a bá gbẹ́kẹ̀lé bí a bá simele bí a bá dúró tì í bí a bá fi sínú ọkàn àyà wa tí a kò jẹ́ kí ohunkóhun kí ó pààlà àwa àti Ọlọ́run àwa àti ọ̀rọ̀ Ọlọ́run a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò máa ṣiṣẹ́ bí oògùn ìmúniláradá nítorí bẹ́ẹ̀ èyí ni Jeremiah ni ó fi sọ wípé nígbà tí òun rí ọ̀rọ̀ Ọlọ́run tí òun sì jẹ wọ́n tí òun gbé wọn mì tí òun fi sínú ọkàn àyà òun wípé ọ̀rọ̀ Ọlọ́run yìí ó jẹ́ inú dídùn fún òun nítorí wípé a ń pè òun ní pẹ̀lú orúkọ olúwa Ọlọ́run àwọn ọmọ ogun àwa náà pàápàá lẹ́yìn ìgbà tí a bá ti rí ìgbàlà tí a ti di àtúnbí
ti ati di eniyan Olorun mo so wipe ayo ti ani ninu Oluwa yo ma tesi waju ati siwaju nitori wipe oro Olorun yo ma wonu igbese aye wa ati ife Olorun ati idapo pelu Olorun yo ma mu ki ayo wa ki o ma gboro ju be lo ninu Johanu ori kedogun ese kokanla Johanu ori kedogun ese kokanla nkan woyi ni mo ti so fun yin ina ni oro Olorun Jesu Kristi so wipe ohun ti so oro Olorun fun awon omo ehin nkan woyi ni mo ti so fun yin ki ayo mi ki o le wa ninu yin ati ki ayo yin ki o le kun nitori be o ye ki a mo wipe ayo to to ayo ti o se feyinti ayo ti a le gbekele ayo ti a mo wipe o ti odo Olorun wa o ma nbere nigba ti a ba ni igbala okan wa nigba ti a ba ni idarije ese wa nigba ti a ba ba Jesu Kristi lu apade ti a ku ese wa lo ti a koroko wa si iwe iye Olorun ayo yi si ma ngboru ju be lo o ma nkun ju be lo o ma nfe ju be lo nigba ti a ba ba Olorun rin nigba ti a ba ba Olorun lo nigba ti a ba nto ona ti Olorun la sile fun wa lati to ati nigba ti a ba nka ti a ba ngbo oro Olorun ni igba gbogbo kini a le ri we pe o nfa ayo fun eni ti o je omo Olorun toto kini a ri we pe o nfa ayo idunnu fun omo Olorun toto je ki a wo orin Dafidi lekan si ki a ri we pe isise akoko bi a ba fe ni ayo Olorun ni igbese aye wa isise akoko ni we pe ki a ni idariji ki a si ni igbala okan wa orin Dafidi ori kokanlelaadota ese ikejila mo ayo igbala re pada to mi wa ki o si fi emi ominira re gbe mi duro o n so fun wa pe nigba ti enikan bi o ba ba Jesu pade bi o ba ri idariji Olorun nigba ti enikan ba ri ore ofe lati odo Olorun nigba ti enikan ba ri wi pe ohun ti bo Olorun dore eni to je ota Olorun tele tele wi pe o ti ba Olorun laja nipa iku ati eje ati etutu Jesu Kristi lori igi agbelebo la koko eyi ma nfa ayo wa sinu eni kokan wa ikeji nigba ti a ba ri wo pe ki se awa nikan sugbon awon elomiran pelu boya awon eniyan wa boya awon ebi wa boya awon ti a mo boya awon ti a n gboro latokere wi pe won fi aye won fun Jesu Kristi won ni igbala won di ore Olorun wi pe a n ko oruko won si iwe iye gba ti a ba ri wi pe ijoba Olorun di gbigboro ti a ri wi pe awon ti o n di eni igbala wi pe won po ju be lo lojojumo eyi ma n fo ayo ati inu didun fun awon eniyan Olorun je ki a wo ise awon aposteli ori kedogun ise awon aposteli ori kedogun ese iketa nitori na nigba ti ijo si sin won de ona won la fenike ohun samaria koja won rohin eyi pada awon keferi won si fi ayo nla fun gbogbo awon arakunrin ayo nla nitori won gboro iyipada okan igbala ti awon keferi ti awon elese awon ti ko lo Olorun tele tele gba ti won gbo wi pe awon won yi n yipada sodo Olorun wi pe awon won yi n gba Jesu Kristi gege bi Oluwa ati Olugbala won wi pe a n koruko won ninu iwe iye Olorun a n we won ninu eje odo agutan eyi mu ki ayo ki o wa si aarin awon arakunrin ikini ni wi pe iwo paapaa o ni igbala Olorun eyi ma n fa ayo ikeji ni wi pe o n gburo awon elomiran ti won fi aye won fun Jesu Kristi o n gburo awon elomiran ti won di omo Olorun eyi ma n fa igbala o ma n fa ayo nla nla wa si okan awon onigbagbo tooto iketa ni wi pe o ni idapo irepo pelu Olorun ninu orin Dafidi ori 16 ese 11 orin Dafidi ori 16 ese 11 iwo o si fi ipa ona yi han mi ni iwaju re ni ekun ayo wa ni iwaju re ni ekun ayo wa li owo otun re ni didun inu wa lailai nigbati a ba ni idapo ati irepo pelu Olorun ti a wa ni iwaju Olorun ni igba gbogbo ti a ri wipe o n seso lori wa awa paapaa aarin niwaju re gege bi eni yiye gege bi eni mimo a n je ki eje Jesu Kristi ki o ma we wa ni igba gbogbo o ni niwaju Olorun
ni idapo pelu olorun ni irepo pelu olorun nibe ni ayo nla nibe lo wa ikerin nigba ti ariwo pe awon elomiran bi won ti bi a tin gbadura won ni itusile won ni dande won ni iwosan ariwo pe iru eyi na o ma nfa ayo fun awa omo olorun ise awon aposteli orikejo ise awon aposteli orikejo lati ese ikarun Philippi si sokale lo si ilu Samaria o nwa so Christi fun won awon ijo eniyan si fi okan kan fi ye si ohun ti Philippi so nigba ti won gbo ti won si ri ise ami ti o nse ese ikeje nitori opo ninu awon ti o ni emi aimo tin kigbe lohun rara jade wa ati opo awon ti egba nbaja ati awon amokun a se se dida ara won kini abayori sin kan won yi kini o fa ni Samaria nigba ti won ri o pe opolopo ni igbala won gba Jesu gbo

púpọ̀ nínú àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì pẹ̀lú àwọn olórí àwọn bàbá tí í ṣe alàgbà tí wọ́n ti rí ilé àtètè kọ́ ṣe. Wọ́n fi ohùn rara sọkún nígbà tí a fi ìpìlẹ̀ eléyìí lélẹ̀ ní ojú wọn, ṣùgbọ́n àwọn púpọ̀ sì hó ìhó ńlá fún ayọ̀. Àwọn púpọ̀ sì hó ìhó ńlá fún ayọ̀ tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn kò lè mọ ìyàtọ̀ ariwo ayọ̀ kúrò nínú ariwo ẹkún àwọn ènìyàn. Nítorí àwọn ènìyàn hó ìhó ńlá, a sì gbọ́ ariwo wọn lé òkèèrè réré. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹni tí a ti kó lọ sí òkú ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n bí wọ́n ti ń padà sílé, bẹ́ẹ̀ ni wọ́n kọ́ odi Jerusalemu tí ó ti wó lulẹ̀, tí ó ti fàya. Gbà tí a sì fi ìpìlẹ̀ ilé Ọlọ́run lélẹ̀, tí wọ́n rí wípé yóò jẹ́ àǹfààní fún ọ nísinsìnyí láti máa jọ́sìn, tí wọ́n rí wípé àwọn ti kúrò ní ilẹ̀ àjèjì, àwọn tún wá sí ilẹ̀ bàbá wọn, ibi tí a ṣe ìlérí fún Abrahamu, fún Isaki àti fún Jakobo, wípé àwọn ní òmìnira nísinsìnyí láti sin Ọlọ́run lẹ́mìí àti lótìítọ́. Àwọn àgbààgbà tí ó wà níbẹ̀ pé ayọ̀ tí wọ́n ní ó jẹ́ kí wọn kí ó bó sí ẹkún. Àwọn ọmọdé pàápàá wọ́n kó ìhó ńlá fún ayọ̀. Èyí ni a rí lárọ̀ọ́wọ́tò wa pẹ̀lú bí àwa náà bí a ti rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣé a mọ̀ wípé nínú kíláàsì àwọn elédè Yorùbá ni a máa ń wà? A rí wípé bí a bá ti ń wàásù ní Gẹ̀ẹ́sì, ìwọ̀nba tí agbẹnusọ àti ẹni tó ń ṣe ìtumọ̀ tí ó bá lè sọ fún wa, ìwọ̀nba yìí ló máa ta sí wa létí. Ṣùgbọ́n kí la rí? A rí wípé nínú àánú Ọlọ́run, nínú ìpèsè Ọlọ́run ni Ọlọ́run fún àwa elédè Yorùbá ni ó fún wa ní àǹfààní. Àǹfààní tí ó fún wa yìí, èyí ni ó mú adé ẹkùn kọ̀ọ̀kan. Èyí ni a fi rí pé kílarí ni ìsìn Yorùbá ló ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. Kílarí wàhálà tí a ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a máa tẹkọ̀ létí láti lọ sí gbàgádà láti wá sí gbàgádà. Ọ̀nà jíjìn eré ni a rí pé a mú nǹkan wọ̀nyí kúrò. Ni a rí pé àwa pàápàá a lè jókòó ní ìsìn ti Yorùbá, ká kọrin ní Yorùbá, ká gbàdúrà ní Yorùbá, ká ṣí bẹ́ẹ̀lì wa ní Yorùbá, ká ka bíbélì ní Yorùbá, ká gbọ́ ìwàásù ní Yorùbá. A tún rí kì í ṣe bẹ́ẹ̀ nìkan wípé kásẹ̀tì tún wà fún wa bí olóyìnbó àwọn onígẹ̀ẹ́sì bí wọ́n ti ń lọ tí wọ́n ń lọ sí ilé ìtajà wa wípé àwọn fẹ́ ra kásẹ̀tì. Bẹ́ẹ̀ làwa pàápàá la tún yan fandafanda la sọ wípé elédè Yorùbá ni mí, mo ń fẹ́ kásẹ̀tì Yorùbá. Ṣé ẹni tibí? Ṣé ẹni tọ̀hún? Ayọ̀ ńlá tó dé bá àwa ènìyàn Ọlọ́run, nítorí wípé a rí pé iṣẹ́ Ọlọ́run ó ń fẹsẹ̀ múlẹ̀. Mo kí àwa elédè Yorùbá kú oríire, ò dá mi lóhùn, mo ní mo kí ẹ kú oríire wípé àwa pàápàá a jẹ́ aláyọ̀. Nísinsìnyí àwọn nǹkan tí a ti pàdánù rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, iṣẹ́ Ọlọ́run ti ń fẹsẹ̀ múlẹ̀. Àwa pàápàá a ti jẹ́ ẹni tí ó ní ayọ̀ Ọlọ́run. Àdúrà mi ni wípé ayọ̀ tí a ní yìí wípé ohunkóhun kò ní gbà á lọ́wọ́ wa. Mo ti sọ nípa nǹkan márùn-ún tí ó ń fún àwọn ọmọ Ọlọ́run ní ayọ̀. Ìkíní wípé a ní ìgbàlà, a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ìkejì wípé à ń gbọ́ ìròyìn wípé àwọn ẹlòmíràn wọ́n fi ayé wọn fún Jésù, à ń gba ọkàn wọn là, wọ́n ń wá sí ìjọba Ọlọ́run. Ìkẹta wípé a ní ìdàpọ̀, a ní ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run wípé a ti bá Ọlọ́run làjà, a sì ń rìn ní ọ̀nà tóóró tí ó lọ sí ìyẹn nípẹ̀kún pẹ̀lú Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa. Ìkẹrin wípé àwọn ènìyàn wọ́n ní ìdáǹde, wọ́n ní ìwòsàn, wọ́n ní ìtúsílẹ̀. Ẹ̀mí èṣù tí ó ti ń dá wọn lóró tẹ́lẹ̀tẹ́lẹ̀, àìsàn tí ó ti ń jẹ gàba lórí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé a mú wọn láadáa, a ń tún wọn sílẹ̀. Ìkarùn-ún wípé ọ̀rọ̀ Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run wípé ó ń fẹsẹ̀ múlẹ̀ láàrin wa. Ìkẹfà ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ máa ń wá sí ìgbésí ayé wa wípé bí a bá ní ìdáhùn sí àdúrà tí ó mọ̀, àwa tá a ti gbàdúrà títí, tá a ti yí ìrànlẹ̀, tá a ti sunṣúra rí, tá a ti tan àbẹ́là, tá a ti lọ sórí òkè, tá a ti lọ sétí òkun, tá a ti gba àwẹ̀ funfun, tá a ti gba àwẹ̀ bíríbí, a ti gba gbogbo àwẹ̀ tó wà láyé téèyàn lè gbà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ìdáhùn àdúrà gbàtà wá bá Jésù pàdé wẹ́rẹ́ ló ṣe fún wa. Bàbá ti ń kúnlẹ̀, bàbá ti ran Ọlọ́run létí, àwọn ìlérí rẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe fún wa. Bóyá a wá sí ìpéjọpọ̀ ni, bí a ti ń dárúkọ Jésù bẹ́ẹ̀ ló ń wò wá sàn, bẹ́ẹ̀ ló ń wo ọmọ wa sàn. Bí alákàlà bá ti ẹ̀wà, bí nǹkan kan bá ti ẹ̀wà, bàbá ti jí, tabá ti ké pe orúkọ Jésù, bẹ́ẹ̀ ni àlàáfíà Ọlọ́run, bẹ́ẹ̀ ni ìyè Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run, bẹ́ẹ̀ ló ń wọ ìgbésí ayé wa. Èyí máa ń fúnni ní ayọ̀ nígbà tí a bá rí wípé nísinsìnyí láì lo ògùn.

nísinsìnyí láì wú ẹbọ, nísinsìnyí láì gbé ẹbọ káàkiri sí ìkóríta, nísinsìnyí láì lọ bá àwọn yẹ̀mí wò, àwọn wòlíì yẹ̀mí wò, yẹ̀tinú wò, yẹ̀tẹ̀yìn wò, láì tún lọ bá ẹnìkan màmá arúgbó kan, kó máa fọwọ́ tẹ̀wánú, kó máa fọwọ́ síbi tí ó yẹ kó fọwọ́ sí, láì ṣe irú ohunkóhun bẹ́ẹ̀. Bàbá ti ń kúnlẹ̀, ta ń gbàdúrà, ta ń ké pe orúkọ Jésù, lórúkọ Jésù, gbogbo àwọn ẹ̀mí èṣù, gbogbo àwọn ìnira, gbogbo àwọn ìra, wọ́n ń pòórá ní ìgbésí ayé wa, èyí tó ayọ̀ lọ́tọ̀. Jẹ́ kí a wo Jòhánù. Jòhánù, orí ìkẹrìndínlógún, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Jòhánù, orí ìkẹrìndínlógún, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Àti ní ìjọ náà, ẹ̀yin kì yóò bí mi léèrè ohunkóhun, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, olúkúlùkù ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá lé orúkọ mi, òun ó fi fún yín. Ẹsẹ̀ kẹtàlélógún ni mo kà yìí, wá lọ sí ẹsẹ̀ ìkẹrìnlélógún báyìí. Títí di ìsinsìnyí, ẹ kò béèrè, ẹ kò tí ì béèrè ohunkóhun lé orúkọ mi. Ẹ béèrè, ẹ ó sì rí igbà kí ayọ̀ yín kí ó lè kún. Nígbà tí a bá ń gbàdúrà, kí a rí wípé Ọlọ́run dá wa lóhùn, èyí máa ń fa ayọ̀ púpọ̀ wá sínú ìgbésí ayé wa. Ìkeje, nígbà tí iṣẹ́ ìyanu tó bá ń farahàn ní ìgbésí ayé wa, àwọn mẹ́rìírí, àwọn tó jẹ́ wípé a kò gbúrò rẹ̀ níbikíbi rí. Nígbà tí a bá ń gbàdúrà, tí Ọlọ́run ṣe àwọn nǹkan ńlá, àwọn nǹkan bàǹtàbàǹtà, àwọn nǹkan tó kàmàmà níwájú àwọn aláìgbàgbọ́ tí wọ́n ń ṣe kàyéfì wípé báwo ni irú iṣẹ́ ìyanu báyìí, báwo ló ṣe ń ṣe nínú ayé tá a wà yìí. Pé àwọn ènìyàn wọn ò gbára wọn jọ, wọn ò gbára yílẹ̀, wọn ò fò sókè, wọn ò lọ sórí òkè, wọn ò tan àbẹ́là. Bí wọ́n ti ń pe orúkọ Jésù, àdì tí ń gbọ́ran, ojú ńlá, ojú afọ́jú ńlá, àwọn amọ́kùn wọn di alára ṣíṣá, ara àdídá ṣáṣá, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu mìíràn. Èyí máa ń fa ayọ̀ àti inú dídùn fún àwọn ènìyàn Ọlọ́run. Wo orin Dáfídì, orin Dáfídì, orí ìkẹrìndínníàádóje. Orin Dáfídì 1:6. Orí ìkẹrìndínníàádóje, láti ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹta. Nígbà náà lẹnu wá kún fún ẹ̀rín, àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn tó ń ṣẹlẹ̀, nígbà tí a bá ń gbọ́ ìròyìn bí Ọlọ́run ti ń dáhùn àdúrà, nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn nǹkan tí Ọlọ́run ṣe láàrin wa, èyí máa ń jẹ́ kí ayọ̀. Nígbà tí àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, nígbà tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n bá ń sọ wípé mo ti gbọ́ nípa ilé ìsìn, mo ti gbọ́ nípa bí Ọlọ́run ṣe ń dáhùn láàrin wọn, mo ti gbọ́ nípa àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ń ṣe, èyí máa ń jẹ́ kí ayọ̀ àti inú dídùn kí ó máa wá sí ìgbésí ayé wa. Ṣùgbọ́n jẹ́ kí n bi ọ́ léèrè ìbéèrè kan. Ṣé nígbà tí a bá rí jẹ nìkan ṣoṣo? Ṣé nígbà tí a ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà nìkan ṣoṣo? Ṣé nígbà tí a bá ti dáhùn àdúrà wa nìkan ni ó yẹ kí ọmọ Ọlọ́run kí ó máa yọ̀? Rárá. Yẹ kí a wo Fílípì 4:4. Fílípì 4:4, ẹsẹ̀ ìkẹrin. Fílípì 4:4, ẹsẹ̀ ìkẹrin. Ẹ máa yọ̀ nínú Olúwa ní ìgbà gbogbo, mo sì tún wí, ẹ máa yọ̀. Ó ní ẹ máa yọ̀ nínú Olúwa, níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a wà nínú Olúwa, níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a kò sí lọ́dọ̀ èṣù mọ́. A kì í ṣe ẹrú èṣù, ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú ayé, tàbí ẹrú ẹran ara mọ́. Tí a ti mọ̀ wípé a ti dáríjì wá, a ti dá wa sílẹ̀, a ń gbé inú Jésù, Jésù ń gbé inú wa. A wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ìgbàlà Ọlọ́run ó wà nínú wa. A ń yọ ayọ̀ ọ̀run láti inú ayé nísinsìnyí nígbòóṣe. A ó lọ sí ọ̀run níbi tí ayọ̀ kì í dẹ́kun. Ó ní nígbà tí a mọ̀ wípé a ti wà nínú Olúwa, ó ní kí a máa yọ̀ ní ìgbà gbogbo. Ó ní kí a máa gbàgbé o, ó ní mo tún wí fún yín, ẹ máa yọ̀. Nígbà wo ni a rí wípé ó yẹ kí ọmọ Ọlọ́run kí ó máa yọ̀? Nígbà gbogbo ni ó yẹ kí a máa yọ̀. Bí a rí jẹ, ó yẹ kí a yọ̀. Bí ó dàbí ẹni pé ó kù díẹ̀ fún wa, ó yẹ kí a yọ̀. Bí a ti gbàdúrà tí Ọlọ́run ti dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀, ó yẹ kí a máa yọ̀. Ṣùgbọ́n bí a tún gbàdúrà tí Ọlọ́run tí ó fẹ́ dán ìgbàgbọ́ wa wò, tí Ọlọ́run tí ó fẹ́ mọ̀ bóyá a fẹ́ràn òun ju àwọn nǹkan tí a ń bèèrè lọ́wọ́ òun lọ, tàbí a ń sin òun nítorí àwọn nǹkan tí a ń rí gbà lọ́wọ́ òun, tí ó dẹsẹ̀ dúró díẹ̀, tí ó fẹ́ mọ kí ni ìhà tí a kọ sí òun, kí ni ìfẹ́ tí a ní sí òun,
kini a o se kini a o so bi o nko ba dahun lese kese iru igba be ti amo we pe olorun yire wa wo ni o olorun tan wa wo ni o olorun fe wo ohun ti igbekele wa o ti ayo wa to duro le lori iru igba be ni o ye ke a ma yo bi o dabi eni wo pe ko si ohun ti o ye ke a je a o ti ni won to abi ani inu ni bi ni tabi o dabi eni wo pe an so awon eniyan ninu ni bi ni yi won so won sinu ewon tabi o dabi eni pe ibanuje wa abi apadanu awon kankan nitori pe amu iduro wa gege bi onigbagbo tabi ani awon isoro ti o le ponran tabi o dabi eni wo pe awa ni iwaya ogun ija ogun ninu aye yi o ye ke a ma yo ni igba gbogbo tele mi ka lo si bibeli ninu habakuku ori keta lati ese iketa dilogun habakuku ori keta lati ese iketa dilogun bi igi opoto ki o ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo si je asedanu awon oko ki yo si mu ounje wa a oke agbo eran kuro ninu agbo owo eran ki yo si ibosomo ki yo si ni ibosomo sugbon ninu nkan wonyi oni sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi o nso fun a wi pe bi o tile je wi pe oda wa bi o tile je wi pe iyan ja bi o tile je wi pe awori je to bi o tile je wi pe ise eran osin wi pe won o lere to bon se ri tele tele bi o tile je wi pe ise oko tabi ise awon agbe wi pe ko gberu ko lo soju bi o ti ye ki o ri oni sibe oni emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi kini ayo be ki lo ma nfa ni igbese aye wa wese kokandilogun olowa olorun sini agbara mi oni ohun o si se ese mi bi ese agbonrin lori ibi giga ni mi ni yo mu mi rin o nso fun a wi pe bi a ba yo ninu olowa ni akoko wahala bi a ba yo ninu olowa ni akoko inu ni bini bi a ba yo ninu olowa ni igba gbogbo we pe o daju we pe iyipada rere yo de yo mu wa goke yo gbe wa ga yo mu wa ni itesiwaju yo mu wa lo si ibi giga mo so le kan we pe lakoko inu ni bini pelu o ye ka ma yo ninu olowa bi a ba nse fitina wa bi a ba koju ija si wa bi o ba dabi eni we pe a n soro wa gege bi ati bi a n pe gan wa nitori we pe a gbagbo ninu Jesu Kristi o ye ki a yo orun ayo igbala olorun ki o wa ni igbesi aye wa ise awon aposteli ese ori karun ese ogoji ati ese ogoji lekan ise awon aposteli ori karun ese ogoji ati ese ogoji lekan won si te siti re nigbati won si pe awon aposteli wole won lu won won si kilo fun won pe ki o ma se soro le oruko Jesu mo won si jowo won lowo lo ki wa ni won se nigbati won ti lu won nigbati won ti se won ni ise nigbati won ti fitini won bayi ti won si ti kilo fun won ti won so fun pe iya popo ni o de ba won bi won ba tesi waju lati ma wa so oruko Jesu wo se ikokanlelogoji nitori na won si lo kuro ni waju ijo ajo igbimo won yo won banuje o won yo won sokun o won yo won o kerora we pe ewo lo de ba won yi kini ti won gba Jesu Kristi gbo o ni won yo nitori ti aka won ye si iya ije nitori oruko re nitori be o ye ki awa paapa ki a ma yo ninu olowa bi atile ni wahala die bi atile ni inu ni bini o ye ki a ma yo ninu olowa awon aposteli ti an ka nipa won yi igba kan wa igba kan de ni igbesi aye won ti a ri wo pe won ti le so won sinu tubu sugbon sibe ninu ni ogonjo oru ninu tubu yi ni won be si ni yo ye ki a wo ise awon aposteli ori 16 ese 25 sugbon laarin ogonjo Paul o Sila n gbadura won si n korin iyin si olorun awon ara tubu si teti si won lojiji isele nla sise to be ti ipile ile tubu mititi
ogan gbogbo ilekun si si ide won si tu sile o se se ki ari enikeni ninu wa ki o ma so pe ah o nti ka yiri o ka ri se o nse nigba ti o ba bo sinu wahala se o nse bayi se o gbadura se o korin se o yo ni waju oluwa e ni ari wepe awon won yi se bi won tin yo ni waju oluwa ti won so fun olorun wepe ah olorun adupe lowo re o je olooto o je eni giga o je eni to ju ogba awon eniyan lo o je eni to wa lati ayeraye titi de ayeraye bi won tin yin oluwa logo bi won tin ko niyin si oluwa bi won tin yo ni waju oluwa ninu wahala won ninu ile tubu ti won wa ni ari wepe isele nla sele logan ni ari pe gbogbo ide awon ni tubu yi awon ti o wa ninu tubu igbogbo ide won ja atu won sile awon ilekun ti a ti tipa tele tele ni ari pe won se won sile pelu agbara olorun bi awa paapa ninu ninu bi ni ninu wahala wa ninu iyan ninu airije bi abale konrin si olorun bi abale gbadura ni waju olorun bi abale ma dupe fun awon nkan ti olorun ti se fun wa tele tele a ri wo pe ide wa yo ja awon wahala wa a o mu won kuro wo bi aba wa ninu ibanuje paapa o ye ki a ma konrin si olorun o ye ki a ma gbadura si olorun o ye ki a ma yo ni waju oluwa ni igba gbogbo ni o ye ki a ma yo ninu korinti keji ori kefa ese ikewa korinti keji ori kefa ese ikewa bi eni ti o kun fun ibinuje sugbon awa nyo ni igba gbogbo eni eyi ni itara ati ilepa awon omo olorun eni ari eyi ari iwa bi olorun ti awon eniyan wonyi ni oni bi eni ti o kun fun ibinuje e je pe ki se ibanuje die ni Paul apostle ni oni o da bi eni pe awon nkan wonyi won wa si oju kan latotun latosi lati waju lati eyin o ni bi eni ti o kun fun ibinuje oni sugbon sibe sibe awa nyo ni igba gbogbo nitori be o ye ki a ma yo ni waju oluwa bi o ti le je we pe a padanu awon nkan kan ti mo ti so tele tele nitori pe a mu iduro onigbagbo ni bi ise nitori pe a mu iduro onigbagbo ninu ebi wa nitori pe a ko gbojege fun awon eletan fun awon ti o wa ninu aye awon molebi wa ti won fe ki a koju si won ki a si ko eyin si Jesu Kristi a ko gbojege a ko peyida nitori be o sese ki a padanu awon anfani die die lati odo won sugbon sibe o ye ki a ma yo ninu oluwa ninu heberu ori kewa heberu ori kewa ese kerin le logbon nitori eyin ba awon ti o wa ninu ide kedun e si fi ayo gba ikolo eruyin e si fi ayo gba ikolo eruyin nitori eyin mo ninu ara yin pe eni oro ti o wa titi ti o si dara ju be lo li orun eni ari ti awon onigbagbo ti isaju ti won se we pe nigba ti a ko won leru we pe nigba ti a je won niya we pe nigba ti a re won je wi pe nigba ti a gba eto won lowo won e ti won iba fi bohun e ti won iba fi ma raun e ti won iba fi ma so wi pe olorun ki lo de ki won ma fi were pe olorun lejo sugbon ari wi pe won yo ni waju oluwa ni akoko ti a tun ni awon wahala miran je ki a wo petero kini lati ori kerin lati ese ikeji lati ese iketala oni olufe e ma se ka idanwo ina ti n be laarin yin eyi ti o de si yin lati dan yin wo bi eni pe ohun ajeji le o de ba yin o se se ki idanwo ti n joni bi ina idanwo ti n da okan ru gege bi ina ti n da gbo nkan ru idanwo ti o le pupo o ni olufe eyin eniyan olorun e ma se ka idanwo ina idanwo ti o le la n pe be idanwo ti n joni lara la n pe be idanwo ti o dabi eni pe a ko riro eyiri la n pe be o ni ti n be laarin yin eyi ti o de si yin lati dan yin wo lati dan igbagbo yin wo lati dan ife yin si olorun wo lati dan ijoloto yin wo lati dan ifara eni rubo ijowo ayin lowo fun olorun lati dan wo lati dan gbogbo awon ileri ta tin se fun olorun ma jemu ti a tin ba olorun da lati dan won wo o ni awon idan won yi ti o de saarin wa lati dan igbagbo wa wo lati dan ife wa wo lati dan ijowo eni lowo ti a ni lati dan wo o ni bi ohun ajeji ti o de ba yin sugbon niwon bi eyin ti je alabapin iya Kristi e ma yo
ki e si le yo ayo popo nigba ti aba fi ogo re han nitori be e je ki a ma yo nigba gbogbo ni ipari je ki a wo ohun to ma nsele bi aba ni ayo olorun yi ni igbese ayo ni igbese aye wa bi aba fi ayo gba ohun gbogbo inu ni bi ni de ni iyan lo de tabi arije tabi ariseese tabi inu tubu le ati le fi wa si nitori igbagbo ninu Kristi tabi ibanuje ni tabi o pe ani ikolo eru abi duke aye yi tabi ani awon idanwo bi ina to njo ni tabi ani awon ogun to nja yi waka kini o ye ki a se bi o tire ninu beli o ye ki a ma yo bi a ba nyo be kini awon nkan ti yo sele je ki a wo la apere kan ni igbesi aye oba kan ninu bibeli ninu chronicle keji ori ogun chronicle keji ori ogun lati ese ikini o se se leyin yi ti awon omo moabo ati awon omo amoni ati ninu awon omo edomu pelu won gbe ogun to joshafati wa ese iketa joshafati siberu o se fi ara re si ati wa olowa o si kede awe ja gbogbo juda wo ese kokan ni logun o si ba awon eniyan na gbero o bi won pe kilo ye ka se nitori wahala ti dele ogun ti de kilo ye ka se kini amoran ti won fe fun ohun gege bi oba kini igbese ti o ye ki a gbe ki ogun yi ki o le pari nitori awon eniyan won yi bi won ba je ki ogun yi ki o ma tese waju o daju pe ohun ti o ma nsele leyin ogun ni pe wahala iyan airije yo de inu ni bini yo si de bi awon won yi ba segun won won ma fi ti won una won won ma se won ni wahala o se se ki won ko awon miran ninu awon jagunjagun won ki won ko won lo si ile ajeje ki won so won di eru ibanu je popo ni o si ma tele ru nkan be nitori pe a o ya ebi nipa awon mo baba kuro yo ko iya ati awon omo lai si olupese ati olutoju fun won o sese ki a ri wepe a o ba opolopo dukia opolopo ile opolopo ohun ni won je nitori ogun yi o sese ki o mu idanwo nla ba won ogun yi o je ohun ti o ba won leru sugbon nigbati joshafati ti o ri ogun nla ti o de ba won yi awon oba keferi ti won parapo ti won fe lati segun won o gbimo pelu awon eniyan re wepe kini ki o ye ki a se kini imo ti won fun wese kokan le logun le kan si o si ba won awon eniyan na gbero o si yan awon akorin si olowa ti yo ma yin ewa iwa mimo bi won tin jade lo ni waju ogun na ati lati ma wipe eyin olowa nitori ti anu re duro lailai awon won yo ni waju olowa won ko ti segun sugbon won yo won ko ti ri ipari ogun yi sugbon won yo awon ota won si nlepa won sugbon won yo nje won se be nigba ti awon ota wa nitosi nigba ti o dabi eni wo pe wahala wa fun je won yo ninu oluwa wo ese ikeji le logun nigba ti won si bere si ni korin ti won si yin oluwa oluwa yan ogun ehin si awon omo amoni ati moabu ati awon ara oke seiri ti o wa si juda o si kolu won bayi ni a ri pe isegun le de fun awa na bi a ba n yo ninu oluwa bi a ba n kigbesi oluwa bi a ba n koin ni iwaju oluwa o ye ki a dide duro o ye ki a so fun olorun wipe awa n yo niwaju re o ye ki a koin ni iwaju oluwa o ye ki a re niwaju oluwa o ye ki a so fun olorun wipe ati biti olorun nitori be ninu wahala ninu iyan ninu ikanju ninu nibini ninu ohunkohun ti o le de ba ninu aye yi wepe a o ma yo niwaju oluwa gbe ohun re soke ki o yo niwaju oluwa awon wonyi nigba ti won ri ogun nigba ti won ri wahala ki se pe won be pe olohun se ti bi fun mi olohun se ton fun mi nibi ti won tin yo nibi ti won tin korin nibi ti won tin yo ayo inu didun si oluwa nibe ni a ri wepe isegun je ti won nitori be kipe oluwa so fun oluwa ki o yo niwaju oluwa wipe bi awon wahala won yi ti le wa sibe emi o yo niwaju oluwa olorun igbala mi.

ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n àwa tí a jẹ́ ti ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a mọ ọlọ́run gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa, kí ni ó yẹ kí a ṣe ní àkókò ìpọ́njú? Ohun kìíní tí ó yẹ kí a ṣe, a sọ fún wa nínú bíbélì nínú Jòhánù orí 14 ẹsẹ̀ 1. Jòhánù orí 14 ẹsẹ̀ 1. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ tí onígbàgbọ́ ní láti gbé ní àkókò ìpọ́njú, àkókò àìsàn, àkókò inúnibíni. Ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ohun tí èṣù máa ń gbìyànjú láti ṣe ni wípé bí a bá ní ìdààmú, bí a bá ní wàhálà, bí a bá ní inúnibíni, a jẹ́ kí àyà kí ó fò wá, a mú ìdààmú wọ inú ọkàn wa, a jẹ́ kí a gbàgbé àwọn ìlérí Ọlọ́run, a jẹ́ kí a gbàgbé àti gbàdúrà àti képe Ọlọ́run. Èyí ni Jésù Kristì fi ń sọ fún wa wípé kí a ṣẹ̀ṣọ́ lórí ọkàn wa, kí a ṣẹ̀ṣọ́ lórí ìrò inú wa, kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú, kí a gba Ọlọ́run gbọ́. Ṣé o mọ̀ wípé Ọlọ́run ó jẹ́ alágbára? Kì í bá tì ni, kò ṣeé ṣe fún Ọlọ́run kí o sì rántí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí a ń kà nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀ ní àkókò ìpọ́njú, àkókò inúnibíni, àkókò ìyà fún àwọn ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé èéṣe tí a fi ní ìpọ́njú báyìí, èéṣe tí a fi ní àjálù wàhálà báyìí. Ó yẹ kí o mọ̀ wípé àkókò ìpọ́njú ni a máa gbára Ọlọ́run. Wo àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì nínú Májẹ̀mú láéláé. Wo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe tí a ń kà nípa rẹ̀ nínú Májẹ̀mú titun. Àkókò wo ni Ọlọ́run ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyìí? Ṣe rántí àwọn ọmọ Ísírẹ́lì tí mo mẹ́nu kàn lẹ́ẹ̀kan. Ó rí i wípé wọ́n ń lọ ní ọ̀nà ní aginjù. Bí wọ́n ti dé etí òkun pupa, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ọmọ Íjíbítì tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, bẹ́ẹ̀ ni wọ́n lé wọn bá. Ìgbà yìí gan ni agbára Ọlọ́run ni ó farahàn rántí wípé iṣẹ́ ìyanu yìí ti pínpín òkun pupa níyà. Ó jẹ́ àkókò ìpọ́njú, àkókò ìyà, àkókò ìdààmú fún àwọn ọmọ Ísírẹ́lì. Rántí tí a bá ń sọ wípé odi Jericho wó lulẹ̀, àkókò wo ni odi Jericho wó lulẹ̀? Ó jẹ́ àkókò ìyà, ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ Ísírẹ́lì. Ṣe rántí pé Joshua ó gbàdúrà, ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀, kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀. Àkókò wo ni? Àkókò ogun ni. Ṣe rántí ìṣẹ́gun tí Dáfídì ní lórí Gòláàtì? Àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò ogun ni. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí a ń kà, ó jẹ́ àkókò ìpọ́njú fún àwọn ọmọ ẹ̀yìn, àwọn tí ó tẹ̀lé Ọlọ́run. Bí a bá sì wo inú Májẹ̀mú titun, bí a bá sọ wípé Jésù Kristì ti dìde, ó sì sọ fún ìkún omi àti àwọn nǹkan tí ó ń bì lu omi wípé kí ó dákẹ́, jẹ́ àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò tí àwọn ọmọ ẹ̀yìn tí ọkàn wọn dàrú, tí ọkàn wọn dààmú, tí wọ́n ké pe Olúwa. Ṣe rántí wípé ìgbà tí a sọ wípé ilé túbú ṣì ṣe sílẹ̀, a sì tú gbogbo èdè àwọn tí ó wà nínú túbú? Àkókò wo ni? Àkókò tí Saulu, Paulu nísinsìnyí, àti Sila tí wọ́n ń jìyà, àkókò igan ni. A rí pé Ọlọ́run mú wàhálà wọn kúrò. Nítorí bẹ́ẹ̀ rántí àwọn ìlérí Ọlọ́run. Ó rántí Shedraki, Meshaki àti Abednego, bí a ṣe tú wọn sílẹ̀, bí a ṣe dá wọn sílẹ̀ kúrò nínú iná ìléru. Àkókò wo ni? Àkókò inúnibíni láti ọ̀dọ̀ Nebukadnezari. Nítorí bẹ́ẹ̀ bí ìdààmú bá dé, ó yẹ kí ìdààmú yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní inúnibíni, kí a sọ àkókò inúnibíni yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní ìpọ́njú, àìríjẹ, àìrímu, àìrówó ilé san, kí a sọ àkókò wàhálà yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Nítorí bẹ́ẹ̀ ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú, ẹ gba Jésù Kristì gbọ́ pẹ̀lú. Èyí ni Jésù Kristì ń sọ fún wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Wo Tẹsalóníkà 2 orí 1 ẹsẹ̀ 7. Tẹsalóníkà 2 orí 1 ẹsẹ̀ 7. Àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú, ìsinmi wà, ìsinmi pẹ̀lú wa nígbà ìfarahàn Jésù Olúwa láti ọ̀run wá, láti

nínú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì alágbára rẹ̀. Ó ní àwa tí à ń pọ́n lójú, àwa tí a ní wàhálà, àwa tí a ń dá yàpọ̀, kí a sinmi nínú ìlérí Ọlọ́run, kí a sinmi pẹ̀lú àwọn àyànfẹ́, kí a sinmi pẹ̀lú àwọn ènìyàn mímọ́, kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, kí a máa sá sókè sá sódò ní wíwá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn, kí a kó gbogbo àníyàn wa lé Olúwa nítorí òun ṣe ìtọ́jú wa. Wo Pétérù kíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Pétérù kíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Ẹ máa kó gbogbo àníyàn yín lé nítorí tí òun ṣe ìtọ́jú wa. Jẹ́ kí a wo orí Dáfídì orí 160. Orí Dáfídì orí 160. Èyí ni 1:1. Láti ẹsẹ̀ ìkíní, èmi ó gbé ojú mi sí orí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi ti ń wá? Níhìn ni olórin Dáfídì ló ń sọ fún wa wípé nígbà tí kò sí ìrànwọ́ nínú ayé, nígbà tí kò sí ìrànwọ́ ní ìsàlẹ̀ ilẹ̀, nígbà tí kò sí ìrànwọ́ ní ọ̀gbun, nígbà tí kò sí ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ènìyàn, wípé òun ó gbé ojú sí orí òkè wọn ni, níbi tí ìrànlọ́wọ́ yóò ti wá. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run òun ayé. Èni ó yẹ kí ó jẹ́ ìdákọ̀rọ̀ wa, èni ó yẹ kí ó jẹ́ ìgbẹ́kẹ̀lé wa, èyí ni ó yẹ kí ó jẹ́ ìtìlẹ́yìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, Olúwa tí kì í bá tì, Olúwa tí ọ̀rọ̀ rẹ̀ kì í yẹ, Olúwa tí ìlérí rẹ̀ kì í tà sé. Ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ Olúwa wá, Olúwa tí ó dá ọ̀run òun ayé. Bí ó bá ronú lórí ọ̀rọ̀ tí a ń kà yìí, Olúwa tí ó ní agbára tó tóbi tó bẹ́ẹ̀ gẹ́, tó ga tó bẹ́ẹ̀ gẹ́, láti dá ọ̀run òun ayé. Àwọn nǹkan kéékèèké tí ó wà ní ìgbésí ayé wa, àwọn nǹkan wọ̀nyí yóò ha ṣòro fún Ọlọ́run tí kì yóò lè ṣe? Rárá, kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ní ẹsẹ̀ kẹta, òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Mi ò gbọ́ àmì rẹ tó. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Ẹni tí ó ń pa ọ́ mọ́ kì yóò tò gbé. Kíyèsí, ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tò gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa lé olùpamọ́ rẹ, Olúwa lé òjijì rẹ, lé ọwọ́ ọ̀tún rẹ. Oòrùn kì yóò pa ọ́ nígbà ọ̀sán, tàbí òṣùpá nígbà ooru. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo. Ìbáṣe ibi àjàkálẹ̀ àrùn, ìbáṣe ibi àìsàn, ìbáṣe ibi àìríjẹ, ibi àìrímu, ibi ìyàn, ibi ogun abẹ́lé. Olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn rẹ mọ́, Olúwa yóò sì pa àlọ àti àbọ̀ rẹ mọ́, láti ìgbà yìí lọ àti títí láé láé. Ẹ jẹ́ kí a dìde kí a sọ fún Ọlọ́run wípé ìrètí wa wà nínú Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde kí a gbàdúrà sí Ọlọ́run, kí a ké pe Ọlọ́run bí ó bá ti jẹ́ àpẹyìndà, bí ó bá ti jẹ́ àwọn tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀mí abókúlò, tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn oṣó àti àwọn àjẹ́, tí ó sọ wípé òun wa ọmọ káàkiri, òun wa iṣẹ́ káàkiri, òun wa dúkìá ayé yìí lọ́dọ̀ àwọn èṣù àti àwọn ẹ̀mí èṣù. Sọ fún Ọlọ́run wípé òrònú padà láti ìsinsìnyí lọ, wípé ìwọ máa gbé ojú rẹ sí orí òkè wọn ni, níbi tí ìrànlọ́wọ́ rẹ ti ń wá. Wípé láti ìsinsìnyí lọ, ìrànlọ́wọ́ rẹ yóò máa ti ọ̀dọ̀ Olúwa wá, àti wípé òun yóò máa pa ọmọ, àlọ́ rẹ àti àbọ̀ rẹ yóò jẹ́ olùpamọ́ rẹ ní ìgbà gbogbo. Ní àkókò wàhálà yìí, ní àkókò inúnibíni, ní àkókò ìpọ́njú, ní àkókò ọ̀dá, ní àkókò àìríjẹ, ní àkókò àìrímu, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run, ẹ jẹ́ kí a sinmi lé Olúwa, ẹ jẹ́ kí a kó gbogbo àníyàn wa kí a kó lé Olúwa, ẹ jẹ́ kí a gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́, kí a mọ̀ wípé Ọlọ́run fún ara rẹ̀ tí ó dá ọ̀run àti ayé, ó tóbi tó láti gbà wá, ó tóbi tó láti pèsè fún wa, ó tó, ó sì ní nǹkan tó láti pèsè fún wa. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a ó gbẹ́kẹ̀lé, a ó dì í mú, a ó dúró tì í títí dé òpin. Kí a mọ̀ wípé bí ẹkún tilẹ̀ pẹ́ ìyálẹ́ kan, ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ rẹ̀,
àti pé jésù ẹni tí a ń retí nípa ẹdẹ bí ó bá sì ti dé yóò kó àwọn àyàn fẹ lọ sí ilé ògo rọlọ ọlọrun di àgbélébo jésù kristo mú yóò sọ fún un wípé nínú wàhálà inú ayé yìí nínú ìpọ́njú inú ayé yìí wípé ó dúró pẹ̀lú ọlọ́run ó sì forí tì í títí dé òpin àti wípé orí ọ̀fẹ́ ọlọ́run yóò wà pẹ̀lú rẹ ọlọ́run yóò sì máa pa ọmọ yóò máa tọ́jú rẹ yóò máa pèsè fún ọ ní kíkún láti inú ọ̀rọ̀ rẹ nínú ògo sọ fún ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ wà nínú ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ kò sí nínú ohun ayé yìí kò sì sí nínú àwọn agbára òkùnkùn inú ayé yìí wípé ìgbẹ́kẹ̀lé rẹ ó wà nínú ọlọ́run nípa ṣoṣo

0: Ìwé wòlíì Ezekiẹ́lì, orí ìkejìlélọ́gbọ̀n, ó sì ṣe ní ọdún kejìlá, ní oṣù kejìlá, ní ọjọ́ ìkíní oṣù, ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wí pé, ọmọ ènìyàn, pohùn rere fún Fáráò ọba Ejíptì, sì wí fún un pé, ìwọ dàbí ẹgbọrọ kìnú àwọn orílẹ̀-èdè, ìwọ sì dàbí dragóní nínú òkun, ìwọ sì jáde wá pẹ̀lú àwọn odò rẹ, ìwọ ti fi ẹsẹ̀ rẹ rú omi, ó sì ti ba àwọn odò wọn jẹ́. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí náà, èmi ó na àwọn mi sórí rẹ pẹ̀lú ẹgbẹ́ ènìyàn púpọ̀. Wọ́n sì fà ọ gòkè nínú àwọn mi. Nígbà náà ni èmi ó fi ọ sílẹ̀ lórí ilẹ̀. Èmi ó gbé ọ sọ sínú ìgbẹ́. Èmi ó mú kí gbogbo àwọn ẹyẹ ojú ọ̀run bà lé ọ lórí. Èmi ó sì fi ọ bọ́ gbogbo àwọn ẹranko ayé. Èmi ó gbé ẹran ara rẹ ka àwọn orí òkè. Gbogbo àfonífojì ni èmi ó fi gíga rẹ kún. Èmi ó sì fi ẹ̀jẹ̀ rẹ rin ilẹ̀ níbi tí ìwọ ń lúwẹ̀ẹ́, àní sí àwọn òkè. Àwọn odò yóò sì kún fún ọ. Nígbà tí èmi ó bá mú ọ kúrò, èmi ó bu ọrun. Èmi ó sì mú kí àwọn ìràwọ̀ inú rẹ ṣókùnkùn. Èmi ó fi ku gbogbo oòrùn, òṣùpá kì yóò sì fi ìmọ́lẹ̀ rẹ hàn. Gbogbo ìmọ́lẹ̀ ojú ọrun ni èmi ó mú ṣókùnkùn lórí rẹ. Èmi ó gbé òkùnkùn ka ilẹ̀ rẹ, ni Olúwa Ọlọ́run wí. Èmi ó sì bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú, nígbà tí èmi ó bá mú ìparun rẹ wá sáàrin àwọn orílẹ̀-èdè sí ilẹ̀ tí ìwọ kò ti mọ̀ rí. Ní tòótọ́, èmi ó mú kí ẹnu ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè sí ọ. Àwọn ọba wọn yóò sì bẹ̀rù gidigidi nítorí rẹ. Nígbà tí èmi ó bá mi ìdààmi níwájú wọn. Wọ́n sì wárìrì nígbà gbogbo, olúkúlùkù ènìyàn fún ẹ̀mí ara rẹ̀ ní ọjọ́ ìṣubú rẹ. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí, ìdà ọba Babilóni yóò wá sórí rẹ. Èmi ó mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ ṣubú nípa ẹ̀dà àwọn alágbára, ẹlẹ́rù àwọn orílẹ̀-èdè ní gbogbo wọn. Wọ́n sì ba afẹ́ Ejíptì jẹ́, àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ ni wọ́n parun. Èmi ó sì pa gbogbo àwọn ẹranko inú rẹ̀ run kúrò lẹ́bàá àwọn omi ńlá. Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ènìyàn kì yóò rú wọn mọ́ láéláé, tàbí pátákò àwọn ẹranko kì yóò rú wọn. Nígbà náà ni èmi ó mú kí omi wọn kí ó rẹlẹ̀, èmi ó sì mú kí odò wọn kí ó ṣàn bí òróró, bí Olúwa Ọlọ́run wí. Nígbà tí èmi ó mú kí ilẹ̀ Ejíptì di aporo, tí ilẹ̀ náà yóò sì di aláìní ohun tí ó kún inú rẹ̀ rí. Nígbà tí èmi ó kọlu gbogbo àwọn tí ń gbé inú rẹ̀. Nígbà náà ni wọ́n mọ̀ pé èmi ni Olúwa. Èyí ni ohùn rere, wọ́n sì pohùn rere rẹ̀. Àwọn ọmọbìnrin àwọn orílẹ̀-èdè yóò pohùn rere rẹ̀. Wọ́n pohùn rere nítorí rẹ̀, àní fún Ejíptì, àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ ni Olúwa Ọlọ́run wí. Ó sì tún ṣe ní ọdún kejìlá, ní ọjọ́ kẹẹ̀dógún oṣù, ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wí pé, ọmọ ènìyàn, pohùn rere fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn Ejíptì, kí o sì sọ wọ́n kalẹ̀, òun àti àwọn ọmọbìnrin orílẹ̀-èdè olókìkí sí ìsàlẹ̀ ayé, pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sínú ihò. Ta ni ìwọ jùlọ ní ẹwà, sọ̀kalẹ̀ kí a sì tẹ́ ọ ti àwọn aláìkọlà, wọ́n ṣubú ní àárín àwọn tí a fi idà pa, a fi òun lé idà lọ́wọ́, fà á àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀, àwọn alágbára láàrin àwọn alágbára yóò sọ̀rọ̀ sí láti àárín ipò òkú wá pẹ̀lú àwọn tí ó ràn án lọ́wọ́. Wọ́n sọ̀kalẹ̀ lọ, wọ́n dùbúlẹ̀ àwọn aláìkọlà tí a fi idà pa. Asúrù wà níbẹ̀ àti gbogbo ẹgbẹ́ rẹ̀, àwọn ibojì rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀. Gbogbo wọn ni a pa tí ó ti pa idà ṣubú, ibojì àwọn ẹni tí a gbé ka ẹ̀gbẹ́ ihò, àwọn ẹgbẹ́ rẹ̀ sì yí ibojì rẹ̀ ká. Gbogbo wọn ni a pa, wọ́n ti pa idà ṣubú tí ó dá ẹrù sílẹ̀ ní ilẹ̀ alààyè. Elamu wà níbẹ̀ àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ yí ibojì rẹ̀ ká. Gbogbo wọn ni a pa, wọ́n ti pa idà ṣubú tí wọ́n sọ̀kalẹ̀ lé aláìkọlà sí ìsàlẹ̀ ayé tí ó dá ẹrù wọn sílẹ̀ ní ilẹ̀ alààyè. Síbẹ̀, wọ́n ti rí ìtìjú wọn pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí ihò. Wọ́n ti gbé àkété kan kalẹ̀ fún un lé àárín àwọn tí a pa pẹ̀lú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀. Àwọn ibojì rẹ̀ yí i ká, gbogbo àwọn aláìkọlà tí a fi idà pa. Bí a tilẹ̀ dá ẹ̀rù wọn sílẹ̀ ní ilẹ̀ alààyè, síbẹ̀, wọ́n ti ru ìtìjú wọn pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí ihò. A fi í sí àárín àwọn tí a pa. Méṣèkì àti Túbálì wà níbẹ̀ àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀. Àwọn ibojì rẹ̀ yí i ká, gbogbo àwọn aláìkọlà tí a fi idà pa. Bí wọ́n tilẹ̀ dá ẹ̀rù wọn sílẹ̀ ní ilẹ̀ alààyè, wọn kì yóò sì dùbúlẹ̀ ti àwọn alágbára tí ó ṣubú nínú àwọn aláìkọlà tí wọ́n sọ̀kalẹ̀ lọ sí ipò òkú pẹ̀lú ìhámọ́ra ogun wọn. Wọ́n ti fi idà wọn rọ orí wọn, ṣùgbọ́n àìṣedédé wọn yóò wà lórí egungun wọn. Bí wọ́n tilẹ̀ jẹ́ ẹ̀rù àwọn alágbára ní ilẹ̀ alààyè, lóòótọ́ a fọ láàrin àwọn aláìkọlà, èwo sì dùbúlẹ̀ ti àwọn tí a fi idà pa. Édòmù wà níbẹ̀, àwọn ọba rẹ̀ àti àwọn ọmọ aládé rẹ̀ tí a tẹ́ pẹ̀lú agbára wọn ti àwọn tí a fi idà pa. Wọ́n dùbúlẹ̀ ti àwọn aláìkọlà àti pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí ipò. Àwọn ọmọ aládé àríwá wà níbẹ̀, gbogbo wọn àti àwọn ará Sidoni tí wọ́n sọ̀kalẹ̀ lọ pẹ̀lú àwọn tí a pa. Pẹ̀lú ẹ̀rù wọn, ojú agbára wọn tì wọ́n, wọ́n sì dùbúlẹ̀ lé aláìkọlà pẹ̀lú àwọn tí a fi idà pa. wọ́n sì hu ìtìjú wọn pẹ̀lú àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí ihò. Farao yóò rí wọn, a ó sì tù ú nínú lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀, àní Farao àti gbogbo ogun rẹ̀ tí a fi idà pa, ni Olúwa Ọlọ́run wí. Nítorí tí èmi ti dá ẹ̀rù mi sílẹ̀ ní ilẹ̀ alààyè, a ó sì tẹ́ ẹ sí àárín àwọn aláìkọlà pẹ̀lú àwọn tí a fi idà pa, àní Farao àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀, ni Olúwa Ọlọ́run wí.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ni oruko Jesu Kristi Olorun wa. Olorun alaanu awa sowaju yin loni. Awa pelu igbagbo wi pe e o ba wa pade. Agbagbo wi pe e o ton soro wa. Agbagbo wi pe awon ti o dabi eni wi pe aye npon loju. Ti ile nle ti ona nna ti o dabi eni wi pe a fi aisan si won lara tabi ti iponju ibanuje popo ti o wa fun won a bebe loni wi pe ki e da won sile ni oruko Jesu gbogbo isoro ti a ko wa si waju yin loni e da won adura awon eniyan yin a dupe wi pe e ti gbo ni oruko Jesu Kristi Olorun wa. Ninu iwe woli Isaiah ori kẹrin le laadọta ẹsẹ ikẹtadinlogun iwe woli Isaiah ori kẹrin le ni aadọta ẹsẹ ikẹtadinlogun ẹsẹ ikẹtadinlogun ko si ohun ija ti a ṣe si ọ ti yo le ṣe nkan ati gbogbo ahọn ti o dide si ọ ni idajọ ni iwọ o dale ẹbi eyi ni ogun awọn iranṣẹ Olúwa lati ọdọ mi ni ododo won ti wa le Olúwa wi. Ohun ti woli Aisa je ki o di mọ fun awọn ọmọ Israeli ni igba aye re ni wipe bi o ti le je wipe ọta pupọ le o dide si won ti awọn ọta wonyi si ni ohun ija ti o lagbara ti o buru julọ pe sibe sibe ko si ohun ija ti a ṣe si won ti yo le pa won lara. Bi a ba nso nipa ohun ija ti ota nse sini awon omo Egypt ti won ti je ota Israeli ni igba tijo won ni ogbon ayikoro yi won si ni agbara okunko popo to je wi pe won ni awon ohun ija ti o le se ni lose popo be na ni awon ara Assyria ati awon ara Babylon ni won ni awon ohun ija awon oloro ti o po ṣùgbọ́n Isaiah jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí wípé bí wọ́n bá lè gbẹ́kẹ̀lé Ọlọ́run wípé kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè ṣe wọ́n ní nǹkan. Ìdánilójú yìí náà ni Ọlọ́run sì tún fún wa lónìí wípé bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀tá lè lágbára agbára òkùnkùn wípé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ yóò dá lẹ́bi bí o bá jẹ́ ọmọ Ọlọ́run bí o bá jẹ́ ìránṣẹ́ Olúwa wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè ṣe ọ́ ní jàm̀bá nínú Númẹ́rì orí kẹtàlélógún láti ẹsẹ̀ kẹtàlélógún ní tòótọ́ kò sí ìfàyà fún sí Jákọ́bù bẹ́ẹ̀ ni kò sí àpọ̀ṣẹ sí Ísírẹ́lì nísinsìnyí lè a máa wí ní ti Jákọ́bù àti ní ti Ísírẹ́lì ohun tí Ọlọ́run ṣe. A ń sọ fún wa wípé kò sí ohun tí a ṣe sí àwọn ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí àpọ̀ṣẹ gẹ́gẹ́ bí pé ẹnìkan gégun fún wọn tàbí bí ẹni pé ẹnìkan fi májèlé sílẹ̀ fún wọn láti tẹ̀mọ́lẹ̀ tàbí ẹnikẹ́ni fẹ́ ṣe wọ́n níbi wípé kò sí àpọ̀ṣẹ tàbí májèlé tàbí ohun olóró kan tí ó lè pa wọ́n lára nítorí wípé Ọlọ́run ló ń dábìrà tí ó sì ń ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Èyí ni ó farasin fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú tí Ọlọ́run ń fún wa, ààbò tí Ọlọ́run ń fún wa, oore tí Ọlọ́run ń ṣe fún wa. Èyí ni ó farasin fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn òrìṣà, tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn ọṣẹ dúdú, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ère, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ẹlẹ́bọ lóògùn ṣùgbọ́n a jẹ́ kí obìnrin mọ̀ fún wa wípé àwọn tí ó gbẹ́kẹ̀lé nǹkan wọ̀nyí wípé asán àti òmúlẹ̀mófo ni wọ́n bá pàdé ní ìdí rẹ̀ nínú Jeremiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàlélógún. Ó ní lótìítọ́ asán ni èyí tí ó ti òkè wá, àní ọ̀pọ̀lọpọ̀ òkè gíga. Lóòótọ́ nínú Olúwa Ọlọ́run wa ni ìgbàlà Ísírẹ́lì wà. Ohun tí Jeremiah ń sọ ni wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń lọ sí orí òkè láti lọ rúbọ, láti lọ pẹran, láti lọ sin òrìṣà, láti rò wípé wọ́n tún ní ohun mìíràn tí wọ́n lè ké pè tí ó lè ràn wọ́n lọ́wọ́, tí ó lè tú wọn sílẹ̀, tí ó lè dá wọn nídè, tí ó lè ṣàánú fún wọn. Ṣùgbọ́n Jeremiah wòlíì ń sọ fún wọn wípé lásán ni àwọn tí ó ń lọ sórí òkè ni wọ́n ń lọ sórí òkè, tàbí àwọn tí ó ń lọ sí pẹ̀tẹ́lẹ̀, tàbí àwọn tí ó ń lọ sí ìkóríta, tàbí àwọn tí ó ń lọ sí etí òkun, tàbí àwọn tí ó lọ ń ṣe ìrúbọ sí ọlọ́run mìíràn, wípé àwọn nǹkan wọ̀nyí kò ní lè gbà wọ́n sílẹ̀. Agbára wọn yóò jẹ́ òtú bá ń tẹ́ ní ìgbésí ayé wọn, wípé ṣùgbọ́n nínú Olúwa Ọlọ́run wa nìkan ṣoṣo ni ìgbàlà Ísírẹ́lì wà. Ò bá jẹ́ mọ̀ wípé ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìmúnidúró tàbí ìwòsàn wípé ó wà nínú Olúwa Ọlọ́run wa, o kò bá ti máa sákàkiri tọ àwọn òrìṣà lọ, nítorí wípé àwọn òrìṣà wọ̀nyí pẹ̀lú àwọn tí ó ń sìn wọ́n, wọn kò lè gbà ọ́ sílẹ̀. Nínú Isaiah orí kọkànlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkíní, ìgbéni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Nígbà tí a ti pe àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú Íjíbítì, a ti jẹ́ kí obìnrin mọ̀ fún wọn wípé wọn kò tún ní ohunkóhun láti ṣe ní Íjíbítì mọ́. A jẹ́ kí obìnrin mọ̀ fún wọn wípé ìbùkún wọn àti ìrètí wọn kò sí ní Íjíbítì bí kò ṣe nínú ilẹ̀ ìlérí níbi tí Ọlọ́run pè wọ́n lọ. Ṣùgbọ́n ó ṣe ni láàánú, ó sì yanilẹ́nu púpọ̀ wípé àwọn wọ̀nyí tí a ti gbà sílẹ̀, àwọn wọ̀nyí tí a ti mú jáde kúrò nínú Íjíbítì, wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, wọ́n ń wá ìrànlọ́wọ́. Èyí ni wòlíì Aịsaịa fi ń sọ fún wọn ọ̀rọ̀ láti ẹnu Olúwa wípé ìgbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Ó máa ń kọni lóminú nígbà tí a bá rí àwọn ènìyàn tí wọ́n ń wá sí ilé ìsìn báyìí, tàbí àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí oore Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí ìgbàlà Ọlọ́run, àwọn tí wọ́n mọ iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe nípa gbígbanilà, nípa sísọni di mímọ́, nípa fífi agbára ẹ̀mí Ọlọ́run kúni, nípa dídá àwọn òǹdè sílẹ̀, àti nípa títú gbogbo ṣẹkẹ́ṣẹkẹ̀ tí ó ti deni tẹ́lẹ̀tẹ́lẹ̀, àti nípa àrùn kògbóògùn tí Ọlọ́run máa ń wòsàn níhìn-ín, ó máa ń yanilẹ́nu, ó sì máa ń kọ wá lómi inú láti rí àwọn tí wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí àwọn tí ó wà nínú ayé, àwa tí a ti gbà kúrò nínú ayé, àwa tí a ti gbà kúrò lọ́wọ́ àwọn òrìṣà, àwa tí a ti mú kúrò nínú ìbọ̀rìṣà tí ó wà nínú ayé, kí a tún rí ẹni tí ó sọ wípé òun jẹ́ onígbàgbọ́, ẹni tí ó di àtúnbí, kí ó tún máa ní èrè ìbejì nínú ilé, tàbí kí ó tún dàbí ẹni wípé ó lọ ń bá àwọn ẹlẹ́bọ lóògùn ní Aginjù, tàbí ní ibi tí wọ́n ti ń ṣe ìbọ̀rìṣà wọn, tàbí kí a tún máa rí pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n tún tẹ́jú ilé káàkiri, ni wọ́n tún wá ẹnìkan tí ó lè fúnni lọ́mọ, ẹnìkan tí ó lè fúnni níyìí, tí ó lè fúnni nítọ̀hún. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ìgbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, tí wọ́n ń wá ìrànlọ́wọ́ níbi tí kò sí ìrànlọ́wọ́, tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, tí wọ́n gbíye lé kẹ̀kẹ́, nítorí tí wọ́n pọ̀, wọ́n sì gbẹ́kẹ̀lé ẹlẹ́ṣin nítorí wọ́n lé agbára jọjọ. Ṣùgbọ́n tí wọn kò wo ẹni mímọ́ Ísírẹ́lì, wọn kò sì wá Olúwa. Nígbà tí a bá rí ẹni tí ó sọ wípé a ti gbà ń kúrò ní Íjíbítì tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti gbà ń kúrò nínú ayé, tí ó tún lọ sí ìbọ̀rìṣà, ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti kọ Ọlọ́run alààyè sílẹ̀, ó kọ ẹni mímọ́ Ísírẹ́lì sílẹ̀, ó kọ ìgbàlà tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, ó kọ ọ́ sílẹ̀. Bí a bá rí ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n tí ó tún dàbí ẹni wípé ó tún lọ ń ṣe ìrúbọ, ó tún lọ sí ìkóríta, ó tún lọ sí àwọn atanijẹ wòlíì èké, o tun lo si odo awon ton ma so pe mo wa ma be la wa mo turare wa gba awe se ti bi se ton abi awon ton ma so pe bi o ba le fun awon alagbe lowo bi o ba le fun awon mo kekeke ni sugar ati ireke bi o ba le fi agbado tore fun awon kan wi pe bo ba se be wi pe wahala to wa ni gbese aye re tabi awon ajalu ti o nde ba o to nde ba wi pe awon nkan won yo kuro bi abari eni ti o ti ni igbala tele tele ti o ti nkepe olowa ti o ti moruko Jesu Christ olowa ti o ti nwe ninu eje Jesu Christ pelu igbagbo sugbon ti o tun lo si odo awon eniyan wonyi o je wipe iru eni be o ti so ibare ibalo ibasepo pelu olorun o ti so awon kan wonyi nu o si di eni ti ko ni igbala olorun ninu okan re o ti olorun fe ki a se ni wipe bi a ba fe gbekele ohun ki a kunkun gbekele ohun ni toto bi a ba fe gbekele ohun ki a ko iborisa sile nitori wipe eni ti o ba wa ninu iborisa ki o le ri oju olorun ki o si le je anfani ti awon omo olorun je ki a wo corinti kini ori kefa ese ikesan corinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni bi ati nka bibeli to yi se akoti mo wi pe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni bi ati nsomo olorun to ti an wa si ilesi to se akoti mo wi pe alaise oto ki yo jogun ijoba olorun gege bi iwa olorun ti a mo gege bi isesi olorun ti a mo gege bi ati mo wi pe olorun je eni mimo o si je olooto se akoti mo wi pe alaise oto ki yo jogun ijoba olorun o ni ki a ma se tan yi je o ki se awon agbere tabi awon aborisa se ori fun ara re wi pe awon aborisa papa won ko leto si ijoba olorun o ni ki a ma se tan ara wa je ki a wa funra wa papa ki a ma tan ara wa je ki a ma je ki enikeni ki o tan wa je wi pe ki se awon aborisa ni yo le jogun ijoba olorun ninu corinti kini kan na ninu ori kewa ese ikerinla o n sojuse ti a ni lati se o n so fun wa wi pe bi a ba ti n se iborisa ohun ti a ni lati se ni wi pe ki a ko iborisa sile ki a ke pe oruko olowa ninu corinti kini ori kewa ese ikerinla nitori na eyin olufe mi e sa fun iborisa wi pe ironu po ada ni o ye elese ìrònú pọ̀ àdá ni ó yẹ aborisa ìrònú pọ̀ àdá ni ó yẹ ẹni tó ń ṣe àgbèrè ìrònú pọ̀ àdá ni ó yẹ ẹni tí ó ń rí òfin ọlọ́run kọjá ó ní nítorí náà bí a bá ń fẹ́ ìtọ́ni ọlọ́run bí a bá ń fẹ́ ìtọ́jú ọlọ́run bí a bá ń fẹ́ ààbò láti ọ̀dọ̀ ọlọ́run bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú orúkọ Jésù kí ó jẹ́ fún wa bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù kí ó jẹ́ tiwa bí a bá ń fẹ́ iná ẹ̀mí mímọ́ kí ó máa jó nínú wa àti láyìíká wa bí a bá ń fẹ́ kí agbára ọlọ́run kí ó máa lé ọ̀tá kí ó máa lé èṣùsá ní ìgbésí ayé wa ó ní ó yẹ kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀ nítorí náà ẹ̀yin olùfẹ́ mi ẹ sá fún ìbọ̀rìṣà bí a bá ń sọ nípa ìrònú pọ̀ àdá kúrò nínú ìbọ̀rìṣà àti kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ tí à ń dá ìrònú pọ̀ àdá yìí yóò fa àwọn nǹkan mìíràn lẹ́sẹ̀ pẹ̀lú wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kọkàndínlógún ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ìkọkàndínlógún ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́ wọ́n wá àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí ó sọ wípé wọ́n gbàgbọ́ ní ìkọ̀kọ̀ tí wọn kò lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí wọ́n sọ wípé wọ́n gba orúkọ Jésù Kristì gbọ́ ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí a mọ̀ wípé onígbàgbọ́ ni wọ́n jẹ́ ní ìgboro ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbàgbọ́ ní tòótọ́ wọ́n wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe ìṣekúṣe lì ó kó ìwé wọn jọ wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn wọ́n sì ṣírò iye wọn wọ́n sì rí ó jẹ́ 1,500 ìwọ̀n fàdákà ohun tí a ń jẹ́ kí ó yé wa níhìn ni wípé lese kese ti awon won yi gbagbo won se ohun ti o wu ni lori won se ohun ti o fi han wi pe won ti gbagbo ni toto kini won se awon ti o ti dabi alalopa yida ninu won awon ti o ti dabi eni wi pe won se ise kuse tabi ise kuse ninu won awon ti o ti dabi eni wi pe awon ohun ikoko ni won ti gbekele tele tele awon agbara okunkun ni won ti gbekele tele tele awon aso awon iwe awon nkan ti o jemo iborisha tabi alopaida ni igbese aye won won ko won wa bi o ti le je wi pe opo owo ni won fi ra won gba ti won siro won won ri pe won je egba medogbon iwon fadaka sibe sibe won ko fi nkan won yi tore fun awon elomiran won ko ta fun awon elomiran won ko won jopo soju kan loju gbogbo awon eniyan won dana san won bi o ba je wi pe ni toto ni o ti ronupo ada ti o ko iborisha sile o daju wi pe awon orisha ti o wa ni aye re tabi ti o wa ni ile re awon ose dudu awon nkan miran awon awon aso ti o ti gba ni ile awon woli eke tele tele awon turari awon abela tabi awon talisman awon nkan miran e ti o nso mode e to nso mowo e to nde morun e to ngbe kakiri ninu apo gbogbo nkan won yi patapata ati to wa labe pilo ati to wa labe ibosun re gbogbo nkan ni a o ko danu bi a ba ti di onigbagbo toto oni ki se die ninu won le o wa ti won fi awon ise buburu won awon ise okunkun ti o wa le owo won ti won koju le ti won si fi han we pe ni toto li ati se ise iyanu ni igbese aye won kisi ni idi tabi kini abayori si awon nkan won yi wo ese ogun be li oro Oluwa si n gbele si gidigidi o si gbele bi abale ko awon isa won isonu ti a mu igbekele wa kuro ninu awon nkan san won yi awon nkan ti ki dani sile awon nkan ti ki gbanila bi abarunu po ada toto toto ti a se gba Jesu Kristo Oluwa gbo ninu okan wa ni aye wa yo ye pada bi aisan ba wa ni ago ara wa aisan yo lo bi abarin won wa mole le oru gbogbo nkan won yi ni o kuro patapata gbogbo Olorun gbo wi pe awa ti a ba je oloto si oro ti a nso won yi a o ri ami rere Olorun ni igbesi aye wa ni oruko Jesu je ki a mo wi pe bi a ba ti gba Jesu Kristi gbo ko tun si ise ibi ko tun si ofa lati inu aye ko tun si ota lati inu aye ko tun si ogun tabi majele ti enikeni le se si wa ti yo le se wa nibi nitori ninu Johanu kini ori kerin Johanu kini ori kerin lati ese ikerin eyin omo mi ti Olorun ni eyin omo mi an so fun wa awon ti o ti fi awon ti o ti da majemo pelu Olorun ti won ti ko ese sile ti won ko iborisha sile ti won ko igbekele ninu asan aye yi ti won ko won sile o awon le an pe ni omo Olorun awon ti o ti ko isu ati ise re iborisha ati awon nkan ti o ro mo iborisha awon ti won ti ko sile awon le an pe ni omo Olorun awon ti won ti ko ilejo ile tete awon ti won ti ko ija jagidi jagan ibinu awon ti won ti ko sile awon ti won ti ko egbe kegbe ti won ba kaakiri tele tele awon ti won ti ko sile awon ti won ti ko ki a ma mu siga tabi ki a tun ma mu igbo tabi ki a ma da opolo ara wa ru awon ti won ti ko won sile awon ti won ti kuro ninu ise ibi ati ise okunkun aye yi awon ti won ti kuro ninu egbe awon ti o wa ninu okunkun awon ti won ti kuro ninu ti ti awon oso tabi awon aje tabi awon emi emere awon ti won ti ko won sile ti won gba Jesu Kristi Oluwa gbo ti a ti wo ese won nu ti a ti dariji won ti won ni ijeri rere ni okan wi pe awon di omo Olorun ti igbese aye won ti yi pada ti a ti so won dotun pelu wiwen iwenomo eje Jesu awon ni a pe ni omo Olorun nihin ni o so fun wi pe eyin omo mi ti Olorun le eyin se nje bi Olorun ba wa fun wa ta le o le koju oja se wa bi a ba je ti Olorun se oran ti ni nigbati awon omo Israeli won je ti Olorun nigbati a pe Balamu lati odo Balaki wi pe ki o wa fi won gegun bi won ti je ti Olorun ko se se lati fi won gegun o ti o ye ka boju to ni igbese aye wa ni wi pe ati je ti Olorun wi pe ati ko ese wa sile wi pe ati di omo Olorun wi pe ati fi eje Jesu Kristi we wa o ni eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won a o segun won mo ni a o segun won bi ota ba lepa o daju pe bi e ba ti di omo Olorun awa ni yo segun bi esu ba nfonu ti o si nkera muramu gege bi kini o o daju wi pe awa ni yo segun bi o ba da bi eni wi pe awon aye ara aye won ni wa sinu won si takasi wa wi pe won o se wa ni bi o daju wi pe awa ni yo segun bi o ba je onigbagbo to to ni wa bi abasimile Olorun ti agbekele Olorun ibi kibi ti won ti le pade wa loju opopo ona tabi ni ahere tabi ninu ala tabi ni oju gbangba awa ni yo segun ni oruko Jesu eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won nitori eni ti nbe ninu yin to biju eni ti nbe ninu aye lo bi awon onigbagbo ti o dabi eni wi pe oye koye bi won ba gbo wi pe enikan aje won ma beru bi won ba je wo gbo wi pe enikan oso won ma beru bi won ba gbo wi pe enikan ni emi emiri won ma beru bi won ba gbo wi pe enikan ti o dabi esu fun ara re wi pe o dabi iwa ati ise ati oro enu re ati awon to nse ni adugbo o dabi omo esu ti o je pe o le da igbesi aye enikeni ru won ma beru sugbon so fun a wi pe bi a ba je onigbagbo to to eni ti nbe ninu wa o tobi ju eni ti nbe ninu aye lo nitori be bi a ba ri enikeni enikeni le hale enikeni le so nko ti o fe so se a mo wi pe ihale farao o po si awon omo israeli sugbon ta lo segun awon omo israeli lo segun se a mo wi pe ihale nebukadnesari o po nigba ti o fe gbe shedraki meshaki ati abednego o fe gbe won so sinu na ihale lasan ni nitori wi pe bi a ba je ti olorun ko si eni ti o le segun wa eni ti ngbenu wa o po ju eni ti ngbenu aye lo nje mo pe oni ja loni wi pe bi o ba le to agbara olorun wo bi o ba le ko ese sile ti o ko awon iborisa awon kan ti o wa ninu aye sile bi o ti nke pe olorun olorun yo ma je fun o bi o ti ngbadura yo ma gbo adura re bi o ti le je wi pe esu ti kara re lo pade re loju ona o daju wi pe iwo lo segun ninu Romu ori 14 te ogun o so fun a wi pe Olorun alaafia yo si te satani mole li atelese yin ni lolo se o gba yi ni gbo wi pe Olorun alagbara Olorun eleda ohun ati aye Olorun ti o yo awon mo Israeli kuro ninu ofin ati kuro ninu isiru ti o wa ninu Egypt Olorun ti o gba Shedraki Meshaki ati Abednego sile Olorun ti o da bobo Danieli ninu okini o wi pe yo te satani mole ni atelese re ni lolo tani oso tani aje tani elebologun tani awon ti o nkaakiri be bi pidan pidan bi satani ba di temole le atelese re o daju pe awon wonyi ti won sora won di ota ti won fara pamo si okunkun ti won ta fa si oni gbangba o daju pe iwo lo segun bi o ba ti ko awon kan aye buburu won sile ti o je ti Olorun ni tooto Olorun yo da bobo bi esan ba wa yo mu esan koro bi ibanuje ba wa yo mu ki ibanuje lo nitori be je ki adide duro bi o ba je aborisa sibe bi o ba je elese sibe bi o ba je alagbere sibe bi o ba je ewo ni o si ma nlo sile cinema kaakiri bi o ba je ewo ni o si ma nse ife kufe kaakiri ki o so fun Olorun wi pe o fe je ti Olorun o fe ki eje Jesu ki o we onu o fe ki oro Olorun ki o joba ninu re o fe di eda tuntun o fe je ti Olorun ni toto nitori pe nigba ti o ba je ti Olorun ni o je wi pe esu ko ni lagba lori re awon ota ko ni lagba lori re awon elebologun ko ni lagba lori re awon alalupa ida ko ni lagba lori re oso ati aje ko ni lagba lori re bi o ba je ti Olorun ni toto ke pe Olorun so fun Olorun wi pe o fe je ti Olorun ni toto esu ati awon emewa re yo di atemole ni atelese re ko si si oyin ija ti a se si o ti o le pa o lara ko si oyin ija ti a se si o ti o le pa o lara ko si ofa ti a ta si o ti o le ba o ke pe olorun yo ja gbogbo ede re yo si je ki esu ati awon omo ogun re ki o di itemole le atelese re ke pe olorun gba oluwa gbo bi ese abi ise okunkun abi iborisa ba wa ni igbese aye re konkan won yi sile bi agbere panshaga ife ku fe ise ku se irede oru ijebo kaakiri bi o ba wa ni igbese aye re konkan won yi sile ki o le je ti olorun ni tooto bi o ba si je olorun ni ti olorun ni tooto o daju wi pe a o da o sile a o tu ide re a fa gbogbo ide ti o de o fa won ja eru ko si funi ti o je ti olorun eru ko si funi ti o gbagbo ninu Jesu Christi eru ko si funi ti o ti ko ese ati ise re sile eru ko si funi ti o ni agbara olorun ni igbese aye re nitori ti tobi ni eni ti n gbe inu re Jesu Christi ti o wa fi inu re se ebogbe o tobi ju awon ti o wa ninu aye lo

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọ lóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbaradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù ságbàgbọ́ nìkan. Má bẹ̀rù ságbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: Ẹ jẹ́ kí á dìde dúró.
1: Lónìí, bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́, wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá, bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wa sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yòówù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

ni orukọ Jesu Kristi Oluwa wa. Baba wa ti n bẹ le ọrun, a dupẹ fun awọn ẹri ti a ti gbọ, a dupẹ wipe agbara yin kii ba ti wipe bi a ba sadi yin, aabo, iwosan, ore ọfẹ, igbala n bẹ lọdọ yin. A n bẹbẹ wipe bi a ṣe wa ni aṣalẹ yii, gbogbo oniruru ẹbẹ ti a mo wa wipe ẹ o da awọn ni orukọ Jesu. A n bẹ yin wipe awọn ti ile n leti ọna nna wipe agbara atoke wa yoo wa si igbesi aye wọn, yoo si le gbogbo awọn emi esuwọn lọ ni orukọ Jesu. Ibi ti ẹsẹ wa ẹmu igbala wa, ibi ti o dabi ẹni wipe ruke rudo wa, a n bẹ yin wipe alaafia yoo jọba ni orukọ Jesu. A n bẹbẹ wipe ibi ti aini wa wipe ipese yin ni kikun lati oke wa yoo wa si igbesi aye awọn eniyan yi ni orukọ Jesu. Gbogbo ibi ti wọn ti ni wahala ni igbesi aye wọn tabi ninu ẹbi wọn, ẹfọwọle ẹṣaanu fun wọn. Bi a si ti wa si iwaju yin lati gbọ ọrọ yin nisisiyi, ẹ jẹ ki imọlẹ atọran wa ki o han si ọna yin ni orukọ Jesu. Ẹ mu ki ọrọ yin ki o ye wa, ki a ba le jẹ alabukun fun adupẹ ipe ẹ ti gbọ ni orukọ Jesu Kristi Oluwa wa. Ni Exodo ori kejila, lati ese kejila si ese ketala. Exodo ori kejila, lati ese kejila. Ni toriti emi o la ile Egypti ja, li oruna. Emi o se ko li gogbo awon akobi ni ile Egypti, ti eniyan, ati ti eran, ati lara gogbo orisha Egypti. Lèmi o ṣe ìdájọ́ ìmìlì Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíptì. Bí o bá rántí ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹ̀lì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísíráẹ̀lì tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹ̀lì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti ba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma padanu ori ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodu ori kejila lati ese ikini Exodu ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe ki n to tesiwaju je ki n so eleyi fun o wi pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo se ye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wi pe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wi pe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wi pe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wi pe won wa ni ile Egypt eyi so wi pe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde

ó jẹ́ wípé àwọn alálòpàídà ilẹ̀ Egypt ni ó ń kó tì ọ́. Ní ipò yìí kan náà ni àwọn ọmọ Israel wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn. Bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàídà, àwọn ẹlẹ́bọ lóògùn ayé yìí ni ó yí ọká. Ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú. Ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìdáǹdè yóò dé bá ọ, ìgbàlà yóò dé bá ọ, yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé, jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa, bí àwọn Mose àti Aaroni, bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìbàjẹ́ ìní wọn? Kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ Ísírẹ́lì ní àkókò yìí? Ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ, àìrímu, àìnítọ́jú, àìnílé tán máa gbé. Wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn Ọlọ́run. Àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà. Rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà, nípa ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́, nípa àti sin Ọlọ́run, wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run wípé bí Ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Mose ń gbọ́, bí Ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Aaroni ń gbọ́. Mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí, ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àgbọ́yé, kí Ọlọ́run kí ó bá wa mú kúrò ní orúkọ Jésù. Ní ẹsẹ̀ ìkejì, oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín. Òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín. Àwọn yìí ti wà ní ilẹ̀ Egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀. Ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Egypt kò ṣe àǹfààní kankan fún wọn. Ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn, nínú ìyà tàbí ìpọ́njú wọn, nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá, ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí. Nítorí pé láìmọ̀ Jésù ò ní ìyè. Láìmọ̀ Jésù, ó dàbí ẹni wípé o wà nínú ayé, o ń fi àkókò ṣòfò. Ní àkókò yìí tí Ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn, ìlànà ìdásílẹ̀ àti ìdáǹde wọn, ni Ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀, tí a ó gbà wọ́n là, ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn. Àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn. Ní ọjọ́ tí o bá Jésù pàdé, ní ọjọ́ náà ni ìyè àìnípẹ̀kun, ìgbésí ayé tòótọ́, ìgbésí ayé rere, ìgbésí ayé tó ṣàǹfààní yóò dé bá ìgbésí ayé rẹ. Ní àkókò náà ni Ọlọ́run rán Mose àti Aaroni sí àwọn ọmọ Ísírẹ́lì. Èyí ni ìlànà tí ó fi lé wọn lọ́wọ́ láti ẹsẹ̀ ìkẹrin, bí àwọn ará ilé náà bá sì kéré ju ìwọ̀n ọ̀dọ́ àgùntàn náà lọ, kí òun àti aládùúgbò rẹ̀, tí ó súnmọ́ etí ilé rẹ̀, kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn ọkàn náà olúkúlùkù ní ìwọ̀n ìjẹ rẹ̀, ni kí ẹ̀ṣirò ọ̀dọ́ àgùntàn náà àìlábòkò, ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin yóò mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ẹ̀yin yóò fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ Ísírẹ́lì ni yóò sì pa á lé àṣálẹ́. Wọ́n ó mú un nínú ẹ̀jẹ̀ náà. Wọn ó sì fi tọ́ ara òpó ìhà méjèèjì àti sára àtẹrígbà ilé wọn ni. Nínú èyí tí wọn ó jẹ́, wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà àti àkàrà èwo, ewébẹ̀ kíkorò ni wọn ó fi jẹ. Èyí ni ìlànà tí a fún àwọn ọmọ Ísírẹ́lì tí a ń pè ní àjọ ìrékọjá. Ohun tí a sọ fún ọ ni wípé ìdájọ́ ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní ilẹ̀ Egypt. Kí ìdájọ́ yìí kí ó lè ré wọn kọjá, kí àwọn ìpọ́njú ńlá wọ̀nyìí kí ó lè ré àwọn ọmọ Ísírẹ́lì kọjá, òun ni a sọ fún ọ wípé ó yẹ kí wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn kan jáde. Ọ̀dọ́ àgùntàn yìí ń láti jẹ́ aláìléèrí. Ó ní láti

jẹ́ èyí tí ó mọ́. Ó ní láti jẹ́ èyí tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Olúwa. A sì sọ fún ọ wípé wọ́n ó pa ọ̀dọ́ àgùntàn náà. Pé bí a bá ti pa á, a ó gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú àwo kòtò. Lẹ́yìn ìgbà náà, lẹ ó fi ewé hísòpù, a ó tẹ́ bọ inú ẹ̀jẹ̀ náà. A ó sì fi wọ́n àtẹ́rígbà ilé wọn àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà ilé wọn. Ní ìwọ̀nyí, ní bí wọ́n bá ṣe bẹ́ẹ̀, èyí yóò jẹ́ kí ó mú ọ dá wọn lójú wípé bí apanirun bá ti ń la ilẹ̀ Egypt kọjá, wípé apanirun yìí kò ní dé ọ̀dọ̀ wọn. Wo ẹsẹ̀ 21 títí dé 23. Ó ní nígbà náà ni Mose pé gbogbo àwọn àgbà Israẹli. Ó sì wí fún wọn pé ẹ jáde lọ yín mọ́ ọ̀dọ́ àgùntàn fún ara yín. Gẹ́gẹ́ bí ìdílé yín, kí ẹ sì pa ìrékọjá náà. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísòpù. Ẹ ó tẹ́ bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò. Ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀. Nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì, nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín. Èyí ni ìlérí tí a fún wọn wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kì yóò jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run, láti dá wọn lẹ́jọ́, kì yóò jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Ísíráẹlì ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá. Àwọn ọmọ Ísíráẹlì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run, nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni yóò jẹ́ fún ìgbàlà wọn. Rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí, bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kì í bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì. Wò ó ní Exodu lẹ́ẹ̀kan sí i. Exodu 12 láti ẹsẹ 6. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di 14 oṣù náà. Gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́. Rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni a ń tọ́ka sí Jésù wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jọ̀hánù 1:29. Ní ìjọ kejì, Jọ̀hánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó wí pé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá. Ṣùgbọ́n rántí, kì í ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ni ó fún wa ní ìgbàlà, bí kì í ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébùú. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kì í ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kì í ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébùú.
ti pe lasiko aye omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni koniti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa je ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile on lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye tin bo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti an so nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si Exodus ori kejila ese ikarun Exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israel ni wo pe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerindinlogbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wi pe eje yebiye yi ni a fin gba wahala kuro lowo idajo olorun ninu Peteru kini ori kini ese ikokandinlogun Peteru kini ori kini ese ikokandinlogun ko se pe bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi awon elomiran ma gbekele awon oludasile ile isin won ranti wi pe gbogbo eni ti abi lati inu obirin elese ni nitori be ko si oludasile esin oludasile ijo tabi oludasile tabi enikeni nibi kibi ti o wa ni ailaba won aileri ailegan nitori be ni o fi je wi pe Jesu Kristi ni kan soso o ni odo agutan alailaboko eni ti o le ko ese wa lo si ranti wi pe nigba ti a kan Jesu Kristi mo agbelebo a se yi ni akoko ire koja lasiko awon omo Israeli ranti ni eketa wi pe afiyesi keta ti o ye ki ani wo Exodus ori kejila ese ikerindini aadota Exodus ori kejila ese ikerindini aadota ni ile kan le a o je iwo ko gbodo mu ninu eran ara re jade sode kuro ninu ile na beeli eyin ko gbodo fo okan ninu egungun re eyin ko gbodo fo okan ninu egungun re tani eyi n toka si nitori pe ankeko nipa odo agutan ti apa ni asiko igbesi aye omo Israeli nipa ise yi to je pe won ni igbala won ni idande
asi gba won kuro ninu iponju nla ti o wa ni ile awon ara Egypt ni akoko na aso we pe odo agutan yi ti a fi robo fun won won ko gbodo fo egungun re tani eyi n toka si je ke awo Johanu ori ikokandilogun ese keta le logbon sugbon nigbati won de odo Jesu won ti won si ri pe o ti kuna won ko se egungun itan re kini itumo yi ese ikerin dilogoji nkan won yi si se ki iwe mimo ki o le se ti o wi pe a ki yo fo egungun re eyi ni o je ki o da wa loju wi pe Jesu Christi ni odo agutan na nitori pe awon afiyesi pupo ti o wa ninu majemu lailai awon won yi ni a ri ninu majemu titun ti o n toka si Jesu Christi eni ti o ku fun wa lati yo wa kuro ninu Egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mo wa kuro ninu okunkun tabi awon nkan ti o wa ninu aye afiyesi kerin eje ti a ta sile yi ko to bi ki ba se wi pe a fi igbagbo won eje na si aterigba ati opo ile na mo so fun ni isaju wi pe ani lati pa odo agutan na sugbon yi ko to ikeji o pe odo agutan na lati je alai laboko alai leri alai legan eyi ko to iketa wi pe a ko fo egungun re sugbon ni itesiwaju ni a so fun a wi pe bi eje yi ba wa ninu awo koto bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o ti le je wi pe ati pa odo agutan na bi o ti le je pe ati gba eje re si ibi kan bi o ti le je wi pe ati se awon nkan won yi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan wonyi ba se pe patapata wo exodu ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo el si fi bo eje ti o wa ninu awo koto el si fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje na lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wipe nitoto ni Jesu Christi ti ku nitoto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Hebrew ori kokanla ese ikejidinlogbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le ada nkan won yi sile nipa igbagbo le a fi awon eje wonyi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise wonyi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wi pe awa paapaa ni won gba ti a ti mo wi pe ati pa Jesu Christi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na
nitori nipa igbagbo yi ninu eje Jesu Christi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olaanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Christi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbalo olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe ki koro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Christi o n toka si Jesu Christi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro olorun ti a nso fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki a gba si okan wa eyi ni o n toka si wi pe bi a ti wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni a n lati fi odiwon aye wa si oro olorun be ni a n lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wa wi pe oro na ti emi n so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni wi pe won ni lati je akara aiwo pelu re gbogbo iyi ni a ti ka fun wa ni exodo ori kejila a si ti ka fun wa ninu korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ere koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu e ti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba oro olorun mo eyi si wa ni igbese aye won
ṣùgbọ́n a sọ fún ẹ wípé bí a bá fẹ́ jẹ àǹfààní tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí wípé a ní láti jẹ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wípé àìwókàrà àránkan ìwà búburú àgbèrè panṣágà olè òfófó ojú kòkòrò àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí kí wá ní àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ní kíákíá jẹ́ kí a wo exodo orí kejìlá lẹ́ẹ̀kan sí láti ẹsẹ̀ ìkẹtàlá ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa aṣọ funfun nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa kí a jẹ́ ẹlẹ̀sìn lásán ó ní nígbà tí mo bá rí i wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ta sílẹ̀ nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ íjíbítì ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ jésù ó dàbí ẹni tí ó ń gbé ilé kan ilé tí kò ní ilẹ̀kùn ilé tí kò ní fèrèsé ilé tí kò ní òrùlé kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀ ìkíní ewu olè nítorí wípé kò sí ilẹ̀kùn kò sí fèrèsé nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé o jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ jésù kristi olè tàbí apanirun ni èyí tí a ń pè ní sàtánì yóò lè wọlé yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ yóò máa dà ọ́ láàmú yóò máa pọ́n ọ lójú nítorí wípé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi o jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀ àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò wọ́n lè wọlé wọ́n sì lè ṣe ọ́ lọ́ṣẹ́ irú ẹni tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi ejò láéláé ni èyí ni èṣù yóò máa wọlé ní ìgbà gbogbo pẹ̀lú àwọn ẹ̀mí èṣù yóò máa wọlé bí a bá rí ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé ẹyẹ yóò máa fi ibẹ̀ ṣe ibùgbé àwọn àparò tàbí àwọn ẹyẹ mìíràn yóò máa yàgbẹ́ sí irú ilé bẹ́ẹ̀ bí o bá wo àyíká rẹ ọ̀pọ̀lọpọ̀ ni ó wà tí wọ́n ń gbé ilé tí kò ní ààbò ilé tí kò ní òrùlé ilé tí kò ní fèrèsé tí ó jẹ́ wípé àwọn ẹyẹ ojú ọ̀run yìí ni a ń fi wé àwọn ẹ̀mí òkùnkùn ni wọ́n jọba ni wọ́n ń gbé irú ilé bẹ́ẹ̀ nípa ariwo wọn nípa jàǹbá tí wọ́n ń ṣe fún irú ẹni bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ń jìyà lọ́pọ̀lọpọ̀ kí ni kí a sọ nípa bí òjò bá ń rọ̀ bí ìjì bá ń jà fún ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé tàbí tí kò ní fèrèsé àti ilẹ̀kùn àjàkálẹ̀ àrùn púpọ̀ ló wà lórí àwọn tí wọn kò mọ Jésù àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà nítorí wípé òjò ìdájọ́ Ọlọ́run òjò àjàkálẹ̀ àrùn ìjì àìsàn ó ń jà ní ilé irú ẹni bẹ́ẹ̀ bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní ilẹ̀kùn bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé o mọ̀ wípé ikú òjijì kò jìnà sí irú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n ń fi ara wọn sí abẹ́ ikú òjijì nítorí wípé kò sí ẹ̀jẹ̀ jésù tí ó bò wọ́n kò sí ẹ̀jẹ̀ jésù tí ó dàbí òrùlé fún wọn nítorí bẹ́ẹ̀ kíá ni ó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wa tí a kò tí ì sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ jésù kí a sá wá sí ibi ìtí àánú kí a jẹ́ kí ẹ̀jẹ̀ jésù kí ó bò wá
ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi ori Dafidi ori keje dini ogorin ori Dafidi ori keje dini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona Olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Kristi ki dande ipamo igbala Olorun ki o le je tire ikeji ni wepe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wi pe idajo yi o ba awon omo Egypt wi pe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je tire bi a se le bo lowo idajo Olorun ni pe ki a gba Jesu Kristi gbo ki a ba le bo lowo ibinu Olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wi pe nkan o tora won ni igbesi aye won eredi eyi ni wipe idajo Olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo Israeli ati ti Egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ese jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbese aye tire ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le nini wi pe ki o wa se abe abo ti o wa ninu eje Jesu Kristi nipa be ni awon nkan ti nsele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu exodus rike edogun ese ikerin dilogbon o si wi pe bi iwo ba tẹti sile gidi gidi si ohun oluwa Olorun re ti o ba si se eyi ti o toli oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le Olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapaa ko ba fe ma jiya bi iwo paapaa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Kristi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karundini adofa orin Dafidi ori karundini adofa arun le ni ogorun ese iketa le ese iketa dinlogoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogunlogo awon eniyan wonyi egberun lona egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won
nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o sese ni igbese aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta ije re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti nfi igbagbo we ninu eje na ti o nso fun olorun ti o nko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi ni kan soso ni odo agutan ti a pa fun wa eje re ni kan soso le o le gba kuro ninu idajo olorun eje re ni kan soso ni o le fun wa ni igbala eje re ni kan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo won kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwu kara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti nbo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o gbagbo ninu eje naa ti a ta sile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti a ta sile ni yo wo san sugbon ranti wi pe bi ese ba nbe le owo re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbesi aye re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re sugbon bi o ba ko ese sile bi o ba ko ese sile bi o ba ke pe oluwa bi o ba fi igbagbo ro mo eje Jesu Kristi ti a ta sile fun o igbala kikun yo je ti re a o dari ese re je o a o gba okan re la o de atunbi gẹrẹ ti o ba ti di atunbi ni idajo ayeraye kuro lori re ati idajo fun awon ese ti o ti da awon nkan wonyi pelu yo kuro Olorun yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá
ni ayika re. Be ni yo ma re okoja. Nitori wipe o wa labe abo eje Jesu Christi. Bi aisan ba wa ni ago ara re. Aisan ka aisan yo wu ko je. Bi o ba gbekele agbara ti o wa ninu eje Jesu Christi. Oni ni gba ti emi ba ri eje na. Emi o re yin koja. Aisan yo re o koja bi a ba ri eje Jesu Christi. Li okan re pelu igbagbo. Iponju yo re o koja. Wahala aye yi yo re o koja. Isiru labe agbara satani yore okoja. Ni ba ti emi ba ri eje na emi ore yi koja.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Ezekieli ori iketalelogbon oro Oluwa tun to mi wa wipe omo eniyan so fun awon omo eniyan re si wi fun won pe bi emi ba mu idawa sori ile kan bi awon eniyan ile na ba mu okunrin kan ninu ara won ti won si fi se oluso won bi o n ba ri ti idanbo wa sori ile na ti o ba fun ipe ti o si kilo fun awon eniyan na nigba na enikeni ti o ba gbo ero ipe ti ko si gba ikilo bi ida ba de ti o si mu ohun kuro eje re yo wa lori ohun ti kala re o gbo ero ipe ko si gba ikilo eje re yo wa lori re sugbon eni ti o gbo ikilo yo gba okan ara re la sugbon bi oluso na ba ri ti ida nbo ti ko si fun ipe ti a ko si kilo fun awon eniyan bi ida ba de ti o ba si mu enikeni laarin won a mu kuro nitori aise dede re sugbon eje re lemi o bere lowo oluso na beni iwo mo eniyan emi ti fi o se oluso fun ile israeli nitori na iwo gbo oro le enu mi iwo si kilo fun won lati odo mi nigba ti emi ba wi fun eniyan buburu pe iwo eniyan buburu kiku ni iwo ku bi iwo ko ba soro lati kilo fun eniyan buburu na ti o kuro le ona re eniyan buburu na yo ku nitori aise dede re sugbon eje re lemi o bere le owo re sugbon bi iwo ba kilo fun eniyan buburu na ni ti ona re lati pada kuro ninu re bi ohun ko ba yi pada kuro ninu ona re ohun o ku nitori aise dede re sugbon iwo ti gba okan re la nitori na iwo mo eniyan so fun ile israeli pe bayi ni eyin wi pe bi ire koja ati ese wa ba wa lori wa ti a wa si n joro ninu won bawo ni a o ti se le wa laaye so fun won pe bi emi ti wa ni oluwa olorun wi emi ko ni inu didun ni iku eniyan buburu sugbon ki eniyan buburu yi pada kuro ninu ona re ti o si ye e yi pada kuro ninu ona buburu yin nitori kini eyin o se ku ile israeli nitori na iwo mo eniyan so fun awon omo eniyan re ododo lododo ki yo gba ala bi ojo ire koja re bi o se ti iwa buburu eniyan buburu ohun ki yo ti pa re subu ni ojo ti o yi pada kuro ninu iwa buburu re beni olododo ki yo la nipa ododo re bi ojo ti o dese nigba ti emi o wi fun olododo pe kiye ni yo ye bi o ba gbekele ododo ara re ti o si se aisedede gbogbo ododo re le a ki yo ranti mo sugbon nitori aisedede ti o ti se ohun o ti itori re ku ewe nigba ti emi wi fun eniyan buburu pe kiku ni iwo ku bi o n ba yi pada kuro ninu ese re ti o si se eyi ti o to ti o si ye bi eniyan buburu ba mu ogo pada ti o si san ohun ti o ti yi pada ti o si rin ni ilana iye le aise aisedede yiye ni yo ye ohun ki o ku a ki yo se iranti gbogbo ese re ti o ti n da fun ohun ti se eyi ti o to ti o si ye ohun o ye ni tooto sibe awon omo eniyan re wipe ona oluwa ko dogba sugbon bi o se ti won ni ona won ko dogba nigba ti olododo ba yi pada kuro ninu ododo re ti o si se aisedede ohun o ti pa re ku sugbon bi eniyan buburu ba yi pada kuro ninu buburu re ti o si se eyi ti o to ti o si ye ohun o ti pa re wa laaye sibe eyin wipe ona oluwa ko dogba eyin ile israeli emi o da olukuluku ile ejo gege bi ona re o si se ni odun ikejila iko lo wa bi osu kewaa bi ojo karun osu enikan ti o ti sala jade ni jerusalemu to mi wa o wipe akolu ilu naa owo oluwa si wa lara mi le asale ki eni ti o sala naa to de o si ti se enu mi titi o n fi wa sodo mi le owuro enu mi si se emi ko si yadi mo nigba naa ni oro oluwa to mi wa wipe omo eniyan awon ti n gbe aporo ile israeli won ni so wipe abrahamu je enikan oun si jogun ile naa sugbon awa po a fi ile naa fun wa ni ini nitori naa wi fun won pe bayi ni oluwa olorun wi pe eyin je eje mo eran e si gbe oju yin soke si awon orisa yin e si ta eje sile eyin wa ni ile naa eyin gbekele eda yin e se irira olukuluku yin ba obinrin aladugbo re je eyin wa ni ile naa iwo wi bayi fun won pe bayi ni oluwa olorun wi bi emi ti wa ni tooto awon ti o wa ninu aporo naa yo ti pa ida subu eni ti o si wa ni gbangba oko ni emi o fi fun eranko lati paje awon ti o si wa ninu odi ati ninu ipo okuta yo ti pa ajakale arun ku nitori ti emi o so ile naa di aporo patapata oso nla agbara re ki yo si mo awon oke israeli yo si di aporo ti enikan ki yo le la koja nigba naa ni won o mo pe emi ni oluwa nigba ti mo ba ti so ile naa di aporo patapata nitori gbogbo irira ti won ti se iwo omo eniyan sibe àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri àti lẹ́bàá ilẹ̀kùn ilé, ẹnì kíní sì sọ fún ẹnì kejì, olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé, wá, èmi bẹ̀ ọ́, sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá, wọ́n sì tọ̀ ọ́ wá bí ènìyàn ti wá, wọ́n sì jókòó níwájú rẹ̀ bí ènìyàn mi, wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n wọn kì yóò ṣe wọ́n, nítorí ẹnu wọn ni wọ́n fi ìfẹ́ pípọ̀ hàn, ṣùgbọ́n ọkàn wọn tẹ̀lé ojú kòkòrò wọn. Sì kíyèsí, ìwọ jẹ́ orin tí ó dùn púpọ̀ fún wọn, ti ẹnìkan tí ó ní ohùn dáradára, tí ó sì lè fún ohun èlò orin dáradára, nítorí wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n wọn kò ṣe wọ́n. Àti nígbà tí èyí bá ṣe, kíyèsí, yóò dé, nígbà náà ni wọ́n mọ̀ pé wòlíì kan ti wà láàrin wọn. Ìwé wòlíì Ezekieli, orí 24. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, sọ tẹ́lẹ̀ sí àwọn olùṣọ́ àgùntàn Ísírẹ́lì, sọ tẹ́lẹ̀ kí o sì wí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run wí fún àwọn olùṣọ́ àgùntàn pé, ègbé ni fún àwọn olùṣọ́ àgùntàn Ísírẹ́lì tí ń bọ ara wọn, àwọn olùṣọ́ àgùntàn kì bá bọ́ ọ̀wọ́ ẹran, ẹ̀yin jẹ ọ̀rá, ẹ sì fi irun àgùntàn bora, ẹ pa àwọn tí ó sanra, ẹ kò bọ agbo ẹran, ẹ̀yin kò mú aláìlera lára le, bẹ́ẹ̀ ni ẹ kò mú èyí tí kò sàn lé ara dá, bẹ́ẹ̀ ni ẹ kò di èyí tí a ṣá lọ́gbẹ́, bẹ́ẹ̀ ni ẹ kò tún mú èyí tí a ti lé lọ padà bọ̀, bẹ́ẹ̀ ni ẹ kò wá èyí tí ó sọnù, ṣùgbọ́n ipá àti ìkà ni ẹ ti fi ń ṣe àkóso wọn. A sì tú wọn ká, nítorí tí olùṣọ́ àgùntàn kò sí, wọ́n sì di oúnjẹ fún gbogbo ẹranko ìgbẹ́, nígbà tí a tú wọn ká. Àwọn àgùntàn mi ṣáko ní gbogbo òkè àti lórí gbogbo òkè kéékèèké, ní tòótọ́, a tú ọ̀wọ́ ẹran mi ká ilẹ̀ gbogbo, ẹnikẹ́ni kò béèrè wọn kí ó sì wá wọn lọ. Nítorí náà, ẹ̀yin olùṣọ́ àgùntàn, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, bí mo ti wà ni Olúwa Ọlọ́run wí ní tòótọ́, nítorí tí ọ̀wọ́ ẹran mi di ìjẹ, tí ọ̀wọ́ ẹran mi di oúnjẹ fún olúkúlùkù ẹranko ìgbẹ́, nítorí tí kò sí olùṣọ́ àgùntàn, bẹ́ẹ̀ ni àwọn olùṣọ́ àgùntàn kò wá ọ̀wọ́ ẹran mi rí, ṣùgbọ́n àwọn olùṣọ́ àgùntàn bọ́ ara wọn, wọn kò sì bọ́ ọ̀wọ́ ẹran mi. Nítorí náà, ẹ̀yin olùṣọ́ àgùntàn, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi dojú pa àwọn olùṣọ́ àgùntàn, èmi ó sì béèrè ọ̀wọ́ ẹran mi lọ́wọ́ wọn, èmi ó sì mú wọn dẹ́kun àti máa bọ́ àwọn ọ̀wọ́ ẹran, bẹ́ẹ̀ ni àwọn olùṣọ́ àgùntàn kì yóò bọ ara wọn mọ́, nítorí tí èmi ó gba ọ̀wọ́ ẹran mi kúrò lé ẹnu wọn, kí wọn kí ó má baà jẹ́ oúnjẹ fún wọn. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi, àní èmi ó béèrè àwọn àgùntàn mi, èmi ó sì wá wọn rí. Gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn yìí ti wá ọ̀wọ́ ẹran rẹ̀ rí, ní ọjọ́ tí ó wà láàrin àwọn àgùntàn rẹ̀ tí ó fọ́nká, bẹ́ẹ̀ ni èmi ó wá àgùntàn mi rí, èmi ó sì gbà wọ́n níbi gbogbo tí wọ́n ti fọ́nká sí, ní ọjọ́ òkùnkùn àti òkùnkùn biribiri, èmi ó sì mú wọn jáde kúrò nínú àwọn orílẹ̀-èdè, èmi ó sì kó wọn jọ láti ilẹ̀ gbogbo, èmi ó sì mú wọn wá sí ilẹ̀ ara wọn, èmi ó sì bọ́ wọn lórí òkè Ísírẹ́lì, lẹ́bàá odò, àti ní ibi gbígbé ní ilẹ̀ náà, èmi ó bọ́ wọn ní pápá oko dáradára, àti lórí òkè gíga Ísírẹ́lì ni ago wọn ó wà, níbẹ̀ ni wọn ó dùbúlẹ̀ ní ago dáradára, pápá oko ọlọ́ràá ni wọn ó sì máa jẹ lórí òkè Ísírẹ́lì, èmi ó bọ́ ọ̀wọ́ ẹran mi, èmi ó sì mú kí wọn dùbúlẹ̀ ní Olúwa Ọlọ́run wí, èmi ó wá èyí tí ó sọnù lọ, èmi ó sì mú èyí tí a lé lọ padà bọ̀, èmi ó sì di èyí tí a ṣá lọ́gbẹ́, èmi ó mú èyí tí ó ṣàìsàn ní ara le, ṣùgbọ́n èmi ó run èyí tí ó sanra àti èyí tí ó lágbára, èmi ó fi ìdájọ́ bọ́ wọn. Bí ó ṣe ti yín, ẹ̀yin ọ̀wọ́ ẹran mi, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ó ṣe ìdájọ́ láàrin ẹran àti ẹran, láàrin àgbò àti òbúkọ, ohun kékeré ni ilé ojú yín tí ẹ ti jẹ oko dáradára, ṣùgbọ́n ẹ̀yin sì fi ẹsẹ̀ tẹ oko ìyókù mọ́lẹ̀, àti tí ẹ ti mu nínú omi jíjìn, ṣùgbọ́n ẹ sì fi ẹsẹ̀ ba èyí tí ó kù jẹ́. Bí ó ṣe ti ọ̀wọ́ ẹran mi ni, wọ́n jẹ èyí tí ẹ ti fi ẹsẹ̀ yín tẹ̀ mọ́lẹ̀, wọ́n sì mu èyí tí ẹ ti fi ẹsẹ̀ yín bàjẹ́, nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí fún wọn. Kíyèsí, èmi, àní èmi ó ṣe ìdájọ́ láàrin ọ̀wọ́ ẹran tí ó sanra àti èyí tí ó rù, nítorí tí ẹ̀yin ti fi ẹ̀gbẹ́ àti èjìká gún, tí ẹ sì ti fi ìwo yín kan gbogbo àwọn tí ó lé àrùn títí ẹ fi tú wọn káàkiri, nítorí náà ni èmi ó ṣe gba ọ̀wọ́ ẹran mi là, wọn kì yóò sì jẹ́ ìjẹ mọ́, èmi ó sì ṣe ìdájọ́ láàrin ẹran àti ẹran, èmi ó sì gbé olùṣọ́ àgùntàn kan sókè lórí wọn, òun ó sì bọ́ wọn, àní Dáfídì ìránṣẹ́ mi, òun ó bọ́ wọn, òun ó sì jẹ́ olùṣọ́ àgùntàn wọn, èmi Olúwa yóò sì jẹ́ Ọlọ́run wọn, àti Dáfídì ìránṣẹ́ mi ó jẹ́ ọmọ aládé láàrin wọn, èmi Olúwa yóò ti sọ ọ́, èmi ó sì bá wọn dá májẹ̀mú àlàáfíà, èmi ó sì jẹ́ kí àwọn ẹranko búburú dásẹ̀ ní ilẹ̀ náà, wọn ó sì máa gbé aginjù lé àìléwu, wọn ó sì sùn nínú igbó, èmi ó sì ṣe àwọn
2: àti ibi tí ó yí òkè mi ká ní ìbùkún.
1: Èmi ó sì jẹ́ kí òjò kí ó rọ̀ lé àkókò rẹ̀. Òjò ìbùkún yóò wà, igi ìgbẹ́ yóò sì so èso rẹ̀, ilẹ̀ yóò sì máa mú àsokún rẹ̀ wá. Wọ́n sì wà ní àlàáfíà ní ilẹ̀ wọn, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa. Nígbà tí èmi ó ti ṣẹ́ èdìdẹ́ àjàgà wọn, tí èmi ó sì ti gbà wọ́n lọ́wọ́ àwọn tí wọ́n ń sìn bí ẹrú, wọn kì yóò sì ṣe ìjẹ fún àwọn kèfèrí mọ́. Bẹ́ẹ̀ ni ẹranko ilẹ̀ náà kì yóò pa wọ́n jẹ, ṣùgbọ́n wọ́n wà ní àlàáfíà, ẹnikẹ́ni kì yóò sì dẹ́rùbà wọ́n. Èmi ó sì gbé igi òkè kíkan sókè fún wọn, ebi kì yóò sì run wọ́n ní ilẹ̀ náà mọ́. Bẹ́ẹ̀ ni wọn kì yóò ru ìtìjú àwọn kèfèrí mọ́. Báyìí ni wọ́n mọ̀ pé èmi Olúwa Ọlọ́run wà pẹ̀lú wọn, àti àwọn ilé Ísírẹ́lì jẹ́ ènìyàn mi ni Olúwa Ọlọ́run wí, àti ẹ̀yin ọ̀wọ́ ẹran mi, ọ̀wọ́ ẹran pápá oko mi ni ènìyàn, èmi sì lé Ọlọ́run yín ni Olúwa Ọlọ́run wí.
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètè ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́, ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà, fún ẹ̀kọ́, fún àṣepé àwọn ènìyàn mímọ́. À ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá, ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ̀kọ́ Bíbélì tí a ó ní lónìí, ó jẹ́ ẹ̀kọ́ Bíbélì àkànṣe tí ó ṣe pàtàkì púpọ̀. Bí o bá wo àkòrí ẹ̀kọ́ náà ní ìwé ọwọ́ rẹ, ó rí wípé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé a fẹ́ fi inú Ọlọ́run han ara wa nípa ohun tí ó ṣe pàtàkì tí ó wà níwájú wa. Èyí ni a fi kọ àkọlé ẹ̀kọ́ yìí ní Jẹ́ kí ayé gbọ́. Wo Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Súnmọ́ tòsí, ẹ̀yin orílẹ̀-èdè, láti gbọ́. Tẹ́tí sílẹ̀, ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé gbọ́, àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Bí o bá wo ohun tí Isaiah ń sọ níhìn-ín, ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́, àwọn wòlíì ní Májẹ̀mú láéláé, àti àwọn àpọ́sítélì, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun, ó kó o papọ̀. Bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní, ni wòlíì Isaiah ó ń kígbe. Ó ní, súnmọ́ tòsí, èyí jẹ́ wípé ayé jìnà sí Ọlọ́run, àyà ayé kúrò nípa sí Ọlọ́run. Nítorí pé wọ́n jìnà sí Ọlọ́run, wọn kò gbọ́ ohùn Ọlọ́run. Èyí ni a fi rán Isaiah láti sọ fún ayé wípé èéṣe tí wọ́n fi jìnà réré bẹ́ẹ̀, èéṣe tí wọ́n fi takété. Èyí ni ohùn ìpè àti ohùn ẹ̀bẹ̀ tí a lóore tí ó ń ké sí wọn wípé sọmọtò sí ẹ̀yìn orílẹ̀-èdè. Bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn, àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò, àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò

nígbà tí ènìyàn bá jìnà réré, bí a tilẹ̀ ń sọ ohun tí ó ṣe é láǹfààní, ó ṣe é ṣe kí ó má mọ̀, ó ṣe é ṣe kí òye kí ó má yé e. Ó wá ń sọ wípé bí wọ́n ti súnmọ́ tòsí, ó ní tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn. Bí a bá ń sọ nípa orílẹ̀-èdè, a ń sọ nípa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀. Ó wá ń sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní. Ó wá sọ wípé jẹ́ kí ayé gbọ́. Lẹ́ẹ̀kínní, ó ní kí wọn kí ó súnmọ́ tòsí. Èkejì, ó ní kí wọn kí ó gbọ́. Ìkẹta, ó ní kí wọn kí ó tẹ́tí lélẹ̀. Ó ní bí wọ́n sì ti ń tẹ́tí sílẹ̀ tí wọ́n ń gbọ́, jẹ́ kí àwọn wọ̀nyí tí ó ti gbọ́ ohun tí Ọlọ́run ní láti bá wọn sọ, jẹ́ kí wọn kí ó lọ sí ayé láti sọ fún ayé wípé èyí ni àbá tàbí ète Ọlọ́run. Ó ní jẹ́ kí ayé gbọ́. Èyí ni àkòrí ẹ̀kọ́ wa lónìí, jẹ́ kí ayé gbọ́. Mo ti sọ wípé nínú Májẹ̀mú láéláé, èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì. Ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́ tòsí. Bí o bá wo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú Májẹ̀mú láéláé, yálà à ń sọ nípa Mósè ni, ohun yìí kan náà la ó rí wípé ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ Mósè, ó kó o papọ̀. Ohun tí ó ń sọ ni wípé súnmọ́ tòsí, ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Bí a bá rò nípa ti Dáfídì, nípa ti Joshua, nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú láéláé, àbí kí a máa sọ nípa ti Dánielì ní Bábílónì, nípa Ṣédráàkì, Mìṣákì àti Àbẹ́dígò, nípa Jóná tí ó lọ sí Nínẹ́fè, àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí kò mọ Ọlọ́run, ẹ súnmọ́ tòsí, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tẹ́tí sílẹ̀, kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́, kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́. Èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun. Ṣé o rántí ohun tí Jésù Kristì tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ, nígbà tí ó ń sọ wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín? Ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ìsìn wọn. Ó ní wọn ó sì jẹ́ ẹlẹ́rìí òun ní Jerusalemu, ní Judea, ní Samaria àti títí dé òpin ayé. Ǹjẹ́ bí o bá wo ọ̀rọ̀ yìí, kò jọ ohun tí Ásáyà ń sọ wípé súnmọ́ tòsí, ẹ̀yin orílẹ̀-èdè kí ẹ sì gbọ́, ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Kí rántí nígbà tí ẹ̀mí Ọlọ́run tí ó pe Barnaba àti Paulu, tí ó sọ wípé òun ní iṣẹ́ láti ran wọn. Iṣẹ́ wo ló ran wọn? Ó ran wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀-èdè. Ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí. Àwọn tí ó jìnà réré, èyí ni a fi rí wípé Paulu ń sọ wípé àwọn wọ̀nyí ń sin Ọlọ́run àjèjì. Ó ní ṣùgbọ́n Ọlọ́run tí ẹ̀yìn ń sìn láìmọ̀, ó ní òun ni mo mú tọ̀ yín wá. Ó ní kí wọn kí ó fetí sílẹ̀, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé gbọ́. Jẹ́ nígbà tí Jésù tí ó farahàn Jòhánù ní erékùṣù Patmo, kí ló ń sọ fún? Ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́, jẹ́ kí ó gbọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí ó ti ránṣẹ́ sí àwọn ìjọ wọ̀nyí, bẹ́ẹ̀ ni ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀, àwọn àjálù tí ó dé bá ayé lẹ́yìn tí a bá ti gba àwọn àyànfẹ́ sókè. Ohun tí ó ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí, ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbé lé ọ lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbé lé mi lọ́wọ́. Bí àwa pàápàá, bí a kò bá yàtọ̀ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú láéláé, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun, bí ó bá jẹ́ pé à ń sin Ọlọ́run kan náà, bí ó bá jẹ́ pé a jókòó ti òtítọ́ kan náà, bí ó bá jẹ́ wípé à ń pèsè sílẹ̀, à ń múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà, bí ó bá jẹ́ wípé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ Ọlọ́run, iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́, èyí ni náà la gbélé wa lọ́wọ́. Iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pè àwọn tí ó jìnà réré, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Ọlọ́run, láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí, láti pe àwọn aládùúgbò wa.

0: àwọn ẹni tí ń bá wa gbélé, àwọn alájọṣiṣẹ́pọ̀ wa, àwọn ènìyàn tí a bá pàdé níbi gbogbo, kí a sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́, kí wọn kí ó fetí sílẹ̀, kí wọn kí ó sì jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní àrọ́wọ́tó, àwọn tí ó wà ní agbègbè, kí wọn kí ó sì gbọ́ pẹ̀lú. Ìjọ jẹ́ aṣojú fún Kristi lónìí. Ojúṣe ìjọ ni láti jẹ́ kí ayé kí ó gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ohùn là ń gbọ́ lónìí. Àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa òrìṣà, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa èṣù, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti owó, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti okòwò, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti ìgbéyàwó àbí ìlọ́kọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa àwọn ohun ti ayé yìí, ṣùgbọ́n àwa ń sọ nípa ti Kristi, nítorí wípé èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé ìwọ àti èmi lọ́wọ́. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà nínú ayé tí wọ́n jẹ́ aláìlóye ibi Kristi. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ lè máa yọ ṣe àjọyọ̀, kí wọn kí ó máa ṣe àsè, kí wọn kí ó sì máa ra àwọn oríṣiríṣi nǹkan ní àkókò Kérésìmesì yìí, ṣùgbọ́n wọn kò mọ ìdí tí a fi bí Jésù. Wọ́n jẹ́ aláìlóye iṣẹ́ Kristi dé ayé, wọ́n jẹ́ aláìlóye ọ̀rọ̀ tí Kristi sọ, wọ́n jẹ́ aláìlóye àwọn ẹ̀kọ́ Kristi, wọ́n sì jẹ́ aláìlóye ìgbàlà ńlá tí Kristi tí ó mú wá sí ayé. Èyí ni ó fi jẹ́ wípé ní oṣù kejìlá ọdún, ní ìgbà gbogbo ni a máa ń ṣe ìpàgọ́. Èrèdí ìpàgọ́ yìí ni wípé láti jẹ́ kí ayé gbọ́, láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ kí ni ìdí tí Jésù tí ó fi wá sí ayé. Ní oṣù kejìlá ọdún tí a wà yìí, níbi ọjọ́ 18 sí láti ọjọ́ 21 oṣù títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún yìí, a ó ní ìpàgọ́. Èrèdí yìí ni wípé kí àwọn ènìyàn kí ó lè mọ̀, gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé Ésáyà, wípé a bí Jésù olùgbàlà fún wa. Jẹ́ kí a wo ẹ̀kọ́ yìí ní ìkùrí mẹ́ta. Ìkíní, ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí a fẹ́ fi ṣe ìpàgọ́ yìí? A ó wò ó láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, ìpolongo ìpàgọ́ náà. Nítorí Ọlọ́run fẹ́ kí ìwọ kí ó ní ipá tàbí ní ìpín nínú ìpolongo ìpàgọ́ náà. Èyí ni láti sọ fún àwọn ènìyàn, láti jẹ́ kí wọn kí ó mọ̀ ìgbàlà tí Ọlọ́run mú wá fún ara ayé. Ìkẹta, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Ohun tí a sọ dáradára o, mo ní kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ ohun tí Ọlọ́run pèsè fún wọn, bí ìpàgọ́ bá dé, ó ṣeéṣe kí wọ́n kópa nínú rẹ̀ díẹ̀. Wọ́n lè lọ ní ọjọ́ kìíní, wọ́n lè lọ ní ọjọ́ kejì, tàbí wọ́n lè lọ ní ọjọ́ méjì nínú ọjọ́ mẹ́rin, ọjọ́ márùn-ún tàbí ọjọ́ mẹ́fà. Ṣùgbọ́n a ń sọ nípa kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Jẹ́ kí a wò ó láti ìkíní. Ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí ìpàgọ́ yìí tí ó fi wáyé? Ṣé èyí jẹ́ àdámọ̀ inú ìjọ Deeper Life? Ṣé èyí jẹ́ ohun tí a kàn máa ń ṣe láti fi òfin de ara wa, láti má rìn lọ sókè sódò ní àsìkò Kérésìmesì? Ṣé a kàn gbé èyí lé wa lórí láti má bàa jẹ́ kí a ṣe bí a ti fẹ́ àti bí ó ti wùn wá ní àkókò Kérésìmesì? Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Nínú ìjọ wa níhìn-ín, a máa ń wo ọ̀rọ̀ Ọlọ́run ní fínífíní. A kì í fẹ́ ré ọ̀rọ̀ Ọlọ́run kọjá. A máa ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run, a máa ń fẹ́ mọ kí ni àṣẹ Ọlọ́run fún wa. Gbà tí a sì wo inú Bíbélì, jẹ́ kí a jọ wò ó papọ̀. Èyí ni ó yé wa nínú ohun tí a mọ̀ wípé Ọlọ́run gbélé wa lọ́wọ́ láti ṣe àti láti ní ìpín nínú rẹ̀. Nínú Matthew orí 4 ẹsẹ̀ 15 àti 16, ilẹ̀ Sabuloni àti ilẹ̀ Neftalimu, lí ọ̀nà òkun, lí òkè Jọ́dánì, Galili, àwọn kèfèrí. àwọn ènìyàn tí ó jókòó lé òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá, àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ni ìmọ́lẹ̀ ńlá fún. Níhìn-ín ni a ti kà á nípa Jésù Kristì, ìmọ́lẹ̀ ayé, ẹni tí ó wá láti tan ìmọ́lẹ̀ fún àwọn kèfèrí. Ṣùgbọ́n àwọn kèfèrí tí a ń sọ nípa rẹ̀, wọn kò mọ nípa Kristì. A rí àpẹẹrẹ yìí ní gẹ́rẹ́ tí a bí Jésù Kristì, ní àwọn tí a pè ní amòye. Àwọn tí a pè ní amòye wọ̀nyí, wọn kì í ṣe ènìyàn Ọlọ́run, wọn kì í ṣe àwọn tí ó ti ń sin Ọlọ́run ní tòótọ́, wọn kì í ṣe àwọn tí ó ti mọ̀ nípa Kristì, nípa Mẹ̀sáyà tí ń bọ̀. Ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn tí wọ́n ní ògbé ọkàn. Lákọ̀ọ́kọ́, wọ́n ní ìpòrúru ọkàn, wọ́n ń sin ohun tí wọn kò mọ̀ àti ẹni tí wọn kò mọ̀. Ó sì ti jẹ́ àdúrà wọn, ààyè ò sí fún mi láti máa sọ fún ọ. Àwọn ẹlòmíràn tí yóò jẹ́ wípé kí wọ́n tó mọ Ọlọ́run, kí wọ́n tó mọ Kristì, ni wọ́n ti ń gbàdúrà wípé Ọlọ́run fọ̀nà hàn mí. Mo lè sọ fún ọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń gbàdúrà lórí awọ, tó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbàdúrà lórí awọ, níbi tí wọ́n jókòó sí, wọ́n máa ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, bí èyí tí mo ń tẹ̀lé yìí bí kì í bá ṣọ̀nà, fọ̀nà hàn mí, fìmọ́lẹ̀ hàn mí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè mọ̀ pẹ̀lú àwọn amòye wọ̀nyí tí wọ́n wá láti ìlà oòrùn sí Jerusalemu, bí wọ́n ti wá, bẹ́ẹ̀ ni wọ́n bèrè wípé níbo ni a ti bí ọba àwọn Júù. Èyí jẹ́ àpẹẹrẹ wípé àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, ìmọ́lẹ̀ ńlá ó tàn fún wọn, ṣùgbọ́n wọn kò mọ ibi tí wọ́n ti lè jẹ àǹfààní ìmọ́lẹ̀ ńlá yìí. Èyí ni wọ́n fi wá bèrè ní Jerusalemu. Ọ̀pọ̀lọpọ̀ ló wà lárọ̀ọ́wọ́tò wa ní àyíká wa tí ó jẹ́ wípé wọn kò mọ ọ̀nà àti rí olùgbàlà, wọn kò mọ ọ̀nà àti rí ìmọ́lẹ̀ ńlá tí ó tàn fún wa. Wọ́n wà lábẹ́ òjìji ikú, wọ́n wà nínú òkùnkùn, ṣùgbọ́n wọ́n gbàdúrà. Ọkàn wọn pọ̀ hàhà, ó pòǹgbẹ, ó sì ń sọ wípé báwo ni àwọn ti lè rí Kristì, olùfúnni ní ìyè, ẹni tí ń fúnni ní àlàáfíà, ẹni tí ń fúnni ní ìgbàlà, ẹni tí ń sọ ayé ẹni di ọ̀tún, ẹni tí ń ṣe rere ní ìgbésí ayé ẹni, ẹni tí ń mú orí burúkú tí mu kúrò ní ìgbésí ayé wa. Báwo ni wọ́n ṣe lè mọ Jésù? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá Jésù, tí ó ń fẹ́ Jésù, tí ó ń fẹ́ láti rí Jésù, tí wọn kò mọ Jésù. Èyí ni Ọlọ́run fi ń tọ́ wa wípé bí a bá ṣe ìpàgọ́ yìí, a ó lè sọ nípa Jésù Kristì. Àwọn ènìyàn yóò lè kóra wọn jọ, èyí tí àwọn ayé ní àkókò tí a wà yìí tí wọ́n fi ń kóra wọn jọ sí ìdí ọtí mímu, sí ìdí àgbèrè ṣíṣe, sí ìdí àti máa ba nǹkan jẹ́, wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a jẹ́ ọmọ àlàáfíà, àwa tí a jẹ́ ọmọ ìmọ́lẹ̀, wípé a ó kó ara wa jọ. Ìmọ́lẹ̀ Jésù yóò sì tàn láàrin wa. Àwọn tí wọ́n wà nínú òkùnkùn, tí wọ́n wá ọ̀nà ìmọ́lẹ̀, wọn ó sì wá sáàrin wa láti mọ̀ nípa Jésù Kristì, ẹni tí a bí, ẹni tí ó kú fún wa, ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nítorí bẹ́ẹ̀, ìpàgọ́ yìí jẹ́ ọ̀kan nínú ohun tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún wa láti máa ní àkókò àti àǹfààní láti mọ Jésù sí, àti láti fi han àwọn ènìyàn jù bẹ́ẹ̀ sí. Jẹ́ kí a wo Máàkù orí kẹjọ, kí a wo àpẹẹrẹ Jésù Kristì fúnra rẹ̀. Máàkù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Lí ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi, tí wọn kò sì lí oúnjẹ, Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé àánú ìjọ ènìyàn ń ṣe mí, nítorí tí ó di ìjọ mẹ́ta nísinsìnyí tí wọ́n wà lọ́dọ̀ mi, wọn kò sì lí ohun tí wọn ó jẹ. Èyí tí mo fi ń ka ibi tí a kà yìí ni wípé kí ó lè yé wa wípé àwa kọ́ ni ẹni àkọ́kọ́ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin. Kí ó jẹ́ wípé láti àárọ̀ ṣúlẹ̀ kò sí ẹni tí ó lọ sídìí okòwò, kò sí ẹni tí yóò lọ sílé, kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀. Tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa gbàdúrà, láti máa sin Ọlọ́run, àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀. Níhìn-ín ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ, tí wọ́n gbárajọ, tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù, ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù. Jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè, báwo ni àwọn ènìyàn wọ̀nyí, báwo ni wọ́n ṣe kóra wọn jọ? Kí ló fà wọ́n jọ sójú kan? Òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn, láti ibi iṣẹ́ wọn, láti oko wọn, láti ẹbí wọn, tí ó fà wọ́n jọ papọ̀. Àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀, ọmọdé wà níbẹ̀, àgbà wà níbẹ̀, ọkùnrin wà níbẹ̀, obìnrin wà níbẹ̀. Kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan? Jẹ́ kí a wo orí keje ẹsẹ̀ tí ó kẹ́yìn, orí keje Máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn. Ẹnu sì yà wọ́n gidigidi ré kọjá. Wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára, ó mú adití gbọ́ran, ó sì mú odi fọ́hùn. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù. Àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kálẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Wọ́n ti wo àwọn tí àwọn Farisi ń ṣe, kò sí ohun tó dára nínú ẹ̀. Wọ́n wo èyí tí àwọn Sadusi ń ṣe, kò sí ohun tó dára nínú rẹ̀. Wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe, kò sí ohun kan tó dára nínú ẹ̀. Wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Róòmù, wọ́n wo èyí tí wọ́n ń ṣe, kò sí ohun tí ó dára. Wọ́n wo èyí tí àwọn ìdílé wọn, èyí tí wọ́n ń ṣe, àti ìsìn tí wọ́n ń sìn, wọ́n rí wípé kò sí ohun tó dára. Wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀, láti ọ̀dọ̀ àwọn alábàágbé. Wọ́n rí wípé kò sí ohun tí ó dára. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù, ó jẹ́ ohun tí ó dára. Ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ? Ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù, wípé kò ṣe ibi ní ìgbà kan rí? Ó gba ọkàn rẹ là, ó fún ọ lálàáfíà. Ìwọ tó rò orun sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ilé ńlé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di ẹni tó ní ìsinmi, ó di ẹni tó ní ìfọkànbalẹ̀. Ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná. Ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé, ọ̀nà ńnà àti sùn nílé, ó di ẹtì, àti wà ní ìgboro, ó di ọ̀ràn. Kò síbi tí ó wà tí ó ní ìsinmi. Ṣùgbọ́n gẹ́rẹ́ tí ọmọ Jésù, gẹ́rẹ́ tí Jésù dé sí ìgbésí ayé rẹ̀, ó rí wípé gbogbo ìdí tí ó dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní tú. Ó rí pé gbogbo ẹ̀wọ̀n tí a fi dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní já. Ó rí pé gbogbo tí ó ti kó ẹlẹ́mìí sókè, ó lọ sílẹ̀. Ó rí wípé ó ṣe ohun gbogbo dáradára. Àìsàn ńkọ́, ó jẹ́ kí ó lọ. Inú ìbàjẹ́ inú ńkọ́, ó jẹ́ kí ó lọ. Ìbànújẹ́ ẹ̀kún àsunrìn nígbà gbogbo, ó jẹ́ kí ó dẹ́kun ní ìgbésí ayé rẹ̀. Ó yẹ kí ìwọ náà kí ó lè sọ wípé ó ṣe ohun gbogbo dáradára. Bí wọ́n sì ti ń rí àwọn ẹlòmíràn tí wọ́n sì ń sun ẹ̀kún àsunrìn, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò mọ ọ̀nà àbáyọ, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò ní àlàáfíà, ni wọ́n sọ pé mo bá Jésù pàdé o, mo ti rí Jésù, ó ṣe ohun gbogbo dáradára. O ṣe ó rántí òṣì tó wà ní ìgbésí ayé mi, ṣe ó rántí àjàkálẹ̀ àrùn tó wà nínú ẹbí wa, ṣe ó rántí àwọn ohun tí ó wà èpè tí wọ́n ti ṣẹ́ fún mi láti ayé àtijọ́. Bí mo ṣe bá Jésù Kristì pàdé, ó ká gbogbo rẹ̀ kúrò pátápátá. Ṣe ó rántí bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìgbèsè kúrò lọ́rùn mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Èmi ni wọ́n ń pè ní ayáwó má san tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé, gbogbo nǹkan ló ti yí padà ní ìgbésí ayé mi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde rẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Bí wọ́n ti ń sọ nǹkan wọ̀nyí ni àwọn èèyàn ń bèrè wípé báwo ni mo lè ṣe rí i, báwo ni irú nǹkan wọ̀nyí, báwo ló ṣe lè jẹ́ tèmi pẹ̀lú? Èyí ni ó fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ, bí ìwọ pàápàá bí o bá jẹ́ agbẹnusọ, bí ìwọ pàápàá bí o bá jẹ́ alóore, ẹni tí ó lè ṣe ìpolongo, tí ó lè sọ fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé, ó ṣe ohun gbogbo dáradára. Ó ṣeé ṣe kí o máa wípé wọ́n ti mọ̀ nípa Jésù. Ṣé o rò wípé wọ́n mọ̀ nípa Jésù? Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé ní àsìkò Kérésìmesì, ìdí ọtí ni wọ́n a máa jókòó sí. o mo wi pe awon ti won ro wi pe won se ajodun won yo ayo kesimesi opolopo ninu won egun ni wo ma gbe igba miran bi mo ba ni anfani lati jade ni Eko lati lo si ibikan ni akoko kesimesi nitori bi e ba nse ipago bayi igba miran ni odun ti o koja seyin ni man lo lati ibikan de ibikan ni akoko yi ohun ti mo ma n ba pade loju ona ko se fenu so ohun ti mo n so ni we pe igba miran iru awon eniyan ti aroko mo nipa ibi Jesu ti won se ajodun Jesu o je mo we pe nipa gbigbe egun eku nipa be ni won fi ro we pe won se ajodun Jesu se awa ti aro se awon ti aroko mo Jesu niyan ni opo igba miran bi mo ba n lo laarin Eko nihin ni asiko kesimesi ma ri wipe won ti pa titi re patapata ma ri wipe awon omo ti awon onijo won be si ni yo ayo won ni won ti bi Jesu se ibi Jesu se o so ni di omo ti ni iwo ro wipe won mo nipa Jesu wipe won ti bi Jesu sugbon won ko mo nipa bi a o ti bi atobi won ko nipa igbala Jesu won ko mo nipa imole ti Jesu Christi wa lati tan si igbesi aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa ni tosi wa wi pe abi Jesu fun wa ki abale ni igbala oni o fi je wi pe a fi akoko yi sile lati ojo kokan le logun osu bo mo we ko so fun aladugbo re wi pe ran mi leti o a ki ba mo ti ba gbagbe nitori ojo yi gan ni ipago nlanla ni ti deeper life ni o nsele nitori be mo ni lati wa nibe bi enikeni ba wa lati pe o sibi kan bi enikeni ba lati so pe o ya ka lo sibi o ya ka lo sohun so fun omo re wi pe ran mi leti o awon ojo yi o je ojo ipago ran mi leti wi pe mi o gbodo ni adehun pelu enikeni lati ojo yi si ojo yi kin le wa ni ipago nitori nibe mo so fun olorun wa yo dabira mi o gbo ki o se ami o mo ni nibe olorun wa yo dabira nitori be ma se je ki ohun kon ki o di olowo ri wi pe awon ojo yi ojo kokan le logun titi de ojo 24 osu kejila odun yi wi pe o wa pelu wa ni akoko ipago na yo wa lati ekun kan si ekun miran eyi ni pe ninu ekun re awon elede Gẹ̀ẹ́sì awon elede Yorùbá awon elede Ibo ati awon elede miran ti o wa ninu ekun re gbogbo wa a o wa ni ibi kan na a o le ni imole ti Jesu Kristi ti o mu wa wo ese ikesan lori Marku ninu Marku ori kejo Marku ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eyi ni pe awon ti o je ounje ti a pese ni akoko ipago ti won wonyi won je bi egbaji eniyan bi a ba nso nipa egbaji o seese ki o ma ye elomiran je ki n se apejuwe o dabi ki a so wi pe 100 lona 40 tabi ki a so wi pe 100 lona 20 tabi 400 lona 10 mo ro wi pe o ye ki o ye wa bi mo se se alaye ni won je egbaji eniyan 100 lona 40 ki a wo daradara wi pe awon ti Jesu ni gege bi osise to wa lodo re awon aposteli 12 a le fi awon omo ehin bi 70 ti a ran lo ni meji ni igbesi aye Jesu atun le fi won kun won ko ti to 100 awon miran ti won wa gbenu so wi pe o se mi lore o mu mi larada o gba mi la o tan imole si igbesi aye mi o yi mi pada patapata awon wonyi ni won pon awon eyan wonyi to je wi pe won wa pe awon eyan wonyi jo won pe won jo titi won fi to 400 lona 10 ti mo so fun wa egbaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki o ye won wi pe ni akoko ipago yi a fe kora wa jo lati je ki imole Jesu Kristi ki o tan ni okan wa ni igbesi aye wa je ki a wo Romu oríkẹ̀ dógún a ń sọ nípa ìdí tí a fi ń ṣe ìpàgọ́ yìí ète ìpàgọ́ náà Rómù oríkẹ̀ dógún láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún mo dùú láti máa wàásù ìrere náà kì í ṣe níbi tí a gbé ti dá orúkọ Jésù Kristì rí kí èmi kí ó má ṣe mọ àmọ́lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé àwọn ẹni tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó rí i àti àwọn tí kò tí ì gbọ́ òye yóò yé wọn àwọn tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ó rí i àwọn tí kò tí ì mọ̀ Jésù ó yẹ kí a pè wọ́n sí ibi ìpàgọ́ yìí àwọn tí kò tí ì rí ìmọ́lẹ̀ nínú Kristì àwọn tí kò tí ì mọ̀ nípa ọ̀rọ̀ ìjọba Ọlọ́run àwọn tí kò tí ì ní ìgbàlà Ọlọ́run àwọn tí kò tí ì ní ìyípadà ọkàn nípa ìwàásù ìhìnrere ó yẹ kí a pè wọ́n kí wọn kí ó lè wá nítorí bẹ́ẹ̀ ó jẹ́ ojúṣe wa ó jẹ́ àìgbọdọ̀ má ṣe fún wa láti wà ní ibi ìpàgọ́ yìí fún ara wa àti láti pé àwọn ẹlòmíràn wá mo ti jẹ́ kí ó yí ọ nísinsìnyí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni a lè máa rò wípé wọ́n mọ̀ nípa ìbí Jésù ṣùgbọ́n iye ẹni pẹ̀kún kò tí ì jẹ́ tiwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn ni ó dàbí ẹni wípé a lè rò pé wọ́n mọ̀ wípé Kristì wá láti ọ̀dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀ wọn ò tí ì di àtúnbí àwọn mìíràn pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé Kristì wá nínú ara ṣùgbọ́n a kò tí ì sọ wọ́n di ẹ̀dá titun nítorí bẹ́ẹ̀ a ń kóra wa jọ papọ̀ sí ibi ìpàgọ́ yìí láti jẹ́ kí ó yé gbogbo àwa tí a wà níbẹ̀ wípé a bí Jésù Kristì láti fún wa ní ìgbàlà jẹ́ kí a wo Lúkù orí kejì Lúkù orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ àwọn olùṣọ́ àgùntàn bẹ ní ìlú náà wọ́n ṣọ́ agbo àgùntàn wọn lé òru ní pápá tí wọ́n ń gbé sáàsì kíyèsí áńgẹ́lì olúwa náà yọ sí wọn ògo olúwa sì ràn yí wọn ká ẹ̀rú sì bà wọ́n gidigidi áńgẹ́lì náà sì wí fún wọn pé má bẹ̀rù sáàwó mo mú ìhìnrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì tí í ṣe ti Kristì olúwa jẹ́ kí a wo àwọn ẹ̀sọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ní ìgbà tí a bí Jésù Kristì ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìtẹ́ ọ̀run sílẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìsìn àti bíbọ Ọlọ́run ọ̀gá ògo tí wọ́n fi sílẹ̀ Lọ́run tí wọ́n wá sínú ayé tí wọ́n ń sọ fún àwọn wọ̀nyí báwo ni wọ́n ṣe lè mọ̀ nítorí wọn kò sí ní Jerusalemu láàrin ìgboro wọn kò sí ní Bethlehemu láàrin ìlú wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn jẹ́ òrò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí òrò wípé bí ìwọ bá ní àǹfààní ó yẹ kí ìwọ náà kí o gbẹnu sọ kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú dáfídì ẹni tí ń ṣe Kristì olúwa bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe báwo ni ìwọ tí o sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run báwo ni ìwọ tí o jẹ́ ara ìjọ Kristì báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ka ó gbéra tí o ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé àti bí Kristì fún wa èrè ìdí tí a sì fi bí Kristì ni wípé ó wá láti ṣe wá lóore ó wá láti tàn mọ́lẹ̀ sí òkùnkùn wa ó wá láti gba ọkàn wa là ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run ó wá láti múra wa sílẹ̀ fún ìjọba Ọlọ́run nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara ọ̀nà tó yéni tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọ́n ó lọ wẹsẹ̀ kẹẹ̀dógún ó sì ṣe nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé ẹ jẹ́ kí a lọ tààrà sí Bethlehemu kí a lè rí ohun tí ó ṣe ohun tí ó ṣe tí olúwa fi hàn fún wa wọ́n sì wá lọ́gán won si ri Maria ati Joseph ati omo owo na o dubule ninu ibuje eran nigbati abi Jesu Christi olugbala aye ni angeli ni won se ipilo ni won se ipolongo ni won so fun awon eniyan wonyi wi pe ati bi Christi fun wa ki awati ati nsunkun asun dekun tele tele awati ati ni ibanuje ati ori buburu tele tele awati o je wi pe ese de agbewo bi ewo ti o sin je gaba lori wa awati o je pe ansi esu awa ni abe esin ro esu wi pe ki atujuka wi pe ati bi olugbala ati bi oludande ati bi eni ti o da wa sile Christi olurapada ati olugbala wa logon ti awon eniyan wonyi gbo ni won ni eje ki a lo tara mo gbagbo wi pe eyi ni o ye ki iwo papa ki o se awon oluso agutan wonyi won ki ba mo bi ki ba se pe awon angeli wonyi wa so fun won awon aladugbo re bawo ni won o se mo eredi ti a fi bi Jesu bawo ni won se mo nipa igbala Jesu Christi a fi bi o ba so fun won so fun won ni ona ti o ye ni so fun won ni ona ti o mu ni lokan so fun won ni ona ti yo je onfa fun won lati re wa si ipago yi ti won fi so wi pe eje ki a lo tara eje ki a pa ise ti eje ki a lo tara eje ki a pa awon ojuse miran eje ki a pa won ti eje ki a lo tara eje ki a pa awon nkan miran bi ka ma rinrin ajo bi ka ma lo lati oju lede ile bi ka ma mo emu kaakiri bi ka ma je ounje kaakiri eje ki a lo tara si ibi ti a o ti mo o ti oluwa n fi han wa je ki a wo ese ketadinlogun nigba ti won si ti ri won si so ohun ti a ti wi fun won nipa ti omo yi awon papa gege bi won ti gbo be na ni awon na di alore agbenuso fun olorun wi pe ati bi Jesu Christi ohun ti awon papa ti ri ogo itanshan imole ti won ti ri ati oro ti won ti gbo eyi ni awon pelu tun fi han awon ti won ba pade o ye ki awa papa ki a se be ki a mo wi pe gba ti a ti mo nipa Christi ti a ti mo wi pe ipago yi wa fun wa bi o ba je omuleyin Christi ni tooto kini o miran ti o se pataki fun o ni akoko Kérésìmesì yi ju lati so ati lati gbo ju be lo nipa Jesu Christi eni o mu mi lo si akori keji ipolongo ipago na ipolongo ipago na se o mo we pe ni ayika wa ni awon eniyan ma polongo ohun ti o je pataki fun won bi o ba lo legbe titi o ri awon ti o je wipe boya ose iposo ni o se pataki fun won nitori ibi ti won tin sise ni nitori be won ma ko si ara patako to po awon miran o se se ki o je siga ni o se pataki fun won o ri eni ti aya ti o gbe ilu lowo ti o nso nipa ki won ma jaye ori won nipa mimu siga o ri awon elomiran nipa o le o se se ki o je ni bi ifowopamosi ni won ya gadagba si ara patako ti won ma so wipe ki won ki o wa fi ifowopamọ sibi kan o si seese nigbati enikan ti ilu wa ti o ro pe o se pataki o seese igba miran o le ri nigbati Mandela ti o fe wa si orilede wa nihin o ri ni gbogbo opopona nibi kibi ti o ba n lo pataki lati ibi ọkọ ofurufu de Eko o ri ti a o to aworan Mandela ti a o si to aworan olori orilede wa olori orilede wa ti a o so pe o n bo aha bi awon ti o wa ninu aye bi won ba n pariwo Mandela bi awon ti o wa ninu aye bi won ba n pariwo awon eniyan ti awon ro pe o je pataki ninu awujo bawo ni iwo ti o je onigbagbo iwo ti o mo ise ti Jesu Christi wa se iwo ti o mo iru ohun ti a so nipa Jesu Christi olugbala wa bawo ni a se le kawo gbera ki a ma le so nipa Jesu Christi eni ti o wa lati ko ese wa lo o ye ki a so o ye ki a je okan ninu awon omo Olorun ti o se ipolongo ohun ti o n bo wa se ipolongo ohun ti Jesu Christi ti o wa lati se fun wa ti ipago na yo fi kun fun awon ero mo gberi yin je wipe gege bi e ti feran Olorun gege bi e ti feran Jesu Christi wipe e o se ohun ti oro Olorun ti o la sile fun wa yi je ki a wo lati Johanu ori keje Johanu ori keje ese ikerin nitori pe ko si enikeni ti se ohun kohun ni ikoko ti ohun ti kara re si fe ki amo ohun ni gbangba o ti a so ni ni pe bi a ba se ipagbo ti nbo yi bi a ba se ni ikoko ni idakonko ti a ko je ki iyawo ki o mo wo pe ipagbo wa a ko je ki oko mo wo pe ipagbo wa a ko je ki awon alabagbe wa mo wo pe ipagbo wa a ko je ki awon aladugbo mo wo pe ipagbo wa a ko je ki awon ti nraja lodo wa awon ti a nraja lodo re a ko je ki won ki o mo wo pe ipagbo wa a ko je ki awon ti won wa ni ibi oko ero awon ti won wa ni ibi ebote a ko je ki won ki o mo wo pe ipagbo wa a ko je ki awon ti an ba pade ninu oko ero ninu moto a ko je ki won ki o mo wo pe ipagbo wa oni ko si enikeni ti nse ohun kohun ni ikoko ti ohun ti kara re si nfe ki a mo ohun ni gbangba bi a ba fe ki awon eyan mo nipa Jesu o ye ki a se ipagbo yi ni ikoko o ye ki a so ki a je ki awon eniyan ki o mo o ye ki a so nipa iwe pelebe ti a fun awon eniyan nipa iwe feregede ti a ma n le mo ogiri ati nipa iwe owo bi letter ti a le ko si awon eniyan ati nipa iwe ipe gege bi kaadi ti a fi le pe awon eniyan we pe igba ipagode imole de igbalade iwosode anfani batambatam lati oke wa wi pe o de o ye ki a so fun awon eniyan ki a ma se je ki ipagbo yi ati ibi ti a ti n se ipagbo na ki a ma se je ki o je ohun ikoko o ni bi iwo ba n se nkan wonyi bi ara re han fun ara aye eyi ni Isaiah n so fun je ki a tun wo Isaiah lekan si Isaiah ori 24 ese ikini somoto si eyin orile ede lati gbo teti sile eyin eniyan je ki aye gbo ati ekun re je ki aye ati awon ohun gbogbo ti o ti nu re jade je ki won ki o gbo eyin ni ise ti agbele wa lowo nipa ipagbo yi ipagbo ki se nipa eniyan ipagbo ki se nipa alufa ipagbo ki se nipa ti ara wa o je nipa nkan ti olorun o je nipa Jesu Kristi o je ati fi Jesu Kristi han fun ara aye bi mo ba le so eri die fun o ni ipagbo wa ni ati ri ogoro eniyan ti won ti mo nipa Jesu Kristi ti ati gba okan won la ju bi lati bi odun 15 seyin ni ati bere ipagbo yi ti ati ma nse lododun lati igba na o ye ki o mo wepe ni ibere a se ipagbo ni Eko gba to ya a lo si Enugu gba to tun ya a lo si Onitsha ni igba miran ati lo si Ilorin ni igba miran ati lo si Kaduna ni igba miran ati lo si Owerri bi o tile je wepe ona jin nigba na ti o je wepe awon eniyan ma wo oko lati ihin lo si Onitsha lati ihin lo si Owerri lati ihin lo si Ilorin sibe a ri ogoro awon eniyan ti won tele wa lo bi o ba je eni ti o ti pe ninu ijo deeper life o ri boya iwo na papa o ti je eni ti o je alajo pipe lo wa ninu ipagbo ti a ti ma nse sugbon wo e ti a fe ni nisisin yi ki se wo pe a ni oya mura ki a lo si Ilorin mura ki a lo si Owerri e ti a fe ni nisisin yi o wa leti odo re ba oni o se je wo pe ipagbo yo sumo be ipagbo yo wa leti ile re be sibe sibe o ni ni itara lati le ba wa pejo mo gbagbo wi pe o je okan ninu wa mo gbagbo wi pe anfani ati ore ofe ti olorun fe fun wa ni akoko ipagbo yi wi pe ki o ku oru wi pe o ni padanu re je ki a wo ori dafidi ori ikeji din ni 70 efa ejo ori dafidi ori ikeji din ni 70 ese ikewa ati ese ikokanla ijo eniyan re le o tedo sinu re iwo olorun ninu ore re li o ti pese fun awon talaka ese ikokanla oluwa ti soro opolopo li ogun awon eni ti nfi ayorohin re bi o ba wo awon ese meji wonyi papo o ri wipe olorun pese fun awon talaka o mo wipe ngba ti aran Jesu Kristi wa si aye o je ipese fun awon talaka o je ore ope fun awon ti ko lọlọrun o je ore ope fun awon alaimo kan o je ore ope fun awon ti o wa ninu okunkun awon ti o wa labe ojiji iku o je ipese ọlọrun ipese igbala fun awon alai lọlọrun fun awon talaka e ba nso nipa talaka awon ti ko ni ohunkohun lati fi se irapada emi won awon la pe ni talaka gbogbo eniyan ni waju ọlọrun ni aje talaka ati asan ṣugbọn Jesu Kristi ni o wa lati wa so wa di ọlọrọ nipa ti emi bi a ba nso nipa talaka owo naira ko se nkan kan ni waju ọlọrun bi eniyan ba lowo ti o lọlọrun bi eniyan ba lowo ti o lalaafia bi eniyan ba lowo ti o ni iye ni pekun bi eniyan ba lowo ṣugbọn ti ko ni agbara lati bori ese ni waju ọlọrun ko ni nkan kan o je talaka ṣugbọn a so fun wa wepe ọlọrun ninu ore re o pese fun awon talaka o fun ani Jesu Kristi o ni oro oni gbagbo ninu ese ikokan la wa so wipe oluwa ti soro oro wo ni oluwa nso oro ti oluwa nso ni wipe wo ipese ti mo fun gbogbo aye wo igbala ti mo fun gbogbo aye wo ipese ti mo fun awon ti ko lọlọrun awon talaka awon ti ko je nkan kan ni waju oluwa o ni oluwa ti soro opolopo se li ogun awon eni ti n fi ayo rohin re mo gbadura we pe o je okan ninu won lati asale yi yo ye ki o ma so fun awon aladugbo re ko ye ki o duro de ola lati asale yi yo ye ki o ma so fun awon aladugbo re we pe ani ipago we pe olorun yo se won lori je ki awo ki kopa ni kikun ni bi ipago na ki kopa ni kikun nipa ipago na ni akoko Kérésìmesì yi o se pataki fun wa lati wa ni ibi ti olorun fe ki a wa nitori ogunlogo ni o ma nlo si orun airo tele ni akoko Kérésìmesì nitori opolopo ijamba moto ati iku aitojo ni o ma nwa o ti o ma nfa ni wepe awon eniyan irinkurindo o ma npoju fun won ni akoko Kérésìmesì ati je ati mu imotipara o ma npo fun opolopo ni akoko Kérésìmesì ṣugbọn bi a ba je ologbon o ti o ye ki a se ni pe ki a se bi awon ologbon awon amoye ti o wa lati ila orun we pe a npe lati ri Jesu eni ti a bi gege bi oba eni ti a bi gege bi olugbala lati ko ese ara aye lo nitori be o ye ki a nipa ninu ohun ti olorun fe se ni akoko yi mo so tele we pe mo gbagbo ohun ti mo si so o duro lori ohun ti mo mo lati odo olorun wi pe mo gbagbo wi pe olorun yo dabira ni igbese aye wa ni akoko ipago yi nipa be o ye ki eyi je ipinu re wo Joshua ori 24 Joshua ori 24 ese 15 bi o ba si se buburu le oju yin lati sin Oluwa eyan eni ti eyin o ma sin le oni bi orisa won ni ti awon baba yin ti o wa ni hakeji odo ti sin tabi awon orisa awon amori ni ile eni ti eyin gbe ṣugbọn bi o se ti emi ati ile emi ni Oluwa li a o ma sin eyin ni ipinu Joshua wepe owo ma se Oluwa pelu ile ohun o ye ki eyi je ipinu re na wepe ipago ti o nbo yi o se Oluwa o se Oluwa wepe bi o se ti iwo ni ati ile re wepe Oluwa ni wo ma sin bi o si je bi o si ti se anfani fun wa lati wa si odo Oluwa ki abali ni iye ni akoko ipago yi se ipinu ki o si je ki ipinu na ki o le to be ti enikeni ki o fi le yi olokan pada wepe o nipin ni kikun ni ipago ti o nbo yi ranti wepe lati ojo 21 titi di ojo 24 osu kejila odun ti a wa ni ti a wa yi ni ipago yi yo waye ni ibi ti o wa ni ekun re ibukun alailegbe ni o nduro de o ma se padanu ohun ti Oluwa n pese fun o je ki a didi duro lori ese wa ki a so fun Olorun wepe a o ni je aladanu a o ni padanu ohun ti Olorun pese fun wa ni akoko ipago ti n bo yi didi duro lori ese re akoko ti ito lati lo sile o didi lati gbadura didi lati mu ipinu didi lati kopa ninu ipagbo na ati on gbogbo ti a ma se lati mura sile fun ipagbo na nipa wi pe ise wa lati se nipa wi pe ani lati wa nje nibi idana fun awon ti o wa nibi ipagbo nipa wi pe ani lati jo wa akoko wa ohun ni wa ise owo wa on gbogbo ti ani lati je ki ipagbo na ti so nipa Jesu Kristi ki o je ohun ti a o se ti ko ni ni eja kole kankan ki asopo olorun ki olorun ki o le ran wa lowo sopo olorun wi pe o nipa o nipin ninu ipagbo na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ore re yo wa nibe awon ti o ba ogbele won wa nibe awon ti ejo nsise won wa nibe awon aladugo re o so fun won sopo olorun wi pe o kopa ninu ipolongo ati ninu ipagbo na funra re ye ki agbadura ye ki agbadura ki a mu ipinu ti eni keni lo ti o le yi pada Eje ki agbadura baba wa tin be le orun adupe lowo yin we pe loni awa laye be ni awa laye ninu Kristi adupe we pe ni igba gbogbo ni npi anu ati ori ofe yin han fun wa adupe fun ife alai legbe ti e fi han wa adupe fun ife ninu Kristi Jesu adupe fun iya ni pekun adupe fun awon ileri yin ti o nki wa laye we pe a o laaja adupe we pe emi yin so fun wa we pe bo ti won ko ri ojo ola yo dara adupe we pe e fi wa lokan bale adupe we pe e gbin igbagbo sinu okan wa igbagbo aye igbagbo isodomo igbagbo ti o je ki a ni eri yi ninu okan wa wi pe ko sewu nitori wipe Jesu Kristi Oluwa Oluso agutan wa omo alade alaafia balogun wa loju ogun wipe o nje afun wa wipe o wa nitosi wa ati wipe nitori be bi ojo ti le nro bi ina ti le njo bi onkon ti le nsele amo wipe ko sewu fun omo Olorun adupe wipe awa ni e se ni olorire awa ni ese ni alabokun fun lati je alabapin ninu ibukun atorun wa nitori wipe loni ni agbe asia wa soke wipe nihi le ran wa lowo de adupe egba pe ati yin wa baba lati igba ti ati gbagbo lati igba yi ni e tin se ise arabara ni igbese aye wa baba e ku ise wipe e pa wa mo wipe e nto wa wipe a ni idakoro ninu okan wa wipe Jesu Kristi je ti wa e gba pe ati yin wa ni oruko Jesu nje odun tuntun la tun bo si yi odun tuntun lati si Oluwa odun tuntun lati ka oro Olorun odun tuntun lati je alabapin si waju si ninu ibukun atorun wa odun tuntun lati le gbekele yin ju be lo odun tuntun lati mo wipe eyin sesho lori wa a nbebe wipe ninu odun tuntun yi igbagbo wa yo rekoja igbagbo ti odun ti o koja ibukun ti o ma dale wa lori yo rekoja awon ibukun ti odun ti o koja ati isimi ifokanbale ti o ni ninu yin yo rekoja ti odun ti o koja a nbe yin wipe ninu odun yi
1: ni ojojo e o ma je ki okan wa ki o ma simi leyin ki o ma feran yin si ki o ma gbagbo si ki o ma gbadura si ki o si ma ri ibokun ju be lo si waju ati si waju loruko Jesu loni e ba wa soro loni e fa wa mora loni e ko wa loni e je ki ipe wa ki o fese mule ju be lo loni e je ki igbagbo wa ki o dagba ju be lo adupe wepe ti gbo e se wa loju ti emi ke ba le ri awon ti e ti pese fun wa ninu oro yin loni adupe wepe ti gbo ni oruko Jesu Kristi oluwa wa adupe lowo olorun wipe o je ki a wa laaye loni gege bi o ti mo oni ni isin akoko wa ninu odun titun papa isin ti isoji ki a le ba olorun da maje mu ki a le gbadura si olorun ki a le fi igbesi aye wa le olorun lowo ninu odun titun yi ohun ti olorun fe ba wa soro loni lori re ni oluwa oluso agutan wa oluwa oluso agutan wa eyi ni oluwa ti se oluso agutan wa ko si ohun ti o fini lokan bale ninu aye ti a wa yi ju imo wi pe Jesu Kristi o je olugbala ati oluso agutan wa anwo orin Dafidi ori ketalelogun orin Dafidi ori ketalelogun ninu orin Dafidi yi ni a ti ri itoju ibokun ipese ipamo idakoro ti olorun fun awon omo ti re o sese gba ti a pe orin Dafidi ori ketalelogun o sese ki a ri awon ti o mo orin Dafidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wipe ki eniyan mo orin Dafidi yi lai mo oluso agutan ti a n soro nipa re ninu orin Dafidi na o si sese ewe wipe ki awon elomiran ki won ki o mo oluso agutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi oluwa won sugbon lai mo awon ipese ati ibokun ti a ti pese sile fun awon omo olorun ninu ori samu yi o ran mi leti itan kan timoka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni a ti ri agbedegbeyo ti o le ka orin Dafidi ori iketalelogun awa pe eni yi we pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo oluwa eni ti o wa ninu Kristi agbedegbeyo yi ti o dabi akede sugbon ti o je wi pe o kan mo orin Dafidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wi pe afi bi o na ba le ka bi o n ba ka tan eni yi ti o je omo olorun ti o ti pe ninu Jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu Jesu Kristi sugbon ti o ti ri wipe Jesu to gege bi oluwa gege bi olugbala gege bi oluso agutan o gba wipe ohun o ka orin Dafidi yi pelu leyin igba ti eni yi ti o ba ka tan bi eni yi ti dide be ni o bere orin Dafidi yi ti o be si ni ka o si ka dara dara ti o je wipe nigba ti o ka tan gbogbo awon eniyan won be si ni patewo fun won ho ye nitori wipe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo oluwa eni ti o mo oluso agutan eni ti o mo Jesu eni ti Jesu ti n ba rin lojo ojo eni ti o ni idakoro ninu olorun eni yi o dide duro lati ka orin Dafidi yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo n jade loju awon ti o gbo orin Dafidi lenu eni yi be ni won be si ni mu nkan nuju won jade kò sí ẹni tí kò sunkún lọ́jọ́ náà. Nítorí wípé wọ́n mọ̀ wípé ẹni tí ń kà á, bí ó ti ń kà á, bẹ́ẹ̀ ni ó ń dún kì lọ́kàn wọn. Bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ Jésù Kristì. Bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ Olùṣọ́ àgùntàn àti Olúwa ju bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀yìn ọ̀rẹ́ yìí, nígbà tí ẹni yìí kà á tán, tí àwọn ènìyàn sunkún, tí wọ́n nu omi jẹ́ kúrò lé ojú wọn, bẹ́ẹ̀ ni ẹni tí ó kọ́kọ́ ka orin Dáfídì yìí, bẹ́ẹ̀ ni ó wá sí ọ̀dọ̀ ẹni tí ó mọ Ọlọ́run wípé òun rí ìyàtọ̀. Nítorí wípé òun mọ orin Dáfídì láì mọ olùgbàlà. Wípé ìyàtọ̀ tí ó wà ní ti onígbàgbọ́ tí ó ka orin Dáfídì ni wípé ó mọ Olúwa, ó tún mọ ọ̀rọ̀ Olúwa. Ó mọ Olúwa, ó mọ àánú Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìtọ́ni Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìsinmi tí ó wà nínú Jésù Kristì. Ó mọ Olúwa, ó mọ ìbùkún àtọ̀runwá. Ó mọ Olúwa, ó mọ àlàáfíà tí ó wà nínú wípé àti di àtúnbí. Ìyàtọ̀ nìyí. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó mọ orin Dáfídì, orí 23, ṣùgbọ́n tí kò mọ Jésù Kristì, tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ó sì ṣeéṣe kí a rí ẹni tí ó mọ Jésù Kristì, ṣùgbọ́n tí kò mọ kí ni jíjìn, kí ni gíga, ìbú àti fífẹ̀ àánú Ọlọ́run àti ìpèsè Ọlọ́run tí a pamọ́ fún wa nínú orin Dáfídì yìí. Àdúrà mi ni wípé bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí, wípé Ọlọ́run yóò ṣe wa lójú, Ọlọ́run yóò fọwọ́ tọ́ wa lé ọkàn, wípé ẹ̀rù kankan kò ní sí nínú ọkàn wa bí a ti wo ìpèsè àti ohun ribiribi tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún àwọn àjògún ìgbàlà. Ó yẹ kí a mọ olùgbàlà. Báwo ni a ṣe lè mọ olùgbàlà? Kí a mọ̀ ọ́ ní Olúwa gẹ́gẹ́ bí Olùṣọ́àgùntàn wa. Kí àwa náà kí ó lè sọ wípé Olúwa lí Olùṣọ́àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Báwo ni a ṣe lè mọ̀ ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa. Gẹ́gẹ́ bí a ṣe lè mọ̀ ọ́ bí Olùṣọ́àgùntàn wa nínú Pétérù kìíní, orí kejì, láti ẹsẹ 24 dé 25. Ẹni tí ò ń ti ká ara rẹ̀, fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ́ wa lórí igi, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín lára dá. Nítorí ẹ̀yin ti ń ṣáko lọ bí àgùntàn, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ Olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín. Níhìn-ín ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ Olúwa gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn wa. Ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébòó. Ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa, àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀, a di ààyè sí òdodo. Ó wá ń sọ fún wa ní 25 wípé nítorí tẹ́lẹ̀ a ti ṣáko lọ gẹ́gẹ́ bí àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n ó ní nísinsìnyí nípa ìrònú pọ̀dà, nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti kíkọ̀ wọ́n sílẹ̀, nípa rírọ̀ mọ́ àgbélébò Jésù Kristì, nípa wíwẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ wípé a ti di ẹni tí a dá ní ìdè, ẹni tí a dáríjì, a ti di àgùntàn nínú agbo, àti wípé nísinsìnyí a ti padà sí ọ̀dọ̀ Olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn wa. Níhìn-ín ni ó yé wa bí a ṣe ń di ọmọ Ọlọ́run, bí a ṣe ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí a ṣe ń jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, bí a ṣe ń rọ̀ mọ́ Jésù Kristì láti wọ ẹ̀ṣẹ̀ wa nù. Nítorí wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ èyí gẹ́gẹ́ bí ìrírí, bí a bá ní èyí gẹ́gẹ́ bí ìrírí ìgbàlà, ìrírí àtúnbí, ó jẹ́ wípé a jẹ́ ti Ọlọ́run. Kì í ṣe gbogbo ẹni tí ń lọ sílé ìsìn ni à ń pè ní ọmọlẹ́yìn Jésù. Kì í ṣe gbogbo ẹni tí ń ka Bíbélì ni ó mọ ẹni tí ó kọ Bíbélì. Kì í ṣe gbogbo ẹni tí ó wà nínú agbo ni ó ní Olúwa gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn rẹ̀. Kìkì àwọn tí a ti dáríjì, kìkì àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, kéèkì àwọn tí ó ní ẹ̀rí yìí nínú ọkàn wọn wípé jésù ti sọ wọ́n dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ àwọn ni wọ́n mọ jésù gẹ́gẹ́ bí olùgbàlà.

àti ẹsẹ̀ ìkọkànlélógún. Ọmọ mi, petí sí ọ̀rọ̀ mi, dẹ̀tí rẹ sílẹ̀ sí ọ̀rọ̀ mi. Ọmọ mi, petí sí ọ̀rọ̀ mi. Báwo ni a ṣe máa mọ ọmọ dáradára, ọmọ rere nínú ilé, ọmọ tó kẹ́kọ̀ọ́, tó gbẹ́kọ̀ọ́ nínú ilé? Nígbà mìíràn, bí a bá ń bá ọmọdé sọ̀rọ̀, bí ọmọdé yìí, bí ó bá fi wá sílẹ̀ ní ìdúró níbi tí a ti ń bá sọ̀rọ̀, tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan mìíràn, tí ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀, a máa ń sọ wípé irú ọmọdé wo nìyí? Ṣé o mọ̀ wípé bàbá ń bá ọ sọ̀rọ̀ ni? Bí àwa pàápàá, bí a bá jẹ́ ẹni tí ó súnmọ́ ẹbí yìí, bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀, a máa ń fọwọ́ tọ ọmọ bẹ́ẹ̀ wípé ọmọ dáadáa kì í ṣe bẹ́ẹ̀. Dúró títí bàbá fi sọ̀rọ̀ tán, tó fi fetí sí ohun tó ń sọ, wípé lẹ́yìn náà ni o lè kúrò nígbà tí bàbá tàbí ìyá bá ti sọ̀rọ̀ tán. Bákan náà ni àwa tí a pe Ọlọ́run ní bàbá wa, àwa tí a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ tiwa, àwa tí a ti di àtúnbí, àwa tí a ń wá sí ilé ìsìn, kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń gbọ́ ìwàásù, kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run, kí a má lè fetí sílẹ̀. Àwọn ẹlòmíràn ó ti jẹ́ àṣà wọn wípé bí a bá ti ń ka Bíbélì ni wọn ó dìde láti lọ sí ilé ìlòsí láti lọ gbọ̀nsẹ̀. Àwọn ẹlòmíràn, bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run àti fetí sílẹ̀, ó dẹ̀tì fún wọn, wọn a máa bá ara wọn sọ̀rọ̀. Àwọn ẹlòmíràn, wọn a máa fọwọ́ tọ ara wọn. Àwọn ẹlòmíràn, wọn a tún máa ní ìpàdé ìdákọ́ńkọ́ nínú ilé ìsìn nígbà tí ìwàásù ń lọ. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní, ọmọ mi, bí a bá sọ wípé a jẹ́ ti Ọlọ́run, ó ní kí a fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, kí a dẹ̀tí wá sílẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ nínú ẹsẹ̀ ìkọkànlélógún. Má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò lé ojú rẹ. Pa wọ́n mọ́ lé àárín àyà rẹ. Pa wọ́n mọ́ lé àárín àyà rẹ. Àwa tí a mọ èdè Bíbélì, ó yé wa bí a bá sọ wípé kí a pa nǹkan mọ́ ní àárín àyà wa, ó jẹ́ wípé kí a má fi ṣeré, ó jẹ́ wípé kí a tọ́jú rẹ̀, kí a má jẹ́ kí ohunkóhun kí ó gba ọ̀rọ̀ yìí kúrò nínú ọkàn wa. Jẹ́ kí a lọ sí orin Dáfídì nísinsìnyí. Orin Dáfídì láti orí 23. Ó ní, Olúwa lí olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Níhìn-ín, Dáfídì fún ara rẹ̀ tí ó ń sọ nípa olùṣọ́ àgùntàn, òun pàápàá ti jẹ́ adaran tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun pàápàá ti jẹ́ olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó ń sọ, ó ní ìrírí nípa rẹ̀. Ohun tí Dáfídì ń sọ níhìn-ín, ó jẹ́ ohun tí ó yé, ohun tí ó ní ìrírí, ohun tí òun pàápàá tí ó ti jẹ́ alábàápín, nítorí pé ó jẹ́ olùṣọ́ àgùntàn fún ara rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wo orin Dáfídì orí 82. Orin Dáfídì, ṣègáfà fún mi, orí 82, láti ẹsẹ̀ 70 dé ẹsẹ̀ 71. Ó sì yan Dáfídì ìránṣẹ́ rẹ̀, ó sì mú un kúrò láti inú agbo àgùntàn wá, láti máa tọ àwọn àgùntàn lẹ́yìn tí ó tóbi fún oyún. Ó mú un láti bọ́ Jákọ́bù ènìyàn rẹ̀ àti Ísírẹ́lì ilẹ̀ ìní rẹ̀. Níhìn-ín ni a sọ fún wa iṣẹ́ tí Dáfídì ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Dáfídì mọ̀ nípa àgùntàn, ó mọ̀ nípa wípé kí a máa daran, kí a máa tọ́jú wọn, kí a máa bọ́ wọn, kí a máa dáàbò bò wọn, kí a gbà wọ́n lọ́wọ́ ìkẹ́kùn, àti wípé kí àwọn ẹranko búburú tí ó lè wá láti dàgbòrú, kí a lè dáàbò bo àwọn àgùntàn lọ́wọ́ àwọn ẹranko búburú wọ̀nyí. Ṣùgbọ́n Dáfídì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, ó mọ̀ wípé bí òun ti jẹ́ olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lórí agbo ẹran, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn fún òun. Èyí ni ó fún wa ní ẹ̀rí wípé ó jẹ́ ẹni tí ó ní ìrírí, ó jẹ́ ẹni tí ó mọ Olúwa. Bí a bá sọ nípa wípé kí a mọ Olúwa, a mọ̀ wípé ó ní ìdánilójú ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní ìdánilójú.

pé àti wẹ ò mọ́ bí o bá ti jẹ́ ẹni tí ó ka orin dáfídì orí kejìlélọ́gbọ̀n ó rí ìrírí ìgbàlà ìrírí ìsọdọmọ ìrírí àtúnbí tí dáfídì tí ó ní kìí ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí ó fà sẹ́yìn nípa àìgbọràn nípa ẹ̀ṣẹ̀ bí o bá ka orin dáfídì orí kọkànléláàádọ́ta ó rí nígbà tí ó ń bẹ̀bẹ̀ fún àánú fún ìwẹ̀nàmọ́ fún ìdáríjì fún ayọ̀ ìgbàlà láti padà wá sínú ọkàn òun ó rí wípé o jẹ́ ẹni tí ó mọ ọlọ́run èyí ni ó fi rọ̀ ọ́ lọ́rùn láti lè kọ orin sáàmù yìí wípé olúwa lí olùṣọ́ àgùntàn mi bí ìwọ pàápàá bí o bá ti mọ ọlọ́run bí ìwọ pàápàá bí o bá ti ní jésù bí ìwọ náà bá ti di àtúnbí bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ nígbà náà ni ìwọ náà yóò lè wípé olúwa lí olùṣọ́ àgùntàn mi bí a bá wo ohun tí dáfídì ń sọ níhìn-ín a rí wípé àwọn ẹlòmíràn máa ní ìrírí ògbólógbò ìrírí àtijọ́ tí kò bá wọn di ọdún tuntun dáfídì kì í ṣe irú ẹni bẹ́ẹ̀ níhìn-ín ló ń wípé nítòótọ́ láti ẹ̀yìn wá láti kékeré ni olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn mi ṣùgbọ́n ó ń fi ọpẹ́ fún ọlọ́run wípé ní àkókò tí ó ń kọ sáàmù yìí ó rí wípé olúwa ṣì jẹ́ olùṣọ́ àgùntàn òun ìwọ pàápàá ìgbàlà tí ó ń jẹ́rìí nípa rẹ̀ ìdáǹdè tí ó ń jẹ́rìí nípa rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ tí ó ń jẹ́rìí nípa rẹ̀ ìrírí ìsọdọmọ ti àtúnbí tí ó ń jẹ́rìí nípa rẹ̀ ṣé èyí tí ó wà títí di ìsinsìnyí ni tàbí èyí tí ó ti kọjá lọ èyí tí oní ní ọdún tí ó kọjá ṣùgbọ́n tí kò bá wọ inú ọdún tuntun ó yẹ kí o ní ìdánilójú wípé nínú ọdún tuntun yìí ó jẹ́ ti ọlọ́run wípé o kì í ṣe bí ewúrẹ́ o jẹ́ àgùntàn nínú agbo ọlọ́run kì í ṣe àgùntàn tí ó ṣáko àgùntàn tí ó sọnù ṣùgbọ́n àgùntàn tí ó ti padà wálé èyí tí ìwọ ìbálẹ̀ wípé olúwa lí olùṣọ́ àgùntàn mi àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ọjọ́ ìgbàlà wọn dọ́la àwọn ẹlòmíràn wọ́n máa ń sún ọjọ́ ìgbàlà wọn mọ́wájú wọn ò mọ ọ̀rọ̀ ọlọ́run tí ó sọ wípé lónìí ni ọjọ́ ìgbàlà lónìí ni ọjọ́ ìdáǹdè wọn máa sọ wípé nígbò ó ṣe àwọn ò fi ayé wọn fún jésù nígbò ó ṣe àwọn ò fi ayé wọn fún ọlọ́run láti ní ìgbàlà èyí jẹ́ wípé wọn kò fẹ́ olùṣọ́ àgùntàn nísinsìnyí wọn kò fẹ́ olùdáàbòbò nísinsìnyí wọn kò fẹ́ ìdáríjì nísinsìnyí ṣùgbọ́n wọ́n fẹ́ kí olúwa kí ó jẹ́ olùṣọ́ àgùntàn wọn ní ọjọ́ iwájú kí ni irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yóò ṣe nígbà tí ẹranko búburú nígbà tí ejò láéláé ni nígbà tí èṣù sàtánì bí ó bá dẹ́rùbà wọn tí ó wá sí ìgbésí ayé wọn tí ó fẹ́ pa wọ́n jẹ tí ó fẹ́ da ìgbésí ayé wọn rú kí ni wọn yóò ṣe nígbà tí wọn kò tí ì ní olùṣọ́ àgùntàn bí ó bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí ó ń fi ọjọ́ ìgbàlà dọ́la bí ó bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí kò mọ olùṣọ́ àgùntàn tí kò mọ olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ lónìí ó yẹ kí o fẹ́ ayé rẹ fún jésù ó yẹ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ó yẹ kí o sọ fún ọlọ́run wípé lónìí ni o fẹ́ kí olúwa kí ó jẹ́ olúwa olùgbàlà àti olùràpadà àti olùṣọ́ àgùntàn rẹ kí ni àwọn àǹfààní àwọn ìbùkún tí ó wà nínú wípé olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa wọ́n pọ̀ yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan wọ ẹsẹ̀ kìíní olúwa lé olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní ó ti dára tó láti mọ̀ nínú ayé tí a wà lónìí ayé tí ó jẹ́ wípé àti jẹun ó dẹ̀tì àti wọṣọ ó dọ̀ràn ayé tí ó jẹ́ wípé a kò ní ànító àti àníṣẹ́kù ayé tí ó jẹ́ wípé àwọn tí wọ́n tilẹ̀ jẹ́ olówó pàápàá wọ́n kígbe wípé nǹkan le ṣùgbọ́n àwa tí a mọ ọlọ́run àwa tí a ní olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa kò sí ẹ̀rù nítorí wípé àwa kì yóò ṣe aláìní ohunkóhun èyí ni ẹ̀rí tí a rí nínú bíbélì wípé ní ìgbà ọ̀dá ní ìgbàkúùgbà wípé olúwa ó máa ń pèsè fún àwọn tirẹ̀ àrántí ìtàn ọmọ ìsírẹ́lì ní aginjù kí wọ́n tilẹ̀ tó kúrò ní oko ẹrú íjíptì ṣe àrántí wípé bí wọ́n ti ń pọ́n wọn lójú sí bẹ́ẹ̀ ni wọ́n ń dàgbà sí bẹ́ẹ̀ ni wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ
bẹ́ẹ̀ni wọ́n lágbára jù bẹ́ẹ̀ lọ, nítorí wípé Ọlọ́run ló kọjú sí wọn láti ṣe wọ́n lóore. Nígbà tí wọ́n sì wà ní Agiju, a rí wípé kì í ṣe wípé owó ni wọ́n fi ń ra oúnjẹ, nítorí wípé mánà látòkè wá ni Ọlọ́run fi ń bọ́ wọn. Àwọn pàápàá lè sọ ní ìgbà náà wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wọn, wípé wọn kò ṣe aláìní ohunkóhun. Bí ó bá dàbí ẹni wípé àìsàn wà, láìsí ilé ìwòsàn, bẹ́ẹ̀ la mú wọn láada lọ́fẹ̀ẹ́. Ní tó ń jẹ ńkọ́, bẹ́ẹ̀ la ń pèsè fún wọn. Ní ti aṣọ wíwọ̀ ńkọ́, aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn fún ogójì ọjọ́ kò ya, bẹ́ẹ̀ ni kò gbó mọ́ wọn lára. Àwọn wọ̀nyí lè kọrin, àwọn wọ̀nyí lè fò fáyọ̀ wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wọn, wípé nígbà tí Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wọn, àwọn kò ṣe aláìní ohunkóhun. Àwa pàápàá lónìí, a lè sọ pẹ̀lú ìdánilójú, a lè sọ ẹ̀rí yìí láti ẹnu wa fún àwọn ẹlòmíràn, wípé láti ìgbà tí Olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn wa, a kò ṣe aláìní ohun tí ó dára. Nínú orin Dáfídì orí kẹtàdínlógójì, ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n: èmi ti wà lé ewé, èmi sì dàgbà, èmi kò tíì rí. Kí a kọ olódodo sílẹ̀, àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Orin Dáfídì yìí ló tún jẹ́ kí ó yé wa. Dáfídì yìí kan náà ló ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìrírí, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ láti gbogbo ìdílé Ísírẹ́lì. Ó sọ wípé láti ìgbà tí òun ti wà lé ewé títí òun fi dàgbà nísinsìnyí, wípé òun ò tí ì rí. Kí a kọ olódodo sílẹ̀, àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Èyí jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run máa ń pèsè fún àwọn tirẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ni a lè sọ fún wa gẹ́gẹ́ bí ìjọ, gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, bí Ọlọ́run ti ń pèsè fún àwọn tirẹ̀. Mo sì mọ̀ dájú wípé nínú ọdún tuntun yìí, a ó rí wípé Olúwa yóò máa pèsè fún wa. Olúwa yóò máa fún wa ní ànító àti àníṣẹ́kù, yóò máa mú kí ìbùkún ọ̀run, ìbùkún àjẹmọ́nú kí ó jẹ́ tiwa lórúkọ Jésù. Nínú orin Dáfídì orí 84 ẹsẹ̀ 11, nítorí Olúwa Ọlọ́run li oòrùn àti àsà, Olúwa yóò fúnni lí oore ọ̀fẹ́ àti ògo. Kò sì sí ohun rere tí yóò fà sẹ́yìn lọ́wọ́ àwọn tí ń rìn déédéé. Ohun tí a ní láti bójútó ni wípé kí a rìn déédéé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A ó rí wípé ìbùkún ìpèsè àtọ̀run wá yóò jẹ́ tiwa. A ó rí wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wa, wípé àwa kì yóò ṣe aláìní ohunkóhun. Nínú Fílípì orí 4 ẹsẹ̀ 11 ni Pọ́ọ̀lù apóstélì ni ó ti jẹ́ kí ó dá wa lójú ìpèsè tí Ọlọ́run ní fún àwọn tirẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Jẹ́ kí a wo àǹfààní kejì tí a ní nípa wípé Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa. Kí a wò ó nínú orin Dáfídì orí 23 ẹsẹ̀ 2: ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ohun tí onísàmù sọ fún wa níhìn ni wípé ó mú àníyàn kúrò nínú ọkàn òun. Ọ̀pọ̀lọpọ̀ nítorí àkólẹ̀dọ̀ ayé yìí, àníyàn pọ̀ jù fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé àníyàn yìí ni ó ti di àìsàn sí wọn lára. Ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ẹ̀jẹ̀ ríru àti àwọn nǹkan mìíràn ni ó ti wà lára wọn, nítorí wípé wọ́n ní àníyàn púpọ̀. Ṣùgbọ́n ó ń sọ fún wa níhìn wípé ó mú mi dùbúlẹ̀, ó fún mi ní ìsinmi ọkàn. Àwa tí a jẹ́ ti Ọlọ́run, ó yẹ kí a ní ìsinmi, nítorí èyí ni Jésù Kristì pè wá sí. Ó yẹ kí a ní àlàáfíà nínú ọkàn wa. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí Ọlọ́run fún ara rẹ̀, tí ó ṣiṣẹ́ wa ní olóríire, tí ó jẹ́ kí a bá Jésù pàdé, tí ó ti fún wa ní ìgbàlà Ọlọ́run,
o ye ke a mo wi pe nigba ti olorun ti je ti wa o ye ko si aniyan ninu okan wa ye ke a wo Matthew orikefa Matthew orikefa ese ikokan le logbon nitori na e ma sese aniyan wi pe kile a o je ati kile a o mu ati asowo li a o fi bo le a o fi wo wa aigbagbo ni o ma mu ki aniyan ki o wa ninu okan wa kile a o je kini ebi yo je bawo ni a o se toju aya bawo ni a o se toju omo bawo ni a o se ran omo lo si ile iwe bawo ni a o se san owo ile ti a n gbe iru asowo ni a o wo bi aso ba gbomo wa lara kini a o fi paro re ki bawo ni a o se le gbe igbesi aye irorun ninu aye ti a wa o so fun a wi pe igba ti a ni oluwa gege bi oluso agutan wa a ni oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi se aniyan o ni sugbon ki a ma tete wa ijoba olorun na ati ododo re o ni gbogbo nkan won yi le o se fi kun fun yin ninu Matthew ori kokanla lati ese kejidinlogbon Matthew ori kokanla ese kejidinlogbon e wa sodo mi gbogbo eyin tin sise ati ti a si di ero wowo le lori emi o si fi isimi fun yin e gba ajaga mi si orun yin ki esi ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan li emi eyin o si ri isimi fun okan yin isimi okan o je ohun ti olorun ma fun wa nigbati aba mo jesu gege bi oluwa ati olugbala wa nigbati aba ni jesu gege bi oluso agutan wa o ma fun wa ni isimi ninu okan wa eni o ma je ki onigbagbo ki o ni alaafia ati isimi bi o tile dabi eni wi pe ewu wa lona bi o tile dabi eni wi pe ani idojuko tabi inu ni bini bi o tile dabi eni wi pe ajalu wa lotun o n wa losi sibe sibe okan ma n bale ninu olorun bi o ba wo igbesi aye jesu nitori wi pe o ni ki e ma ko eko lodo mi opolopo igba ni awon farisi tabi awon sadusi tabi awon ara awon to ntele herodu opolopo igba ni won wa oro kan lati kasi lese lati mu mo lenu tabi lati ka mo lowo ki won ba le se ni ibi awon eniyan si ma kilo fun jesu wi pe se o mo wi pe awon farisi ndode re se o mo wi pe awon sadusi ndode re sugbon ma nso wi pe akoko ohun ko ti to nitori be ohun ti o ye ki o se iba se ni Galilee, iba se ni Jerusalem, iba se ni Samaria, ibi ki bi ti o ye ki o lo, a ma lo. Nitori ki iberu, o ni ki a ko eko yi lodo ohun. We pe baba, o wa pelu ohun. Nitori baba li o ran ohun, eni ti o si ran ohun, o wa pelu ohun. We pe nitori be, ko si eru, ni gba kugba, ati ni bi ki bi. O ye ki a wa pa pa, ki a je ki okan wa bale. O ye ki a wa pa pa, ki a ni isimi ninu okan wa ki a mo wi pe olorun seso lori wa ki a ko gbogbo aniyan wa le olorun nitori bi a ba ko aniyan wa le olorun o daju wi pe yo ma saniyan nitori wa ninu Philippi ori kerin ese kefa e ma se aniyan ohunkohun e ba se nipa ohun ti a o je e ma se aniyan ohunkohun ise wo le a o se e ma se aniyan ohunkohun bawo ni a o se ri owo ile san e ma se aniyan ohunkohun bawo ni a o se bo lowo awon ota ti o n hale mo wa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun olorun ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Kristi Jesu
nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé Jésù máa ń fúnni ní ìsinmi, ìsinmi ọkàn, ìsinmi ti ẹ̀mí, ìsinmi nínú ẹ̀mí wa, bí a bá mọ̀ ọ́ gẹ́gẹ́ bí olúwa, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí olùràpadà olùgbàlà wa. Kí a padà sí orin Dáfídì orí 23 ẹsẹ̀ 2, ó mú mi dùbúlẹ̀ nínú pápá ọkọ̀ tútù, ó mú mi lọ ní ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó jẹ́ kí a mọ̀ níhìn wípé ìtọ́ni Ọlọ́run ó máa ń jẹ́ ti àwọn tí ó bẹ̀rù rẹ̀, ó máa ń jẹ́ ti àwọn ọmọ ìgbàlà. Ìtọ́ni Ọlọ́run ó wà fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn. Ó ti olùṣọ́ àgùntàn máa ń ṣe ni wípé àlọsíwájú láti wá ibi tí omi tútù wà, omi dídákẹ́ rọ́rọ́ láti wá ibi tó wà. Ó máa ń lọ síwájú àwọn àgùntàn láti wá ibi tí kìí ó ní ewu, ibi tí wọn kìí ó ha sínú pàlàpálá òkúta, ibi tí àwọn òkè kìí ó lè wólù wọn. Olùṣọ́ àgùntàn àti kọ́kọ́ lọ ṣáájú wọn. Olùṣọ́ àgùntàn jẹ́ ẹni tí máa lọ ṣáájú wa. Kí a tó ṣe ìgbéyàwó, yóò lọ ṣáájú wa, yóò wá ẹni tí ó yẹ kí a fẹ́, yóò wá ẹni tí a lè fẹ́, tí ó ní ìrọ̀rùn àti àlàáfíà ní ìdílé wa. Kí a tó lọ síbi iṣẹ́ kan, a máa lọ ṣáájú wa. Kí a tó lọ sí ìrìn àjò, a máa lọ ṣáájú wa. Bí ó bá ti lọ ṣáájú wa, yóò dì wá lọ́wọ́ mú, yóò máa tọ́ wa, yóò mú wa lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Jẹ́ kí n sọ nǹkan kan fún ọ níhìn-ín. Àwọn ẹlòmíràn, wọn kì í ní àkókò ìdákẹ́ jẹ́ láàárọ̀, wọn kì í lè farabalẹ̀. Bí àwọn àgùntàn bá farabalẹ̀ nígbà tí olùṣọ́ àgùntàn tí ó ń wá ọ̀nà fún wọn, tí ó ń fi ọ̀nà hàn wọ́n, wọn kì yóò lè mọ ọ̀nà tí ó dára. A rí wípé àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́, wọn kì í ní àkókò ìdákẹ́ jẹ́ láàárọ̀. Kí ni à ń pè ní àkókò ìdákẹ́ jẹ́? Àkókò tí a kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó sọ̀rọ̀, àkókò tí a kò jẹ́ kí àwọn ohun tí ó wà nínú ayé, àwọn wàhálà tí ó wà nínú ayé, àwọn àjálù tí ó wà nínú ayé, àwọn àkólẹ̀dọ̀ tí ó wà nínú ayé, àwọn ojúṣe tí ó wà nínú ayé, a kò jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó wá sínú ọkàn wa. Àjòkò jẹ́ àkàbíbélì, a sì gbàdúrà, a sì bá Ọlọ́run sọ̀rọ̀, a jẹ́ kí Ọlọ́run kí ó mọ ìgbésí ayé wa fún ọjọ́ yìí. Bí a kò bá ní àkókò ìdákẹ́jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run kò ní lè tọ́ wa. Bí ó bá jẹ́ wípé a jí láàárọ̀ láìka bíbélì, láì gbàdúrà, àti sáré jáde, àti lọ sọ́jà, àti lọ síbi okòwò wa, a kò ní lè jẹ́ kí Ọlọ́run kí ó máa tọ́ wa, kí ó lè máa bá wa sọ̀rọ̀. Ṣùgbọ́n àkókò ìdákẹ́jẹ́, ó jẹ́ àkókò tí a sọ fún gbogbo ènìyàn wípé kí wọn kí ó má ṣe yọ wá lẹ́nu. A fẹ́ bá ọba ọ̀run, Olúwa àwọn Olúwa, a fẹ́ bá sọ̀rọ̀, ọba àwọn ọba, a fẹ́ bá sọ̀rọ̀, a fẹ́ ka ọ̀rọ̀ rẹ̀, a fẹ́ sọ èyí tó wà lọ́kàn wa, a fẹ́ sọ fun. A ò sì kánjú. Bí a ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run ni a ń sọ fún ẹ̀mí Ọlọ́run wípé kí ó ṣí wa lójú, kí ó lè jẹ́ kí a máa wo, ká máa rí àwọn ohun àtọ̀run wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Habakuku orí 2:20 ni Habakuku ti ń jẹ́ kí ó yé wa. Ó ní ṣùgbọ́n Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́, jẹ́ kí gbogbo ayé pa rọ́rọ́ níwájú rẹ̀. Èyí jẹ́ àpẹẹrẹ fún àkókò ìdákẹ́jẹ́ wa, àkókò tí a mú gbogbo ariwo orin, ariwo kásẹ̀tì, ariwo rédíò, ariwo gbogbo nǹkan àpawọ́n, a ní kí gbogbo nǹkan kí ó wà ní ìdákẹ́jẹ́ níwájú rẹ̀, a sì ka ọ̀rọ̀ rẹ̀. Níhìn ni ó ti lè ṣeé ṣe fún Ọlọ́run láti lè tọ́ wa, yóò sì máa tọ́ wa sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Nínú orin Dáfídì yìí kan náà, orí 23 ẹsẹ̀ 3, ó tu ọkàn wa lára, ó tu ọkàn wa lára. Ìtura wà láti ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ní ẹ̀jẹ̀ gbógbóná, bí ilé bá ń gbóná, bí ọkàn bá ń gbóná, bí ó bá dàbí ẹni wípé a dáná sínú ilé fún wa láti máa gbé, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì Olúwa olùṣọ́ àgùntàn, òun ló máa ń tu ọkàn wa lára. Ọ̀rọ̀ rẹ̀ máa ń tuni lára, ìbùkún rẹ̀ máa ń tuni lára, ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ó máa ń tuni lára, ìdánilójú ìdáríjì ó máa ń tuni lára, àti ìyà ẹni pẹ̀kun tí a ní ó máa ń jẹ́ ìtura fún ọkàn wa. Ó tu ọkàn mi lára.
ti o ri wipe ninu aye yi wahala wa ninu aye yi ohun ti o le gbe emi eniyan gbona o po sugbon bi e ba simi le Jesu bi e ba joko ti Jesu bi e ba mo gege bi Oluwa ti Olugbalawa a ma tu okan wa lara ninu ese iketa yi kan na o mu mi lo nipa ona dodo nitori oriko re o ni ododo wa o ni iwa mimo wa o lo ma fun wa ni ododo ati iwa mimo nipa ore ofe re ni a fi le gbe igbese aye asegun ni toto idanwo lati odo isu yo wa ni toto ohun ti o da bi eni pe o fe pani sinu ese sinu aye ati ti o fe pani si abe isiru esu yo wa sugbon bi a ba gbekele olorun o ni o mu wa lo o mu mi lo nipa ona ododo nitori oruko re nitori be je ki a gbekele je ki a simile ki o le fun wa ni ododo ati iwa mimo ati so nipa ipese atorun wa ati so nipa isimi ti o ma fun okan wa ati so nipa itura ti o ma fun wa ati we pe ninu ese ikerin oni ni toto bi mo ti le rin laarin afonifoji ojiji ku emi ki o beru ibi kan nitori iwo wa pelu mi nitori ti iwo pelu mi ogo re ati opa re won tu mi ninu o so fun wa nipa idande kuro lowo eru eru ni o ma je ki awon elomiran sa kuro nilu eru ni o ma mu ki awon elomiran sa kuro ninu ijo eru ni o ma mu ki awon elomiran pokun so eru wipe kini ojo ola yo ti ri eru wipe ni boni kin gbe aye mi gba eru ni eru wipe awon ota won bura muramu won pinu won pete lori mi kini kin se bawo ni mo se le ni abo oni bi mo ti le rin laarin afonifoji ojiji ku emi ki yo beru ibi kan dapidi o mo ohun ti a n pe ni ki a ma rin ni afonifoji ojiji ku se o mo we pe Saulu o dode dapidi fun igba pipe igba miran o sese ki dapidi ki o wa ni egbe oke ki o wa ni egbe nihin ki Saulu ki o wa ni egbe lohun sugbon bi eyi ti le je afonifoji ojiji ku fun dapidi o ni Jesu Kristi ati Olorun won ko fi mi sile ri emi ki yo beru ibi kan igba miran o sese ki o je laarin awon Filistini ni dapidi yo gbe ri ara re o ni sugbon ni gbogbo igba yi Jesu Kristi tabi Oluwa Oluso agutan we pe o to fun ohun awa paapa o ye ki a mo we pe bi atile nla la ti o ba ni lero bi atile ri irisi ti o ba ni lero bi awon ota bi won ti le hale o ye ki a mo we pe ko sewo nitori wo pe awa ki yo beru ibi kan bi Oluso agutan wa bi o ba wa ni tosi imole aye bi o ba wa ni tosi eru ki yo ba wa nitori okunkun bi ajinde ati iye bi o ba wa ni tosi wa a ki yo beru ojiji ku bi kiniwon eya Juda bi o ba wa ni tosi wa a ki yo beru bi kiniun lailaye ni bi o ti le nke nitori be ki o ye wa wipe eru ko si fun omo Olorun ki a sa ma gbadura ki a ma gbagbo ki a ma gbekele Olorun o daju wipe yo mu wa segun o ni iwo wa pelu mi ifarahan Olorun o je ti wa nigba gbogbo nibi kibi ti a ba wa bi a ba je olooto bi a ba je omo Olorun bi a ba wa ninu ododo Jesu Kristi o daju wipe yo wa pelu wa ninu ese ikarun iwo te tabili onje sile ni waju mi le oju awon ota mi iwo da ororo si mi le ori ago mi si kun akunwo sile iwo te tabili onje ni waju mi li oju awon ota mi li oju awon ota mi awa ti a je eniyan eleran ara bi a ba ri ota tabi bi a ba gburo wipe ota n bo eru a ma ba wa nitori wipe a ko ni isimi a ko ni igbagbo ninu Jesu Kristi ti o je Oluwa Oluso agutan wa sugbon dapidi n so fun wa wipe bi awon ota ti le wa bi won ti le po ni iye ti a ko le ka won tan wipe Oluwa te tabili
oúnjẹ sílẹ̀ níwájú òun, níwájú àwọn ọ̀tá òun. Ìbéèrè tí o lè ní ní ọkàn rẹ ni wípé èéṣe tí Ọlọ́run kò pa gbogbo àwọn ọ̀tá wọ̀nyí rẹ́, kí a ba lè gbádùn tábìlì tí Ọlọ́run tẹ́ sílẹ̀ níwájú wa. Ohun tí ó yẹ kí ó yí ọ ni wípé Ọlọ́run tí ó ti pa ààlà sí àárín orílẹ̀-èdè kan àti orílẹ̀-èdè mìíràn, Ọlọ́run tí ó ti pa ààlà sí àárín omi àti ilẹ̀, tí ó sọ fún omi wípé níhìn ni omi rẹ ni omi yóò dé, wípé kò gbọdọ̀ kọjá ibẹ̀. Ọlọ́run ti de àwọn ọ̀tá wa, ó ti dè wọ́n mọ́lẹ̀. Bí a tilẹ̀ ń rí wọn, wọn kò lè kọjá ààlà tàbí ààyè tí Ọlọ́run fún wọn. Nítorí bẹ́ẹ̀, bí ó bá tẹ tábìlì sílẹ̀ níwájú wa, ọ̀tá lè wà, ṣùgbọ́n èyí kò dí wa lọ́wọ́. Àwọn ẹlòmíràn a máa sá káàkiri, wọ́n máa sọ wípé àwọn kò lè wá sínú ìjọ dípà nínú ẹkùn yìí, àwọn fẹ́ lọ sí ìjọ dípà nínú ẹkùn mìíràn, nítorí pé ẹni tí àwọn ń rí lójú àlá ó dàbí ẹni wípé kò fẹ́ kí àwọn kí ó ríire, kò fẹ́ kí ọdún yìí kí ó yabo fún wọn. Bí a bá jẹ ọmọ Ọlọ́run, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá tilẹ̀ bá wa jókòó lórí àga kan náà, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá, bí ó bá tilẹ̀ bá péjọ nínú ilé ìsìn kan náà, ó ní ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lè ojú àwọn ọ̀tá mi. Ẹlòmíràn wọ́n máa sọ wípé àwọn ò mọ̀ wípé bóyá àwọn fẹ́ dúró nínú ìjọ àbí àwọn fẹ́ wá ibòmíràn láti lọ máa jọ́sìn. Kí ló dé? Wọ́n máa sọ wípé àwọn láàlá ni, àwọn rí obìnrin kan tí ó nírùngbọ̀n. Bí wọ́n bá sì ti rí obìnrin tí ó nírùngbọ̀n, ó dájú wípé àjẹ́ nirú ẹni bẹ́ẹ̀. Ìyẹn ò ṣe ohunkóhun. Bí ẹnikẹ́ni tilẹ̀ jẹ́ àjẹ́ tàbí ẹnikẹ́ni jẹ́ oṣó, bí ó tilẹ̀ wù kó gbé èṣùmí, kí ó sì máa búra múra mọ̀, bí ó wù kí ó máa pàdé wa lójú àlá lójoojúmọ́, ìbá nírùngbọ̀n, ìbá ní ohunkóhun ló lè ní, èyí ò ṣe ohunkóhun. Àwa tí a jẹ́ ti Ọlọ́run, a mọ̀ wípé ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Ó dájú wípé ìrì Ọlọ́run yóò wà pẹ̀lú wa lójú àwọn ọ̀tá wa. A ó máa ní ìbùkún àtọ̀run wá lójú àwọn ọ̀tá wa, a ó máa ní àkúnwó sílẹ̀ ìbùkún lójú àwọn ọ̀tá wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀, jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọkàn rẹ, nítorí wípé Ọlọ́run yóò máa dáàbò bò ọ́, Ọlọ́run yóò máa pèsè ní kókún fún ọ. Jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkẹfà ní tòótọ́. Ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Ire àti àánú yóò máa jẹ́ tiwa ní ọjọ́ọjọ́, ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ní oṣooṣù, títí ọdún yìí yóò fi yípo. Ore, ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lé ọjọ́ ayé wa gbogbo, àti wípé èmi ó máa gbé inú ilé Olúwa láéláé. Jésù ti lọ láti lọ pèsè ibùgbé sílẹ̀ fún wa. Ó ní ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, mi ìbá ti sọ fún yín, èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín. Ibùgbé ayérayé yóò jẹ́ tiwa. Wo àwọn àǹfààní, wo àwọn ìbùkún tí ó jẹ́ tiwa, nítorí wípé a mọ Ọlọ́run. Ǹjẹ́ kò yẹ fún wa láti dìde dúró, láti sọ fún Ọlọ́run wípé a fẹ́ mọ̀ọ́rẹ́, láti sọ fún Ọlọ́run wípé a dúpẹ́, láti sọ fún Ọlọ́run wípé àwa ló ṣe lólóríire, àwa ló ṣe lójú ẹ̀mí láti mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa? Dìde dúró kí o sọ fún Ọlọ́run. Bí o bá ti ní ìgbàlà Ọlọ́run, bí o bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, dìde dúró kí o sọ fún Ọlọ́run wípé o dúpẹ́, wípé bàbá kú iṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwa tí a jẹ́ àjògún ìgbàlà, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ. Àti wípé àwọn ìbùkún wọ̀nyí, ìpèsè ní kíkún, ìsinmi fún ọkàn, ìtọ́ni Ọlọ́run àti ìtùnú nínú ọkàn wa, àti ìmúpadàbọ̀ sípò àti òdodo àti ìwà mímọ́ àti ìdáǹdè lọ́wọ́ ẹ̀rù, ìfarahàn Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún Ọlọ́run nípa ti ẹ̀mí àti nípa ti ara, ore àti àánú ńkọ́, àti ibùgbé ayérayé. Jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí ni ó ti pèsè sílẹ̀ fún wa. Kí o sì pinnu wípé kò sí ohunkóhun tí ó mú ìgbàlà Jésù Kristì kúrò nínú ọkàn rẹ. Kí o pinnu wípé kò sí ohunkóhun tí yóò fà ọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí láé. Gbàdúrà bí àìní tàbí ohunkóhun bá ní ìgbésí ayé rẹ nípa ti ẹ̀mí ni, o ní ìdánwò, o sì fẹ́ jẹ́ ẹni tí ó ṣẹ́gun, ẹni tí ó borí. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run, yóò fún ọ lágbára. Sọ fún Ọlọ́run, yóò mú kí gbogbo ẹ̀rù rẹ kí ó kúrò. Sọ fún Ọlọ́run, yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ.

a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wi pe ohun ti a ju sinu kanga o ku fun omi bakan na ni ki atomo kristi ki a to wa ninu kristi kristi je kristi dabi kanga omi iye bi o ba ranti ninu johanu ori kerin johanu ori kerin nigbati jesu kristi ti o n ba obinrin kan ara samaria soro won soro nipa kanga omi je ki a ka lati ese ikepa johanu ori kerin kanga jacob si wa nibe nitori na bi o ti re jesu tan nitori irin re bẹẹli o joko leti kanga o si je iwon wakati kefa ojo obinrin kan ara samaria si wa lati pa omi jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na le obinrin ara samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se ju fi n bere ohun mimu lowo mi emi eni ti se obinrin ara samaria nitori ti awon ju ki ba awon ara samaria lopo jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun olorun ati eni ti o wi fun o pe fun mimu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obinrin naa wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi bẹẹni kanga naa jin nibo ni iwo gbe ti ri omi iye naa ese ketala jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye ainipekun nihin ni jesu kristi ti se apere wipe ohun dabi omi kanga omi wipe bi enikeni ba wa sinu kristi ki a to mo kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ẹbun ọrun ni igbesi aye wa ṣugbọn bi a ba ti wa sinu kristi ti a ri wa bọ inu kanga omi iye o daju wipe a o kun pẹlu omi iye lati inu kristi bi o ba pada si kolose ori keji ẹsẹ ikẹwa o yẹ ki o yi ọ nisisiyi a si ti ṣeyin ni kikun ninu rẹ nigba ti a ti wọ inu kristi nigba ti a ti jẹ pẹlu kristi a ti gbagbọ ninu kristi a ti ṣe wa lọkan pẹlu kristi nigba ti a ti wọ inu kristi a ni kikun ninu rẹ ohun gbogbo ti o yẹ ki o jẹ ti wa ninu kristi o ni a fi we omi ti o wa ninu kanga bi a ba gbadura bi a ba gbagbọ bi a ba wa pẹlu kristi nigba gbogbo a o ni kikun wa ninu rẹ jẹ ki n ka awọn ẹsẹ ọlọrun pọ ki o le yi ọ daradara ninu efesu ori kini ẹsẹ ikẹta olùbùkúnlé ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú kristi èyí ni a ń pè ní kíkún wa nínú kristi ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí a kò fi ọ̀kan sílẹ̀ ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́ ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́ ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa agbára tí túni sílẹ̀ agbára tí dáni ní ìdè gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú kristi jésù nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú kristi ló wà àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa a ó rí wọn gbà nínú kristi kí a wo pétérù kejì orí kìíní pétérù kejì

sí orí igi àgbélébó tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó jẹ́ ohun tí a fi ń bá wa làjà láàrin àwa àti Ọlọ́run. Bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá Ọlọ́run jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ. Bí o bá sọ fún Ọlọ́run wípé o fẹ́ di ẹni tí ara padà, o fẹ́ bá Ọlọ́run làjà, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà, kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti Ọlọ́run, kí ó sì wà nínú ọkàn rẹ sí Ọlọ́run, kí Ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ. Bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, ìwọ yóò lè bá Ọlọ́run làjà. Gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí Ọlọ́run fi ń bá ọjà, Ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò. Bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ́ yìí, ó rí ojú rere Ọlọ́run. Gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, a ó mú gbogbo rẹ̀ kúrò pátápátá. Ìkarùn-ún, àdáwàláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Àdáwàláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Wo Rómù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹsàn-án, ó wípé mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀. Lí a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ó sọ wípé a dá wa láre. Bí a bá wà lábẹ́ ẹ̀bi, a wà lábẹ́ ìdájọ́ Ọlọ́run. Bí a bá wà lábẹ́ ẹ̀bi, a jẹ́ ẹni tí ó ń retí ìbínú gbégbóná Ọlọ́run. Ṣùgbọ́n bí a bá wá sọ́dọ̀ Ọlọ́run, tá a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀. Bí a bá ti ń wẹ ọkàn rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi, lójú kan náà ni ìdáláre yóò wá. Èyí ni Bíbélì ṣe ń sọ fún wa wípé ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù. Kì í ṣe fún àwọn tí ń róbọ. Ẹ̀bí wà fún àwọn tí ń róbọ. Ẹ̀bí wà fún àwọn tí ó rò wípé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe. Ẹ̀bí wà fún àwọn tí wọ́n ròyìn pé nípa iṣẹ́ rere ara wọn tàbí iṣẹ́ ọwọ́ wọn, wọ́n lè ṣe ara wọn pé láti wá ojú Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀bí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù. Àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Èyí ń sọ ìdáǹde ìdáláre tí ó wà fún àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀nà mọ́. Àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi bá lájà pẹ̀lú Ọlọ́run. Nípa ẹ̀jẹ̀ kan náà, ìkẹfà, ni ó ń fún wa ní ìwẹ̀nà mọ́ ojoojúmọ́. Yohánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó wí pé bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìrìn Jésù Kristi tí ó tọ̀ wá wá. Ohun tí Ọlọ́run sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn. Ìmọ́lẹ̀ ni wípé nísinsìnyí Jésù ti kú fún wa ní orí igi àgbélébó. Bí a bá tọ̀ wá, bí a bá ké pè, bí a bá sì fi ìgbàgbọ́ wa sí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa, èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá wo ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, tí a sì ń rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń bèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a fẹ́ gbé, a fẹ́ rìn gẹ́gẹ́ bí ó ti là sílẹ̀ nínú ìwé mímọ́, èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá fẹ́ ṣe ìpinnu tàbí a fẹ́ gbé ìgbésẹ̀ tàbí a fẹ́ ṣe iṣẹ́ tàbí a fẹ́ dáwọ́lé okòwò kan, a sì ń bèrè wípé kí ni ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Nítorí pé a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ó rìn nínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀, wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ Ọlọ́run ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ayé tí a wà yìí jẹ́ ayé tí ó lè rí, ayé tí yóò sì máa mú èérí tàbí ìdọ̀tí bá wa nípa ti ẹ̀mí. Bí kì í bá ṣe wípé a ní ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó wẹ̀ wá nù, tí ó wẹ̀ wá mọ́ ní ìgbà gbogbo ní ojoojúmọ́, kì yóò lè ṣeé ṣe fún wa láti pa ara wa mọ́ kúrò nínú àwọn ohun tí ó wà nínú ayé. Ìkeje, ẹ̀jẹ̀ yìí kan náà ni ó ń fún wa ní ìgboyà láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run.

àti láti gbàdúrà àti láti di ìlérí Ọlọ́run mú, nítorí wípé nígbà gbogbo tí a bá wá sí iwájú Ọlọ́run, a wá nítorí ìwẹ̀nùmọ́ tí a ti ní nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Nínú Hebrew orí kẹwàá, Hebrew orí kẹwàá láti ẹsẹ̀ kọkàndínlógún, ara, ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ Jésù? A ní ìgboyà láti wọ ibi mímọ́ nípa ẹ̀jẹ̀ Jésù. Ohun tí a ń sọ fún aníhìn ni pé àwọn ọmọ Ísíráẹlì, kò sí ẹnikẹ́ni tí ó ní àǹfààní láti wọ ibi mímọ́ lọ, nítorí pé ẹni tí ó bá wọ ibi mímọ́ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ikú yóò dé bá, nítorí kò sí ẹni tí ó mọ́ tó bẹ́ẹ̀, ẹni tí a gbà láàyè tó bẹ́ẹ̀ láti wá sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Ṣùgbọ́n ní ìgbà tí Jésù Kristì ti dé, ni aṣọ ìkélé tí ó wà ní tẹ́ḿpìlì lè ti fà á ya. Èyí jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọlọ́run wá nísinsìnyí, bí ó bá wá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì yóò jẹ́ kí ó lè wọ ibi mímọ́ lọ. Òun ni ó fi sọ wípé ara, àwọn tí a ń pè ní ara ni àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀nù, àwọn tí a ń pè ní ara ni àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ti di arákùnrin tàbí arábìnrin nínú Olúwa, àwọn tí wọ́n ń gbé ìgbésí ayé ọ̀tún. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa báwo? Nípa iṣẹ́ ọwọ́ wa ni, tàbí nípa òdodo tiwa, tàbí nípa ohun tí a ti ṣe, tàbí yálà àṣẹ sí Ọlọ́run tàbí àṣẹ sí àwọn ènìyàn? Ó ń sọ fún wa wípé nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì nìkan ṣoṣo ni a fi lè wọ ibi mímọ́ lọ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí o yí ọ wípé nígbà tí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ní orí igi àgbélébùú, nígbà náà ni yóò lè ṣeéṣe fún ọ láti lè ní ìgboyà láti wọ ibi mímọ́ lọ, láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹjọ, ó fún wa ní ìṣẹ́gun. Ẹ̀jẹ̀ yìí kan náà ni ó sọ wá di aṣẹ́gun, aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí ikú, aṣẹ́gun lórí àwọn ẹ̀mí èṣù, aṣẹ́gun lórí àìsàn pẹ̀lú. Ó sọ wá di ọba, ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára, nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ni ẹ̀jẹ̀ Jésù Kristì yìí ni ó ti sọ wá di ọba. Bí a bá dúró láti gbàdúrà, a gbàdúrà gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti sọ̀rọ̀, a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti pàṣẹ, a pàṣẹ gẹ́gẹ́ bí ọba, nítorí pé iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ti ṣe ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a wo ìfihàn orí kìíní láti ẹsẹ̀ karùn-ún sí ẹsẹ̀ kẹfà, àti láti ọ̀dọ̀ Jésù Kristì ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú, àti aláṣẹ àwọn ọba ayé, ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, fiyèsí dáradára. Ó fẹ́ wa, ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀, omi nínú ìgò tàbí níbikíbi kò lè wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Omi níbikíbi, yálà abò létí òkun tàbí ẹnikẹ́ni gbàdúrà sí, kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, ní ẹsẹ̀ kẹfà ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba, ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀, tí rẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Ìfihàn orí kejìlá, ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì ṣẹ́gun rẹ̀. Èyí sọ fún wa pé wọ́n ṣẹ́gun dragoni náà, wọ́n ṣẹ́gun èṣù, sàtánì, ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa wípé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù,
òun ló mú wa sọmọ ọlọ́run àwa tí a ti jìnà rí sí ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa ẹ̀jẹ̀ jésù kristi ni ó mú wa sọmọ tòsí òun ló jẹ́ kí a lè bá ọlọ́run lájà tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti ọlọ́run òun ló dá wa láre òun ló máa ń wẹ̀ wánu lójoojúmọ́ tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ lórí àìsàn lórí èṣù lórí ikú àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pè rò láti ṣe ní ìgbésí ayé wa lónìí bí a bá lè dìde dúró láti gbàdúrà tí a sọ fún ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ jésù ṣe tán láti wẹ̀ ọ́nà láti gbà ọ́ là bí o bá ń bèrè ìsọ̀rí mímọ́ ẹ̀jẹ̀ jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́ nù tí ó lè wẹ̀ ọ́ mọ́ kí ó sì sọ di mímọ́ bí ó bá jẹ́ agbára ẹ̀mí ọlọ́run ni o nílò ẹ̀jẹ̀ jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀ bí ó bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá olóró tàbí àìní ni ó gbé ọ dè ẹ̀jẹ̀ jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ́ bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébùú ẹ jẹ́ kí á la ẹnu wa gbòòrò láti sọ fún ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú ọlọ́run a ní ìgbàgbọ́ nínú ọlọ́run a gbàgbọ́ wípé ó ṣeéṣe fún un láti dá wa sílẹ̀ láti dá wa láre láti fún wa ní àlàáfíà láti wẹ̀ wá nù láti wẹ̀ wá mọ́ láti fún wa ní ìgbàlà tòótọ́ láti jẹ́ kí a jẹ́ aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ aṣẹ́gun lórí àìṣedédé gbogbo aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu ọlọ́run képe ọlọ́run gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ti ta sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kú fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀ yín wípé gbogbo àìṣedéédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ pípẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹran jẹgún tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, adúpẹ́ wípé kò sí ohun tó ṣòro fún yín láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébòó, ní orí igi àgbélébòó, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì,
an be yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbesi aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohun kon ti o dawole mo nfe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa ase ri ase ti aini yo pora ni igbesi aye wa je mo bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won an be yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o nbo sori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbesi aye re lati le ko gbowo lo gba ti owo ba tan adabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye iru eni be bi o ba je ewo ni mo nse apejuwe re mo fe ki o pe owo re soke kin le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni pe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko se se ni inu iwe yin a n be yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyun ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti nbe le orun olorun alagbara olorun ti ki kona olorun ti ileri re ki ta se awa sodo yin nisisin a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa enikan ti ara manta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wipe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wipe e ti gbo ni oruko jesu christ oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si nsa kaakiri nitori opolopo awon ti o je lowo o si nbebe wipe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nowo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa anwo oju yin nitori pe agbagbo wipe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo e ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu christ oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo wole ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun le fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin pe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa ele aisan na jade gbogbo ibi ti aini wa ele aini jade gbogbo ibi ti ibanuje wa ele ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abe ile a nbe yin we pe e mu won kuro ni oruko jesu gbogbo edun okan awon eniyan yin ni asale yi e wa tan e gbo adura won e je ki won ki o le ni ayo kikun ni oruko jesu baba anbere wo pe eni ni ti o ni idi yiyo anbebe wo pe gbogbo re patapata ke mula ada ni oruko jesu e to da bi eni pe inu ni o ma nlo ni igba gbogbo abebe wo pe agbara atorun wa ki o bale nisisin yi ki o mu kuro ni oruko jesu awon ti o dabe ni pon ma nsubu won ma dide won ma nsubu won ma dide to si nfe imuni duro ninu igbagbo an bebe yin wo pe ore ofe okun agbara lati oke wa yo wa si igbese aye won won le gbe igbese aye onigbagbo to to lati kese jari ninu iwa igbagbo ni oruko jesu awon ti won ti ni igbara ti won bebe fun isodi mimo e wa so won di mimo e wa mu gbogbo ese kuro ni igbese aye won e je ki gbogbo awon ti o wa ni inu won ti ko ba ife olorun mu e je ki o kuro patapata ni oruko jesu awon ti won ti ni isori mo ti won bere fun agbara emi olorun agbara ti o ma mu eru kuro agbara ti o ma je ki a le wa si oro olorun agbara ti o ma funi ni igboya ni iwoju awon ota agbara ti a fi le gbadura agbara ti o je ki ina olorun ki o ma jo ni igbesi wa ni igbesi aye wa e wa fun ni oruko jesu a nbe yin we pe awon ti won wa ni idile ti ile ngbona awon ti ona na awon ti ise nse awon ti won ni wahala lona kan tabi lona miran a nbebe we pe awon wahala won yi e o le won jade kuro ni idile won ni oruko jesu obirin ni ti o wa nibe ti o dabi eni we pe omo re ni o nfa ibanuje fun o to pe ti o ba ti jade ati pada wale adeti o si ma n kegbe kegbe o si ma n rin irin ti ko dara lese o si n ba oninu je mo gbadura nisinsin pe owo olorun yio wa lori omo naa emi olorun yio ba le omo naa a n be yin we pe omo yi yio je omo ti o sanfani yio je omo rere ni oruko jesu arabirin ti o wa lorun ni ti o ni omo kan ti o jade nile ti o ti n wa kaakiri
o ti fi lọ káàkiri ṣùgbọ́n a kò rí ọmọ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń bẹ̀bẹ̀ pé kí ẹ̀mí ọlọ́run kí ó wá ọmọ náà rí níbikíbi tí ọmọ náà wà ń bẹ̀bẹ̀ pé kí ọmọ náà kí ó padà wálé ní orúkọ Jésù adúpẹ́pẹ́ ti gbọ́ ti wá adúpẹ́pẹ́ ti ṣàánú fún wa adúpẹ́pẹ́ àwọn ìlérí yín tí a dì mú lónìí wípé ẹ ti fi àṣẹ sí ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristo Olúwa wa kí o tó lọmọ ń fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún ọ sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristo tí a ta sílẹ̀ fún ọ àti wípé o máa tẹ̀síwájú nínú ìrìn àti ìṣe ìgbàgbọ́ rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli esikeli ori ogoji ile odun kedogun opo eru wa ni ibere odun na ni ojo ikewa osu ni odun ikerinla leyin igba ti ilu po ile ojo na gan owo oluwa wa lara mi o si mu mi wa sibe na ninu iran olorun le o mu mi wa si ile israeli o si gbe mi ka oke giga kan lori eyi ti kiko ilu wa ni hagusu o si mu mi wa sibe si kiyesi okunrin kan be eni ti iri re dabi iri baba pelu okun ogbo le owo re ati ije iwonle oun si duro ni enu ona okunrin na si wi fun mi pe omo eniyan ki oju re wo ki o si fi eti re gbo ki o si gbe okan re le ohun gbogbo ti emi o fi han o nitori ki a ba le fi won han o bi a se mu o wa ihin yi so ohun gbogbo ti ori fun ile israeli si kiyesi ogiri kan be lode ile na yika ije iwonle kan si n be lowo okunrin na igbonwo mefa nipa igbonwo ati ibu atelewo kan o si won ibu ile na ije kan ati giga re ije kan nigba na ni o wa si enu ona ti o poju si ona ila orun o si gun oke ategun na lo o si won iloro enu ona ti o je ije kan ni ibu ati iloro miran ti enu ona na ti o je ije kan ni ibu yara kekeke si je ije kan ni gigun ati ije kan ni ibu ati laarin yara kekeke igbonwo marun atewo enu ona leba iloro enu ona ti inu si je ije kan o si won iloro enu ona ti inu ije kan o si won iloro enu ona igbonwo mejo ati aterigba re igbonwo meji meji iloro ti enu ona na si nbe ninu ati yara kekeke enu ona ti ona ila orun je meta ni iha ihin ati meta ni iha ohun awon meteta je iwon kan na awon aterigba na je iwon kan na ni iha ihin ati ni iha ohun o si won ibu abawole enu ona na igbonwo mewa ati gigun enu ona na igbonwo metala aye ti si nbe niwaju awon yara kekeke na je igbonwo kan ni iha ihin aye na si je igbonwo kan ni iha ohun awon yara kekeke na si je igbonwo mefa ni iha ihin ati igbonwo mefa ni iha ohun o si won enu ona na lati orule yara kekeke kan lo de orule miran ibu re je igbonwo meedogbon ilekun dojuko ilekun o si se aterigba ologota igbonwo ani titi de aterigba agbala yi enu ona na ka lati iwaju enu ona atewo titi fi de iwaju iloro enu ona ti inu aadota igbonwo awon ferese toro si nbe lara yara kekeke na ati lara aterigba won ninu enu ona niha gbogbo ati pelu yara iloro ferese pupo si nbe niha inu gbogbo igi ope si nbe lara olukuluku aterigba o si mu mi wa si agbala ode si kiyesi opolopo yara nbe nibe a si fi okuta te agbala na niha gbogbo ọgbọn yara ni nbẹ lori okuta itẹlẹ naa ati okuta itẹlẹ ti iha enu ọna naa ti o kọju si gigun enu ọna ani okuta itẹlẹ isalẹ o si wọn ibu rẹ lati iwaju enu ọna isalẹ titi fi de iwaju agbala inu ti o de ọgọrun igbonwo niha ila oorun ati niha ariwa enu ọna agbala ode ti o kọju si ariwa o wọn gigun rẹ ati ibu rẹ awọn yara kekeke ibẹ jẹ mẹta niha ihin mẹta niha ọhun awọn aterigba ibẹ ati iloro ibẹ jẹ gẹgẹ bi iwọn enu ọna ikini gigun rẹ jẹ aadota igbonwo ibu rẹ si jẹ igbonwo meedogbon ati ferese wọn ati iloro wọn ati igi ọpẹ wọn jẹ gẹgẹ bi iwọn ti ẹnu ọna ti o kọju si ọna ila ọrun wọn si ba atẹgun meje gun oke rẹ lọ awọn iloro naa si nbẹ niwaju wọn ati ẹnu ọna agbala ẹnu ti o kọju si ẹnu ọna ti ariwa ati ti ila ọrun o si wọn lati ẹnu ọna di ẹnu ọna ọgọrun igbonwo o si mu mi lọ si ọna gúúsù si kiyesi ẹnu ọna kan bẹ ni ọna gúúsù o si wọn awọn aterigba wọn ati iloro wọn gẹgẹ bi iwọn wọnyi ferese pupọ si nbẹ ninu rẹ ati ninu iloro wọn yika bi ferese wọn ni gigun rẹ jẹ aadota igbonwo ibu rẹ jẹ igbonwo meedogbon atẹgun meje ni nbẹ lati bagun oke rẹ ati awọn iloro rẹ si nbẹ niwaju wọn o si ni igi ọpẹ ọkan niha ihin ati ọkan niha ọhun lára àwọn aterigba rẹ àti ẹnu ọ̀nà àgbàlá ti inú ń bẹ lé ọ̀nà gúúsù ó sì wọn láti ẹnu ọ̀nà dé ẹnu ọ̀nà lé ọ̀nà gúúsù ọgọ́rùn-ún ìgbọ̀nwọ́ ó sì mú mi wá sí àgbàlá ti inú nípa ẹnu ọ̀nà gúúsù ó sì wọn ẹnu ọ̀nà gúúsù náà gẹ́gẹ́ bí ìwọ̀n wọ̀nyí àti àwọn yàrá kékèké rẹ àti aterigba rẹ àti ìloro rẹ gẹ́gẹ́ bí ìwọ̀n wọ̀nyí fèrèsé púpọ̀ sí nbẹ níbẹ̀ àti ní ìloro rẹ̀ yíká ó jẹ́ àádọ́ta ìgbọ̀nwọ́ ní gígùn igbonwo meedogbon ni ibu awon iloro tin be yika je igbonwo 25 ni gigun ati igbonwo 5 ni ibu awon iloro re nbe ni agbala ode igi ope si nbe lara aterigba re abagoke re si ni ategun 8 o si mu mi wa si agbala ti inu ni ha ona ila orun o si won enu ona na gege bi won yi ati yara kekeke re ati aterigba ati iloro re je gege bi won yi perese si nbe ninu re ati ninu awon iloro re yika o je 50 igbonwo ni gigun ati igbonwo 25 ni ibu awon iloro re nbe ni ha agbala ode igi ope si nbe lara aterigba re ni ha ihin ati ni ha ofun abagoke re si ni ategun 8 o si mu mi wa si enu ona ariwa o si won gege bi won yi awon yara kekeke re aterigba re ati iloro re ati perese re yika gigun re je 50 igbonwo ati ibu re igbonwo 25 ati aterigba re nbe ni ha agbala ode igi ope si nbe lara aterigba re ni ha ihin ati ni ha ofun abagoke re si ni ategun 8 ati yara ati abawole re wa ni ha aterigba enu ona na nibi ti won ma iwe ore ebo sisun ati ni iloro enu ona na tabili meji nbe ni ha ihin ati tabili meji ni ha ofun lati ma pa iran ebo sisun ati ore ebo ese ati ore ebo irekoja lori won ati ni ha ode ti a ba nlo si abawole enu ona ariwa ni tabili meji nbe ati ni ha miran ti se iloro enu ona ni tabili meji nbe tabili merin nbe ni ha ihin tabili merin si nbe ni ha ohun ni ha enu ona tabili 8 lori eyi ti won a ma pa eran ebo won tabili merin na si je ti okuta gbigbe fun ore ebo sisun igbonwo kan ohun abo ni gigun ati igbonwo kan ohun abo ni ibu ati igbonwo kan ni giga lori eyi ti won a si ma ko ohun elo won le ti won fi pa ore ebo sisun ati eran ebo ati ninu ni iwo elenu meji onibu atelewo kan ti a kan mo yika ati lori awon tabili na ni eran ore gbe wa ati lodi enu ona ti inu ni yara awon akorin gbe wa ninu agbala ati inu ti nbe ni iha enu ona ariwa oju won si wa le ona gusu okan ni iha enu ona ila orun oju eyi ti nbe le ona ariwa o si wi fun mi pe yara yi ti oju re nbe le ona gusu ni fun awon alufa awon olutoju iso ile na yara ti oju re nbe le ona ariwa ni fun awon alufa
2: awon olutoju iso pepe na
1: awon wonyi le awon omo sadoku ninu awon omo lefi ti won ma sumo oluwa lati se iranse fun o si won agbala na 100 igbonwo ni gigun 100 igbonwo ni ibu igun 4 logboogba ati pepe ti nbe niwaju ile na o si mu mi wa si iloro ile na o si won opo iloro na igbonwo 5 ni ha ihin ati igbonwo 5 ni ha ohun ibu enu ona na si je igbonwo 3 ni ha ihin ati igbonwo 3 ni ha ohun gigun iloro na je 20 igbonwo ibu re igbonwo 11 o si mu mi wa si ategun ti won fi bagoke re awon pupo si nbe ni ha ibi aterigba okan nihin ati okan lohun
0: iwe woli esikieli ori ikokanlelogoji o si mu mi wa si tempile o si won awon aterigba igbonwo 6 ni gbigboro le apa keji ibu ago na ati ibu ilekun na je igbonwo 10 iha ilekun na si je igbonwo 5 le apa kan ati igbonwo 5 le apa keji o si won gigun re 40 igbonwo ati ibu re 20 igbonwo o si wa si inu re o si won aterigba ilekun na igbonwo 2 ati ilekun na igbonwo 6 ibu ilekun na si je igbonwo 7 pele o si won gigun re 20 igbonwo ati ibu re 20 igbonwo niwaju tempile o si wi fun mi pe eyi ni ibi mimo julo o si won ogiri ile na igbonwo 6 ati ibu yara iha gbogbo igbonwo 4 yi ile na ka ni ha gbogbo ati awon yara iha okan lori ekeji je 3 nigba 30 won si wo inu ogiri ti ile awon yara iha na yika ki won ba le di ara won mu nitori ko si idimu ninu ogiri ile na a si se gboro o si lo yika loke awon yara iha nitori ogiri ile na lo loke loke yi ile na ka nitori na ibu ile na wa loke be ni iyara isale yo si toke laarin emi si ri giga ile na yika ipele awon yara egbe na si je eje kikun kan ati igbonwo 6 ni gigun ibu ogiri na ti yara egbe lode je igbonwo 5 ati eyi ti o ku ni ibi yara egbe ti nbe ninu ati laarin yara na 20 igbonwo ni gbigboro yi ile na ka ni iha gbogbo ati ilekun awon yara egbe na nbe le ona ibi ti o ku
1: ilẹ̀kùn kan lé ọ̀nà àríwá àti ilẹ̀kùn kan ní gúúsù àti ìbú ibẹ̀ náà tí ó kù jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún yíká àti ilé tí ó wà níwájú èyí tí a yà sọ́tọ̀ ní igun ọ̀nà ìwọ̀ oòrùn jẹ́ àádọ́rin ìgbọ̀nwọ́ ní gbígbòòrò ògiri ilé náà sì jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún ní ìbú yíká àti gígùn rẹ̀ àádọ́rùn-ún ìgbọ̀nwọ́ ó sì wọn ilé náà ọgọ́rùn-ún ìgbọ̀nwọ́ ní gígùn àti ibi tí a yà sọ́tọ̀ àti ilé náà pẹ̀lú ògiri wọn ọgọ́rùn-ún ìgbọ̀nwọ́ ní gígùn àti ìbú ojú ilé náà àti ti ibi tí a yà sọ́tọ̀ ní àìlà ọrùn ọgọ́rùn-ún ìgbọ̀nwọ́ ó sì wọn gígùn ilé náà tí ó kọjú sí ibi tí a yà sọ́tọ̀ tí ń bẹ lẹ́yìn rẹ̀ àti ibùjókò òkè ní ìhà kan àti ní ìhà mìíràn ọgọ́rùn-ún ìgbọ̀nwọ́ pẹ̀lú tẹ́ḿpìlì inú àti ìloro àgbàlá náà àwọn ìloro àti fèrèsé tóóró àti ibùjókò òkè yíká lórí ilé olóró ilé mẹ́ta wọn tí ó wà níwájú ìloro náà ni a fi igi tẹ́ yíká àti láti ilẹ̀ dé òkè fèrèsé a sì bo àwọn fèrèsé náà sí ti òkè ilẹ̀kùn àní títí dé ilé ti inú àti ti òde àti lára ògiri ní àgbogbo tinú tòde ni wíwọ̀n kérúbù àti igi ọ̀pẹ ni a sì fi ṣe é igi ọ̀pẹ kan sì ń bẹ láàrin kérúbù àti kérúbù kérúbù kọ̀ọ̀kan sì ní ojú méjì ojú ènìyàn kan sì wà níhà ibi igi ọ̀pẹ lé apá kan àti ojú ẹgbọrọ kìnìún kan sì wà níhà ibi igi ọ̀pẹ lé apá kejì a ṣe é yí ilé náà ká níhà gbogbo láti ilẹ̀ títí fi dé òkè ilẹ̀kùn ni a ṣe kérúbù àti igi ọ̀pẹ sí àti lára ògiri tẹ́ḿpìlì náà àwọn òpó ilẹ̀kùn tẹ́ḿpìlì náà jẹ́ igun mẹ́rin lọ́gbọọgba àti iwájú ibi mímọ́ ìrí ọ̀kan bí ìrí èkejì pẹpẹ igi náà jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́ta ní gíga gígùn rẹ̀ ìgbọ̀nwọ́ méjì àti igun rẹ̀ àti gígùn rẹ̀ àti àwọn ògiri rẹ̀ jẹ́ ti igi ó sì wí fún mi pé èyí ni tábìlì tí ń bẹ níwájú olúwa àti tẹ́ḿpìlì náà àti ibi mímọ́ náà ní ilẹ̀kùn méjì àwọn ilẹ̀kùn méjì náà ní awẹ́ awẹ́ méjì tí ń yí awẹ́ méjì fún ilẹ̀kùn kan àti awẹ́ méjì fún ilẹ̀kùn kejì kérúbù àti igi ọ̀pẹ ni a ṣe sí ara wọn sára ilẹ̀kùn tẹ́ḿpìlì gẹ́gẹ́ bí èyí tí a ṣe sára ògiri igi ìbòrí wà lójú ìloro lóde fèrèsé tóóró àti igi ọ̀pẹ ń bẹ níhà ìhín àti níhà ọ̀hún níhà ìloro àti ní yàrá ìhà ilé náà àti ní igi ìbòrí.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Ìwé wòlíì Ezekiẹ́lì, orí ìkejìlélógójì, ó sì mú mi wá sí àgbàlá òde ní ọ̀nà apá àríwá, ó sì mú mi wá sí yàrá tí ó kọjú sí ibi tí a yà sọ́tọ̀, tí ó sì kọjú sí ilé lọ́nà àríwá. Níwájú, ọgọ́rùn-ún ìgbọ̀nwọ́ ní gígùn ní ilẹ̀kùn àríwá, àti ìbú rẹ̀ àádọ́ta ìgbọ̀nwọ́. Níwájú, ogún ìgbọ̀nwọ́ tí ó wà fún àgbàlá àti inú, àti níwájú ìtẹ̀lé tí ó wà fún àgbàlá àti òde. Ibùjókò òkè tí ó kọjú sí ibùjókò òkè wà ní òrùlé mẹ́ta àti níwájú àwọn yàrá ní ìrìn ìgbọ̀nwọ́ mẹ́wàá ní ìbú nínú ọ̀nà ìgbọ̀nwọ́ kan ilẹ̀kùn wọn sì wà ní àríwá àti àwọn yàrá òkè kúrú jù nítorí ibùjókò ti àwọn yàrá ìsàlẹ̀ àti yàrá àárín yọ síwájú wọ̀nyí ti ilé nítorí wọ́n jẹ́ olórùlé mẹ́ta ṣùgbọ́n wọn kò ní ọwọ̀n bí ọwọ̀n àgbàlá nítorí náà a fà sẹ́yìn kúrò nínú yàrá ìsàlẹ̀ àti kúrò nínú yàrá àárín láti ilẹ̀ wá àti ògiri tí ó wà lóde tí ó kọjú sí yàrá lé apá àgbàlá òde níwájú yàrá gígùn rẹ jẹ àádọta ìgbọ̀nwọ́ nítorí gígùn àwọn yàrá tí ó wà lóde jẹ àádọta ìgbọ̀nwọ́ sì wò ó níwájú tẹ́ḿpìlì ó jẹ ọgọ́rùn-ún ìgbọ̀nwọ́ àti láti ìsàlẹ̀ yàrá wọ̀nyí ní ìwọlé lé ọ̀nà ìlà ọ̀run wà bí a ti ń lọ sínú wọn láti àgbàlá òde wá ní ìbú ògiri àgbàlá lé ọ̀nà ìlà ọ̀run níwájú ibi tí a yà sọ́tọ̀ àti níwájú ilé náà ni àwọn yàrá náà wà àti ọ̀nà iwájú wọn tí gẹ́gẹ́ bí ìrí àwọn yàrá tí ó wà lé ọ̀nà àríwá ni wọ́n ti gùn mọ bẹ́ẹ̀ ni wọ́n gbòòrò mọ àti gbogbo ìjáde wọn sì dàbí ìṣe wọn àti bí ilẹ̀kùn wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yàrá tí ó ń ti ilẹ̀kùn wọn lé ọ̀nà gúúsù ilẹ̀kùn kan wà lórí ọ̀nà lé ọ̀nà gbọ̀nran níwájú ògiri lé ọ̀nà ìlà ọ̀run bí a ti ń wọ inú wọn ó sì wí fún mi pé àwọn yàrá àríwá àti àwọn yàrá gúúsù tí ó wà níwájú ibi tí a yà sọ́tọ̀ àwọn ni yàrá mímọ́ níbi tí àwọn àlùfáà ti ń súnmọ́ olúwa yóò máa jẹ ohun mímọ́ jùlọ níbẹ̀ ni wọ́n máa gbé ohun mímọ́ jùlọ kà àti ọrẹ ẹbọ jíjẹ àti ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀ àti ọrẹ ẹbọ ère kọjá nítorí ibẹ̀ jẹ́ mímọ́ nígbà tí àwọn àlùfáà bá wọ ibẹ̀ wọn kì yóò sì kúrò níbi mímọ́ sí àgbàlá òde ṣùgbọ́n níbẹ̀ níbi tí wọ́n gbé ń ṣiṣẹ́ ni wọ́n fi ẹ̀wù wọn sí nítorí wọ́n jẹ́ mímọ́ wọ́n sì wọ ẹ̀wù mìíràn wọ́n sì súnmọ́ nǹkan wọn nì tí ó jẹ́ ti ènìyàn nígbà tí ó sì ti wọn ilé ti inú tán ó mú mi wá sí ha ilẹ̀kùn tí ó kọjú sí ọ̀nà ìlà oòrùn, ó sì wọ̀n yíká, ó fi ìje ìwọ̀nlẹ̀ wọn ti apá ìlà oòrùn 500 ìje, nípa ìje ìwọ̀nlẹ̀ yíká, ó sì fi ìje ìwọ̀nlẹ̀ wọn ti apá àríwá 500 ìje yíká, ó sì fi ìje ìwọ̀nlẹ̀ wọn ti apá gúúsù 500 ìje, ó yí padà sí ọ̀nà ìwọ̀ oòrùn, ó sì fi ìje ìwọ̀nlẹ̀ wọn 500 ìje, ó wọ̀n ní hà mẹ́rẹ̀ẹ̀rin, ó ní ògiri kan yíká, 500 ìje ní gígùn, àti 500 ní ìbú, láti pààlà láàrin ibi mímọ́ àti ibi àìmọ́.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà.
4: Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, wípé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ìrìn kiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní, ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a fara balẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wípé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyí nínú Epístólì ti Pọ́ọ̀lù Apọ́stólì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí, a ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀, nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stólì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wípé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì, ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́, tí ó dàbí ẹni wípé àwọn èdè kan dè wọ́n, àwọn ìbòjú kan bò wọ́n lójú, tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. Ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wá, àkọ́bí láti inú òkó wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ, nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kà ṣe tí gbọ́ rẹ̀ yìí, ó ń sọ nípa Jésù Kristì. Ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wípé gbogbo Bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ Jésù Kristì. Bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé Bíbélì ń tẹnumọ, ó sì ń jẹ́ kí ó yé wa wípé ìwé yìí, èyí ni Bíbélì. Ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn, ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù Kristì. Wo Genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun ó sì fọ́ lé orí, iwo si pa ni gigise bi o ba wo oro olorun yi ni finifini o so nipa ejo lailai ni o si so nipa obirin na eyi ti ejo lailai ni ti o tan je eyi ni efa o wan so fun wi pe ohun o fi ota si arin iru omo ejo yi ati iru omo efa bi o ba wo bi a se ma npe eniyan a ma npe eniyan ni oruko baba re bi a ba pe oruko re isaju a tun pe oruko baba re tele nitori na gbogbo eniyan patapata ni o je bi iru omo baba re iru omo okunrin sugbon eni ti olorun so nipa re nihi ni o pe ni iru omo efa eyi je omo ti yo jade lati inu wondia lai loko ni ati akoko yi ni ati nso nipa Jesu Kristi awon ti o se ko iwe majemu lailai bi ati misi won lati odo emi mimo won ko fi di wale ti won ko fi pamo fun wa nipa Jesu Kristi bi o ba tun wo Deuteronomy ori kejidinlogun Deuteronomy ori kejidinlogun lati ese ikeedogun Oluwa Olorun re yo gbe woli kan dide fun o laarin re ninu awon arakunrin re bi emi oni ki eyin ki o feti si gege bi gbogbo eyi ti iwo bere lowo Oluwa Olorun re ni horebo li ojo ajo ni we pe ma se je ki emi tun gbo ohun Oluwa Olorun mi mo be ni ki emi ki o ma ba ri ina nla yi mo ki emi ki o ma ba ku Oluwa si we fun mi pe won wi rere li eyi ti won so emi o gbe woli kan dide fun won laarin awon arakunrin won bi iwo emi o se fi oro mi si li enu ohun o si so fun won gbogbo eyi ti mo pa lase yo se se eni ti ko ba peti si oro mi ti owo ma so li oroko mi emi o bere lowo re eyi ni a tun so nipa Jesu Kristi Mose je ki o di mo fun awon ju won yi we pe ohun toka si enikan ti o dabi ohun sugbon ti o ga ju ohun lo ohun toka si enikan ti o gbe dide laarin won wi pe eni yi ni o ni ekunrere oro olorun ekunrere ilana olorun ati wi pe nigba ti o ba de won peti si oro ti yo so eni yi ni a pe ni Kristi tabi Messiah na tabi Jesu Kristi Oluwa wa bi o ba wo orin Dafidi ori keji orin Dafidi ori keji ese ikeji la bi enu ko omo na lenu ki o ma se binu eyin a se segbe le ona na bi inu re ba ru die kiun ibokun ni fun gbogbo awon ti o gbeke won le eyi tun so nipa Jesu Kristi bi o ba npi si awon ti an ka dara dara mo ti ka lati ibere bibeli mo ti lo sinu Deuteronomy a se tun ti lo sinu iwe orin Dafidi ori bi gbogbo won bi won ti kenu jopo ti won si so nipa Jesu Kristi ti won reti lakoko na sugbon bi o ba lo sinu Isaiah ori kesan lati ese kefa Isaiah je ki o ye wa lai si sugbon tabi ninu ohun ti o nso ninu Isaiah ori kesan ese kefa nitori abi omo kan fun wa a fi omokunrin kan fun wa ijoba yo si wa li ejika re a o si ma pe oruko re ni iyanu oludamo olorun alagbara baba ayeraye omo alade alaafia ijoba yo si bi si alaafia ki yo ni pekun lori ite Dafidi ati lori ijoba re lati ma to ati lati fi idi re mule nipa idajo ati ododo lati sinsiye lo ani titi lai itara Oluwa awon omogun yo se eyi ohun ti a se nkan awon nkan wonyi si o leti ni wepe ki o le mo wepe lati ibere pepe ni Olorun ti ni ipinu wepe owo ran Jesu Kristi awon elomiran o ro wi pe nigbati Jesu Kristi wa wi pe ko si akosile kikun nipa Jesu Kristi sugbon gbogbo iwe mimo le o je ki a mo wi pe ati reti Jesu Kristi lati majemu lai lai. Bati asipi Jesu han, osi wa lati mu on gbogbo se gege bi akosile ti atini bi o baranti nigbati Jesu Kristi jinde kuro ninu oku ti o nba awon mo ihire soro o nso fun wi pe on gbogbo ti o sele o wa ni ibamu gege bi oro Olorun wo apere yi ninu Luke ori 14:20 Luke ori 14:20 lati ese iketadinlogbon o si bere lati Mose eyi ni lati inu iwe Mose ati gbogbo awon woli wa o si tumo nkan fun won ninu iwe mimo gbogbo nipa ti ara re e je ki o ye wa daju wi pe Jesu Kristi mo wi pe gbogbo iwe ti o wa ninu majemu lai lai ni o ko oro nipa ohun kini eredi ti a fin lo sinu awon nkan wonyi bi o ba fe mo Jesu oni lati ka oro Olorun oni lati ko eko oro Olorun ki o yi oye ke yeke awon elomiran ma nfi eko bibeli ja para won sin so wi pe won fe di alagbara ninu Olorun a ko le di alagbara ninu Olorun bi a ko ba mo Jesu jinle ju be lo a ko si le mo Jesu jinle ju be lo bi a ko ba ko eko oro Olorun ki o si da wa loju bi o ba fe kun fun igbala ti Jesu Kristi mo wa ti o fe ni iya ni pekun ti Jesu Kristi mo wa bi o ba fe dabi re ni toto oni lati ko eko oro Olorun a ma nko lorin we pe mo fe ki n dabi Jesu ninu iwa pele ko seni to gboro binu lenu re lekan ri bo ba je we pe ni toto lo fe dabi Jesu oni lati ni igbala Jesu oni lati ni iya ni pekun ko si le sese fun lati dabi Jesu lati ni igbala tabi iya ni pekun bi ki ba se wi pe o ko eko yanju nipa eni ti Jesu Kristi se a ma nko lori pelu wi pe mo fe ki n dabi Jesu ladura agba gbogbo lori oke ni o nikan lo pade baba re bi a ba fe dabi Jesu ninu iwa ninu irin ninu gbogbo ti o se ati ninu agbara ti o ni pelu Olorun bi a ba fe dabi Jesu ninu iwa pele bi a ba se fe dabi Jesu ninu bi ko ti binu tabi ti ko korira awon ota re o ye ki awa papa mo wi pe ani lati ko eko oro Olorun yanju bi a tin mo Jesu Kristi si bi a tin ko eko oro Olorun si be ni yo rorun fun wa lati dabi Jesu ninu Efeso ori kerin lati ese ikejila si ese iketala Efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Kristi titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo Olorun titi a o fi di okunrin titi a o fi de iwon gigun ekun Kristi bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon Jesu Kristi ati ekun iwa amuye ti o wa ni igbesi aye re ani lati ko eko oro Olorun ki o daju ninu Kolose ori keta ese ikerindinlogun eje ki oro Kristi ma gbe inu yin eyi ni asiri bi a se ndagba ninu eko oro Olorun bi a se ndagba ninu imoye imo Olorun bi a se ndagba ninu igbesi aye onigbagbo tooto bi a se ndagba ninu sisunmo Olorun si ni timotimo eje ki oro Kristi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si Olowa nje bi a ba fe mo Jesu Kristi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki a ni eko Jesu Kristi je ki o da loju bi a ti so fun otele re wi pe ni ilu Kolose ni a ti gbe awon kan dide ti Olorun ti n ko won ni eko oro Olorun Paul si gburo won eyi ni o fi n gbadura fun won wi pe won o kun fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o ngbadura fun wi pe ki eko olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo olorun ki o si dabi eni wi pe won ni ipese mule iduro sese ninu igbagbo won o nso nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won sugbon o tun ranti wi pe awon eleko ike kan won ti n wa si kolose awon ti munisina won ko awon ara kolose won yi wi pe jesu christi o dabi eni wi pe ko le to fun won wi pe bi won ti n gba jesu christi gbo lapa kan be ni o ye ki won ki o tun ma gba awon angeli gbo ki won ki o ma se awon nkan miran lati le ri wi pe won de oju osun ti igbagbo bi o ba wo awon nkan ti awon eleko eke wonyi ti won mu wa si odo awon ara kolose o ri wi pe ese kan na ni o se awon mo israeli ni aye atijo ninu majemu lailai nitori ohun ti awon eleko eke awon woli eke ti won so fun awon mo israeli ni wi pe olorun jehova olorun abrahamu ti isaki ati ti jacobu wi pe ko to fun won wi pe o ye ki won ki o to da awon nkan miran wo ki won ki o fi awon nkan miran kun ijewo igbagbo won bi o ba si wa awon mo israeli bi a se pa won lokanda ti a se si won nipo ni yi ti o dabi eni wi pe won ko gbekele won ko simile olorun ti won ti gbagbo tele tele nkan won yi kan na ni o dabi eni wi pe o fe wa si kolose ti won so fun won wi pe jesu christi ti won gbagbo wi pe ko ni le to fun won wo ti majemu lailai ki awo ti awon mo israeli ti amenu bayi ninu jeremiah ori keji ese keji la si iketala ki enu ki o ye orun nitori eyi ki o si daamu ki o si di gbigbe li olowa wi nitori awon eniyan mi se ibi meji won fi emi orisun iye sile won si wa kanga omi fun ara won kanga fifo ti ko le da omi duro eyi ni awon mo israeli ti won sina kuro lodo olorun nitori wi pe nigba ti a mu won jade ko si enikeni ti o ran won lowo bi ki se agbara olorun nikan soso nigba ti a mu won jade kuro ninu egypt ni won bere si ni ko orin isegun orin igbala si olorun won ti won mo wi pe olorun to fun won ninu ohun gbogbo ati wi pe ko si ohun to soro fun olorun lati se sugbon igba ko pe titi ti awon kan fi pa won lokanda ti won si won nipo ti won so fun won wi pe olorun ti o mo jade kuro ninu oko eru wi pe ko to lati gba won ati wi pe ko to lati fehiti lati gbekele eyi ni awon omo israeli ni won fi lo sinu iborisa ti won bere si ni wa awon oluran lowo nibi ti ko si oluran lowo ese yi kan na ni o fe se awon ara kolose nitori awon ti o wa nso fun wi pe jesu christi ni kan soso ki yo le to fun won o ma nsele laye ode oni wi pe nigba ti a ba ti gba jesu christi gege bi olowa ati olugbala wa nigba ti a ba ti gba jesu christi gege bi oluso agutan fun wa ti a ba ti gba jesu christi gege bi imole ati olufunni ni iye awon elomiran ma wa lati so fun a wi pe bi a ba joko ti jesu christi nikan soso wi pe ko le to fun won sugbon eyi ni paul apostoli ti o fi fe ja iro awon eniyan wonyi ti o fe ki o ye awon ara kolose wi pe jesu christi o to fun gbogbo won patapata ninu kolose ori keji ninu kolose ori keji lati ese ikeji si iketa ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle olorun ani kristi inu eni ti a fi gbogbo isura ogbon ati imo pamo si eyi ni paul n je ki o da won loju wi pe ko tun si ogbon ni ibomiran ko tun si imo ni ibomiran ko tun si ijile ife olorun ninu ibomiran wi pe ninu jesu kristi ni a fi gbogbo isura ogbon ati imo pamo si nítorí bẹ́ẹ̀ bí a bá rí ẹni tí ó fi Jésù sílẹ̀ tí ó ń wa ọgbọ́n tàbí òye tàbí ìyà nípẹ̀kun ní ibòmíràn ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó di ẹni ìṣìnà àti ẹni tí ó ṣáko nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ó sọ wípé nítorí pé nínú rẹ̀ ní gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára ó jẹ́ kí ó yé wa wípé nínú Jésù Kristi ní gbogbo ẹ̀kún òye ọ̀rọ̀ Ọlọ́run ìmọ̀ Ọlọ́run àti gbogbo ìbùkún tí Ọlọ́run fẹ́ fún wa wípé nínú Jésù Kristi ní gbogbo ẹ̀kún nǹkan wọ̀nyí ni ó wà kí a má ba ṣìnà lọ kí a má ba tún máa wá nǹkan mìíràn kí a máa rò wípé Jésù tí a ti gbọ́ nípa rẹ̀ wípé kò tó fún wa nínú Kọ́ríntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ Ọlọ́run sì lè mú kí gbogbo orí ọ̀fẹ́ máa bí si fún yín kí ẹ̀yin tí ó ní ànító nínú ohun gbogbo ní ìgbà gbogbo lè máa pọ̀ sí i nínú iṣẹ́ rere gbogbo bí o bá wo ẹsẹ̀ yìí dáradára bí ó ti ń sọ nípa gbogbo orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ànító ní ìgbà gbogbo àti iṣẹ́ rere gbogbo.

Ọlọ́run wọ̀nyí ni pé kí ó lè yí ọ dájúdájú wípé kò sí agbára ní ibòmíràn àfi nínú Jésù Kristì. Kò sí ìgbàlà ní ibòmíràn àfi nínú Jésù Kristì. Kò sí ìdáǹdè ìtúsílẹ̀ nínú ẹlòmíràn àfi nínú Jésù Kristì. Bí a bá rí ẹni tí ó ń pa ọlọ́kàndà, bí a bá rí ẹni tí ó fẹ́ ṣì ọ lọ́nà, tí ó ń sọ fún ọ wípé ìmọ̀ ìjìnlẹ̀ tó wà ní ibòmíràn bí kìí ṣe nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbélé wa lọ́wọ́, ó jẹ́ wípé ẹni bẹ́ẹ̀ ó fẹ́ mú ọ ṣáko, ó ń fẹ́ mú ọ rìn kiri gẹ́gẹ́ bí ẹni tí ó sọnù. Èyí ni ó ń kọ Pọ́ọ̀lù Àpọ́sítélì lóminú tí ó mọ̀ wípé àwọn tí ó lọ sí Kólósè tí ó fẹ́ pa wọ́n lọ́kàndà, tí ó fẹ́ ṣí wọn nípò, wípé wọ́n ó sọ wọ́n di aṣáko, wọ́n ó sọ wọ́n di ẹdun arinlẹ̀ nípa ti ìgbàgbọ́. Ó sì ń fẹ́ kí ó dá wọn lójú wípé ìtànjẹ ni àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n mú tọ̀ wọ́n wá. Jẹ́ kí a wò nísinsìnyí àwọn ohun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ń sọ nínú ibi tí a kà nínú Kólósè orí kìíní, tí ó ń sọ nínú nípa Kristi Jésù Olúwa wa. Ìkíní, ó ń sọ nípa Kristi àwòrán Ọlọ́run, Ọlọ́run àìrí, ṣùgbọ́n Jésù Kristi ni ó sọ Ọlọ́run di ẹni tí a fi hàn, ẹni tí a rí, ẹni tí a mọ̀. Òun ni àwòrán Ọlọ́run. Ìkejì, ó ń sọ nípa Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, ó ń sọ nípa Kristi orí ìjọ. Ìkíní, Kristi àwòrán Ọlọ́run. Ìkejì, Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, Kristi orí ìjọ. Jẹ́ kí a wò ó ní ìkọ̀ọ̀kan. Wo Kólósè orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ó ní ẹni tí í ṣe àwòrán Ọlọ́run. Ta ni Paul ń sọ nípa rẹ̀ yìí tí ó sọ wípé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run? Bí o bá kà á láti ẹsẹ̀ kẹtàlá, ó ní ẹni tí ó gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ yìí ni ó ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹrin láti ìkẹẹ̀dógún tí ó sọ wípé ọmọ rẹ̀, ẹni tí àwa ní ìdáǹdè, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ó mọ̀ wípé èyí ń sọ nípa Kristi. Ó ní a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ nípa ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristi. Nínú ẹsẹ̀ kẹẹ̀dógún ni ó ti tẹ̀síwájú tí ó wípé ẹni tí yìí ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. Jẹ́ kí a ṣe ìtumọ̀ èyí fún ọ. Nígbà tí ó ń sọ wípé ẹni yìí ní í ṣe àwòrán Ọlọ́run, ó ń sọ wípé Ọlọ́run tí a kò rí, ṣùgbọ́n Jésù Kristi jẹ́ àwòrán rẹ̀. Jésù jẹ́ Ọlọ́run. Ó ní ẹlẹ́dàá ohun gbogbo. A ó jẹ́ kí ó dá lójú bí a ó ti máa wo ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Ènìyàn ẹlẹ́ran ara kò lè fi ojú rí Ọlọ́run nínú ọláńlá rẹ̀, kò sì tí ì rí nínú ẹ̀kún ọláńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristi ni Ọlọ́run dénìyàn tí ó wá fi Ọlọ́run hàn. Jésù yìí ni àwòrán Ọlọ́run pípé, àwòrán tí ó fi Ọlọ́run hàn, tí ó sì ń sọ fún wa wípé òun pàápàá jẹ́ Ọlọ́run. Jẹ́ kí a fiyè sí àwọn ọ̀rọ̀ tí a ó kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nísinsìnyí, kí o lè mọ̀ wípé Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀ kìí kàn ṣe bí ọ̀kan nínú àwọn áńgẹ́lì, tàbí kó kàn jẹ́ bí ọ̀kan nínú àwọn wòlíì. Ó jẹ́ Ọlọ́run fúnrara rẹ̀. Jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i nínú Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà. Nítorí a bí ọmọ kan fún wa, a bí ọmọkùnrin kan fún wa. Èyí ń sọ nípa Jésù Kristi. Ó ní ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run alágbára. Bí o bá jẹ́ ẹni tí ó gba Bíbélì gbọ́, bí o bá jẹ́ ẹni tí ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, bí kìí bá ṣe wípé o fẹ́ mú Ọlọ́run lékèé, o sì fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di asán, o mọ̀ wípé Jésù Kristi yìí a pè ní Ọlọ́run alágbára. A sì pè ní Bàbá ayérayé, a pè ní ọmọ aládé àlàáfíà. Èyí jẹ́ kí ó dá wa lójú wípé Jésù tí a gbàgbọ́ kìí ṣe wòlíì, kìí ṣe áńgẹ́lì, ó jẹ́ Ọlọ́run. Ó sọ wípé a máa ń pè ní ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni, ó jẹ́ ọmọ Ọlọ́run, ó sì tún jẹ́ Ọlọ́run bákan náà. Bí a bá wo orin Dáfídì,

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli esikeli, ori iketa le logoji, osi mumi wasi enu ona ti o kwaju si ona ilarun. Ti kie si, ogo olorun isweli wa lati ona ilarun, ati ohun re ribi ari womi kupo, ayesi ran fun ogo re, osi dabi iri iran ti mori, gege bi iran ti mori, nigba ti mo wa lati pa ilu narun. Iran nan si dabi iran ti mori, leba odo kebari. Mo si doju mi bole ogo oluwa si wa si ile na lati ona ilekun ti o poju si ona ila orun emi si gbe mi soke o si mu mi wa si agbala atinu si kiyesi ogo oluwa kun ile na mo si gbo o n ba mi soro lati inu ile wa okunrin na si duro ti mi o si wi fun mi pe omo eniyan ibi ite mi ati ibi atelese mi nibi ti emi o gbe laarin awon omo israeli lailai ati oruko mimo mi ni ki ile israeli ma baje mo awon tabi oba won nipa panshaga won tabi nipa oku oba won ni ibi giga won ni tite iloro won nibi iloro mi ati opo won nibi opo mi ogiri si wa laarin emi ati awon won si ti ba oruko mimo mi je nipa ohun irira won ti won ti se mo si run won ni ibinu mi nje ki won mu panshaga won ati oku awon oba won jina kuro lodo mi emi o si ma gbe arin won lai lai iwo mi eniyan fi ile na han ile israeli ki oju aise dede won ba le ti won si je ki won won apere na bi oju gbogbo ohun ti won ba se ba si ti won fi ri ile na awon ati kiko re ati ijade re ati iwole re ati gbogbo iri re ati gbogbo ase re ati gbogbo iri re ati gbogbo ofin re ki o si ko loju won ki won ki o le pa gbogbo iri re mo ati gbogbo ase re ki won si se won eyi ni ofin ile na lori oke giga gbogbo ipinu re yika ni mimo julo kiyesi eyi ni ofin ile na won yi si ni iwon pepe nipa igbonwo igbonwo je igbonwo kan ati ibu atelewo kan isale re yo je igbonwo kan ati ibu re igbonwo kan ati igbati re ni eti re yika yo je ika kan eyi ni yo si je ibi giga pepe na lati isale ile titi de ijoko isale yo je igbonwo meji ati ibu re igbonwo kan ati lati ijoko kekere titi de ijoko nla yo je igbonwo merin ati ibu re igbonwo kan pepe na si je igbonwo merin ati lati pepe titi de oke je iwo merin pepe na yo si je igbonwo mejila ni gigun ati mejila ni ibu onigun merin ni igun mererin re ati ijoko ni yo je igbonwo merinla ni gigun ati merinla ni ibu ninu igun mererin re ati eti re yika yo je abo igbonwo ati isale re yo je igbonwo kan yika ategun re yo si koju si iha ila orun o si wi fun mi pe omo eniyan bayi ni oluwa olorun wi eyi ni ase pepe na ni ojo ti won o se lati ru ore ebo sisun lori re ati lati won eje sori re iwo si fi egboro malu fun ore ebo ese fun awon alufa awon lefi ti se iru omo sadoku ti n sunmo mi lati se iranse fun mi ni oluwa olorun wi iwo si mu ninu eje re iwo si fi si iwo mererin re ati si igun mererin ijoko na ati si eti re yika iwo si we ese re mo iwo si se tutu re iwo si mu egboro malu ti ore ebo ese ohun si sun ni ibi ti ayan ni ile na lode ibi mimo ati ni ojo keji iwo fi omo ewure alailaba won rubo ore ese ohun si so pepe na di mimo ni won ti fi egboro malu so di mimo nigba ti iwo ba ti so di mimo tan iwo fi egboro malu alailaba won rubo ati agbo alailaba won lati inu agbo wa iwo si fi won rubo niwaju oluwa awon alufa yo si da iyo si won won si fi won ru ore ebo sisun si oluwa ojo meje ni iwo fi pese obuko fun ore ebo ese lojojumo won si pese egboro malu pelu ati agbo lati inu agbo wa ti won se alailaba won ojo meje ni won fi we pepe won si so di mimo won si ya ara won soto nigbati ojo won yi ba pe yo si se ni ojo kejo ati siwaju awon alufa yo se ore ebo sisun yin lori pepe ati ore ebo idupe emi o si gba yin ni oluwa olorun wi
2: iwe woli esikeli ori ikerin le logoji o si mu mi pada lona enu ona ibi mimo ti ode ti o koju si ila orun o si ti oluwa si wi fun mi pe enu ona yi yo wa ni titi a ki yo se enikan ki yo si gba wo inu re nitori oluwa olorun israeli ti gba wo inu re yo si wa ni titi fun omo alade ni omo alade oni yo joko ninu re lati je apara niwaju oluwa yo wo
3: lati ona iluru enu ona na
1: yóò sì jáde láti ẹnu ọ̀nà rẹ̀ náà lọ. Ó sì mú mi wá ọ̀nà ẹnu ọ̀nà àríwá síwájú ilé náà. Mo sì wò sí kíyèsí, ògo Olúwa kún ilé Olúwa, mo sì dojú mi bolẹ̀. Olúwa sì wí fún mi pé, ọmọ ènìyàn, fi iyì rẹ sí i, sì fi ojú rẹ wò, sì fi etí rẹ gbọ́ ohun gbogbo tí èmi ti sọ fún ọ ní ti gbogbo àṣẹ ilé Olúwa àti ti gbogbo òfin rẹ. Sì fi iyì rẹ sí ìwọnú ilé ènì pẹ̀lú gbogbo ìjáde lọ ibi mímọ́ náà. Ìwọ sì wí fún àwọn ọlọ̀tẹ̀ àní fún ilé Ísírẹ́lì pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, kí gbogbo ohun ìríra yín tó fún yín ilé Ísírẹ́lì. Ní ti pé ẹ mú ọmọ àjèjì aláìkọlà àyà àti aláìkọlà ara wá láti wà ní ibi mímọ́ mi, láti sọ ọ́ di aláìlọ́wọ̀ àní ilé mi, nígbà tí ẹrú àkàrà mi, ọ̀rá àti ẹ̀jẹ̀ wọ́n sì ba májẹ̀mú mi jẹ́ nípa gbogbo ohun ìríra yín. Ẹ kò sì pa ibi ìṣọ́ mímọ́ mi mọ́, ṣùgbọ́n ẹ ti yan olùṣọ́ ibi ìṣọ́ inú ibi mímọ́ mi fún ara yín. Báyìí ni Olúwa Ọlọ́run wí, gbogbo ọmọ àjèjì aláìkọlà àyà tàbí aláìkọlà ara kì yóò wọ inú ibi mímọ́ mi nínú gbogbo ọmọ àjèjì tí ó wà láàrin àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n àwọn Léfì tí ó ti lọ jìnà kúrò lọ́dọ̀ mi ní ìṣìnà Ísírẹ́lì, tí wọ́n ṣìnà kúrò lọ́dọ̀ mi lẹ́yìn òrìṣà wọn, yóò sì ro àìṣedédé wọn. Wọ́n sì jẹ́ ìránṣẹ́ ní ibi mímọ́ mi, olùṣọ́ ẹnu ọ̀nà ilé, wọ́n sì máa ṣe ìránṣẹ́ ní ilé. Àwọn ni yóò pa ọrẹ ẹbọ sísun àti ẹbọ fún àwọn ènìyàn, wọ́n sì dúró níwájú wọn láti ṣe ìránṣẹ́ fún wọn. Nítorí tí wọ́n ṣe ìránṣẹ́ fún wọn níwájú òrìṣà wọn, wọ́n sì jẹ́ ohun ìdìgbòlù àìṣedédé fún ilé Ísírẹ́lì. Nítorí náà ni mo gbé ọwọ́ mi sókè sí wọn, ni Olúwa Ọlọ́run wí, wọ́n sì ro àìṣedédé wọn. Wọn kì yóò sì súnmọ́ ọ̀dọ̀ mi láti ṣiṣẹ́ àlùfáà fún mi, tàbí láti súnmọ́ gbogbo ohun mímọ́ mi ní ibi mímọ́ jùlọ. Wọ́n sì ru ìtìjú wọn àti ohun ìríra wọn tí wọ́n ti ṣe. Èmi ó sì ṣe wọ́n ní olùṣọ́ ibi ìṣọ́ ilé fún gbogbo iṣẹ́ rẹ̀ àti fún ohun gbogbo tí a ó ṣe nínú rẹ̀. Ṣùgbọ́n àwọn àlùfáà, àwọn Léfì, àwọn ọmọ Sádókù tí ó pa ibi ìṣọ́ ibi mímọ́ mi mọ́, nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì ṣìnà kúrò lọ́dọ̀ mi, àwọn ni yóò súnmọ́ ọ̀dọ̀ mi láti ṣe ìránṣẹ́ fún mi. Wọ́n sì dúró níwájú mi láti rú ọ̀rá àti ẹ̀jẹ̀ sí mi, ni Olúwa Ọlọ́run wí. Àwọn ni yóò wá sí ibi mímọ́ mi, àwọn ni ó sì súnmọ́ tábìlì mi láti ṣe ìránṣẹ́ fún mi. Wọ́n sì pa ibi ìṣọ́ mi mọ́, yóò sì ṣe pé nígbà tí wọ́n bá wá sí ẹnu ọ̀nà àgbàlá àti inú, wọ́n wọ ẹ̀wù ọgbọ̀n, irun àgùntàn kì yóò bọ́ sí ara wọn nígbà tí wọ́n bá ń ṣe ìránṣẹ́ ní ẹnu ọ̀nà àgbàlá àti inú àti nínú ilé. Wọ́n sì ní fìlà ọgbọ̀n lé orí wọn, ṣòkòtò ọgbọ̀n ni wọ́n sì wọ̀ ní ìdí wọn. Wọn kì yóò sì fi ohun tí múni làágùn di àmùrè.
3: Nígbà tí wọ́n bá sì lọ sí àgbàlá òde,
1: àní sí àgbàlá òde sọ́dọ̀ àwọn ènìyàn, wọ́n bọ́ ẹ̀wù wọn tí wọ́n fi ṣe ìránṣẹ́, wọ́n sì fi wọ́n sí àwọn yàrá mímọ́, wọ́n sì wọ ẹ̀wù mìíràn. Wọn kì yóò sì fi ẹ̀wù wọn sọ àwọn ènìyàn di mímọ́, wọn kì yóò sì fa orí wọn, bẹ́ẹ̀ ni wọn kì yóò jẹ́ kí irun wọn gbọ̀. Ní rírẹ́, wọ́n rẹ irun orí wọn. Àlùfáà gbogbo kì yóò mu ọtí wáìnì nígbà tí wọ́n bá wá sí àgbàlá àti inú. Wọn kì yóò sì fẹ́ opó tàbí ẹni tí a tì jáde fún aya wọn, ṣùgbọ́n wọ́n fẹ́ wúndíá láti irú ọmọ ilé Ísírẹ́lì tàbí opó tí ó ti ní àlùfáà rí. Wọ́n sì kọ́ àwọn ènìyàn mi ní ìyàtọ̀ tí ó wà láàrin mímọ́ àti àìlọ́wọ̀. Wọ́n sì mú wọn mọ èyí tí ó wà láàrin àìmọ́ àti mímọ́. Àti ní ìjà, àwọn ni yóò dúró láti ṣe ìdájọ́. Wọ́n sì dá ní ìdájọ́ mi, wọ́n sì pa òfin mi àti àṣẹ mi mọ́ ní gbogbo àpéjọ mi. Wọ́n sì ya àwọn ọjọ́ ìsinmi mi sí mímọ́. Wọn kì yóò sì wá sọ́dọ̀ òkú ènìyàn láti sọ ara wọn di àìmọ́, ṣùgbọ́n fún bàbá tàbí fún ìyá tàbí fún ọmọkùnrin tàbí fún ọmọbìnrin, fún arákùnrin tàbí fún arábìnrin tí kò ti ní ọkọ, wọ́n lè sọ ara wọn di àìmọ́. Àtìlẹ́yìn ìwẹ̀nùmọ́ rẹ̀, wọ́n sì ka ọjọ́ méje fún un. Àti ní ọjọ́ tí yóò lọ sí ibi mímọ́, sí àgbàlá àti inú láti ṣe ìránṣẹ́ ní ibi mímọ́, òun ó rú ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀ rẹ̀, ni Olúwa Ọlọ́run wí. Àti ogún ni yóò jẹ́ fún wọn, èmi ni ogún wọn. Ẹ kì yóò sì fún wọn ní ìní ní Ísírẹ́lì, èmi ni ìní wọn. Àwọn ni yóò jẹ ọrẹ ẹbọ jíjẹ àti ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀ àti ọrẹ ẹbọ ìrékọjá àti gbogbo ohun ègún ní Ísírẹ́lì yóò jẹ tiwọn. Àti ìkíní nínú gbogbo àkọ́so nǹkan gbogbo, olúkúlùkù ọrẹ gbogbo nínú gbogbo ọrẹ yín yóò jẹ ti àwọn àlùfáà. Ẹ ó sì fi àkọ́pò ìyẹ̀fun yín fún àlùfáà, kí ìbùkún lè balẹ̀ ilé rẹ̀. Gbogbo òkú nǹkan àti ohun tí a fà ya nínú ẹyẹ tàbí nínú ẹranko ni àwọn àlùfáà kì yóò jẹ.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Ìwé wòlíì Èsíkíẹ́lì, orí 5:15. pẹ̀lú nígbà tí ẹ̀yin bá fi ìbò pin ilẹ̀ lé ogún, ẹ ó gbé ọrẹ wá fún Olúwa, èyí tí ó mọ́ láti ilẹ̀ náà wá. Gígùn náà yóò jẹ́ 2,000 ìje ní gígùn àti 4,000 ní ìbú. Èyí yóò jẹ́ mímọ́ ní gbogbo agbègbè rẹ̀ yíká. Láti inú èyí, 500 yóò jẹ́ ti ibi mímọ́ mi ní gígùn, pẹ̀lú 500 ní ìbú, ní igun mẹ́rẹ̀ẹ̀rin yíká, àti 50 ìgbọ̀nwọ́ fún ìgbàǹgbà rẹ̀ yíká. Àti nínú ìwọ̀nyí ni ìwó wọn 2,200 ní gígùn àti 4,000 ní ìbú, àti nínú rẹ̀ ni ibi mímọ́ yóò wà, ibi mímọ́ jùlọ. Èyí tí ó mọ́ nínú ilẹ̀ náà yóò jẹ́ ti àwọn àlùfáà, àwọn ìránṣẹ́ ibi mímọ́, tí yóò súnmọ́ láti ṣe ìránṣẹ́ fún Olúwa, yóò sì jẹ́ ààyè fún ilé wọn àti ibi mímọ́ fún ibi mímọ́. Àti 2,200 ní gígùn àti ti 4,000 ní ìbú ni àwọn Léfì pẹ̀lú àwọn ìránṣẹ́ ilé náà ní 20 yàrá fún ara wọn ní ìní. Àti ìní ìlú náà ni ẹ̀yin ó yan 4,000 ní ìbú àti 2,200 ní gígùn lẹ́bàá ọrẹ ìpín mímọ́ náà yóò jẹ́ ti gbogbo ilé Ísírẹ́lì. Àti ìpín kan yóò jẹ́ ti olórí níhà kan àti níhà kejì ọrẹ ìpín mímọ́ àti ti ìní ìlú tí ó kọjú sí ọrẹ ìpín mímọ́ tí ó sì kọjú sí ìní ti ìlú láti ìhà ìwọ̀ oòrùn sí ìwọ̀ oòrùn àti láti ìhà ìlà oòrùn sí ìlà oòrùn. Gígùn rẹ̀ yóò gbé ọ̀kan nínú àwọn ìpín láti etí ìwọ̀ oòrùn dé etí ìlà oòrùn. Ní ilẹ̀ náà ni ìní rẹ̀ yóò wà ní Ísírẹ́lì. Àwọn olórí mi kì yóò sì ni àwọn ènìyàn mi lára mọ́, àti ilẹ̀ yòókù ni wọ́n fi fún Ísírẹ́lì gẹ́gẹ́ bí ẹ̀yà wọn. Báyìí ni Olúwa Ọlọ́run wí, kí ó tó fún yín, ẹ̀yin olórí Ísírẹ́lì, ẹ mú ìwà ipá ìrẹ́jẹ kúrò,
3: kí ẹ sì mú ìdájọ́ àti òdodo ṣẹ.
1: Mú ìlọ́nilọ́wọ́gbà yín kúrò lọ́dọ̀ àwọn ènìyàn mi, ni Olúwa Ọlọ́run wí, kí ẹ̀yin kí ó ní ìwọ̀n títọ́ àti éfà títọ́ àti bátì títọ́. Éfà àti bátì yóò jẹ́ ìwọ̀n kan náà, kí bátì ba lè gba 10% àti éfà 10%. Ìwọ̀n rẹ̀ yóò jẹ́ gẹ́gẹ́ bí ti hómẹ́rì. Ṣékélì yóò sì jẹ́ 20 gera, 20 ṣékélì, 25 ṣékélì, 25 ṣékélì ni mánà ẹ̀yìn yóò jẹ́. Èyí ni ọrẹ tí ẹ ó rú 6 éfà hómẹ́rì àlìkámà kan. Ẹ ó sì mú 6 éfà hómẹ́rì báàlì kan wá ní ti àṣẹ òróró, bátì òróró 10 bátì kan láti inú kórìwá tí ó jẹ́ hómẹ́rì oníbátì 10, nítorí bátì 10 ni hómẹ́rì kan. Àti ọ̀dọ́ àgùntàn kan láti inú agbo, láti inú igba, láti inú pápá tútù Ísírẹ́lì fún ọrẹ ẹbọ jíjẹ, àti fún ọrẹ ẹbọ sísun, fún ọrẹ ẹbọ ìdúpẹ́ láti fi ṣe ètùtù fún wọn, ni Olúwa Ọlọ́run wí. Gbogbo ènìyàn ilẹ̀ náà ni yóò mú ẹbọ yìí wá fún olórí ní Ísírẹ́lì, tí ọmọ aládé yóò jẹ́ ọrẹ ẹbọ sísun, àti ọrẹ ẹbọ jíjẹ, àti ọrẹ ẹbọ mímu nínú àṣẹ gbogbo, àti ní oṣù tuntun, àti ní àwọn ọjọ́ ìsinmi, ní gbogbo àjọ ilé Ísírẹ́lì. Òun ó pèsè ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀ àti ọrẹ ẹbọ jíjẹ àti ọrẹ ẹbọ sísun àti ọrẹ ẹbọ ìdúpẹ́ láti ṣe ètùtù fún ilé Ísírẹ́lì. Báyìí ni Olúwa Ọlọ́run wí, ní oṣù ìkínní ní ọjọ́ ìkínní oṣù, ìwó mú ẹgboro akọ màlúù aláìlábàwọ́n, ìwó sì fi sọ ibi mímọ́ di mímọ́. Àlùfáà yóò sì mú nínú ẹ̀jẹ̀ ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀, yóò sì fi sí òpó ilé àti sí igun mẹ́rẹ̀ẹ̀rin ìjókòó pẹpẹ àti sí òpó ẹnu ọ̀nà àgbàlá àti inú ilé. Báyìí ni ìwọ sì ṣe ní ọjọ́ kejì oṣù fún olúkúlùkù ẹni tí ó ṣìnà àti fún òpè, ẹ ó sì ṣe ètùtù ilẹ̀ náà. Ní oṣù ìkínní ní ọjọ́ ìkẹrìnlá oṣù, ẹ̀yin ó ní èrè kọjá àṣẹ ọjọ́ méje, àkàrà ìwú ní jíjẹ, àti ní ọjọ́ náà ni ọmọ aládé yóò pèsè ẹgboro akọ màlúù fún ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀ fún ara rẹ̀ àti fún gbogbo ènìyàn ilẹ̀ náà. Àti ọjọ́ méje àṣẹ náà ni yóò pèsè ọrẹ ẹbọ sísun fún Olúwa, ẹgboro akọ màlúù méje àti àgbò méje aláìlábàwọ́n lójoojúmọ́ fún ọjọ́ méje náà, àti ọmọ ewúrẹ́ kan lójoojúmọ́ fún ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀. Yóò sì pèsè ọrẹ ẹbọ jíjẹ ti éfà kan fún ẹgboro akọ màlúù kan, àti éfà kan fún àgbò kan, àti híní òróró kan fún éfà kan. Ní oṣù keje ní ọjọ́ 15 oṣù ni yóò ṣe gẹ́gẹ́ bí wọ̀nyí ní àṣẹ ọjọ́ méje, gẹ́gẹ́ bí ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí ọrẹ ẹbọ sísun, àti gẹ́gẹ́ bí ọrẹ ẹbọ jíjẹ, àti gẹ́gẹ́ bí òróró.

0: ìwé wòlíì Ezekiẹ́lì orí 44. Báyìí ni Olúwa Ọlọ́run wí, ẹnu ọ̀nà àgbàlá àti inú tí ó kọjú sí ìlà oòrùn yóò wà ní títì ní ọjọ́ mẹ́fà tí a fi ṣiṣẹ́, ṣùgbọ́n ní ọjọ́ ìsinmi ni a ó ṣe sílẹ̀, àti ní ọjọ́ oṣù tuntun ni a ó sì ṣe sílẹ̀. Olórí náà yóò sì bá ẹnu ọ̀nà ìloro ti ẹnu ọ̀nà òde wọlé, yóò sì dúró níbi òpó ẹnu ọ̀nà. Àwọn àlùfáà yóò sì pèsè ọrẹ ẹbọ sísun rẹ̀ àti ọrẹ ẹbọ ìdúpẹ́ rẹ̀, òun ó sì máa sìn ní ìloro ẹnu ọ̀nà, yóò sì jáde wá, a kì yóò sì ti ẹnu ọ̀nà títí di àṣálẹ́. Ènìyàn ilẹ̀ náà yóò sì máa sìn ní ilẹ̀kùn ẹnu ọ̀nà yìí níwájú Olúwa ní ọjọ́ ìsinmi àti ní oṣù tuntun. Ọrẹ ẹbọ sísun tí olórí náà yóò rú sí Olúwa ní ọjọ́ ìsinmi yóò jẹ́ ọ̀dọ́ àgùntàn mẹ́fà aláìlábàwọ́n àti àgbò kan aláìlábàwọ́n, àti ọrẹ ẹbọ jíjẹ yóò jẹ́ éfà kan fún àgbò kan, àti ọrẹ ẹbọ jíjẹ fún ọ̀dọ́ àgùntàn ẹ̀bùn ọwọ́ rẹ̀, àti híìnì òróró kan fún éfà kan. Àti ní ọjọ́ oṣù tuntun, ẹgbọrọ màálùú kan àìlábàwọ́n àti ọ̀dọ́ àgùntàn mẹ́fà àti àgbò kan wọn ó wà láìlábàwọ́n, yóò sì pèsè ọrẹ ẹbọ jíjẹ éfà fún ẹgbọrọ akọ màálùú kan àti éfà kan fún àgbò kan àti fún àwọn ọ̀dọ́ àgùntàn gẹ́gẹ́ bí ọwọ́ rẹ̀ bá ti tó, àti híìnì òróró kan fún éfà kan. Nígbà tí olórí náà yóò bá sì wọlé, ọ̀nà ìloro ẹnu ọ̀nà ni yóò bá wọlé, yóò sì bá ọ̀nà rẹ̀ jáde. Nígbà tí ènìyàn ilẹ̀ náà yóò bá sì wá síwájú Olúwa ní àwọn àpèjọ ọ̀wọ̀, ẹni tí ó bá bá ọ̀nà ẹnu ọ̀nà àríwá wọlé láti sìn yóò bá ọ̀nà ẹnu ọ̀nà gúúsù jáde, ẹni tí ó bá sì bá ọ̀nà ẹnu ọ̀nà gúúsù wọlé yóò sì bá ọ̀nà ẹnu ọ̀nà àríwá jáde, kì yóò bá ọ̀nà ẹnu ọ̀nà tí ó bá wọlé jáde, ṣùgbọ́n yóò jáde lódì kejì. Àti olórí tí ó wà láàrin wọn, nígbà tí wọ́n bá wọlé yóò wọlé, nígbà tí wọ́n bá sì jáde yóò jáde. Àti nínú àwọn àsè àti nínú àwọn àjọ, ọrẹ ẹbọ jíjẹ yóò jẹ́ éfà kan fún ẹgbọrọ akọ màálùú kan àti éfà kan fún àgbò kan àti fún àwọn ọ̀dọ́ àgùntàn ẹ̀bùn ọwọ́ rẹ̀, àti híìnì òróró kan fún éfà kan. Nígbà tí olórí náà yóò bá sì pèsè ọrẹ ẹbọ sísun àtinúwá tàbí ọrẹ ẹbọ ìdúpẹ́ àtinúwá fún Olúwa, ẹnìkan yóò sì ṣí ilẹ̀kùn tí ó kọjú sí ìlà oòrùn fún un, yóò sì pèsè ọrẹ ẹbọ sísun rẹ̀ àti ẹbọ ìdúpẹ́ rẹ̀ bí ó ti ṣe ní ọjọ́ ìsinmi, yóò sì jáde, àti lẹ́yìn ìjáde lọ rẹ̀ ẹnìkan yóò ti ilẹ̀kùn. Lé ojoojúmọ́ ni ìwọ ó pèsè ọ̀dọ́ àgùntàn kan fún aláìlábàwọ́n ọlọ́dún kan fún ọrẹ ẹbọ sísun fún Olúwa, ìwọ ó máa pèsè rẹ̀ lóró òwúrọ̀, ìwọ ó sì pèsè ọrẹ ẹbọ jíjẹ fún un lóró òwúrọ̀, ìdá mẹ́fà éfà àti ìdá mẹ́fà kíní òróró kan láti fi po ìyẹ̀fun dáradára náà. Ọrẹ ẹbọ jíjẹ nígbà gbogbo nípa àṣẹ láéláé fún Olúwa. Báyìí ni wọ́n ó pèsè ọ̀dọ́ àgùntàn náà àti ọrẹ ẹbọ jíjẹ náà àti òróró náà lójoojúmọ́ fún ọrẹ ẹbọ sísun nígbà gbogbo. Báyìí ni Olúwa Ọlọ́run wí, bí olórí náà bá fi ẹ̀bùn fún ẹnikẹ́ni nínú àwọn ọmọ rẹ̀, ogún rẹ̀ yóò jẹ́ ti àwọn ọmọ rẹ̀, yóò jẹ́ ìní wọn nípa ìjogún. Bí ó bá sì fi ẹ̀bùn nínú ìní rẹ̀ fún ọ̀kan nínú àwọn ìránṣẹ́ rẹ̀, nígbà náà yóò jẹ́ tirẹ̀ títí di ọdún òmìnira, yóò sì tún padà di ti olórí náà, ṣùgbọ́n ogún rẹ̀ yóò jẹ́ ti àwọn ọmọ rẹ̀ fún wọn. Olórí náà kì yóò sì fi ipá mú nínú ogún àwọn ènìyàn láti lé wọn jáde kúrò nínú ìní wọn, yóò fi ogún fún àwọn ọmọ rẹ̀ lára ìní tí òun ti ká lára rẹ̀, kí àwọn ènìyàn mi kí ó má bàa túká olúkúlùkù kúrò ní ìní rẹ̀. Ó sì mú mi kọjá lé àbáwọ̀ tí ó wà lẹ́bàá ẹnu ọ̀nà sí àwọn yàrá mímọ́ ti àwọn àlùfáà tí ó kọjú sí àríwá, sì kíyèsí ibì kan wà níbẹ̀ ní ìhà méjèèjì ìwọ oòrùn. Ó sì wí fún mi pé èyí ni ibi tí àwọn àlùfáà yóò máa ṣe ọrẹ ìrékọjá àti ọrẹ ẹ̀ṣẹ̀, níbi tí wọn ó máa yan ọrẹ jíjẹ kí wọn má bàa gbé wọn jáde sí àgbàlá òde láti sọ àwọn ènìyàn di mímọ́. Ó sì mú mi jáde sí àgbàlá òde, ó sì mú mi kọjá ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá náà, sì kíyèsí ní olúkúlùkù igun àgbàlá náà ni àgbàlá kan gbé wà. Ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá náà ni àgbàlá tí a kàn pọ̀ ológójì ìgbọ̀nwọ́ ní gígùn àti ọgbọ̀n ní ìbú. Àwọn igun mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyìí jẹ́ ìwọ̀n kan náà.
1: Ọwọ́ ilé kan sì wà yíká nínú wọn.
0: Yíká àwọn mẹ́rẹ̀ẹ̀rin, a sì ṣe ibùdáná sí
1: abẹ́ ọ̀wọ́ náà yíká.
0: Ó sì wí fún mi pé wọ̀nyí ni ibi àwọn tí ń sè, níbi tí àwọn ìránṣẹ́ ilé náà yóò máa ṣe ẹbọ àwọn ènìyàn.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ní orúkọ Jésù Kristì Olúwa wa, bàbá wa ti ń bẹ lé ọ̀run, a tún dé láṣáálẹ̀ yìí pẹ̀lú àwọn ẹrù wúwo, pẹ̀lú àìsàn, pẹ̀lú àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé wa, nítorí a mọ̀ wípé

0: Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kìí ṣàárẹ̀. Mo ní kìí ṣàárẹ̀. Bẹ́ẹ̀ ni àárẹ̀ kìí mú un. Kò sí àwárí òye rẹ̀. Agbára yìí yóò ṣiṣẹ́ ní ìgbésí ayé rẹ̀ láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Éfésù orí kẹta ó yẹ kí o máa fi ọkàn ro ohun ńláńlá tí Ọlọ́run yóò ṣe fún ọ ní àṣálẹ̀ yìí bí a ti ń wo agbára atóbijù Ọlọ́run wa. Éfésù orí kẹta ẹsẹ̀ ogún. Ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọ́pọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa? Ó sọ fún wa wípé agbára yìí, agbára Ọlọ́run yóò ṣiṣẹ́ nínú rẹ. Ó sì sọ fún wa wípé yóò ṣe ohun tó ń béèrè. Ìkejì, yóò ṣe èyí tó ń rò lọ́kàn. Ìkẹta, yóò ṣe gbogbo ohun tí a ń béèrè tàbí tí a ń rò. Ìkẹrin, yóò ṣe ju gbogbo èyí tí a ń béèrè àti èyí tí a ń rò láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Ó wá sọ pé ó jù bẹ́ẹ̀ lọ wípé Ọlọ́run alágbára atóbi jù tí ṣí òkè nídìí yóò ṣe lọ́pọ̀lọ́pọ̀ ju gbogbo èyí tí a ń béèrè tàbí tí a ń rò. Ó ní irú agbára yìí yóò ṣiṣẹ́ nínú wa. Mo rò wípé ó múra sílẹ̀. Mo ní ṣe ó múra sílẹ̀ nítorí wípé lónìí Ọlọ́run yóò ṣiṣẹ́ àrà ní ìgbésí ayé rẹ. Nítorí agbára ńlá tó jí Jésù Kristi dìde láti inú òkú, ó ṣetán láti ṣiṣẹ́ ní ìgbésí ayé rẹ. Èyí ni ó mú wa lọ sí kókó kejì nísìnyí. Ó ń sọ nípa òkè ńlá ńlá tó ń ṣídìí nípasẹ̀ Ọlọ́run wa. Òkè ńlá tó ń ṣídìí nípasẹ̀ Ọlọ́run wa. Nínú Matthew orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkọkàndínlógún. Nígbà náà lé àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ ọ́ wá lẹ́yìn. Wọ́n bí i pé èé ṣe tí àwa kò lè jáde? Ohun kan ṣẹlẹ̀. Ọmọ kan ní ẹ̀mí èṣù, ẹ̀mí tó ń da lóró. Wọ́n gbé ọmọ yìí wá sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn Jésù, ṣùgbọ́n wọn ò lè ṣe é. Wọn ò lè lé ẹ̀mí èṣù yìí jáde. Ṣùgbọ́n nígbà tí Jésù dé pẹ̀lú ọ̀rọ̀ àṣẹ kan, ó lé ẹ̀mí èṣù yìí jáde. Èyí wá ṣe àwọn ọmọ ẹ̀yìn ní kàyéfì. Wọ́n ń bèrè wípé kí ni ṣe, èyí ti ṣe tí àwa ò lè ṣe nǹkan yìí? Nínú ẹsẹ̀ ogún, Jésù sì wí fún wọn pé nítorí àìgbàgbọ́ yín ni. Lóòótọ́ ni mo sá wí fún yín, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustard, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́, ṣe o ní ìgbàgbọ́? Mo ní ṣe o ní ìgbàgbọ́. Bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustard, ẹ̀yin ò wí fún òkè yìí pé ṣí níhìn-ín lọ sí ọ̀hún, yóò sì ṣí. Jésù ní yóò sì ṣí. Láṣáálẹ̀ yìí yóò ṣí. Gbogbo òkè tó wà ní ìgbésí ayé rẹ yóò sì ṣí. Kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe. Kò sí nǹkan tí ẹ kì yóò lè ṣe. Nínú Mákù orí kọkànlá ẹsẹ̀ ìkẹtàlélógún. Mákù orí kọkànlá ẹsẹ̀ ìkẹtàlélógún. Lóòótọ́ kìí ṣe ti ọ̀rọ̀ eré. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni nínú àwọn ọmọ Ọlọ́run, ẹnikẹ́ni nínú àwọn tí ó bá gbàgbọ́, ẹnikẹ́ni nínú àwọn tí ó gbàdúrà ní orúkọ Jésù, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun, tí kò bá sì ṣiyè méjì lé ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún. Ṣùgbọ́n ìbéèrè kan ló jẹ wá lógún. Kí ni à ń pè ní òkè? Òkè ni àwọn ìṣòro ati la asigbo to lagbara jo wa lo ti a ko le funra wa mu kuro ti o si nira pupo lati gba mora to si se pe gbogbo agbara wa ati ti awon oliran lowo wa lapapo ja si otubante oke yi je o sese ki o je aisan tabi isoro tabi wahala to taku to ni ohun ko ni lo fun eni ti o ni iru oke be iwaju ko se lo be ni eyin ko se pada si o dabi e ti awon eyan wa man so wi pe oba ran ni nise odo oba kun ise oba ko se ma je odo oba ko si se rolu bi o mo we oke ni eru ti esugberu eniyan orun wo eleru ko si eni ti yo so kale sugbon lasale yi gbogbo eru lorun re lori re a o so kale loruko jesu ki o le ye wa dara dara ohun ti an pe ni oke ati ohun ti an gbadura ni asale yi we pe yo sidi ye kin se awon apere die fun o ikini bi awon oke se gaju eniyan giga yowu laye lo be ni awon isoro na gaju imo ogbon ati agbara idalo ohun ti an pe ni oke o gaju enikeni yowu laye be na ni awon isoro awon aisan awon ajogunba lo gaju agbon ogbon ati agbara idalo won je isoro tabi aisan to diju to takoko to sunisu tabi to gontio ikeji awon oke won je adayeba bi a ba npe nkan kan loke o je wi pe adayeba ni won ti wa nibe ki atobi wa gege bi oke apata olumo ni ilu egba bi o ti wa nibe ki atobi lagbaja ti oke sapati ti wa ni ibadan ki atobi la kasegbe be na ni ki a to bi arugbo tin be ni abule wa igun idile ti wa eyi ni a npe ni oke awon nkan wonyi ti o ti wa ninu ebi to je as aisan ajogunba bi warapa bi atogbe bi as aisan buburu miran ti ko se fenu sotan awon nkan wonyi ni a npe ni oke sugbon lasale yi won pora loruko jesu iketa bi oke se man je idena to taku sibe to nse idiwo fun itesiwaju be ni opo arun ojo pipe ati idaloro emi esu ndena itesiwaju ebi ati aseyori lenu ise pelu iru oke be aye eniyan ninu aye eniyan bi won ba fa ki to ara won sugbon lasale yi yo to ara won loruko jesu gege bi oke ti a ko le sinidi awon elomiran ni ese to rorun lati dimoni to je wi pe won ti jija kadi pe popo ninu agbere ninu tabi ninu aliyan tabi ninu tete tita sugbon ti won o bo lasale yi a o to osile awon elomiran o sese ki o je asa baraku to soro lati dawo de duro bi igbo mimu tabi siga tabi oti mimu tabi taba sugbon lasale yi o dominira loruko jesu ti elomiran to je oke ni ipada seyin igba gbogbo ki eniyan ki o di igbekun fun ese sugbon ati to osile ikerin telomiran je igun tabi epe tabi itakasini to je wi pe lati igba na ni onitohun ti yagan ti tabi ti okuta ba oja re ti won si gbe ese le igbega lenu ise sugbon mo ki o ko orire wi pe bi o ti wa nihin lasale yi gbogbo re yo dopin loruko jesu ti awon miran ni aisan olori kunkun to n gbon owo lo lai ni awotan telomiran ni idojule ni oso tabi aje tabi awon elegbe awo sugbon mo gbagbo we pe o ti di ominira elomiran si ni emi mategbe airise àìríṣẹ́ òṣì tó dógòtì ni tó dàbí ẹni wípé ó jẹ́ ìgbèsè tó takú tó pinnu wípé òun ba ọ̀kalẹ̀ ìjákulẹ̀ ẹrù tó jẹ́ wípé òun sọni di ẹrú àti wàhálà tí mú ènìyàn máa rò wípé ikú yá jẹ̀sí lọ ṣùgbọ́n láṣáálẹ̀ yìí lórúkọ ọlọ́run lórúkọ jésù a ó mú gbogbo rẹ̀ kúrò ó sì di ẹni tí ó ní òmìnira lórúkọ jésù ìkẹta onírúurú iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ ọlọ́run wá onírúurú iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ ọlọ́run wá Matthew orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ìkejìdínlọ́gbọ̀n nígbà náà lè wá ó sì tẹríba fún un wípé olúwa ràn mí lọ́wọ́ ṣùgbọ́n ó dáhùn wípé kò tọ́ kí a mú àkàrà àwọn ọmọ kí a fi fún ajá ó sì wípé bẹ́ẹ̀ ni olúwa àwọn ajá a máa jẹ nínú ẹ̀rún tí ó ti orí tábìlì olúwa wọn bọ́ sílẹ̀ ohun tí jésù ń sọ níhìn ni wípé bí obìnrin yìí yóò bá rí iṣẹ́ ìyanu gbà kì í ṣe iṣẹ́ ìyanu bíi ẹ̀tọ́ bẹ́ẹ̀ni wípé ó yẹ ó tọ́ ó pé láti rí iṣẹ́ ìyanu yìí gbà ó ń sọ fún un wípé bí ajá ni obìnrin yìí rí ṣùgbọ́n obìnrin yìí ó mọ ohun tí jésù ń sọ ó wá ń sọ wípé bẹ́ẹ̀ ni olúwa ṣùgbọ́n àwọn ajá máa jẹ nínú ẹ̀rún tí ó ti orí tábìlì olúwa wọn bọ́ sílẹ̀ nígbà náà ni jésù dáhùn ó sì wí fún un pé obìnrin yìí ìgbàgbọ́ ńlá ni tirẹ mo gbàgbọ́ wípé ọlọ́run ó sọ bẹ́ẹ̀ fún ọ ní àṣálẹ́ yìí ìgbàgbọ́ ńlá ni tirẹ kí ó rí fún ọ kí ó rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́ ṣé o fẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run láṣáálẹ̀ yìí ó ní yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́ a sì mú ọmọbìnrin rẹ̀ láradá ní wákàtí kan náà nínú ìṣe àwọn àpọ́stélì ni mo fẹ́ ka ọ̀rọ̀ kan fún ọ mo gbàdúrà wípé kí ọlọ́run kí ó ṣe ọ lójú ẹ̀mí láti rí ìtumọ̀ tí ó ṣe iyebíye nínú ohun tí a ń kà yìí iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n dé ìkẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ Paulu òun sí là ń gbàdúrà wọ́n sì ń kọrin ìyìn sí ọlọ́run àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn lójijì ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mìtìtì ọgán gbogbo ilẹ̀kùn sì ṣí ìdè gbogbo wọn sì di sì tú sílẹ̀ rántí wípé àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí wọn ò tọ́ wọn ò yẹ kí á tú ìdè wọn ṣùgbọ́n gẹ́rẹ́ tí Paulu Sila tí wọ́n gbàdúrà tí wọ́n sì ń kọrin ìyìn ni a gbọ́ wípé ìdè gbogbo àwọn onítúbú àwọn tí wọ́n wà nílé túbú ìdè wọn tú sílẹ̀ ìwọ náà láṣáálẹ̀ yìí kì í ṣe nípa títọ́ kì í ṣe nípa yíyẹ kì í ṣe nípa mímọ̀ ṣe ṣùgbọ́n bí a bá ti ń gbàdúrà nítorí àánú ọlọ́run ní gbogbo ìdè tó dè ọ́ ni yóò máa tú lórúkọ jésù yẹ̀ràn létí wípé balógun ọ̀run ìjọ́sí kò yẹ síbẹ̀ a mú ọmọ ọ̀dọ́ rẹ̀ láradá èyí ni a ń pè ní iṣẹ́ ìyanu àánú obìnrin ará kẹ́nání tí mo ti kà fún ọ tí ó dàbí ajá níwájú ọlọ́run síbẹ̀ ó gba ìwòsàn àti ìdáǹdè fún ọmọbìnrin rẹ̀ kò yẹ kò lẹ́tọ̀ọ́ sí i ṣùgbọ́n ó gbà á nítorí iṣẹ́ ìyanu àánú ọlọ́run obìnrin onísun ẹ̀jẹ̀ kò ní ohunkóhun bí ọ̀rẹ́ bí ọrẹ bí olùrànlọ́wọ́ bí alágbàwí bí ẹwà bí òkìkí ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé obìnrin yìí kò ní nǹkan kan síbẹ̀síbẹ̀ a mú láradá lẹ́sẹ̀kẹsẹ̀ èyí ni a ń pè ní iṣẹ́ ìyanu àánú nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yé ọ wípé àkókò tìrẹ ti dé gbogbo òkè tó wà ní ìgbésí ayé rẹ wọn ó pòórá lórúkọ jésù
1: ohun kò tí ìbá jẹ́ ike tí ó dàbí òkè tó ṣù sí ọ lẹ́yìn a mú wọn kúrò gẹ̀gẹ́ ọrùn ni a mú wọn kúrò jẹjẹrẹ ni tó ń jẹ inú rẹ a mú wọn kúrò ìbá jẹ ọgbẹ inú nínú ìfun a mú wọn kúrò bí ó sì jẹ ìfọtí ìfọjú ìyadi ìdítí ìyarọ ikọ́fe arúmọléegun a mú wọn kúrò lórúkọ jésù dídí kí o bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí o sọ fún ọlọ́run wípé gbogbo òkè tí ó wà ní ìgbésí ayé rẹ àìsàn kò gbóògùn tí ó wà ní ìgbésí ayé rẹ ègún àjogún bá tó wà ní ìgbésí ayé rẹ àti ohun tí ó ti wà níbẹ̀ tí ó ti gbàdúrà tí ó ti gbà àwẹ̀ fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ó wà níbẹ̀ wípé ní àṣálẹ̀ yìí a ó mú gbogbo wọn kúrò pátápátá iṣẹ́ àánú ni o iṣẹ́ ìyanu àánú ni kìí ṣe wípé o lẹ́tọ́ sí kìí ṣe wípé o pé kìí ṣe wípé o lóhun kan tó fi lè já láńká tó níwájú olúwa wípé nítorí èyí ni ṣe é fún mi iṣẹ́ ìyanu àánú ọlọ́run ni iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ ọlọ́run wa òkè rẹ yóò ṣídì wàhálà rẹ yóò dópin àìsàn yóò kúrò a ó tu ọ sílẹ̀ a ó mú ọ lára dá a ó da ọ ní ìdè múra sílẹ̀ iṣẹ́ ìyanu ti dé múra sílẹ̀ àánú ọlọ́run pọ̀ múra sílẹ̀ kò sí kò ṣeé ṣe pẹ̀lú ọlọ́run wa múra sílẹ̀ gbogbo àìsàn gbogbo ìṣòro gbogbo wàhálà tó dàbí òkè ni ọlọ́run yóò mú kúrò
0: gba ọlọ́run gbọ́ bí o bá lè gbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí o bá gbàgbọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí o bá wí fún òkè yìí pé ṣídì kí o sì bọ́ sínú òkun tí kò bá ṣiyè méjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí o bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò sì rí bẹ́ẹ̀ fún un

0: Ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Fẹ́ kí o rántí wípé àṣálẹ̀ òní ni àṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. Ó sì dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ̀ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀ tẹ́tí sílẹ̀, bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wúlé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dàá, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídi, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ̀tí fi fún wa nínú agbára ẹ̀jẹ̀ Jésù àti pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àti ìfàmì oríyàn yín. Nítorí náà ni a ṣe ń gbàdúrà wípé gbogbo òkè tí ó wú sí ara àwọn ènìyàn wọ̀nyí, ẹ kúrò lórúkọ Jésù. Ìwọ ike tí ó fi ẹ̀yìn ẹni yìí ṣe ibùgbé, mo pàṣẹ jáde ní orúkọ Jésù. Gẹ̀gẹ̀ ọrùn tí ó wà ńbẹ̀ fún ọjọ́ pípẹ́, mo pàṣẹ fún yín ẹ jáde lórúkọ Jésù. Ìpákè tí ó wà ní abẹ́ inú, mo pàṣẹ nísinsìnyí wípé gẹ́gẹ́ bí òkè ẹ ṣídi lórúkọ Jésù. Ẹsẹ̀ wíwú, ara wíwú, ikùn wíwú, mo pàṣẹ ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú alágbára, ẹ fi ọwọ́ kan gbogbo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú gbogbo àìsàn tí ó jẹ́ kí ara wọn wú, àti ìrora tí ó jẹ́ kí ara wọn wú, àti gbogbo àrùn wọ̀nyí, ẹ lé wọn jáde lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí, àwọn tí a gbàdúrà fún yìí, ẹ yẹ ara yín wò. Bí o bá sì ti rí i wípé bí ìpákè ni, tàbí ohun mìíràn, tàbí oyún ìju, tàbí ike, tàbí gẹ̀gẹ̀, tàbí ara wíwú, o rí wípé o ti kúrò, o yin Ọlọ́run lógo, a ó sì yọ̀ pẹ̀lú rẹ kí a tó máa tẹ̀síwájú nísinsìnyí.

ibikíbi tí o bá wà kí o máa jáde bọ̀. Orí wípé bí a ṣe gbàdúrà tán, nǹkan tí ó wú sí ọ níkùn, nǹkan tí ó wú sí ọ lọ́rùn, èyí tí ó wú sí ọ lẹ́sẹ̀, àti èyí tí ó wú sí ọ lábẹ́, orí wípé ó ti kúrò, Ọlọ́run ti ṣí òkè rẹ nídìí, máa bọ̀ ní gbọ̀ngàn kéje, gbọ̀ngàn kéje. Ẹ jẹ́ kí àwọn aṣọ́nà wa kí wọn kí ó darí wọn. À ń retí yín o. Ibikíbi tí o bá wà, yẹ ara rẹ wò. Orí wípé Ọlọ́run ti ṣe fún ọ. Ó ti mú òkè rẹ, ó ti ṣí i nídìí, máa jáde bọ̀. Yẹ ara rẹ wò. Iṣẹ́ ìyanu àánú ni. Kì í ṣe wípé bóyá nìkankan lẹ́tọ̀ sí, ó tọ́ àbí ó yẹ. Tìrẹ ni, máa jáde bọ̀. À ń retí yín. Ṣé àyẹ̀wò ohun tí Ọlọ́run mú kúrò? Gbogbo òkè ni yóò ṣí dìí. Nísinsìnyí bí wọ́n ti ń jáde bọ̀, a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àrùn mìíràn nínú ara. Bí o bá ti ń gbọ́ èyí tí ó jọ tìrẹ, kí o máa nawọ́ sókè. Àrùn bíi ẹ̀tẹ̀, àrùn bíi ọgbẹ́ inú, tàbí jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer nínú tàbí lára, ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ tuberculosis, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá jẹ́ àwọn nǹkan wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, lè ó jẹ́ tìrẹ tí o ti ń rù káàkiri fún ọjọ́ pípẹ́, ìdáǹde ti dé. Nítorí iṣẹ́ ìyanu àánú yóò tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ̀díjú kí a gbàdúrà. Àwọn wọ̀nyí tí ó ní àrùn tí a kà sílẹ̀ wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, ẹ̀tẹ̀ ni, tàbí ọgbẹ́ inú, tàbí cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer, tàbí ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá ní àrùn tí ó jọ àwọn wọ̀nyí, yọ ọwọ́ rẹ sókè. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti gbàdúrà tán, ni kí o yẹ ara rẹ wò, nítorí wípé iṣẹ́ ìyanu tìrẹ, ó ń dúró de ọ́. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé alágbára ni yín, ẹ kì í bà á tì. Kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Gbogbo àrùn tó wà lára wọn, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìwọ àrùn ẹ̀tẹ̀, mo pa á láṣẹ, jáde lórúkọ Jésù. Gbogbo ọwọ́ tó ti re, ọwọ́ tó ti gé, àti ẹsẹ̀ tó ti re, tó ti gé, mo pàṣẹ wípé kí Ọlọ́run ẹlẹ́dàá, kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù, tí ó ti re sọnù, kí ó dá wọn padà lórúkọ Jésù. Gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ, àpàwọ́run, àmú wọn kúrò. Gba ìwòsàn lórúkọ Jésù. Gbogbo ọgbẹ́ inú, a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ Jésù. Àrùn jẹjẹrẹ cancer, àpá aláṣẹ, ẹ jáde lórúkọ Jésù. Àti egbò ọjọ́ pípẹ́, yálà lójú ara tàbí nínú ẹ̀dọ̀, ẹ gba ìwòsàn lórúkọ Jésù. Ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ Jésù. Kí ìwòsàn tòótọ́, ìwòsàn tí ó dúró pẹ́ títí, kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ Jésù. Ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ, jáde lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn mìíràn tí ó fara ju àwọn wọ̀nyí, tí ó ń dá wọn lóró, tí ó mú owó, tí ó ń kó owó wọn lọ, Ọlọ́run aláàánú alágbára, ẹ wò wọ́n sàn lórúkọ Jésù. Ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídìí, ó ní láti ṣídìí. A gbàgbọ́ wípé ẹ ti ṣe. A gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa. Lórúkọ Jésù Kristì Olúwa wa, àmín.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo. Ise iyanu Olorun ti te o lowo. Bi o ba ti ri ise iyanu yi wepe o ti farahan ninu ara re ki o ma jade bo.

a ń retí wọn ẹ máa mú wọn jáde bọ̀. Láti gbọ̀ngàn kẹta ẹ máa mú wọn jáde bọ̀. Gbọ̀ngàn karùn-ún ẹ máa mú wọn jáde bọ̀. Ìkẹrin ẹ máa mú wọn jáde bọ̀.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ìgún àìlè rọ́kọfẹ́, àìlè ráyafẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ìgún tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: ìwé wòlíì Ezekiẹ́lì orí 47. Ó sì mú mi padà wá sí ibi ilẹ̀kùn ilé náà. Sì kíyèsí, omi ń tú jáde láti abẹ́ ìloro ilé náà níhà ìlà oòrùn, nítorí iwájú ilé náà wà
1: ní ìlà oòrùn.
0: Omi sì ń wálẹ̀ láti abẹ́ apá ọ̀tún ilé náà ní gúúsù pẹpẹ. Ó sì mú mi jáde ní ọ̀nà ẹnu ọ̀nà ìhà àríwá. Ó sì mú mi yíwá ọ̀nà òde sí ẹnu ọ̀nà òde ní ọ̀nà tí ó kọjú sí ìlà oòrùn. Sì kíyèsí, omi ṣàn jáde láti ìhà ọ̀tún. Nígbà tí ọkùnrin náà jáde sí ìhà ìlà oòrùn pẹ̀lú okùn kan lọ́wọ́ rẹ̀, ó sì wọn 1000 ìgbọ̀nwọ́. Ó sì mú mi la omi náà já, omi náà sì dé kókósẹ̀. Ó tún wọn 1000, ó sì mú mi la omi náà já, omi náà sì dé eékún. Ó sì wọn 1000, ó sì mú mi là á já, omi sì dé ẹ̀gbẹ́. Ó sì wọn 1000, odò tí n kò lè wọ̀, nítorí omi ti kún, omi ìlú wẹ̀, odò tí kò ṣeé ré kọjá. Ó sì wí fún mi pé, ọmọ ènìyàn, ìwọ rí yìí. Ó sì mú mi wá, ó sì mú mi padà wá sí bèbè odò náà. Nígbà tí mo padà sì kíyèsí, igi púpọ̀ púpọ̀ wà ní ìhà ìhín àti ní ìhà ọ̀hún ní etí odò náà. Ó sì wí fún mi pé, omi wọ̀nyí ń tú jáde sí ìhà ilẹ̀ ìlà oòrùn, wọ́n sì ń sọ kalẹ̀ lọ sí pẹ̀tẹ́lẹ̀, wọ́n sì wọ òkun lọ. Nígbà tí a sì mú wọn wọ inú òkun, a sì mú omi wọn lára dá. Yóò sì ṣe pé ohunkóhun tí ó bá wà láàyè ti ń rákò. Níbikíbi tí odò méjèèjì bá dé, yóò wà láàyè. Ọ̀pọ̀lọpọ̀ ẹja yóò sì dé. Nítorí omi wọ̀nyí yóò dé ibẹ̀, a ó sì mú wọn lára dá. Ohun gbogbo yóò sì yè níbikíbi tí odò náà bá dé. Yóò sì ṣe pé àwọn apẹja yóò dúró lórí rẹ̀ láti Engedi títí dé Eneglaimu. Wọ́n ó jẹ ibi láti na àwọn sí. Ẹja wọn ó dàbí irú wọn bí ẹja òkun ńlá lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ibi ẹrẹ̀ rẹ̀ àti ibi ira rẹ̀ ni a kì yóò mú lára dá. A ó fi wọn fún iyọ̀ àti lẹ́bà odò ní etí rẹ̀, ní ìhà ìhín àti ní ìhà ọ̀hún. Ní gbogbo igi jíjẹ yóò hù, tí ewé rẹ̀ kì yóò rọ, tí èso rẹ̀ kì yóò sì run. Yóò máa so èso tuntun rẹ̀ ní oṣù rẹ̀, nítorí omi wọn láti ibi mímọ́ ni wọ́n ti ń tú jáde. Èso rẹ̀ yóò sì jẹ́ fún jíjẹ, àti ewé rẹ̀ fún ìmúniláradá. Báyìí ni Olúwa Ọlọ́run wí, èyí ni yóò jẹ́ ààlà tí ẹ̀yin yóò fi jogún ilẹ̀ náà fún ara yín. Fún ẹ̀yà méjìlá Ísírẹ́lì, Jósẹ́fù yóò ní ìpín méjì. Ẹ̀yin yóò sì jogún rẹ̀ olúkúlùkù bíi ti èkejì rẹ̀, èyí tí mo ti gbé ọwọ́ mi sókè láti fi fún àwọn bàbá yín. Ilẹ̀ yìí yóò sì bọ́ sọ́dọ̀ yín fún ogún. Èyí ni yóò sì jẹ́ ààlà ilẹ̀ náà ní ìhà àríwá láti òkun ńlá ní ọ̀nà Hétíónì bí a ti ń lọ sí Sedadi, Hamati, Berota, Sibraimu tí ó wà láàrin ààlà Damasku àti ààlà Hamati, Asa Hatikonu tí ó wà ní agbègbè Haurani. Ààlà láti òkun yóò sì jẹ́ Asarinani, ààlà Damasku àti àríwá níhà àríwá, àti ààlà Hamati, èyí sì ni ìhà àríwá, àti ní ìhà ìlà oòrùn. Ẹ ó wọ̀n láti àárín Haurani, àti láti àárín Damasku, àti láti àárín Gileadi, àti láti àárín ilẹ̀ Ísírẹ́lì lẹ́bà Jọ́dani, láti ààlà títí dé òkun ìlà oòrùn, èyí ni ìhà ìlà oòrùn, àti ìhà gúúsù sí gúúsù, láti Tamari títí dé omi ìjà ní Kadeshi, pẹ̀tẹ́lẹ̀ sí òkun ńlá, èyí ni ìhà gúúsù. Ìhà ìwọ̀ oòrùn pẹ̀lú yóò jẹ́ òkun ńlá láti ààlà bí a ti ń lọ sí Hamati, èyí ni ìhà ìwọ̀ oòrùn. Báyìí ni ẹ ó pin ilẹ̀ yìí fún ara yín gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà Ísírẹ́lì. Yóò sì ṣe pé ìbò ni ẹ ó fi pin ní ogún fún ara yín àti fún àwọn àlejò tí ó ṣe àtìpó láàrin yín, tí wọ́n bí ọmọ láàrin yín. Wọ́n ó sì rí sí yín bí ìbílẹ̀ nínú àwọn ọmọ Ísírẹ́lì. Wọ́n ó bá yín pín lé ogún láàrin àwọn ẹ̀yà Ísírẹ́lì. Yóò sì ṣe pé ní ẹ̀yà tí àlejò bá ṣe àtìpó, níbẹ̀ ni ó fún ní ogún, ni Olúwa Ọlọ́run wí.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ wípé a tún pé jọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọdi mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín yóò fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dédé Jésù. Adúpẹ́ ọpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Hébírù orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá. Hébírù orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristì fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nínú Hébírù yìí kan náà ní orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà ẹ jẹ́ kí a jáde lọ tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó, kí a máa ru ẹ̀gan rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́. Ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn, tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú, tí ó máa fi mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébùú ní Kálfárì kó ipa pàtàkì nínú ìgbàlà wa àti nínú ìsọdi mímọ́ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní tí a máa ní bí a bá tọ Jésù wá. Bí a bá sì ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa kí a di òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti inú, kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tí a bínibí, ẹ̀ṣẹ̀ tí a jogúnbá, kí a ní ọkàn funfun. Kìkì nípasẹ̀ Kristi ni àwọn ìrírí méjèèjì wọ̀nyí, ìgbàlà àti ìsọdi mímọ́, ni wọ́n fi lè jẹ́ tiwa. Nípasẹ̀ ẹ̀jẹ̀ Kristi yìí ni a ti ń dáríji ni tí a sì ń sọ ní di mímọ́. Ó sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Éfésù orí kìíní, Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, ó ní nínú ẹni tí a wà ní ìràpadà wa, nínú ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni a ń sọ fún wa wípé nípa ẹ̀jẹ̀ yìí kan náà tí Jésù ta sílẹ̀ ni a ti ní ìwẹ̀nùmọ́, ìsọdọ̀tun pípé, ìsọdi mímọ́. Bí o bá wo Jọ̀hánù kìíní orí kìíní ẹsẹ̀ ìkeje, ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti bá Jésù pàdé, àwọn tí wọ́n ti ní ìyípadà ọkàn, àwọn tí wọ́n rìn nínú ìmọ́lẹ̀,
sugbon to wa nso wi pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole ohun kan tuku ti eje Jesu to man se ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro Olorun wi pe o rin ninu imole yen ni awon mo igbala oni bi awa ti ati ba Jesu pade bi awa ti ati ni idariji oni bi awa ti ati ko ni oro Olorun bi awa eni igbala bi a ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin na leyin igbala eje Jesu Kristi omo re ni we wanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu eyi ti a n pe ni ese abinibi tabi ajogunba o daje wi pe a o ti iwe wanu kuro ninu ese gbogbo sugbon nigba ti a ba ni iriri isodi mimo ti awe ese tinu ti a mu kuro eyi lo n so fun wa wi pe asowade mimo o n we wanu kuro ninu ese gbogbo bi abawo awon adura ti Jesu gba a ri wi pe o gbadura fun idariji fun igbala awon elese lori ige agbelebo nitori o wi pe baba dariji won nitori won ko mo ohun ti won se yi ni adura ti Jesu gba fun igbala awon araye awon to ni ese ninu aye won awon ti won o ti ba pade dariji won baba nitori we pe won ko mo ti won se sugbon o ye ki a tun ran ti we pe bi o se gbadura fun igbala awon elese be ni o gbadura fun isodi mimo awon ti won ti de ni igbala ninu Johanu ori 17 ese 17 lo ti so we pe so won di mimo ninu otito otito li oro re yi ni adura ti Jesu gba sugbon ki se fun kiki awon won ni nikan ninu ese ogun oni ki se kiki awon won yi ni mo gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won o gbadura fun isodi mimo wa pelu nitori na o ye ki o ye enikokan wa we pe bi abati nso nipa igbala be na ni o ye ki a ma so nipa isodi mimo yi ni o mu wa lati wo eko oro Olorun ni oro yi lori agbelebo ati isodi mimo wa ki o le ye wa daradara a o pin eko yi si apa tabi koko meta ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ikeji kikan ara mo agbelebo saju isodi mimo yi nso fun wa wi pe awa paapaa a ni ohun kan lati se ki a to le so wa di mimo nitori a ko le ri ohun to dara lati inu ladofo o je wi pe awa paapaa a ni fi ara wa robo a ni kan ara mo agbelebo a ni jowo ohun gbogbo fun Olorun ki a to le so wa di mimo kikan ara mo agbelebo saju isodi mimo iketa Kristiani ni lati gbe agbelebo re lehin isodi mimo lehin ti a ba ti so wa di mimo lati pa iriri isodi mimo yi lati pa mo o ye o si nilo we pe ki a gbe agbelebo wa ki a ma to lehin igba ti a ba ti ri iriri ti o se pataki yi ti a ba ti ri igba ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ninu Efeso ori 5 lati ese 25 Efeso ori 5 ese 25 eyin oko e feran awon aya yin oni eyin oko lapapo e feran awon aya yin lapapo gege bi Kristi ti feran ijo ti o si fi ara re fun
bi aban so wi pe ijo o ye ko ye awa keko bibeli ki se adalu eniyan iruwa ogere wa ni an pe ni ijo ninu majemo titun ijo je awon ti a pe jade kuro ninu aye kuro ninu okunkun aye kuro ninu ese aye kuro ninu eri ati idoti ati egbin ti o wa ninu aye awon wonyi ti a pe jade lati ronoko ada ti won ti wole lese agbelebo ti won ti ju awon ese eri egbin aye ti o wa lowo won ti won ti ju sile ti won ti bere idariji ti ati we won mo ti ati we ese won nokoro ti won ni eri olorun ninu okan won wi pe won di ti olorun won di eni igbala awon wonyi ni an pe ni ijo olorun awon omo leyin Jesu Christi awon ti won jewo wi pe a pe won kuro ninu aye lati bo si lati wa si ijoba olorun o wa nso fun wa wi pe tori nitori ti won ni Jesu Christi lo ti lo fi ara re robo oni gege bi Jesu ti feran ijo ti o si fi ara re fun nitori kini ese ikerin din logbon ki ohun ki o le so di mimo ki Christi ki o le so di mimo awon ti won ti jade ninu aye awon ti a ti gba okan won la awon ti emi olorun ba emi won jere we pe won di omo olorun awon ti won gbe igbe aye otun oni iriri kan tun wa ti won ni lati ni oni ki o ki o le so di mimo leyin ti o ti fi oro we mo ninu agbada omi ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo le ai ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko nihi ni ati so fun a wi pe Jesu fun ara re lo so ni di mimo se o mo wi pe eye meji ki je ki jasa enikan soso ti o ni amuye bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan soso to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu akoko lo mu wa subu sinu ere ese ni atete ko se aso fun wi pe bi ati subu sinu kanga egbin ese yi ni a mu gedegede ese yi odundun egbin ese ninu eri ese lode bi a ti n se alaye nkan wonyi je ki o yio wi pe ese pin si ipa meji alaye tabi apere ese ti a n da ni ikookan ni a fi se apejuwe eri ese lode ara apejuwe ti ese ti inu ese ajogunba ese abinibi oni egbin ere ese ni inu opelope Jesu to wa lati yo wa kuro ninu ere ese lati fi eje re we wanu ninu ati lode nipa igbala ni Jesu we ere eri idoti ese kuro lode ara eyi ni igbese akoko eyi ni iriri kini pelu iriri igbala yi ni gbogbo ese ti a le fojuri ninu aye wa gege bi agbere tabi panshaga tabi borisha gege bi olejija tabi ikashise gege bi ipaniyan tabi oro buburu igberaga aigboran ati bebe lo ni asiko ti a ni iriri igbala ni awon ese ode ara won yi le mu won koro sugbon ki a ranti wi pe leyin ti a ba ti we wa mo lode ara leyin ti a ba ti dariji wa leyin ti a ti fo awon ere ese eri ti ita ti a ti fo nu koro gedegede iyoku ere ese adamu ti a n pe ni ese ajogunba irugbin ese o seku lodo ikun nipa isodi mimo.

0: ìlànà rẹ̀ yóò kọ́ wọn sí wa lé ọkàn. Nínú Ebèrù orí kẹtàlá, Ebèrù orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn bodè. Ó yẹ kó yé wa wípé àwọn tí wọ́n kẹ́gàn, tí wọ́n sọ wípé kò sí ìwà mímọ́, kò sí ìsọdi mímọ́, wọ́n kẹ́gàn Ọlọ́run fúnra rẹ̀. Ó jẹ́ wípé wọ́n fojú tẹ́ḿbẹ́lú ìyà tí Jésù Kristi jẹ. Ó ní nítorí náà pẹ̀lú ni Jésù kí ó bá lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn bodè. Àwa ni ojúṣe kan láti ṣe ní ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí náà ẹ jẹ́ kí a jáde tọ̀ ọ́ lọ lẹ́yìn ibodò, kí a máa ru ẹ̀gan rẹ̀. A ó sọ̀rọ̀ nípa èyí ni bí a bá dé kókó kẹta tàbí kókó kejì ní ẹsẹ̀ ogún àti ẹsẹ̀ ìkọkànlélógún. Ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé, àní Olúwa wa Jésù, kí ó mú yín pé rántí bí Bíbélì tẹ́ ń tẹnumọ́ wípé ìsọdi mímọ́ ìrírí àgbàyanu yìí nínú ọkàn wa tí ó jẹ́ bí iṣẹ́ abẹ ti ẹ̀mí tí Ọlọ́run ṣe, òní ó mú wa pé, ó ní kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀, kí ó máa ṣiṣẹ́ ohun tí ìṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristi, ẹni tí ògo wà fún láé àti láéláé. Àmì níhi yìí ni a ti rí tí Bíbélì tí ó tẹnumọ́ wípé ìsọdi mímọ́ wà, nítorí wípé ọmọ Ọlọ́run Jésù, Ọlọ́run dènìyàn, aláìlẹ́ṣẹ̀, ẹni mímọ́, aláìlábàwọ́n tí a ń pè ní àyànfẹ́ bàbá, a kàn án mọ́ àgbélébòó. Bíbélì sọ fún wa wípé ó fi ara rẹ̀ fún wa, níbòmíràn Bíbélì wípé ó jìyà, níbòmíràn ó jọ̀wọ́ ara rẹ̀, níbòmíràn ó jìyà lẹ́yìn ibodè, níbòmíràn ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí kíni? Ó farada ìrora tí a kò lè fẹnu sọ kí ó ba lè sọ wá di mímọ́. Bí gbogbo ìjìyà àti ìrúbọ náà bá ṣe pàtàkì tó bẹ́ẹ̀ fún ìsọdi mímọ́ wa, a jẹ́ wípé ìrírí ìsọdi mímọ́ yìí jẹ́ kò ṣe é má ní fún ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run nínú ọgbọ́n ńlá rẹ̀ kò jẹ́ san iye ńláńlá bẹ́ẹ̀ fún ohun kan tí kò ní lárí, ohun tí a kò nílò dandan tàbí ohun tí a lè fi nǹkan yẹpẹrẹ mìíràn rọ́pò rẹ̀. Ohun tí a ń sọ ni wípé ó yẹ kí ó yé wa, bí Ọlọ́run bàbá bí ó bá gba ọmọ láti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìsọdi mímọ́ wa, ó jẹ́ wípé ìrírí ìsọdi mímọ́ ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Bí ó bá jẹ́ pé a ní agbára láti sọ̀ra wa di mímọ́ ni, tí yóò sì jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run láì nílò ìrúbọ Kristi, Ọlọ́run kì bá ti rán ọmọ rẹ̀ lọ sórí àgbélébò rárá láti jìyà àti láti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìsọdi mímọ́ wa. Nítorí bẹ́ẹ̀ òye kó yẹ wa wípé Jésù Kristi nìkan, kò sí ẹlòmíràn. Jésù Kristi nìkan kì í ṣe ìkóra ẹni ní ìjánu. Jésù Kristi nìkan ni ó lè sọ wá di mímọ́. Èyí la fi ń kọ́ lórí wípé Jésù nìkan ló ń sọ wá di mímọ́, tó ń wẹ àbàwọ́n wa nù, ó ń ṣẹ́gun ẹ̀ṣẹ̀ àtara nípa ìrànwọ́ ẹ̀mí. Ojoojúmọ́ ìgbà gbogbo là ń kọ́ wípé Jésù nìkan, Jésù nìkan, Jésù nìkan lórí wa, òní olùgbàlà, olùwòsàn, ẹni tí ń sọ ní di mímọ́, ọba tí ń bọ̀ lẹ́ẹ̀kejì. Bí a ti ń wo ìsọdi mímọ́ yìí, ọ̀rọ̀ tí à ń pè ní ìsọdi mímọ́, ó túmọ̀ sí wípé kí a wẹ̀ wá mọ́ nínú, kí a sọ wá di mímọ́ nínú, kí a sọ wá dọ̀tun nínú. Kì í ṣe ní ojú ènìyàn nìkan, ṣùgbọ́n lójú Ọlọ́run. Kí Ọlọ́run pàápàá kí ó wò wá, kí ó sọ wípé nítòótọ́ ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ ọmọ rẹ̀, ó ti ṣe iṣẹ́ àṣepé, iṣẹ́ ìwẹ̀nùmọ́, iṣẹ́ ìsọdi mímọ́ lọ́kàn wa. Yẹ kí a wò ohun tí Bíbélì sọ nínú Lúkù orí kìíní ẹsẹ̀ 5:75. Lúkù orí kìíní ese karun din ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo e ti an so yi ki se wo pe eni to gbianju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wi pe o nfe rin ni iwa mimo ko si sese nipa agbara eniyan lati wa ni mimo iwa ati li ododo ni waju olorun o si so fun wi pe eyi tayo o koja iriri ose kan tabi iriri osu kan tabi ti odun kan papa oni li ojo aye wa gbogbo eyi ni iriri ti ani lodo olorun bi o ba so wa di mimo nigba isodi mimo ye ke awo ohun mefa ti a le ri toka si wi pe yo sele ni gbesi aye wa ni akoko ti agba iriri isodi mimo ikini nigba isodi mimo yi ni olorun yi o mu ese abinibi kuro ese ajogunba yi o mu kuro o so wi pe ninu Isaiah ori kefa ese ikeje o si fi kan mi ni enu o si we pe kiye si eyi ti kan eti re amu aise dede re kuro a si fo ese renu eni ti amba soro nihi o ti waasu tele tele o ti se ise iranse tele tele ati ran si awon mo Israeli lati fi ese won han won o npa pa ti ni igbala ṣugbọn nigba ti o ri ogo ati ewa ewa mimo olorun o kigbe o ni ye emi gbe nitori mo je alaimo ete mo si wa laarin awon alaimo ete eyi nso nipa ise kan ti ani lati se ise ti emi ti ani lati se ninu okan re ki o ba le di funfun gbo ni waju olorun leyin igba yi ni angeli yi ni o mu ese ina yi lowo re ti o so wi pe ati fi kan ite re amu aise dede re kuro a si we afo ese renu ki o ye wa nigba na we pe ohun akoko nigba ti a ba ni isodi mimo olorun yo mu ese abinibi yo mu kuro ikeji olorun yo fi okan eran ropo okan okota ni Ezekieli Ezekieli ori ikerin din logoji ese ikerin din logbon Ezekieli ori ikerin din ni ogoji ese ikerin din logbon o ni emi o fi okan tuntun fun yin pelu emi tuntun ni emi o fi sinu yin emi o si mu okan okuta kuro lara yin emi o si fi okan eran fun yin o so fun wi pe iyato ti yo wa laarin igbala ati isodi mimo yo fe to be yo to bi to be yo ni la ri to be la ti o je wi pe yo wa bi iyato laarin okota ati okan eran nitori be bi ani keni ba so wi pe ohun o mo iyato laarin igba ti ohun ni isodi mimo ati igbala iru eni be ko mo ti an pe ni iriri isodi mimo nitori wi pe o so fun wa wi pe ni akoko isodi mimo ohun mu okan okuta o mo bi okan okuta ti le to o mu kuro laarin yin ohun o si fi okan ti eran ohun o fi ropo re iketa olorun yo ko aya okan wa ni ila bi a ba nso nipa isodi mimo a nso nipa ikola aya ninu Deuteronomy ori ogbon Deuteronomy ori ogbon awati ati bi omo okunrin a ri wi pe ni ikoko ara omokunrin yi o gbe awon eran ara kan wa saye ti ani lati sese abe fun ki a ke awon eran wonyi ki a ke kuro eyi ni a pe ni ikola ohun ti olorun so fun ani wi pe ki a to le di pipe loju ohun a gbe nkan kan wa lati inu iya wa ninu ese ni iya mi sabi mi ninu ese ni iya mi loyun mi awon nkan wonyi ese abinibi ti a gbe wa lati inu iya wa oni nigba ti a ba ni igbala ese ta fowo da
1: ẹ̀ṣẹ̀ tá a sọ jáde lẹ́nu, ẹ̀ṣẹ̀ tá a fojú rí, ẹ̀ṣẹ̀ tá a gbọ́ létí, ẹ̀ṣẹ̀ tí àwa fúnra wa tí a ṣe àdáríjì wa. Ṣùgbọ́n èyí tí a gbé wá láti inú ìyá wa, ẹ̀ṣẹ̀ àbínibí, ó ní a ní láti wá lẹ́ẹ̀kejì, kí a ké tàbí kí a yọ àwọn nǹkan wọ̀nyí kúrò. Èyí ló fi ń sọ fún wa wípé Deuteronomy wo Bíbélì rẹ. Deuteronomy 30:6, Olúwa Ọlọ́run rẹ. Dúró níbẹ̀, bí àwọn wọ̀nyí bí wọn ò bá nígbàlà, kò jẹ́ sọ wípé Olúwa Ọlọ́run rẹ. À ń sọ fún wa wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà tí a di ọmọ Ọlọ́run, ohun kan tún kù fún agbára Ọlọ́run láti ṣe nínú ọkàn wa. Olúwa Ọlọ́run rẹ yóò sì kọ àyà rẹ nílà àti àyà irú ọmọ rẹ. Èyí sọ wípé ìsọdi mímọ́ kò dúró nígbà àwọn ti ìṣáájú, ó ṣe é fún wọn, ó tún fẹ́ ṣe fún irú àwọn ọmọ wọn àti àyà irú ọmọ rẹ, láti máa fẹ́ Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ gbogbo àti pẹ̀lú ọkàn rẹ gbogbo, kí ìwọ kí ó lè yè. Ìkẹrin, ní àkókò ìsọdi mímọ́, Ọlọ́run yóò kọ òfin rẹ̀ sí àyà wa. A ti kà á nínú Hebrew. Ẹ jẹ́ kí a wo ohun tí Jeremiah ń sọ fún wa. Jeremiah 29:31, Jeremiah 29:31. Ṣùgbọ́n èyí ni májẹ̀mú tí èmi ò bá lé Ísírẹ́lì dá lẹ́yìn ọjọ́ wọn ni Olúwa wí. Èmi ò fi òfin mi sí inú wọn. Èmi ò fi òfin mi sí inú wọn. Àwọn mìíràn nígbà tí wọ́n bá ṣe ohun kan tí a bá sọ fún ọ wípé ǹjẹ́ ọmọ wípé ohun tó ṣe ò dáa, ó ní ò lè ka Bíbélì, mi ò mọ̀ pé kò dára. Èmi ò fi òfin mi sí inú wọn. Bí o bá bá Jésù pàdé, bí o bá gba ọkàn rẹ là, bí o bá kọ ọkàn rẹ nílà, bí o bá wẹ ọkàn rẹ mọ́, tí ó sì fi òfin rẹ̀ sínú rẹ, èmi ò fi òfin mi sí inú wọn. Èmi ò sì kọ́ sí àyà wọn. Èmi ò sì jẹ́ Ọlọ́run wọn. Àwọn ò sì jẹ́ ènìyàn mi. Ìkarùn-ún, Ọlọ́run yóò fa gbòǹgbò ìkorò tu kúrò lọ́kàn wa. Nígbà tí a bá ní ìsọdi mímọ́, gbòǹgbò ìkorò tí a jogún láti ọ̀dọ̀ bàbá wa ìṣáájú, Ọlọ́run yóò fa gbòǹgbò ìkorò yìí, yóò fa tu kúrò. Nínú Hebrew 12:14-15. Ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ìbáàjẹ́ pẹ̀lú ara ilé tàbí ìyàwó tàbí ọkọ tí kò ní ìgbàlà tàbí ẹni tí kò gbọ́ni yé dáradára, ó ní kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. Ó ní kí a máa kíyèsára, kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run, kí gbòǹgbò ìkorò kan kí ó má ba hù sókè. Èyí jẹ́ wípé àti pààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àti fàájú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ní àkókò ìsọdi mímọ́, nígbà tí Ọlọ́run sọ wá di mímọ́, ó ti mú gbòǹgbò ìkorò yìí, ó ti fàájú. Ó wá ń sọ fún wa wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo, lẹ́yìn ìgbà tí a bá ti ń gbé ní ìwà mímọ́ láìsí èyí tí a kò lè rí Ọlọ́run, ó ní kí a wá máa kíyè sára, kí ẹnikẹ́ni nínú wa kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run, kí a má tún di apadà sẹ́yìn

0: 5 and read on verse 4. Now Luke is going to give us the details. Lúkù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrin. Tí Ṣubú kò sì ju àwọn rẹ̀ sílẹ̀ fún àkókò. Simoni dáhùn ó sì wí fún pé olùkọ́ ni gbogbo òru àná.
1: See you. Kókó àkọ́kọ́, ìpè wọn látọ̀dọ̀ Kristi olùgbàlà. Ẹ jẹ́ á padà sí Máàkù orí kìíní. A fẹ́ kà láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ohun tó ṣáájú ìpè wọn òun ni ìwàásù Kristi. Wọ ẹsẹ̀ ìkẹrìnlá. Ẹsẹ̀ ìkẹrìnlá. Lẹ́yìn ìgbà tí a fi Jòhánù sínú túbú tán, Jésù lọ sí Galilì, ó ń wàásù ìrírí ìjọba Ọlọ́run. Ó sọ nípa ọláńlá Ọlọ́run. Ó sọ nípa àṣẹ rẹ̀, ó sọ nípa ìjọba rẹ̀, ó sọ pé òun ló ni àkóso ìjọba ìjọba Ọlọ́run yìí. Pé tó bá wá sínú ìjọba náà, ìjọba ìgbé ayé yàtọ̀, ó wàásù ìwà rere ti ìjọba Ọlọ́run, ìròyìn ayọ̀ torí ọ̀fẹ́ ìjọba Ọlọ́run, agbára Ọlọ́run nínú ìjọba rẹ̀ àti ìròyìn ìlẹ̀kùn tó sí sílẹ̀ sínú ìjọba Ọlọ́run. Tí a gbọ́dọ̀ ṣe ni tá a bá ń wàásù ìjọba náà, a ó sọ fún ọ nípa ìjọba Ọlọ́run, agbára ìjọba òtítọ́, ìjọba ti iyì, ìlẹ̀kùn sì sí sílẹ̀ fún ẹnikẹ́ni tó lè wọlé. A fún ìrírí ayọ̀ ti orí ọ̀fẹ́ fún wọn, ìròyìn ayọ̀ ti òtítọ́, ìròyìn ayọ̀ ti wíwọnú ìjọba Ọlọ́run. Àwọn Mátíù orí kẹsàn-án láti ẹsẹ̀ 35. Jésù sì ń ròyìn sí gbogbo ìlú ńlá àti ìletò. Ó ń kọ́ni nínú sínágọ́gù wọn, ó sì ń wàásù ìrere ìjọba. Kò yí ìwàásù náà padà nípa ìjọba àti àṣẹ Ọlọ́run, nípa agbára Ọlọ́run. Ó ń sọ nípa jíjẹ́ ọba ìṣàkóso Ọlọ́run Olódùmarè. Ó sì jẹ́ ní gbogbo ìgbà ìrere tí orí ọ̀fẹ́, ìrere ti Kristi, ìrere ti òdodo, ìrere ti òtítọ́. Ó wàásù ìrere ti ìjọba náà, ó sì wo gbogbo aláìsànsàn, ó wà ṣe ìwòsàn àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn, àánú wọn ṣe é nítorí tí wọ́n àárẹ̀ mú wọn. Àwọn àgùntàn olùsọ nítorí àìní àwọn èyí, ó lọ síbi gbogbo, ó lọ síbi gbogbo, ó ń wàásù ìrere, ó ń wàásù ìròyìn ayọ̀ ti ìjọba Ọlọ́run fún wọn. Nínú Lúùkù orí kẹrin láti ẹsẹ̀ 42, 442, wàá rí ìwàásù Kristi, wàá rí ìkáàánú Kristi, wàá rí ohun tí Jésù fi sí, wàá rí ni tó fọkàn sí, tó tẹjúmọ́ àti ìkáàánú. Lúùkù orí kẹrin ẹsẹ̀ 42, 42. Nígbà tí ilẹ̀ sì mọ́, ó dìde lọ sí ibi jù. Ìjọ ènìyàn sì ń wá kiri, ó sì tọ̀ wá, ó sì dá dúró. Ó dá ẹni pé kó má bà lọ kúrò wà lójú kan. Wọ́n fẹ́ kó sọ wípé kó wà pẹ̀lú wọn. Ṣùgbọ́n ó wí fún wọn pé wọléwo, èmi kò lè ṣàìmáwà sùn. Fún ìlú mìíràn pẹ̀lú ìwà mo gbọ́dọ̀ mo lọ sí ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, ìlú mìíràn, abúlé mìíràn, àwọn ìlú mìíràn. Ó ní ó di dandan fún mi, mo gbọ́dọ̀ wàásù ìjọba Ọlọ́run fún àwọn ẹlòmíràn pẹ̀lú. Nítorí náà ni àṣà àṣẹ rán mi, kì í ṣe síbì kan. Nítorí náà ni àṣẹ rán mi, kì í ṣe ẹnìkan ṣoṣo. Torí náà ni àṣẹ rán mi sí gbogbo ènìyàn. Ó sì ń wàásù nínú ti Galilee orí kẹjọ Lúùkù orí kẹjọ ẹsẹ̀ 1. Ó sì ṣe lẹ́yìn náà tí ó ń la gbogbo ìlú àti ìletò lọ. Ó ń lọ lóun fún ara rẹ̀, ó ń lọ síbi gbogbo. Gbogbo èèyàn ló gbọ́dọ̀ gbọ́ ìròyìn ayọ̀ yìí. Gbogbo èèyàn ló gbọ́dọ̀ mọ̀ nípa ìròyìn ayọ̀ yìí. Gbogbo ènìyàn ló gbọ́dọ̀ ìjọba Ọlọ́run ó ní ìlẹ̀kùn tó sí fún gbogbo ènìyàn. Tí wọn ò bá lọ síbi gbogbo, wọn ò ní gbọ́. Ó ń lọ sí ètò, ó ń wàásù, ó sì ń fi hàn pé ìròyìn ayọ̀, ìròyìn rere ti ìjọba náà. Só kíyè sí ní gbogbo ìgbà ìjọba Ọlọ́run wọ́n wá sí abẹ́ àṣẹ Ọlọ́run, wọ́n wá sí abẹ́ ìṣàkóso Ọlọ́run. Bí a ṣe dẹni ìgbà wọ ẹnu ọ̀nà náà tí a sí, o ni awon meji la wa pelu re awa si mark ori kini ati ri to wa sirire ati ri to nkede iroyin ayo ti ijoba na so ni ese ke dogo ninu mark ori kini ese ke dogo 15 o si wi pe akoko na de ijoba olorun bayi o fe ko wole bo ni wo se wole akoko eronu pu ara ekeji ke se gba irere gbe eronu pu ada ke yi pada ekeji gba irere ayo na gbe fun yin ni e gba irere na gbe fun yin ni e gba ijoba olorun ani ni akoko irere gbe e je ka o so wi pe ronu piwada e wo luko ori karun wa rin ti Jesu Kristi to so nipa ipa akoko yi ni wa su re e ronu ku a wo luko ori karun 32 oni emi ko wa pe awon ododo bi ko se awon lese si ronu piwada oni eni kan tin baba soro mo wa lati pe lese si ronu piwada mo le ri won ninu sinagogu mo le pade won loju ona mo le ba won pade ni egba eti oko mo le ba won pade ki won mo tu awon won se enikeni tin baba pade tori pe mo ti ri pe gbogbo eyan ti se te ti kunogbo olorun mo npe won sinu ijoba na ona ba wole sinu ijoba na oni ona ironu kuada oni emi ko wa dodo awon lodo ti are ni bi ti farisi bi ko se awon lese si ironu piwada wo wo luku ori iketala luku ori ketala mo fe ka ese iketa nibe luku ori ketala ta ti ese iketa o ni mo ri fun yin o nto ka si awon eyan ti won fi nkan kan to sele ni ori ede won fun ni ori ede won Jesu wa be so fun won ni opin gbogbo re o ni mo wi fun yin be ko bi ko se pe eyin ironu kuada o se gbe be gege ironu kuada fun gbogbo eyin a fo lukuluku yiyi pada ko ni eso fun gbogbo eniyan wo se ka wi fun yin be ko bi ko ironu kuada gbogbo yin ni o se gbe be gege kin lo tumo si lati ironu kuada wo wo isikeli ori kejidinlogun 18 re ronu kuada nigba na ni wa gba irire gbo bi o ba ronu kuada gbogbo eyan si lele iko ronu kuada gbogbo yin ni yo se gbe be gege awon osikeli ori kejidinlogun 18 awon ese 30 ni o da yin lejo ile israeli gege bi ona re ninu olorun ri wo le wo eyi pada ke se yi kuro eyi pada ke se yi kuro o to tumo si lati ronu pada re o tin lo soju ona ti o to o so pe mo fe wo jobo na mo fe irere re ofe ko bi temi mo fe ki irere otito ko ni pa lori aye mi je so wi pe lati le je kele o sele lati ni eleyi eyi pada o ti o tumo si ni pe ke se yi kuro ninu gbogbo ire koja aye ka ronu kuada ke yi pada ko mi gbogbo ire koja yin be ni ese dede ki yo je iparo yin o so ni ese kokan le logbon ta ti wa e ta gbogbo ire koja yin ku kuro lodo yin o tumo si ni lati ronu kuada o ti Jesu wa pe awon e fun ni o ni e ta gbogbo ire koja yin ku kuro lodo yin nipa eyi ti eyin ti se ire koja e da okan toto iyen ni pe ke yi pada yo sele o gba irere gbo okan tuntun ati ona tuntun emi tuntun a wa wa fun yin nitori kini eyin o se ku ile israeli nitori pe emi ko ni nidido si ku eni ti n ku oluwa olorun ri nitori naa e yi ara yin pada ki e si ye oro ironu pada yin o ran gbangba ninu majemu lailai o han bayi jesu se wa ninu majemu tuntun oro ironu pada yi kan naa o ran gbangba rántí eléyìí pé kí Jésù Kristì kó tó fayé sílẹ̀ ó fi ìwàásù kan náà fún wọn iṣẹ́ ìrẹsẹ́ kan náà ló fi fún wọn ó fún wọn ní àtẹnumọ́ kan náà fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti gbogbo onígbàgbọ́ eleesi ni tan lati tenumo nu gbogbo orilede gbogbo agbaye luku ori kerin le logun luku ori kerin le logun 24 afẹ kese ikarun de ni adota 45 nitori na ni o si won ni iye ki iwe mimo ki o le ye won ti fun won pe be ni ati ko iwe re pe ki krisi ki o jiya ki o si jinde ni ojo keta kuro ninu oku ati ki eleyi o ati ki kiese eleyi o ati ki eleyi gbodo wa nu arin gbogbo irere ti ijoba ta n wa su apa to lagbara ju ninu iroyin ayo iroyin ayo iroyin rere ti ijoba olorun ta n wa su ese iketa ni adota 47 ati ki a wa su ironupada ati idari ni ese ni oruko re ironupada ati idari ni ese ni ki a wa su ni oruko re ni orilede gbogbo bere lati jerusalem ko duro ni jerusalem nikan o tesiwaju tori pe eleyi ni ona ironupada o wa fun gbogbo eyan ti enikeni ba le wonu ijoba na ki enikeni ko to le kopa ninu ipese ijoba ti igbala ti nbe ninu ijoba na ati awon ileri olorun ninu ijoba na ko wa di alapapo ninu ironupada o gbodo je po kokoro ironupada ise aposeli ori keta di logun 17 ese ogbon ise aposeli ori keta di logun 17 ese ogbon pelu pelu igba imo yi ni olorun ti foju foda sugbon nisisiyi o pase fun gbogbo eniyan ni bi gbogbo lati ironupada o ran gbangba o ni iwa su ironupada ye fun gbogbo eyan ni idi ti kristo se wa ni idire to se fi ara re rubo fun wa idire to se ku fun wa idire to se fun wa ni ase wa ni ise ranse pe ka lo so fun gbogbo eniyan won gbodo ironupada o so wipe olorun wa pase fun gbogbo eyan ni gbogbo gbada peteru keji ori keta nu peteru keji ori keta mo fe ka ese ikesan nibe peteru keji ori keta anka ese ikesan nibe ni ese ikesan atenumo oluwa re o oluwa ko fi ileri re jafara bi awon elomiran tin ka si jafara sugbon o musuru fun yin nitori ko fe ki enikeni ki o segbe o fe ki gbogbo eyan wa sinu ijoba na ope ni fun olorun wa wa nu ijoba na mo ni wa nu ijoba na ko fe ki enikeni ko segbe bi ko se ki eyan mele ki gbogbo eniyan ki wa si ronkuada ki gbogbo eniyan ki wa si ronkuada ki se peteru nikan gbogbo eyan ki se jacob nikan gbogbo eyan ki se johanu nikan gbogbo eyan ki se andrew nikan gbogbo eniyan ki o wa si ronkuada a pada si maku ori kini nu maku ori kini mo nka ese ike dogun le kan si o si wi pe akoko na de ijobo olorun o si ku si dede ero nuku wada ko pari si be o ko te o dara o o se pataki gbogbo eyan gbodo ero nuku wada sugbon kakan ero nuku wada nikan soso ko mu ade inu ijoba na ki o si gba irere gbo ki o si gba irere gbo ipa akoko ronupada ipa keji oni lati gba na gbo wa ronupada wa gbagbo wa yi pada ko nu okunkun o gbodo yi sinu imole o yi o gbodo yi pada sinu sodo olugbala si aposteli ori ogun ese ogun ise aposteli ori ogun awon ese ogun nibe oni bi emi ko ti fa seyin lati so nkon ti o se afani fun yin ati lati ma kan yin ni gbangba ti ni lati lede ile wo meji na o ese kokanlelogun ti mo nso fun awon ju ati awon eleni akoko ti ironupada sipa olorun ekeji ati ti igbagbo sipa jesu kristi oluwa wa se lo da be pe o fese mejeji rin o kan le ma salanka to pelu ese kan o gbodo ni oju meji o si ni oju mejeji ko ba le ri dara dara sinu ijoba na owo meji lo ni awon owo mejeji o gbodo mo sise papo ko le tesiwaju ko si wonu ijoba na sugbon owo kan ironupada ni owo keji igbagbo si jesu kristi oluwa wa wa yi pada si oluwa wa gbagbo wa yi pada ko nu okunkun bákan náà wà gbàgbọ́ iṣẹ́ apostelli orí kọkànlá mo fẹ́ kà láti ẹsẹ̀ ìkọkànlélógún iṣẹ́ apostelli orí kọkànlá láti ẹsẹ̀ ìkọkànlélógún ọwọ́ olúwa sì wà pẹ̀lú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbàgbọ́ yípadà sí olúwa ìyípadà sí olúwa gbọ́dọ̀ wà ìgbàgbọ́ nínú olúwa Tesalonika kìíní orí kìíní níbẹ̀ là ń kà láti ẹsẹ̀ ìkeje Tesalonika kìíní orí kìíní ẹsẹ̀ ìkeje ó ní tí ẹ̀yin sì jẹ́ àpẹẹrẹ fún gbogbo àwọn tí ó gbàgbọ́ ní Makedonia àti ní Akaya nítorí láti ọ̀dọ̀ yín lọ ní ọ̀rọ̀ olúwa ti ń dún jáde kìí sì ṣe ní kìkì Makedonia àti Akaya nìkan ṣùgbọ́n ní ibi gbogbo wo eléyìí o ní ìyìn ìgbàgbọ́ yín sí ọlọ́run tàn kálẹ̀ ìyìn ìgbàgbọ́ yín sí ọlọ́run tàn kálẹ̀ tó bẹ́ẹ̀ tí àwa kò ní sọ̀rọ̀ ohunkóhun nítorí pé àwọn fúnra wọn ròyìn nípa wa irú ìwọlé tí àwa ní sọ́dọ̀ yín bí ẹ̀yin ti yí padà sí ọlọ́run kúrò nínú èrè ẹ̀yin máa sin ọlọ́run alààyè àti òtítọ́ ẹ̀yin yí padà kúrò nínú èrè èrè nípàdà nìyẹn o báyìí ẹ wá ń sin ọlọ́run òtítọ́ gbogbo èèyàn ń sọ nípa ìgbàgbọ́ yín ìgbàgbọ́ wà bákan náà ni ìrònúpàdà wà ẹsẹ̀ ìkẹwàá àti láti dúró de ọmọ rẹ̀ láti ọ̀run wá ẹni tí ó jí dìde kúrò nínú òkú àní jésù náà ẹni tí ń gbà wá kúrò nínú ìbínú tí ń bọ̀ à ń padà sí máàkù orí kìíní báyìí nínú máàkù orí kìíní a ti rí i pé kristi olùgbàlà ó ń pe olúkúlùkù ènìyàn kó tó wá gbangba sọ́dọ̀ pétérù àti áńdẹ́rù àti jọ́hánù àti jákọ́bù ó ju àwọ̀ náà síta ẹnikẹ́ni tó bá ń fẹ́ lè wá ó sì ṣe léyìí nípa wíwàásù ìjọba náà ó ṣe léyìí nípa bíbọ ìjọba náà ó ṣe léyìí ní àwọn àmúyẹ fún olúkúlùkù àkọ́kọ́ láti rí padà ìkejì láti gbàgbọ́ nínú ìyẹn ìṣẹ̀tán orí ọ̀fẹ́ ọlọ́run sínú ìjọba náà kókó kejì báyìí ìyípadà àwọn sọ́dọ̀ kristi kúrò nínú ẹsẹ̀ ìyípadà àwọn sọ́dọ̀ kristi kúrò nínú ẹsẹ̀ mo ń ka ẹsẹ̀ ìkẹrìndínlógún à ń ka lọ sí ẹsẹ̀ ogún bí ó sì ti ń rìn létí òkun galilei ó rí simoni àti áńdẹ́rù arákùnrin rẹ̀ wọ́n ń so àwọn sínú òkun nítorí tí wọ́n jẹ́ àpẹja gbójú sókè ní ìná ohun tá a ti kà ní orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀ẹ́dógún ó ní ìpè ìwàásù ìrere fún gbogbo èèyàn kó sọ fún gbogbo èèyàn pé báyìí o gbogbo ìjọ wọn jókòó báyìí a wá kéde ìrere sí wọn a ní ronúpọ̀ àdàkọ gba ìrere gbọ́ ohun tá a wá wánú ẹ̀sìn ni sísọ di tẹnìkan dídojúkọ ẹnìkan ẹnìkan ní pàtó láti bá wọn sọ̀rọ̀ ní pàtó eléyìí fún ọ ni o lè wọlé sínú ìjọba náà jésù kristi báyìí wá bá wọn sọ̀rọ̀ lójúkojú ó rí simoni ó sì rí áńdẹ́rù báyìí ó wá sọ ní ẹsẹ̀ ìkẹtàdínlógún 17 jésù wí fún wọn pé ẹ máa tọ̀ mí lẹ́yìn eléyìí ni ọ̀nà mìíràn tá a fi lè sọ pé ronú padà ọ̀nà mìíràn ni pé ẹ fi ń tẹ̀ ń ṣe sílẹ̀ ẹ fi ohun tí ó máa ń ṣe sílẹ̀ kọ ojú ọ̀nà rẹ sílẹ̀ kó wá bẹ̀rẹ̀ ní ọ̀nà ọ̀tún kó máa tọ̀ mí lẹ́yìn ọ̀nà láti sọ pé yípadà kúrò ní ọ̀nà rẹ àtijọ́ kó yípadà sí mi yípadà kúrò ní ìka rẹ sínú oko mi yípadà kúrò ní òkùnkùn kó wá wá sí ìmọ̀lẹ̀ mi yípadà kúrò nínú ìwà rẹ tó máa ń ṣe tẹ́lẹ̀ tẹ́ tó di bárakú láti ìgbà tá a ti bí ọ kó yípadà kúrò nínú tó gbàbí iṣẹ́ kó wá yípadà sọ́dọ̀ mi fi nǹkan kan sẹ́yìn ó ní èmi yóò sì sọ yín di apẹja ènìyàn n ó yí yín padà n ó kọ yín n ó kọ yín nígbà náà ìgbé ayé yín yóò wà yàtọ̀ pátápátá lójú kan náà wọ́n sì fi àwọn wọn sílẹ̀ wọ́n fi ohun gbogbo tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ sílẹ̀ wọ́n wá ń tọ̀ lẹ́yìn kí ló dé tẹ́ ń tọ̀ lẹ́yìn torí pé wọ́n gbàgbọ́ ni kí ló dé tẹ́ tọ̀ lẹ́yìn torí pé wọ́n mọ̀ pé ìmọ̀lẹ́ ayé ìgbé ayé ọ̀tún bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀tún bẹ̀rẹ̀ nínú ayé wọn bí ó sì ti lọ síwájú díẹ̀ ó rí jákọ́bù ọmọ sébédè ati Joanu arakunrin re won wa ninu oko won di awon won loju kan na pe won won si fi sebede baba won sile so kiyesi nkan kan ni ti o ba fe tele krisi o gbodo fi nkan kan sile seyin igbe aye re ohun to ti di baraku fun o ohun to ti di baraku awon kan ti o di e ojo waju e lowo awon kan ti o di ipo re lowo awon kan ti o le dapo pelu ipo re toto ati igbe aye otun re o gbodo fi gbogbo won sile ko wa tele oluwa o ni won fi se bede baba won sinu e ninu oko pelu awon alagbase won to leyin won si n to leyin bi a se wo leyin o meta la fe wo akoko ipe ipe eleyi ni ipe pataki eleyi ni ipe to daju eleyi ni ipe to te won wa gege bi enikan akoko ni ipe na ekeji o ni jewo bi o se n wo awon ti a ko bibeli nipa is oro yi gan bi a se fi gbogbo sile te tele oluwa ijewo wa iketa o ni yipada akoko o ni ipe ikoko ni ipe o ti ri nibe bo so pe e ma to mi leyin e ma to mi leyin e je ka wo Matthew ori 16:16 ese 24 ipe e wa e ma to mi leyin a wa wo Matthew ori 16:16 awon ese 24 oni nigba na mi Jesu wo fun awon omo eyin re pe bi enikan ni ba fe lati to mi leyin sori leyin ma to mi leyin to n to mi leyin bi a se le tun eleyi sinu aye re ni ati bo se le fi eleyi wi aye re bi enikan ni ba fe to mi leyin ki o se ara ki o si gbe agbele ibi re ko ma to mi nitori enikan ti o ba fe gba emi re la yoo so nu sugbon eni ti o enikan ti o ba so emi re nitori mi yoo ri o pe won awon abose awon eyin akoko yi e ma to mi leyin awon kan di e ka gbeyawo nigba yen won lati se ara won pe n ti mo fe lati ma se ni mo di apeja mo feran pipeja ise ti mo yan laayo ni ti mo yan ni obi ti mo mori le n temi ninu aye mi ni bayi o n pe mi pe e ma to mi leyin mo lati ko se ara mi nipa nkan ti mo n gbadun lati ibere ise owo mi igbe aye ti bere bayi awon nkan ti mo ti to mo mi lara tele mo lati ko won sile ki wa ma tele oju ona tuntun yi eleyin sele si gbogbo eyan o n pe e awon ore le mo to ti n gbadun ile ijo ale to ti n gbadun o ti le je awon ise kan wa to n gbadun awon ibi kan wa to mo n lo to n gbadun tele bayi o wa pe o ohun lati se ara re o le mu nkan yi pelu kristi papo o le mu atijo ati ti se papo o le mu ti mo fe ma se n tara mi fe ma se o le mu yen pelu kristi papo o lati se ara re ko wa ma tele nitori pe eni to ba fe gba emi gbadun aye to fe n ti mo n gbadun ti tẹsiwaju ni eleyi wa so iya nipekunu ṣùgbọ́n tí o bá lọ fẹ́ jèrè ìyá nípẹ̀kun wà á fi eléyìí sílẹ̀ wẹsẹ̀ 24:26 nítorí pé èrè kíni fún ènìyàn bí ó bá jèrè gbogbo tó kọ̀ láti fi ayé sílẹ̀ àti àtijọ́ sílẹ̀ tí ó sì so ẹ̀mí rẹ̀ nù tàbí kí ni ènìyàn yóò fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀ nígbà tó pè wọ́n ó ń pè wọ́n láti inú ẹ̀sẹ̀ wo Joanu orí kẹjọ Joanu orí kẹjọ ọmọ tó sọ ó ní ẹ máa tọ̀ mí lẹ́yìn ó túmọ̀ sí pé ẹ máa tọ̀ mí lẹ́yìn ẹ máa tọ̀ mí lẹ́yìn kí nìyẹn túmọ̀ sí náà Joanu orí kẹjọ ẹsẹ̀ 11 Joanu orí kẹjọ ẹsẹ̀ 11 ó sì wí pé kò sí ẹnìkan olúwa Jésù fún pé bẹ́ẹ̀ ni èmi náà kò dá ọlọ́dẹ máa lọ láti ìgbà yìí má dẹ́sẹ̀ mọ́ ó ti mú ẹsẹ̀ bí ìgbà tó ń ṣiṣẹ́ mọ̀sí dẹ́sẹ̀ mọ́ ọwọ́ tó fi mú ẹsẹ̀ bí ó ti di báraku fún ọ máa lọ mọ̀sí dẹ́sẹ̀ mọ́ ọwọ́ tó fi mú ẹsẹ̀ ohun bí a fẹ́ bí ìgbàdo ojoojúmọ́ máa lọ mọ̀ dẹ́sẹ̀ mọ́ ó ti mú ẹsẹ̀ gẹ́gẹ́ bí n tó ti di báraku fún ọ ìwọ àtẹ̀sẹ̀ àtẹ̀dì nǹkan kan náà ẹ ti ń lọ papọ̀ ati o lati fi eleyi sile ko fese sile to ba fe to mi leyin ipe na re o wese kejila jesu wi fun won pe emi ni imal eni ti o ba to mi leyin peteru tabi anderu tabi jakobu tabi joanu tabi wo fun ara re tabi mi eni keni to ba to mi leyin ki yo rin ninu okoko sugbon yo ni imale iye ele ni ba se ntele oluwa mo pe ni fọlọrun pe an tele oluwa joanu ori kewa ese iketa de logo 27 awon agutan mi ti gbo ngbo mi emi si mo won won si ma to mi leyin won se wuro mo won se kinu mo won se eranko buburu mo igbe aye won okan won eda won ilepa aye won o ti yi pada to ni won wo gbo mo won won si n to mi leyin eleyi ni ipe won je won won wo oluku ori

lọ́kùn ọ̀dọ̀ mi torí ẹlẹ́sẹ̀ ni mí olúwa ìjẹ́wọ́ ọwọ́ ni ó ẹlẹ́sẹ̀ ni mí olúwa wọ́n wo Job. Àwọn kan wà tí wọ́n débẹ̀ yẹn o, wọ́n rò pé wọ́n ń jọ́sìn ṣùgbọ́n wọn ò débi kókó yìí. Wọ́n rò wípé àwọn gbàgbọ́ nínú olúwa ṣùgbọ́n wọn ò dé kókó yìí. Wọ́n á máa bu ẹsẹ̀ wọn mọ́lẹ̀. Wọ́n wo Job orí 31:31, ẹsẹ̀ 33. Bí mo bá bo ère kọjá mi mọ́lẹ̀ bí Ádámù nípa pípa ẹ̀bí mi mọ́ ní àyà mi, mi ò tí ì jẹ́wọ́ ngbà náà. Bí mo bá fi pamọ́, tí mo bá gbójú kúrò lára rẹ̀, tí mo fi ẹja mi mọ́lẹ̀ bí Ádámù, tí mo ṣàwáwí. Ádámù, ìwọ da àwáwí. Kí ló dé tó ṣe ń tó ṣe yìí àwáwí? Àwọn kan wà bẹ́ẹ̀, wọ́n á máa di ẹ̀bi ẹsẹ̀ wọn ru ẹlòmíràn. Àlùfáà ló jẹ́ ń dẹ́sẹ̀, àwọn òbí mi ló jẹ́ kí n dẹ́sẹ̀, àwọn àdúgbò tí mò ń gbé ló jẹ́ kí n dẹ́sẹ̀. Wọ́n á bo ère kọjá wọn mọ́lẹ̀ bí Ádámù, wọ́n á pa ní àyà wọn. Kí ni àbájáde eléyìí? Àwọn òwe orí 28:28. Òwe orí 28:28. Ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Pétérù jáde wá gbangba, ó ní kúrò lọ́dọ̀ mi, ẹlẹ́sẹ̀ ni mí. Èmi ò yẹ láti wà pẹ̀lú rẹ, mi ò yẹ láti dó lẹ́gbẹ̀ẹ́ rẹ, n kò yẹ fún ìjọba náà. Mo dọ̀tí, mo jẹ́ ẹni ìríra, mo jẹ́ ẹlẹ́sẹ̀, mi ò yẹ. Ẹni tí ó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n wọlé yìí, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà. Olúwa dáríji, àwa náà a ó rí àánú gbà. Jọ̀ánù kìíní, orí kìíní, àwọn ẹsẹ̀ ìkẹsàn-án. Orí kìíní, ẹsẹ̀ ìkẹsàn-án. Bá jẹ́wọ́ ẹsẹ̀ wa, kì í ṣe pé tí a wọn ẹsẹ̀ àwọn àdúgbò wa rárá o, àwọn ọ̀rẹ́ wa kì í ṣe ìyẹn o. Bí àwa bá jẹ́wọ́ olóòótọ́ àti olódodo ni òun láti dárí ẹsẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìsòdodo gbogbo, yóò wẹ̀ wá mọ́. Ọpẹ́ ni Fọ́lọ́run tiẹ̀ ti wẹ̀ wá ná. Àkọ́kọ́ òun ni ìpè, èkejì òun ni ìjẹ́wọ́. Báyìí òun ni ìyípadà. A tún padà sí Luke 5:5. À ń kà láti ẹsẹ̀ ìkẹwàá. A ti sọ nípa ìpè, a ti sọ nípa ìjẹ́wọ́, a sọ nípa ìyípadà. Èyí ló ṣẹlẹ̀ nínú ayé ẹnikẹ́ni tí a bá pè, tólúwa bá pè. Ẹni tó bá ronú padà ẹsẹ̀, ẹni tí ó wà gbọ́ Jésù Kristì, ó lè mọ̀ náà nínú ẹsẹ̀ kan ní àkókò kan. Ẹnìkan sọ dẹni ìgbàlà lákòókò náà, ó tún dàtún bí lákòókò yìí a gbà á sínú ìjọba Ọlọ́run, sínú ẹbí Ọlọ́run. Lákòókò yìí gan náà ó wá ní ìyà nípẹ̀kun. Ní àkókò yìí gan, orúkọ rẹ̀ a kọ́ sínú ìwé ìyè. Ẹ̀mí Ọlọ́run ó ń bẹ̀ ẹ̀mí rẹ̀ jẹ́rìí pé báyìí o ti dọmọ Ọlọ́run. Ṣùgbọ́n o ò lè rí gbogbo àwọn ọ̀rọ̀ yìí nu ẹsẹ̀ Bíbélì kan. Àwọn nǹkan wọ̀nyí ló tó ṣẹlẹ̀ nígbà tí ẹnìkan bá ronú padà, nígbà tí ẹnìkan bá dà tó bí, nígbà tí ẹnìkan bá gba Jésù Kristo Olúwa gbọ́. A pè é, ó dáhùn sí ìpè náà, ó jẹ́wọ́ ẹsẹ̀ rẹ̀. Ìyípadà ṣẹlẹ̀. Àwọn Luke 5, mo ń kà ní ẹsẹ̀ ìkẹwàá. Luke 5, a ń kà ní ẹsẹ̀ ìkẹwàá. Ó ní, bẹ́ẹ̀ ni Jákọ́bù àti Jòhánù, àwọn ọmọ Sébédè, tí ó jẹ́ olùpẹjapọ̀ pẹ̀lú Símónì. Jésù sì wí fún Símónì pé, má bẹ̀rù. Ó ní ẹlẹ́sẹ̀ ni mí. Ó ní má bẹ̀rù. Èmi ò yẹ má bẹ̀rù. N ò lè wà pẹ̀lú rẹ, má bẹ̀rù. Kúrò lọ́dọ̀ mi, irú èmi bí èèyàn bí èmi kò lè tẹ̀lé ọ, torí pé ẹlẹ́sẹ̀ búburú ni mí, má bẹ̀rù.

láti ìsinsin yìí lọ ìwọ máa mú ènìyàn eléyìí ní ìyípadà ọkùnrin yìí jésù kristi nígbòsí ó tún sọ nígbà rẹ gbangba pé kò sẹ́ni tó lè tẹ̀lé òun láìsí ìyípadà ọkàn yìí mátì orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹta mátì orí kejìdínlógún 18 ẹsẹ̀ ìkẹta ó sì wí pé lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé ẹ̀yìn bá yí padà kí ẹ sì dàbí àwọn ọmọ kéékèèké ẹ̀yìn kì yóò lè wọlé ìjọba ọ̀run wọ léyìí o tí wọ́n bá wọnú ìjọba ọlọ́run náà ojúlówó ìrúnpadà ni pétérù wọnú ìjọba jésù ó fìjọba ọlọ́run hàn fún jákọ́bù jàánù andérù àti pétérù ó fẹ́ kí wọn kó wọlé wá láti wọlé ó ti sọ fún wọn pé ronú padà kẹgbà ìrere gbọ́ eléyìí pé ó wọlé báwo ni torí ó sọ pé má bẹ̀rù ìwọ yóò mọ mú ènìyàn kí kàn ṣe pé wàá kànjọ ọmọ ìjọba ọlọ́run kan ṣùgbọ́n wàá jẹ́ ìránṣẹ́ ọlọ́run òṣìṣẹ́ adarí àpòstélì nínú ìjọba náà tó bá wà nínú ìjọba náà ó gbọ́dọ̀ ti ní ìyípadà lóòótọ́ ni mo fún yín bí kò ṣe pé ẹ̀yìn bá yí padà kí ẹ sì dà gẹ́gẹ́ bí ọmọ kékeré ẹ̀yìn kì yóò lè wọ ìjọba ọ̀run pétérù fúnra rẹ̀ ó ń rántí eléyìí nígbà tí ó bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ ó lo gbólóhùn yìí kan náà pé ronú padà sí àpòsílẹ̀ orí kẹta mo ń ka ẹsẹ̀ ìkọkàndínlógún 19 ìsìn àpòsílẹ̀ orí kẹta ẹsẹ̀ ìkọkàndínlógún nítorí náà ronú padà kí ẹ sì tó yí padà sórí bó ṣe so papọ̀ tó bá ronú padà ó gba jésù kristo olúwa gbọ́ ó ti yí padà pétérù ronú padà ó gba jésù olúwa gbọ́ ó di ẹni tó ní ìyípadà ọkàn ó jẹ́wọ́ ẹ̀sẹ̀ rẹ̀ jésù kristo wa sọ pé má bẹ̀rù mo ti dáríjọ má bẹ̀rù mo ti mú wá sínú ìjọba náà ìyípadà ṣẹlẹ̀ pétérù fúnra rẹ̀ wá sọ pé ronú padà kí ẹ sì yí tó yí padà kí a lè pa ẹ̀sẹ̀ yín rẹ́ tó bá ní ìyípadà ọkàn gbogbo ẹ̀sẹ̀ rẹ tó ti dá kékeré àti ńlá ètò wọ́pọ̀ ètí ò wọ́pọ̀ ẹ̀yìn tó ti dé bára kú àti ètò ìsinlẹ̀ kọ̀ọ̀kan gbogbo ẹ̀sẹ̀ yìí á pa rẹ a ti pa wọ́n lẹ́kọ̀ọ́ nínú àkọsílẹ̀ ọlọ́run a ti pa wọ́n lẹ́kọ̀ọ́ nínú àkọsílẹ̀ rẹ kúrò nínú ọkàn rẹ wọn ò sínú ayé rẹ mọ́ a ti mú kúrò pátápátá mo rò pé nìkan yóò sọ kí a lè pa ẹ̀sẹ̀ yín rẹ kó ìtura iwájú olúwa wá eléyìí ni ìjọba náà ìjọba ọlọ́run lákòókò ìsọdún ó jẹ́ kókó ìsọdọ̀tun ó jẹ́ ohun tí ó jẹ́ pé gbogbo ìka rẹ̀ gbogbo wàhálà àtijọ́ gbogbo ìpòrúru àti ìrẹ̀mọ ibi tá à ń ṣe tàtijọ́ ti kọjá lọ báyìí ìtura ó wá ti ọ̀dọ̀ ọlọ́run wá wẹ́sẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26 nítorí nígbà tí ọlọ́run ti jí jésù ọmọ rẹ̀ dìde ó kọ́ sí yín láti bòkù sí fún yín nípa yíyí olúkúlùkù yín padà kúrò nínú ìwà búburú rẹ̀ ó yí wọn padà eléyìí ni ìyípadà wá sọ́nà jákọ́bù orí karùn-ún pétérù ó ti sọ nípa ìyípadà ẹjẹ́ á tẹ́tí sí jákọ́bù tó ń sọ nípa ìyípadà rántí àwọn èèyàn tá à ń kọ́ nípa wọn àwọn àpòsílẹ̀ àkọ́kọ́ àní pétérù àní andérù àní jákọ́bù àtúní jọ̀hánù gbogbo wọn ló sì lóye túmọ̀ sí torí kò ṣẹlẹ̀ sí wọn torí pé ẹ̀mí ọlọ́run ó kọ́ sọ́kan wọn ìyípadà wọn wo ẹsẹ̀ kọkàndínlógún jákọ́bù orí karùn-ún ẹsẹ̀ kọkàndínlógún 19 ara bí ẹnikẹ́ni nínú yín bá sìnà kúrò nínú òtítọ́ tí ẹ̀mí ọlọ́run padà tí ẹnìkan bá ti jáde kúrò ní òtítọ́ tí ẹnìkan bá ti sìnà bí ẹnìkan ti wà ní òkùnkùn tí ẹnìkan bá ti wà ní àṣedédé bí ẹnìkan bá ti ń gbé nínú ẹ̀ṣẹ̀ tó bá ti wá yà kúrò lọ́dọ̀ olúwa kúrò ní òtítọ́ tí ẹnìkan sì yí padà tó mu wá sí ìrònú padà tó wá gba jésù olúwa gbọ́ tó ní ìgbàlà tó ní ìgbà ayé ọ̀tún tó ní ìyá nípẹkun tó wá gba ìdáríjì ẹ̀sẹ̀ tó gba òmìnira bọ́ lọ́wọ́ ẹ̀sẹ̀ eléyìí ní ìyípadà wẹ̀sẹ̀ ogun jẹ́ kí ó mọ̀ pé ẹni tí ó bá yí ẹlẹ́sẹ̀ kan padà ọ̀rọ̀ náà tó rí o kò
kúrò nínú ìsìná rẹ̀ yóò gba ọkàn kan là kúrò lọ́wọ́ ikú ní kókó ìgbàlà eléyìí ní ìyípadà o ọkàn yẹn ó nígbàlà kúrò nínú ikú ayérayé yóò sì bo yóò mú ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ mọ́lẹ̀ yóò mú kúrò gbogbo ẹsẹ̀ tí ẹni náà ti dá náà ti di àtúnbí gbogbo ẹsẹ̀ yẹn àtimukúrò ìpè wà àkọ́kọ́ ìkejì wà ìyípadà ìkẹta eléyìí ní ìyípadà ó sì tì ní ìyípadà tó bá sínú ìjọba ọlọ́run ná ó rọrùn àkọ́kọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ronú padà ìgbésẹ̀ àkọ́kọ́ yípadà kúrò nùkùn ìgbésẹ̀ àkọ́kọ́ yípadà kúrò nínú ìgbé ayé rẹ àtijọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ mú gbogbo ayé rẹ àtẹ̀yìnwá àtẹ̀sẹ̀ àtijọ́ wá kó o dì wọ́n papọ̀ kó o ní mo ju gbogbo rẹ̀ sílẹ̀ mo yípadà kúrò nù gbogbo báyìí mo nígbàgbọ́ nù kristi mo yípadà sọ́dọ̀ kristi mo ní mo gbà ọ́ mo ti gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi mo ti yípadà kúrò nù òkùnkùn mo yípadà sínú ìmọ́lẹ̀ ìgbàlà yóò di tìrẹ ìyípadà yóò jẹ́ tìrẹ oore ọ̀fẹ́ ọlọ́run yóò sì jẹ́ tìrẹ ní orúkọ jésù àwa sí kókó kẹta báyìí ìyá rẹ ní sọ́tọ̀ wọn nínú kristi pẹ̀lú ìdúró ṣinṣin máàkù orí kìíní máàkù orí láti ẹsẹ̀ lógún 17. fò wọ́n pé ẹ máa tọ̀ mí lẹ́yìn èmi yóò sì sọ yín di ọ̀la ènìyàn ẹsẹ̀ kejìdínlógún 18. lójú kan náà wọ́n sílẹ̀ wọ́n sì tọ̀ lẹ́yìn wọ́n fi àwọn wọn sílẹ̀ wọ́n sì ń tọ̀ lẹ́yìn wọ́n ṣe nǹkan kan ó sì ń láti ṣe nǹkan kan kristi kú lórí igi àgbélébu kávárì ó fẹ́ ó ṣèrúbọ fún ẹ̀sẹ̀ rẹ ó fẹ́ fún ọ ní ìyè àìnípẹ̀kun ìgbàlà ìyípadà ipò nínú ìjọba ọlọ́run kan àwọn wọ́n fi àwọn wọn sílẹ̀ wọ́n sì ń tọ̀ lẹ́yìn wẹsẹ̀ ogun ní ẹsẹ̀ ogun lójú kan náà ó sì rí wọ́n sì fi ṣébèdè bàbá wọn sílẹ̀ wọ́n fẹ́ nìkan sílẹ̀ wọ́n fi nǹkan kan sílẹ̀ ó ní wọ́n fi ṣébèdè bàbá wọn sílẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú àwọn alágbàṣe wọ́n sì tọ̀ lẹ́yìn ohun mẹ́ta ni wọ́n fi gbogbo rẹ̀ sílẹ̀ òun bí mi pé ṣé o lè ohunkóhun tí ó bá dí ìjọba ọlọ́run ẹni tó fẹ́ wọnú ìjọba ọlọ́run lọ́wọ́ ohunkóhun tó bá máa dí ìtẹ̀síwájú ìjọba ọlọ́run lọ́wọ́ ohunkóhun tó bá máa dí ayọ̀ ìjọba ọlọ́run lọ́wọ́ ohunkóhun tó bá máa dí ìpè tí olúwa fi fún ọ lọ́wọ́ fún ọ ó lè má jẹ́ àwọ̀ tó fi ń gbẹja fún ọ ó lè má jẹ́ irinṣẹ́ fún ọ ó lè má jẹ́ ẹnìkejì rẹ fún ẹlòmíì ó lè má jẹ́ nǹkan kan tó ń ta bọ́yọ̀ ń tọ́tí bọ́yọ̀ ń ta sìgá bọ́yá ti ẹ lélẹ́yìí tó láti fi nǹkan yìí sílẹ̀ fún ọ ó lè jẹ́ ohun èlò ti èso ohun ti irinṣẹ́ èso fún ọ ó lè jẹ́ nǹkan mìíràn ó lè jẹ́ ní fi ọwọ́ sínú ẹgbẹ́ òkùnkùn rẹ olúkúlùkù èèyàn ló láti fi nǹkan kan sílẹ̀ tó bá ń bọ̀ wá sínú ìjọba ọlọ́run àkọ́kọ́ wọ́n fi ohun gbogbo sílẹ̀ wo máàkù orí kẹwàá pétérù ó fẹ́ rán wa létí wípé kìí kàn sí àwọn nìkan ohun gbogbo tí ó bá tako ìpè wọn ohunkóhun tí ò ní níṣe pẹ̀lú ìpè ọlọ́run lórí ayé wọn sọmọ ọlọ́run ni ọ wáyé ẹ ṣé nǹkan kan tàbí ẹnìkan wà nínú ìbáṣepọ̀ ẹni tí ó jẹ́ pé ẹ̀bára-dọ́gba pẹ̀lú ìpè tọ́lọ́run pè ọ́ òun láti fi ẹni nǹkan kan sílẹ̀ máàkù orí kẹwàá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n 28 nígbà náà ni pétérù bẹ̀rẹ̀ sí wí fún un pé wò ó àwa ti fi gbogbo nǹkan sílẹ̀ àwa sì ń tó ẹ lẹ́yìn àwa ti fi gbogbo nǹkan sílẹ̀ àwa sì ń tó nǹkan kan sílẹ̀ gbogbo ẹ ní gbogbo ẹ ohun gbogbo ìpè ọlọ́run lórí ayé rẹ ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n 29 jésù dáhùn ó sì pé lóòótọ́ ni mo wí fún yín kò sí ẹni tí ó fi ilé sílẹ̀ tàbí arákùnrin tàbí arábìnrin tàbí bàbá tàbí ìyá tàbí aya tàbí ọmọ tàbí ilẹ̀ nítorí mi àti nítorí ìrere ṣùgbọ́n
nisisin ni aye yi ohun o gba ogogororun ile ati arakunrin ati arabirin ati iya ati omo ati ile pelu inu ni bi ni ati ni aye tin bo eso kin gbo iye ani pekun ori won fi ohun gbogbo sile won fi ohun gbogbo sile an wo luku ori kerinla luku ori kerinla aka ese iketa le logbon 33 luke 14:33 gege be ni enikeni ti o ki o se ninu yin ti ko ba ko ohun gbogbo ti o ni omo eyin mi bawo leleyi gbogbo to ni be ni gbogbo to ni ti o tako ipe ijoba olorun gbogbo to ni dewa mi mo ninu aye re gbogbo to ni je ki o ma ranti ojo atijo ati igbe gbogbo to ni ti o je ko ma gbo awon oro efe buruku yen awon nkan to mu ni dibaje gbogbo to ni to ba ti tako un ti olorun fe ninu aye re oni ijoba orun o se pataki alaafia ninu ijoba olorun se pataki igbadun mi ninu ijoba olorun o se pataki fun mi ohun ko to ba wa tako eleyi mo gbodo fi sile filipi ori keta ese ikeje filipi ori keta ese ikeje oni sugbon ohun ti o je ere fun mi awon ni mo ka si ofu nitori kristi awon nkan ti o ohun ko to ja sere fun mi rati o ni esin esin awon farisi o si ni ere pupo nu re sugbon bayi o ntele oluwa ko si le pa igbimo parisi ko le pa won mo pa mo ni ibasepo pelu won ko le pa mo pelu re gbogbo to n gbadun gege bi omo ju tele parisi ko le pa ile imo ninu aye ere fun won fun lase won fun ni iwe ase ko se n to ba fe se sugbon o ni ere ni won fun mi sugbon bayi mo ka won si ofo nitori kristi nitooto laisi ani ani mo ka n gbogbo si ofo nitori itayo imo kristi jesu lati gba gbogbo to ba tako ipe yen gbogbo ti o ba mu ko ma wo sele gbogbo ti o ba di lowo lati ni tesiwaju ni ijoba nkan woyi lo lati ko sile fun a farisi ni o ti e le mo je ajuma se pelu a farisi o le je nkan to rorun o lo sibi ile to tin gerun mi to ti mo ngerun re gbogbo oro ti mo nso bi oro buruku ni mo nso ninu awada won won fi jesu won fi jobo olorun se yeye won fi church se yeye won fa eli nigba to ba ngerun fun o bo se ngerun fun ni se pelu ohun apade pelu osu o wa ni to ba je pe nkan ni ti mo lati file boye obirin ni oduro won so to lodi nkan to doti won le lowo oro re sibe sibe won so nkan to buru to doti ti o dara awon nkan wa to le je ti e ni pato n to le je pa to je temi tabi peteru ta lati fi sile wa fi gbogbo nkan won sile ko ba le tesiwaju ninu ijoba na wa se tesiwaju loruko jesu se mo la mi kan be yen se ani ani mo ka ohun gbogbo si ofo nitori itayo emo kristi jesu oluwa mi nitori eni ti mo ti sofo ohun gbogbo mo si ka won si igbe ki emi ki o le jere kristi an wo eberu kokanla eru ori kokanla ese iketa de ni ogbon 27 oni oni nipa igbagbo lo ko Egypt sile o le wa ni je yo le wa ni Egypt ati Canaan papo oluwa ti pe Mose lati fi lati dari awon Israeli lo si ile Canaan ile liri o si ti wa ni Egypt ani nkan lati endode ni Egypt ka lo tewo gba ko duro lati je omo omobirin farao ki ole ba joye farao ni Egypt oba ni Egypt sugbon ko duro fun eleyi tori pe eleyi o ta ko ipe re kini pe ti o ko si iya ni pekun kini pe re o pe o sinu ise oluwa kini pe re o pe o lati mu awon eyan lati inu ese won
ko mu lo sinu ijoba Olorun kini awon kankan ninu aye re to le di ele lowo o lati ko sile ele ni ara ifara ni jere nipa igbagbo ni o ko jibiti sile ni eberu ibinu oba nitori ti o duro sisin bi eni ti o ri eni airi akoko won ko ohun gbogbo sile ikeji won tele a pada si maku bi a se wa si maku ori kini wa ri pe o ti so fun won pe e ma to mi leyin won ko gbogbo sile won wa n to leyin awon wo maku ori kini awon mo n ka ni ese ikejidinlogun 18 maku ori kini ese ikejidinlogun 18 loju kan na won si fi awon won sile won si to leyin won to leyin won tele oluwa kini yan tumo si awon wo joanu ori kewa joanu ori kewa won to leyin fun o kini yan tumo si wonu oro olorun won tele won to leyin won fi on gbogbo sile to ba du nbe eleyo to awon kan wa nu aye bakan na ti an ba ri pe nkan o tako eko ti an ko wo ko le ti nkan kan ba tako tesiwaju won wa ko sile nkan kan ba tako ayo ninu igbeyawo won wa ko sile sugbon leyin igba to ba ti igbese mi wa won to leyin joanu ori kewa ese ikerin ati karun nigba ti o si mu awon agutan ti re jade o si waju won awon agutan si n to leyin won gbodo tele oluso agutan to ba gba gege bi olugbala re to gba gege bi oluso agutan re wa mo to leyin nitori ti won mo ohun re rese karun won ko je to ale ni tele eko eke ati kristi le kan soso o le tele asa ibile o le tele alejo oko eke ko wa to mo to kristi leyin le bakan na to ba ti ko ohun ti o di tesiwaju ohun sile bayi wa wa tele kristi alejo won ko je te alejo leyin sugbon won a ma to leyin tori ti won ko mo ohun alejo bayi to ti ko ohun gbogbo sile to ti ohun atijo bayi o ti do omo olorun wa ma to kristi leyin ninu peteru kini ori karun ese ikokanlelogun ni tori eyi ni a pe yin si tori pe kristi ti jiya fun wa o fi apẹẹrẹ sile fun wa pe ki awa ko ma to apẹẹrẹ re ka ma to ipasẹ re eleyi ni a ko lẹyin igba ti kristi ti ku lẹyin igba ti kristi ti to ti jinde nigba ti jesu kristi ti o ti lọ sọrun rere peteru lo n kọ eleyi bayi o ni ọmọ n ta se a ko gbogbo sile a wa n tọ lẹyin oju a ri nipa tara a ri loju gbangba bayi eyin o le ri loju koroju o ti lọ sọrun rere sugbọn igbe aye rẹ lati kọ silẹ fun ọ itan igbe aye rẹ idari aye rẹ ati iwasi ati igbe aye rẹ gbogbo rẹ patapata lati kọ silẹ fun ọ bo ti e le si loju koroju mọ nipa tara nipa tẹda gbogbo apẹẹrẹ to ti fi silẹ fun wa pe ki eyin ko ma tọ ipasẹ rẹ torí náà ohun kó tó bá ń ṣe wà bèrè lọ́wọ́ ara rẹ kí ni jésù yóò ṣe máa tẹ̀lé ipa rẹ̀ o sí aládùúgbò rẹ wọ́n ń sọ nǹkan kan tó lòdì nǹkan tó burú wọ́n ń bú orílẹ̀-èdè wọ́n ń bú ìjọ wọ́n ń bú àwọn adarí wọ́n ń bú gbogbo èèyàn ìwọ náà lè fẹ́ dá sí kan sọ pé báyà ohun tí wọ́n ń ṣe dáa báyà wọ́n sọ láti máa fẹnu tẹ́ńbẹ́lú gbogbo èèyàn àwọn èèyàn kúkú burú ṣùgbọ́n kó o tó darapọ̀ mọ́ wọn wàá béèrè lọ́wọ́ ara rẹ̀ kí ni jésù lè sọ nígbà tí jésù wà ní ìnínú ayé kí ló sọ nípa ẹ́rọ́dù kí ló sọ nípa pílátù kí ló sọ nípa àwọn adarí wàá ní kí ni jésù yóò sọ wàá wá rí àwọn ẹlòmíràn wọ́n ń ṣe nǹkan kan ní ìlọrin ó sì ìdánwò wà fún ọ bóyá kí n tẹ̀lé wọn tàbí kí n ṣe bí ó tó ṣe ohunkóhun wàá béèrè lọ́wọ́ ara rẹ̀ kí torí àkọ́kọ́ wọ́n ti fi ohun gbogbo sílẹ̀ wọ́n ti kọ ohun gbogbo sílẹ̀ èkejì wọ́n ń tọ̀ lẹ́yìn mo gbàdúrà pé wà tọ́ olúwa lẹ́yìn tó o bá ṣe nǹkan kan
temi olorun so fun won wipe a kilode to se leyi christ ko ni se leyi ko ni olua mutoru aforiji lese kese ka wo ninu ejo do agutan wa dawo nkan na duro wa tele christ ti o ba lo soju ona kan emi olorun o ran leti o ta lo lobo pe kilo se to se bayi se christ le se to se lese kese wa kore ni janu wa ni olua mutoru aforiji olua yo si dariji olua yesu e lowo lati ere ni ipa na re loruko jesu won to leyin emi ni o to leyin wo fi han ori kerin la ese ikerin ifi ori kerin la 14 ese ikerin awon won yi ni a ko fi obere sodi ri nitori pe won dia ni won awon won yi ni nto odo agbotan na leyin ni bikibi ti o ba lo lati o kristi o wa lorun bayi lati o odo agbotan lorun o wa lorun bayi lati o ko si laye mo bayi eleyi ni akoko fi won sibe o so nipa awon to nto odo agbotan leyin ni bikibi ti o ba lo o lo ni nijere o te o lo lati lo mu awon eyan lokan le wa tele o n wa alaisese wa tele o lo si bi gbogbo to n se rere nipa emi re o n to leyin o n to ipase owo yi ni ara pada lati inu awon ti akoso fun olorun ati a ko ri eke ni enu won kilode tori pe ni enu jesu e o le reke nbe ko si eto nbe je alailabuku mo gbadura pe oluwa yoo se le inu aye re inu aye mi inu aye wa papo lo akoko won ko gbogbo sile ikeji won to won je ninu oro re won je ninu oro re ni keta idire ta fi ntele tori oro enu re ni idire ti a fi to leyin ki won le ma je ninu oro olorun joanu ori kefa mo nka se iketa de ni adorin 67 ese 67 nigba na ni jesu wi fun awon mejila pe eyin pelu fe lo bi nigba na ni simoni peteru da lohun wi pe oluwa odo ta ni awo lo iya ni pekun odo ta ni awo lo iya ni pekun awa si ti gbagbo si mo pe iwo ni kristi na omo olorun alaye won je ninu oro re wa ko gbogbo sile gbogbo ti o ba di se siwaju re ninu ijobo olorun lowo wa tele ohun ko ti o ba ta ko nto ye ko se wa wa ma je ninu oro re joanu ori keta di logo 17 ese ikejo joanu ori keta di logo ese ikejo nitori oro ti iwo fi fun mi emi ti fi fun wo emi ti fi fun won oro ti won fi fun mi emi ti fi fun won lo se ti gba ni to to pe lodo re ni mo ti jade wa won si gbagbo pe iwo ni o ran mi won wo ese ikerinla nibe ese ikerinla 14 emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gẹgẹ bi emi ki ti se ti aye won je ninu oro re eleni nigba to wa laye bayi ko si ni mo o ti lo si orun rere kini mo lati se loni se mo si le ri oro re loni kini mo se pelu oro na ko lo se ori keta anka ese ikerin din logo 16 ko lo se ori keta ese ikerin din logo e je ki oro kristi ma gbe inu yin ni opolopo o ti lo sorun rere o wa lowo otun olorun baba bayi sibe oro re si wa pelu wa oro ti a ti ko sile awon iwa su ti a ko sile eko re a ko wo sile oro to mu igba oro ti n dari sinu isodi mimo oro ti agbara re ibaptism e mimo oro re lori igbeyawo oro re lori ijere okan oro re lori igbasoke oro re nipa pipadabo re o ni yo mu alokan ni o ni yo je ka ma gbe igbe aye mimo eyi ti mo nitori oro ti mo so fun yin oro naa ti wa pelu wa loni je ki oro kristi ma gbe inu yin ni opolopo ninu ogbon gbogbo ki e ma ko ke si ma gbara yin ni iyanju ninu saamu
ati orin yin ati orin emi e ma fi orin efe korin ninu okan yin si Oluwa ohunkohun ti eyin ba nse ninu oro o ti gboro re oro ti e na bayi o ti gbo iwasu re ninu iwasu ti e o ti gbo to kede o kede ti e pa gbogbo ti eyin ba nse loro tabi ni se e ma se gbogbo won ni oruko Jesu Oluwa e fun Olorun baba nipasẹ re je ki gbe aye re je ki oro re ki o fi eyin ati ogo fun Oluwa oro ti Jesu so ti won je ni oro na si wa laye o si wa pelu wa o so fun anu Matthew ori 24 lati ese ikarun di ni ogoji 24:35 orun ati aye yo koja sugbon oro mi ki o koja laise oro won yi o wa nu bibeli be bibeli oro lorun ati fi fun wa o ni orun ati aye yo re koja sugbon oro mi ki yo re koja kilo ye ki a se pelu oro re loni akoko gbo ipe krisi olugbala re o wa so fun wa o si n kate de oro na fun wa o si so fun wa pe ijọba Olorun o sumo oku si dede ileko ti si ronupuada ko gba irere gbo ti o ba ti wonu ijọba na gbo oro krisi wa wonu ijọba na leni ni oruko Jesu to ba ti wole wa ma gbe ninu re to ba ti wole wa duro to ba ti wole wa wa mu awon elomiran wa sinu ijọba na loruko Jesu ami yipada gbodo wa nu aye re ipe re yo ro gbangba ijewo re yo ro gbangba ijewo iyipada re yo ro gbangba awon to yi oka won le so gbangba nipa igbagbo re bo si yipada ko nu orisa to yipada ko nu igbe aye atijo to wa sodo a o ri pe igbe aye re o da iyato bi onigbagbo ope Olorun mo dupe pe mo je onigbagbo mo ni Oluwa se mo je onigbagbo mo dupe lo Olorun fun o onigbagbo ni o wa si je onigbagbo titi lai lai loruko Jesu ohun kon to ba ndi tesiwaju re lowo ni ijoba na to ndi olowo lati bo Olorun re ati ijewo re nipa igbagbo ni ijoba na o lati ya aye re o ko ye iwa re gbo sile won fi gbogbo sile won si to leyin lati ojo eni lo ninu ohun kon kekere ni aye re wa tele Oluwa iwo to Oluwa leyin mo lemi o tolu aleyin nibi ti a ti sase tele ti a ya kuro ta tele lekunrere ori ofe olorun be lawo to laleyin yo dari je olukuluku wa ni oruko Jesu bayi a o mo je ninu oro re nigba gbogbo wa mo je ninu oro re wa di alagbara wa mo je ninu oro re wa je asegun wa mo je ninu oro re nigbo se yo wa fo ni mana torun wa wa ninu paradise olorun wa si je ninu igiye ninu paradise Olorun nigbo se ni oruko Jesu kon gbogbo sile tele oro re mo gbadura pe oro Olorun yo ni pa to dara ninu aye olukuluku wa lale ni oruko Jesu abura soro ninu adura mo gbogbo nkan won yi to Olorun lo ninu adura won ti peteru da leyin igba to tele Oluwa won to da leyin igba ti o da si ipe Oluwa ta lo mo ti won na yo da ninu ijọba Olorun bo se n dahun si ipe Oluwa loni lanu re ko boluwa soro ninu adura ko ni Oluwa emi re Oluwa emi re Oluwa mo kon gbogbo sile mo n to e leyin n o ma je ninu oro re eyin ara a ti tẹti si oro Oluwa lale yi latọdọ baba wa ninu Oluwa nipa iyipada ati ipe awon aposeli akoko mẹ o takoko lati gbadura nibi kibi to ba wa bayi o gbodo gbadura pelu gbogbo okan re iru apere wo ni to ye ka tele Jesu wa si Galilee o wa sun iriri wo ni leyi e ma to mi leyin ireti nla to mi leyin bayi a fe gbadura gbadura fun isodotun ifareniji re lati jade lo
níbi tí àwọn ẹlẹ́sẹ̀ wà lóde ìjọ bèrè lọ́wọ́ Olúwa níbi tí àwọn ẹlẹ́sẹ̀ ta ti lè rí wọn. Àwọn ẹlẹ́sẹ̀ kì í ṣe inú chọ́ọ̀chì láti rí wọn nígbà gbogbo gẹ́gẹ́ bí Kristi ṣe jáde lọ. Ó lọ sí etí òkun Galilee. Lónìí àwa náà gbọ́dọ̀ jáde lọ síbi ọkọ̀ èrò, sílé ìwòsàn, sí ọgbà ẹ̀wọ̀n, sí àwọn ibi iṣẹ́. Jésù rí Pétérù, Ándérù, Jákọ́bù àti Jòhánù níbi òkun Galilee, níbi tí wọ́n ti ń ṣiṣẹ́. Àwa pẹ̀lú a gbọ́dọ̀ jáde lọ wa ṣòfò lórí àwọn tí ò tó dá kan nínú àwọn tó ń bẹ ní ṣọ́ọ̀ṣì. Ká bèrè fún ìsọdọ̀tun ìfaraẹnijìn, ká sọ fún Olúwa pé n ó wá wọn lọ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ jẹ́ kí n gbọ́ àmì yín. Wà á gbàdúrà pé wà á wà sí òun padà. Jésù pe Símọ́nì Pétérù, ọmọ Sebede, àti ó pè wọ́n sí ìrònúpìwàdà. A sì láti wàásù ìrònúpìwàdà. A láti wàásù ìyípadà ọkàn. Kì í ṣohun àtijọ́. Jésù wàásù rẹ̀. Ìsìnkẹ́rin wàásù rẹ̀. Torí náà gbàdúà pé ìwọ náà yóò wà sí ìrònúpìwàdà gẹ́gẹ́ bí Jésù ṣe wàásù rẹ̀. Kò ní máa wà sí ìwà ti ìgbàlódé tí ò sí ìrònúpìwàdà ń bẹ̀. Gbàdúà kó képe orúkọ Olúwa. Àkókò àdúà la wà sí ń gbàdúà. Ní orúkọ Jésù ni a gbàdúà. Ìrònúpìwàdà kí ẹ gba ìrere gbọ́, eléyìí ni ìwàásù ìrere. Bí a ṣe ń jáde lọ fún wọn láti ronúpàdà, kì í ṣe pé wọ́n ronúpàdà kí wọ́n gba ìrere gbọ́. Wọ́n gbọ́dọ̀ gbàgbọ́ nínú ikú arọ́pò Jésù Kristi. Gbàdúrà pé bó ṣe ń wàásù, àwọn èèyàn yóò yípadà sí Olúwa. Wọ́n ó yípadà kúrò ní iṣẹ́ bí wọn. Wọ́n ó yípadà kúrò ní ẹ̀sẹ̀ wọn. Wọ́n ó yípadà kúrò ní ìpadà sẹ́yìn wọn. Wọ́n ó yípadà wọn. Gbàdúrà kò fi ohun tó ti gbọ́ lálẹ́ yìí bí Olúwa lọ́wọ́. Ọ̀sẹ̀ yìí Olúwa ti darí bàbá wa nínú Olúwa láti jù sí ibú, láti tì sí ibú. A sì ní DCK lọ́sẹ̀ yìí. Ẹ jẹ́ gbàdúrà pé DCK eléyìí yóò máa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa yí padà sí Olúwa. Àwọn ẹja tí ó ń fa ọ̀pọ̀lọpọ̀ ọkàn ní gbogbo ibi tá a bá ti péjọ, níbi tá a ti ṣe gan, àwọn ibi tá a ti máa ṣe ní ẹlẹ́kùnjẹkùn wa, pé a ó ní rírí kíkó ọ̀pọ̀lọpọ̀ ọkàn wá sínú ìjọba Ọlọ́run. Ọkùnrin, obìnrin, ọ̀dọ́, ọmọdé, àwọn ẹni gíga láwùjọ, àwọn èèyàn ní gbogbo àgbáyé. Ẹ jẹ́ gbàdúrà kékeré pé orúkọ Olúwa. Ní orúkọ Jésù ni a gbàdúà. Ẹ jẹ́ gbàdúà pé àwọn èèyàn yóò gbọ́ ìpè rẹ̀ nípasẹ̀ bàbá wa nínú Olúwa. Pé wọn ò ní lè tako ọ̀rọ̀ náà bó ṣe máa jáde lẹ́nu rẹ̀. Gbàdúà pé gbogbo àwọn tí ó wà sí ìsọjí lójú gbangba tàbí àwọn tí ó so papọ̀ mọ́ wa nínú ẹ̀rọ ayélujára, nínú àwọn ẹ̀rọ ayélujára. Ẹ jẹ́ gbàdúrà pé Ọlọ́run Olódùmarè yóò fọwọ́ kàn wọ́n, yóò mú ọ wá sí ìrònúpìwàdà, wọ́n ó yí padà, wọ́n ó dà tún bí. Ní orúkọ Jésù ni a gbàdúrà. A ó gbàdúrà pé wọn ò ní lé ìlùgbàlà kúrò lọ́dọ̀ wọn. Pétérù ní kúrò lọ́dọ̀ mi torí pé ẹlẹ́sẹ̀ ni mí.
won je wo tinu tinu won ni bo ese won mo le bi adamu Job ni ti ba bo ese mo le bi adamu won ni bo ese won mo le tori pe en to buru ma teyin e jade ten ba bo ese won mo le won ni le se rere e je a beere lowo Oluwa pe Olorun yo fowo kan to bege to je se se fun lati bo ese won mo le won je wi awon ese won wo si gba iriri otun ti yipada okan ba se ngboro na mo bi wa sokan won wo si yipada pe idale bi ese lokan won yo je ki won lo si ni yipada to to gbadura ko kepo ruko Oluwa an gbadura fun gbogbo awon ta pe ti won yo wa si GCK an gbadura fun gbogbo awon ti a pe Oluwa won ni riri o ti peteru ni riri ti andero ni riri ati jacob ni riri re oju lowo iye pada okan o so nipa re ngbo se peteru so pe ronu kuada ke si ni pada ki se be nikan wa ri pe jacob o so nipa re janu gan ta ba je wese wa Olooto ati olododo ni lati dare ese waju won ko si wa kuro nu ese dododo gbogbo e je agbadua ka kepe oruko Oluwa pe a se ngbadua ka kepe Oluwa bakan na la fe gbadua pe ki Oluwa ko ran wa lowo pe a o se pinu lato lalo lakoko ji e ti nbo bi a se ntesi waju pe lojojumo ipinu be se se ipinu ori ofe lati le gbogbo de wo ti oni je won ni yipada okan o lo tori pe ori ofe Olorun to mu igbala wa o ti fara han fun gbogbo eyan e je abere lowo Oluwa pe ki Oluwa ko mu gbogbo to ba le di idena bayi yipada okan won ati itesiwa to le mu idena wa si dagba soke won ninu Oluwa ko fun won ni ori ofe lati ko iru o fi gbogbo on to ba tako ipe Olorun to le tako itesiwaju won ninu Oluwa ni oruko Jesu ni agbadua nibi kibi to ba wa je ngbo ami re gbadua pe gbogbo awon ti Oluwa yo gbala won tele Oluwa won tele Kristi oluso agutan wo gbo ohun emi mimo ti o mo to won won to mo dari won ti o mo ko won pe won tele Oluwa ohun kan ni lati se ikosile ka ko ese sile o miran ni lati tele Oluwa e je agbadua pe leyin GCK won ni pada won tele Oluwa peteru jacob joanu Oluwa awon eyan won yi won si di eni to gbajumo ninu awon omo eyin Jesu Oluwa wa ni oruko Jesu ni agbadua bayi a fe gbadua gbadua fun ara re pe wa bo awon omo eyin wa bo awon to sese de ni igbala a ni sawawi bi okunrin to pe o ni onkun fojo se ni lohun kin to mo eni to fi le mi lowo ti sa lo kiro mo se sele a o ni je eni ti o mo da ise baba wa ninu Oluwa nu pe gbogbo an to ba se pinu ninu GCK yi Oluwa yo ran o lati mo duro pe a o ni kun foju se debi wi pe a o ni le dabi peteru ni akoko kan to ni pon to fe lo peja Oluwa lati tun te pada e je agbadua pe a o bo awon to de ni igbala yi leyin ipade yi arakunrin arabirin e je agbadua ke se pinu sun Oluwa pe wa wa won ni oruko Jesu ni agbadua e je agbadua pa awon to ba de ni igbala gan fun ara won won ni ipo ngbe
láti fẹ́ mọ jẹ wọn ní ìpè bí nínú ọkàn wọn òǹgbẹ ọlọ́run yóò mọ ọkàn ni fún wa pé ká dọ́dọ̀ wọn ó mìíràn ni fún wọn láti wà lárọ̀ọ́wọ́ ṣé ní àdúrà ẹ̀mí olúwa yóò fọwọ́ kàn wọ́n yóò rú wọn sókè yóò rú wọn sókè wọn ó sì wà lárọ̀ọ́wọ́ tó bí a ṣe ń lọ sọ́dọ̀ wọn ní orúkọ jésù la gbàdúrà a fẹ́ gbàdúrà fún bàbá wa ní olúwa ẹni tó ti ń bọ́ wa pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ẹjẹ́ á mọ rírì olúwa ẹjẹ́ á dúpẹ́ lọ́wọ́ olúwa ẹjẹ́ á gbàdúrà pé bí ó ṣe máa lọ tì sí ibú ní ọ̀sẹ̀ yìí pé ká gbàdúrà pé ọlọ́run olódùmarè yóò kun pẹ̀lú agbára ọ̀tún olúwa yóò kun wọn pẹ̀lú ìfàmìróyàn kó fún ọ ní ohun pé ẹ̀mí ọlọ́run yóò rìn lọ́nà agbára ní ibi tá a ti fẹ́ ṣèpàdé gan-an ẹjẹ́ á gbàdúrà pé ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu rẹ̀ kò ní bọ́ sílẹ̀ lásán ẹjẹ́ á gbàdúrà pé bó ṣe ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ fún ọlọ́run pé ọ̀rọ̀ ọlọ́run yóò ní agbára bó ṣe ń sọ̀rọ̀ ní orúkọ jésù ní agbàdúrà ẹjẹ́ á gbàdúrà papọ̀ bàbá ní orúkọ jésù a dúpẹ́ lọ́wọ́ yín fún ìwàásù tí a gbọ́ lálẹ́ yìí a ti rí gbangba àpẹẹrẹ olúwa wa jésù kristo òun ni àdúrà wa ni pé àwa yóò rìn ní ipasẹ̀ rẹ̀ a tọ̀ ipasẹ̀ rẹ̀ a ó jáde lọ a ó jèrè àwọn èèyàn náà bí a ṣe ní àǹfààní láì ní ọ̀sẹ̀ yìí olúwa gbàdúrà pé ẹ ó ràn wá lọ́wọ́ láti jáde lọ láti pe àwọn èèyàn láti mú wọn wá wọn ó sì gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ṣe ní ìyípadà ọkàn a gbàdúrà pé wọn yóò tẹ̀síwájú wọn ò ní dúró ní orúkọ jésù bàbá wa tó lò bàbá wa nínú ìwà tó lò ìbùkún yín kó wá sórí rẹ̀ kẹ tó pẹ̀lú kẹ lò wọ́n lọ́nà tá a ti rí nínú ìpàdé tí ń bọ̀ yìí ògo ni ti yín olúwa ẹ dáhùn ní orúkọ jésù tó tóbi la gbàdúrà jẹ́ ń gbọ́ àmì kárí.

0: ìwé wòlíì Ezekiẹ́lì orí 18. Wọ̀nyí sì ni orúkọ àwọn ẹ̀yà náà láti òpin àríwá títí dé ọwọ́ ọ̀nà Hetlomu bí a bá ń lọ sí Hamati, Asainani, létí Damasku ní ìhà àríwá bí ọwọ́ Hamati. Wọ̀nyí sáà ni ìhà rẹ̀ ní ìlà ọ̀run àti ìwọ̀ ọ̀run òpin kan fún Dani àti ní agbègbè Dani láti ìhà ìlà ọ̀run dé ìhà ìwọ̀ ọ̀run ìpín kan fún Asheri àti ní agbègbè Asheri láti ìhà ìlà ọ̀run àní títí dé ìhà ìwọ̀ ọ̀run ìpín kan fún Naftali àti ní agbègbè Naftali láti ìhà ìlà ọ̀run dé ìhà ìwọ̀ ọ̀run ìpín kan fún Manase àti ní agbègbè Manase láti ìhà ìlà ọ̀run dé ìhà ìwọ̀ ọ̀run ìpín kan fún Efraimu àti ní agbègbè Efraimu láti ìhà ìlà ọ̀run àní títí dé ìhà ìwọ̀ ọ̀run ìpín kan fún Reubeni àti ní agbègbè Reubeni láti ìhà ìlà ọ̀run àní títí dé ìhà ìwọ̀ ọ̀run ìpín kan fún Juda àti ní agbègbè Juda láti ìhà ìlà ọ̀run dé ìhà ìwọ̀ ọ̀run ni yóò jẹ́ ọrẹ tí ẹ̀yin ó ta 2,200 ní ìbú àti ní gígùn bí ọ̀kan nínú àwọn ìpín ìyókù láti ìhà ìlà ọ̀run dé ìhà ìwọ̀ ọ̀run ìbí mímọ́ yóò sì wà láàrin rẹ̀ ọrẹ tí ẹ̀yin ó sì ta fún Olúwa yóò jẹ́ 2,200 ní gígùn àti 5,000 ní ìbú àti fún wọn àní fún àwọn àlùfáà ni ọrẹ mímọ́ yóò jẹ́ ní ìhà àríwá 2,200 ní gígùn àti ní ìhà ìwọ̀ ọ̀run 5,000 ní ìbú àti ní ìhà ìlà ọ̀run 5,000 ní ìbú àti ní ìhà gúúsù 2,200 ní gígùn ìbí mímọ́ yóò sì wà láàrin rẹ̀ yóò jẹ́ ti àwọn àlùfáà tí a yà sí mímọ́ nínú àwọn ọmọ Sádókù tí wọ́n ti pa ìlànà mímọ́ tí wọ́n kò sì ṣìnà ní ìṣìnà àwọn ọmọ Ísírẹ́lì bí àwọn Léfì ti ṣìnà ọrẹ ilẹ̀ tí a sì ta yìí yóò jẹ́ ohun mímọ́ jùlọ fún wọn ní agbègbè àwọn Léfì àti ní ìkọjú sí agbègbè àwọn àlùfáà ní àwọn Léfì yóò ní 2,200 ní gígùn àti 5,000 ní ìbú gígùn gbogbo rẹ̀ yóò jẹ́ 2,200 àti ìbú rẹ̀ 5,000 wọn kì yóò sì tà nínú rẹ̀ wọn kì yóò sì fi ṣe pàṣípàrọ̀ bẹ́ẹ̀ ni wọn kì yóò sì fi àkóso ilẹ̀ náà sí ọwọ́ ẹlòmíràn nítorí pé ó jẹ́ mímọ́ fún Olúwa àti 75,000 tí ó kù ní ìbú ní ìkọjú sí 2,200 náà yóò jẹ́ ibi àìmọ́ fún ìlú ńlá náà fún ibùgbé àti fún agbègbè ìlú ńlá náà yóò sì wà láàrin rẹ̀ wọ̀nyí ni yóò sì jẹ́ ìwọ̀n rẹ̀ ní ìhà àríwá 2,250 àti ní ìhà gúúsù 2,250 àti ní ìhà ìlà ọ̀run 2,250 àti ní ìhà ìwọ̀ ọ̀run 2,250. Àwọn agbègbè ìlú ńlá náà yóò jẹ́ níhà àríwá 450 àti níhà gúúsù 450 àti níhà ìlà ọ̀run 450 àti níhà ìwọ̀ ọ̀run 450 àti ìyókù ní gígùn ní ìkọjú sí ọrẹ ti ìpín mímọ́ náà yóò sì jẹ́ 5,000 níhà ìlà ọ̀run àti 5,000 níhà ìwọ̀ ọ̀run yóò sì wà ní ìkọjú sí ọrẹ ìpín mímọ́ náà àti ìbísí rẹ̀ yóò jẹ́ fún oúnjẹ fún àwọn tí ń sìn ní ìlú ńlá náà àwọn tí bá ń sin ìlú ńlá náà yóò sì máa sìn láti inú gbogbo ẹ̀yà Ísírẹ́lì gbogbo ọrẹ náà yóò jẹ́ 2,200 nípa 2,200 ẹ ó sì ta ọrẹ mímọ́ náà igun 64 pẹ̀lú ìní ìlú ńlá náà àti ìyókù yóò jẹ́ ti olórí ní ìhà kan àti ní ìhà kejì ti ọrẹ mímọ́ náà àti ti ìní ibi ńlá náà ní ìkọjú sí 2,200 ọrẹ ti agbègbè ìlà ọ̀run àti níhà ìwọ̀ ọ̀run ní ìkọjú sí 2,200 níhà agbègbè ìwọ̀ ọ̀run ní ìkọjú sí àwọn ìpín ti olórí yóò sì jẹ́ ọrẹ mímọ́ náà ibi mímọ́ ilé náà yóò sì wà láàrin rẹ̀ àti láti ìní àwọn Léfì àti láti ìní ti ìlú ńlá náà láàrin èyí tí ṣe ti olórí láàrin agbègbè Júdà àti láàrin agbègbè Bẹ́ńjámínì yóò jẹ́ ti olórí àti fún àwọn ẹ̀yà ìyókù láti ìhà ìlà ọ̀run dé ìhà ìwọ̀ ọ̀run Bẹ́ńjámínì ìpín kan àti ní agbègbè Bẹ́ńjámínì láti ìhà ìlà ọ̀run dé ìhà ìwọ̀ ọ̀run Simeoni ìpín kan àti ní agbègbè Simeoni láti ìhà ìlà ọ̀run dé ìhà ìwọ̀ ọ̀run Isakari ìpín kan àti ní agbègbè Isakari láti ìhà ìlà ọ̀run dé ìhà ìwọ̀ ọ̀run Sebuloni ìpín kan àti ní agbègbè Sebuloni láti ìhà ìlà ọ̀run dé ìhà ìwọ̀ ọ̀run Gadi ìpín kan àti ní agbègbè Gadi ní ìhà gúúsù sí gúúsù agbègbè náà yóò jẹ́ láti Tamari dé omi ìjà ní Kadeshi àti sí odò títí dé òkun ńlá èyí ni ilẹ̀ tí ẹ̀yin ó fi ìbò pín ní 20 fún àwọn ẹ̀yà Ísírẹ́lì wọ̀nyí sì ni ìpín wọn ní Olúwa Ọlọ́run wí wọ̀nyí sì ni ìbájáde ti ìlú ńlá náà láti ìhà àríwá 2,250 òṣùwọ̀n Awon bode ilu na yo je gege bi orupo awon eya Israeli. Bode meta ni ariwa, bode Rubeni okan, bode Juda okan, bode Lefi okan. Ati ni ila orun, egba meji o le edegbeta, ati bode meta, ati bode Josefu okan, bode Benjamini okan, bode Dani okan. Ati ni Hagusu, egba meji o le edegbeta iwon, ati bode meta, bode Simeoni okan, bode Isakari okan, bode Sebuloni okan. Ni haiwo orun, egba meji o le edegbeta pelu bode meta won, bode Gadi okan, bode Asheri okan, bode Naftali okan. O je egba mesan iwon yika, oruko ilu nla na lati ijo na lo yo ma je Oluwa nbe nibe. Eyi ni opin iwe woli Esikieli.
1: Baba wa tin be le orun adupe lowo yin we pe awa siwaju yin ki se be ni kan awa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si de alagbara ninu Oluwa an bebe we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti an ko ati eyi ti anka ki o je e ti o se wa lanfani ti o se wa lore ti o pese wa sile fun bibo Jesu Kristi adupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa anta so wa ju ninu eko wa o to ose die ti a ti wa lenu eko wa yi ninu epistle ti Paulu Apostoli si awon ara Kolose loni anwo Kolose ori keji ese kewa Kolose ori keji ese kewa asiti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihi ni an so fun nipa Jesu Kristi ati anfani ti ani ninu Jesu Kristi o so wipe a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara Paulu Apostoli eni ti a si loju eni ti a fi ran orun han eni ti oro Olorun ti o ye eni ti emi Olorun ti o kun ninu ti o fila awon Christiani awon onigbagbo ti o fin la awon loye nipa Kristi we pe ori ni Kristi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o ga ju awon angeli eni ti o ga ju gbogbo eda patapata eni ti o je wi pe oun ni ori ati Oluwa oun gbogbo oun eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa ohun ti a je ninu Kristi ati eni ti a je ninu Kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni ohun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wipe a je kikun a je pipe ninu Kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a peti sile ki a fiyesi ohun ti a n ko daradara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Kristi aimo kan yi kan na ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni pupo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan Olorun ninu ete Olorun o ti fi gbogbo isura pamo ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wi pe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wipe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti olorun se fun wa nigbati o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wipe a ko ti so idaji won fun wa tabi ke a kon kon so wipe bi atile nka bi atile nri bi atile ngbadura ti a sin ni die die ninu awon kan ti olorun se fun wa ninu kristi a ko ti ri idaji awon nkan woyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu kristi ohun gbogbo ni o je ti wa ninu kristi wo koriti kini ori keta ese ikokan le ni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti a ni ninu kristi o ni nitori ti wa ni ohun gbogbo ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wipe iriri nkan wonyi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu kristi ko ti de oju osewon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigbati eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woji olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalem emi mo ti ati tu da le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efeso ni Paul ti ri awon omo ehin won yi ti o bi won wipe anfani ti a ni ninu Kristi agbara emi mo ti a ni nipa wipe

nípasẹ̀ Kristi, ìgbàgbọ́ nínú Kristi ni ó máa jẹ́ kí a ní ẹ̀kún nínú Ọlọ́run àti ọ̀pọ̀ yanturu, ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti pèsè fún wa, ṣùgbọ́n àìmọ̀kan àti àìgbàgbọ́ ni ó máa dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́, tí ó jẹ́ wípé àti mú ìfẹ́ Ọlọ́run ṣe àti ìlànà Ọlọ́run ṣe kìí jẹ́ tiwọn. Ẹ̀mí mímọ́ ni ó mú sí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì láti kọ́ sí ìjọ wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ǹjẹ́ kí ó má ṣe dàbí ẹni wípé a dàbí ọmọ olínàkúnà tí ó wà ní ilẹ̀ àjèjì, tí ó ń wípé ohun gbogbo tí bàbá òun ní ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé àwọn ọmọ ọ̀dọ̀ wọ́n ń jẹ àjẹyó àti àjẹṣẹ́kù, ṣùgbọ́n òun kú fún ebi. Kí ó má bàa jẹ́ wípé tiwa rí bẹ́ẹ̀, ó yẹ kí a kọ́ ẹ̀kọ́ yìí, kí a mọ ohun tí a ní nínú Kristi. A wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Ìkejì, kíkún nínú Kristi. Ìkẹta, kíkún tí a ní, kíkún tí ó jẹ́ tiwa. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Yẹ kí a tún padà sí Kólósè. Kólósè orí kejì, ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ́ wa tí ó wọlé, a máa ń sọ wípé ó wà nínú ilé. A máa sọ wípé, tí a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì ń wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀. A sì tọ́ka sí àpótí, èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yé ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́, a ní láti kọ́kọ́ wọ inú ẹbí Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sí inú ilé Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sínú ìjọba Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sínú Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa. Ó yẹ kí èyí kí ó yé wa dáradára. Bí ènìyàn bá wà lóde, tí a sì fẹ́ mu wọ inú ilé, kí a bá lè sọ pé ó wà nínú ilé, ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà, kí ó wọnú ilé. Bákan náà ni, àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀, àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a ti wà nínú òkùnkùn, tí a ti wà lóde, tí a kò sí ní ìjọba Ọlọ́run. Bí a bá fẹ́ sọ wípé a wà nínú Kristi, a wà nínú rẹ̀, ṣe o mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wá di kíkún nínú rẹ̀, a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ wá sínú rẹ̀, a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan. Ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronúpìwàdà, a ní láti gba Jésù Kristi Olúwa gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristi Olúwa gbọ́, ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù. A di ẹni tí ó wà nínú Jésù. Yẹ kí a wo Éfésù orí kìíní, ẹsẹ̀ ìkeje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀. Nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù, bí a bá wá sínú ìjọba Jésù, bí a bá kúrò nínú òkùnkùn, bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, bí a bá gbé ìṣísẹ̀ ìrònúpìwàdà àti ìgbàgbọ́, a di ẹni tí ó wọ inú Jésù.

0: ani irapada nipa ejere idariji ese wa gege bi oro ore opere nitori be o ye ki o ye wa wipe awa ti ati wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba jesu tele tele ani gbe ifise igbagbo igbese ironupo ada ki a wa sinu kristi ki a gbadura titi a ofiri wipe adari ese wa je wa gege bi oro oro ore opere ati wipe bi e ba tin wo inu kristi idalebi yo lo ni igbese aye wa ninu romu ori kejo ese ikini nje ebi ko si nisisin yi fun awon ti o wa ninu kristi jesu ti o pie si on ti anka dara dara ti o wa ninu kristi jesu awon ti o ti gbe igbese irunupo ada ti won ti wo inu jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba jesu oluwa gbo gege bi oluwa ati olugbala won o ni ebi ko si idalebi ko si nisisin yi fun awon ti o wa ninu kristi jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu kristi jesu ti so mi di ominira lọwọ ofin ese ati ti iku gẹrẹ ti a ba ti gbe igbese igbagbo yi ti a ti kuro lode ti a ti wo inu ile ti a ti kuro lodo esu ti a ti di ebi olorun ti a wonu ebi olorun ti a ti moruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti a ti koruko wa sinu iwe iye lorun ki a kungun so wipe nigba ti a ti wo inu kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wipe a so wa di ominira ese to ti nje gaba lori wa tele tele amu kuro adi eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo korinti keji ori karun korinti keji ori karun lati ese iketa dilogun nitori na bi enikeni ba wa ninu kristi sori oni bi enikeni ba wa ninu kristi o ti di ebi olorun o ti gbe igbese irunupo ada ati igbagbo o ti wo inu kristi lo o je wipe kristi ni o je olugbala re wipe bi olorun ba fe wo ari kristi ki o to ri ari wipe ati bo pelu eje jesu pelu ori ofe olorun ati wipe gbogbo ese ati idalebi igbese aye re ori ofe kristi o ti mu nkan wonyi kuro nitori na bi enikeni ba wa ninu kristi enikeni lowi iba ase omode iba ase agba iba ase kuruntu iba ase omowe bi enikeni ba wa ninu kristi o sese iba je juu tabi iba je keferi eni ti o ti je aborisa tele tele bi enikeni ba wa ninu kristi o sese ki iru eni be ki o ma mo we ki o ma mo we ka o sese ki iru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si oke oku bi enikeni enikeni bi o ba wa ninu kristi o sese ki o je wipe ijo wa nihin ni o ti njosin tabi ijo miran ni o ti njosin bi enikeni ba wa ninu kristi o di eda titun o di eda titun o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti a n so ti o ye wa gbangba ninu oro olorun ni wipe bi a ba ti wo inu kristi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni e o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun ẹ̀dá titun yóò wà nínú wa ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun ọkàn wa yóò di titun ẹ̀rí ọkàn wa yóò di titun ìlànà tí a ń tẹ̀lé yóò di titun agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa kì í ṣe bẹ́ẹ̀ nìkan ìní titun ni yóò jẹ́ tiwa òpin àjò wa yóò sì jẹ́ òpin titun àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì ṣùgbọ́n nígbà tí a bá gba jésù tí a wá sí nínú Kristi ó jẹ́ wípé òpin ọ̀tún ni yóò jẹ́ tiwa. Èyí tí àbá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ ti wọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jobu orí kẹfà ẹsẹ̀ ìkọkànlélógún. Ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin dàbí wọn? Ẹ̀yin tí ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyásìfò yín. Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n. Wọ́n ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa, nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Aesaia orí 40 ẹsẹ̀ ìkẹtàdínlógún. Gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀, a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ. Bí a kò bá ní Kristi, a jẹ́ bí òfo àti asán. Àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la máa sátọ̀ lẹ́yìn, a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn, nítorí ẹni tí kò lọ́lọ́run, ẹni tí kò ní Jésù, ó dàbí òfo àti asán nínú Johanu orí 15 ẹsẹ̀ 5. Ó ní, èmi ni àjàrà, ẹ̀yin ilé ẹ̀ka, ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, ó ní yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Nítorí ní yíya ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe ohun kan. Bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan, ẹni tí ó ní láárí níwájú Olúwa, ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa, ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Kí a wọ inú Jésù lọ, kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, kí a ba lè jẹ́ ti Ọlọ́run. Ó ní, bí a bá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristi. Nínú Éfésù orí 2 ẹsẹ̀ 6, ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù. Nínú Kristi Jésù a jókòó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run. Èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀, kọjá àwọn ẹ̀mí òkùnkùn, kọjá agbára Sàtánì àti àwọn áńgẹ́lì búburú, a jókòó nínú Kristi nínú àwọn ọ̀run. Èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti Ọlọ́run. Èyí ni àǹfààní wa bí a bá gba Jésù Kristi gbọ́. Èyí ni àǹfààní wa bí a bá rí i dájú wípé a ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, a sì ti wọ inú Kristi lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti gba Ọlọ́run gbọ́, bí o bá ti wà nínú Jésù Kristi, ó yẹ kí o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lónìí. Nítorí wípé ẹni tí kò bá sí nínú Kristi, ó jẹ́ asán, ó jẹ́ òfo. Nínú Éfésù orí 2 ẹsẹ̀ 12, pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí, láìní Ọlọ́run lé ayé. Ẹni tí ó bá wà láìní Kristi, ó jẹ́ ẹni tí kò ní ìrètí, ó jẹ́ ẹni tí kò lọ́lọ́run, ó jẹ́ ẹni tí ó jẹ́ pé bí ó bá kú, a lọ sínú ọ̀run àpáàdì. Ṣùgbọ́n bí a bá ti di ti Olúwa, bí a bá ti di Kristi, bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, bí a bá ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá ti gba Jésù Kristi Olúwa gbọ́, tí a sì mọ̀ wípé òun ni arọ́pò wa, òun ni a fi ṣe ẹbọ fún wa, òun ni ó sọ wípé kí Ọlọ́run kí ó dáríjì wa nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, a ti di ọ̀kan pẹ̀lú Kristi, a sì ti fi iye wa pamọ́ nínú Kristi, pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Wo Kolose orí kẹta, Kolose orí kẹta, ẹsẹ̀ ìkẹta, nítorí ẹ̀yin ti kú, a sì ti fi iye yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. A fi iye wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó jẹ́ wípé Jésù ni olùgbàlà wa, Jésù ni àbò wa, Jésù ni aṣáájú wa. Òun ni ó sì lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run. A ti fi wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Jẹ́ kí a wo kíkún tí a ní nínú Kristi, kíkún tí a ní nínú Kristi. Mo tún ka Kolose orí kejì ẹsẹ̀ ìkẹwàá, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Dúró níbẹ̀, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Mo fẹ́ kí o wo àpèjúwe yìí bí abáríkànga omi, tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò. Bí a bá fẹ́ pọn omi, tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa, tí a fẹ́ bu omi sí, a ó ju korobá tàbí garawa yìí, a ó ju sínú kànga. Ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga. Nítòótọ́, ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí, ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi. Ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí, tí a jẹ́ kí ó wọ inú omi lọ, tí ó wọ inú omi dé ìsàlẹ̀, bí a bá fẹ́ fà á sókè, a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi. Bákan náà ni kí a tó mọ Kristi, kí a tó wà nínú Kristi, Kristi dàbí kànga omi iyè. Bí o bá rántí nínú Yohánù orí kẹrin, Yohánù orí kẹrin, nígbà tí Jésù Kristi tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ nípa kànga omi. Jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà, Yohánù orí kẹrin. Kànga Jákọ́bù sì wà níbẹ̀. Nítorí náà, bí o ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga. Ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́. Obìnrin kan ara Samaria sì wá láti fa omi. Jésù sì wí fún un pé, fún mi mu, nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ. Nígbà náà ni obìnrin ara Samaria náà wí fún un pé, èyí ti rí, tí ìwọ fi tí ṣe Júù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi, èmi ẹni tí ṣe obìnrin ara Samaria. Nítorí tí àwọn Júù kì í bá àwọn ara Samaria lòpọ̀, Jésù dáhùn, ó sì wí fún un pé, ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu, ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀, ohun ìbá sì fi omi iyì fún ọ. Obìnrin náà wí fún un pé, ọ̀gbẹ́ni, ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi. Bẹ́ẹ̀ ni kànga náà jìn, níbo ni ìwọ gbé ti rí omi iyì náà? Ẹsẹ̀ kẹtàlá, Jésù dáhùn, ó wí fún un pé, ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí, òrùn gbẹ yóò sì tún gbẹ, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un, òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé, ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀, tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun. Níhìn-ín ni Jésù Kristi ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga, kànga omi, wípé bí ẹnikẹ́ni bá wá sínú Kristi, kí a tó mọ Kristi, a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò. A kò ní iyì, a kò ní àlàáfíà, a kò ní ìdáríjì, a kò ní ìrètí ọ̀run, a ṣòfò, a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa. Ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristi, tí a rì wá bọ inú kànga omi iyì, ó dájú wípé a ó kún pẹ̀lú omi iyì látinú Kristi. Bí o bá padà sí Kolose orí kejì ẹsẹ̀ ìkẹwà ó yẹ kí ó yí ọ nísinsìnyí. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristi, nígbà tí a ti jẹ pẹ̀lú Kristi, a ti gbàgbọ́ nínú Kristi, a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristi. Nígbà tí a ti wọ inú Kristi, a ní kíkún nínú rẹ̀. Ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, òun ni a fi wé omi tí ó wà nínú kànga. Bí a bá gbàdúrà, bí a bá gbàgbọ́, bí a bá wà pẹ̀lú Kristi nígbà gbogbo, a ó ní kíkún wa nínú rẹ̀. Jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára. Nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristì. Èyí ni à ń pè ní kíkún wa nínú Kristì. Ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí, a kò fi ọ̀kan sílẹ̀. Ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́, ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa, agbára tí túni sílẹ̀, agbára tí dáni ní ìdè, gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristì Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristì ló wà. Àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa, a ó rí wọn gbà nínú Kristì. Kí a wo Pétérù kejì orí kìíní, Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin, kí a rí àpèjúwe kíkún wa nínú Kristì. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ń ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nínú ògo àti ọlá ńlá rẹ̀. Ó ń sọ níyìn wípé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run ti rí, ó ti fún wa ní ohun gbogbo. Èyí ni ó jẹ́ kíkún wa nínú Kristì. Bí a bá ń fẹ́ ìwòsàn, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristì. Bí a bá ń fẹ́ àlàáfíà, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé. Àlàáfíà wa wà nínú Kristì. Bí a bá ń fẹ́ agbára, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristì. Ó ti fún wa ní ohun gbogbo tí ń ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run. Bí a bá ń fẹ́ agbára láti borí ẹ̀ṣẹ̀, agbára láti gbé ìgbésí ayé òdodo, agbára láti ní ìwà mímọ́, ohun gbogbo tí ó yẹ wá, ohun gbogbo tí yóò pèsè wa sílẹ̀, tí yóò múra wa sílẹ̀ fún ọ̀run rere, a ti fi wọ́n fún wa nínú Kristì. Tún wò ó lẹ́ẹ̀kan sí, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ń ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa. Ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye, ó ti fi wọ́n fún wa. Pé nípa àwọn ìlérí wọ̀nyí, wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristì. Wípé ànító àti ànísẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara, wípé ó wà nínú Kristì. Kí a kúnkún sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara, nípa ti ẹ̀mí, gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa, nítorí wípé kíkún wa wà nínú Kristì. Kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ìgbàlà wa jẹ́ pípé nínú Kristì. Kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe, tàbí tí áńgẹ́lì lè ṣe, tàbí tí Mósè tí ó ti kọjá lọ, tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa. Kìkì wípé kí a ronú pọ̀ àdá, kí a gba Jésù Kristì Olúwa gbọ́, a o si gba wala nitori be je ki o ye o wi pe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi Oluwa gbo a o gba okan re la ki se be ni kan soso a ri wo pe leyin igba ti a ba ti ni igbala iwa mimo isodi mimo ni a ti pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lawo lawo ninu Efesu ori karun ese iketadinlogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku wepe bi e ba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wipe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wipe a le so wa di mimo bi abato Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba nfi agbara agbara ti emi a so fun a wipe eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin agbara fun ise esin Olorun yo je ti wa bi abato Olorun wa nipase Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo pe nipa ina Kristi ni amuwa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a si so fun Olorun wi pe a nfe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba Olorun gbo o daju pe a o muwa larada bi o si je wi pe a nfe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamọ ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kẹrin Filipi ori kẹrin ese ikọkandinlogun ṣugbọn Ọlọrun mi yo pese ni kikun fun gbogbo aini yin gẹgẹ bi ọrọ rẹ ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mọ ni wo pe iba ṣe igbala ni ninu Kristi nikan le a ti le ri tabi isodi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi a nfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi a nfe ipese ni igbesi aye wa wepe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipasẹ Kristi tabi ninu Kristi o ye ki o ye wa wepe ohun gbogbo ti Olorun ri wepe a nilo ninu aye ati ni aye raye ni a ti fi pamọ fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re a si ti se yin ni kikun ninu re ki o ye wa wepe opolopo ni o ma n lo si ilesi ti won si ti n lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala Kristi ko je ti won sibe sibe a n fi ye wa wipe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibokun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò kí a mú ẹ̀ṣẹ̀ kúrò kí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà kí a mú kúrò tí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi a ó fi wọ́n fún wa nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ kí ni ohun tí a lè fi èyí wé tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà jẹ́ kí a wo Jòhánù orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi iba se igbala onkohun ti eyin ba si bere loruko mi idariji ese ni ireti orun ni iye ni pekun ni onkohun ti eyin ba si bere loruko mi ohun na lemi o se ki a le yin baba logo ninu omo o nso fun a wi pe bi o ba je wi pe a ri pe ninu okan wa a ko si so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma wa sinu okan wa o ma nda be ni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma npo jojo ninu okan wa o ni bi a ba be lowo olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si bere li oruko mi o na le emi yo se bi o ba fe di eni ti o ni so di mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wi pe igbese aye re yo dabi ti Kristi ninu ati lode o le bere lowo olorun ohunkohun ti eyin ba si bere loruko mi ohun na li emi o se bi a ba so pe ohunkohun ti eyin ba bere loruko mi awon miran iwosan nikan soso ni won ma nbere awon miran idande nikan soso ni won ma nbere won ki bere we pe ki a fun oni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Kristi o ye ki a mo we pe igbala ju iwosan lo o ye ki a mo we pe isodi mimo o ju iwosan lo o ye ki a mo pe bi agbara olorun agbara emi olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi ti o jo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo wi pe ifikun ni agbara emi olorun o ju awon nkan kekeke miran ti a ma bere lo ohunkohun ti eyin ba bere bi oruko mi iba se igbala iba se isodi mimo iba se ifi agbara emi olorun kun ni o ni ohun na lemi o se bi o ba si je ewosan o ni emi o se bi o ba je idande o ni emi o se bi o ba je pe ki a pese fun aini re o ni emi o se ohun na lemi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba bere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju bee lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba bere ohunkohun li oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ese ikeje bi eyin ba gbe inu mi ti oro mi ba si gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wipe a le bere ohunkohun ti a ba fe ti a si ri wipe ini lorun aye lorun ile ogo loke wipe oju toro kobo ti a ma bere lo eese ti a ko fi bere lowo olorun wipe nigba ti a ba pa oju de ni iku wipe a fe ri olorun a fe ri jesu kristi lojukoju eese ti a ba mo wipe lati di orun lati joko lori ite pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri wipe ati gbogbo idalebi ati mu kuro bi a ba mo wipe awon nkan wonyi se iyebiye igbala emi wa wipe ohun ni oro ti o tobi ju ti o po ju eese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe isodi mimo bi ohun to se pataki ti a o le fi ri oju olorun nitori o wipe lai si iwa mimo ko si eni ti yoo ri olorun bi a ba mo wipe a ti pese re sile fun wa wipe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo eese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe a je alailagbara wipe a fi bi agbara emi olorun bi o ba wa si igbesi aye wa ti o so waju ti o fi ina mi ti o fi jo gbogbo ohun ti ko ni lari ni igbesi aye wa ti o fun wa ni agbara ati gbadura agbara lati di ileri olorun mu agbara lati duro tiri ninu inu nibi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo ni a ba ri wipe a je alailagbara a je eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale le wa lori bi agbara emi olorun bi o ba sokale le wa lori wipe gbogbo aigbagbo ni yoo pora
1: gbogbo irewosi ni yo fo lo gbogbo ki a ma sun ninu adura ni yo fo lo ati wipe gbogbo aile duro ti olorun ni yo sa lo ni igbese aye wa e se ti a ko fi bere wipe anfi agbara olorun anfi agbara olorun bi a ba ti gba okan wa la bi a ba ti so wa di mimo wipe anfe agbara ifikuni agbara olorun e se ti a ko fi bere oni bi eyin ba nge inu mi ti oro mi si gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin o ye ki a mo wipe ohun gbogbo ni o ti se tan ohun gbogbo ni Jesu Kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu Romu orikejo ese ikejilelogbon eni ti ko da omo ohun ti kara re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa yo ha ti se ti ki yo fun wa li ohun gbogbo pelu re lope ofe ni igbala ki se wipe anfe owo lati ra igbala olorun yo fun wa ni ohun gbogbo lope ohun fe so di mimo ni ofe ni ohun fe agbara emi ni igbese aye re ofe ni ohun fe ki agbara emi olorun ki o wa ta oji ki o wa so oji ofe la ngba lowo olorun ohun fe iwosan ni ofe la ngba lowo olorun tabi ohun fe idanisile lowo awon emi okun ti o na oloro ofe la ngba ibukun orun yanturu ni igbese aye re lo nfe ni o ni olorun fun rara re ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ko ese wa lo ohun ki o ha fun wa ni ohun gbogbo pelu Kristi lofe o ye ki a mo wipe lofe ni ohun gbogbo ti olorun fe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokanlelogun lati ese ikefa o si we fun mi pe o pari se o ranti awon oro wonyi lori igi agbelebo o la tun so nihin emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o ngbe ngbe lati orisun omi iye lofe ranti wipe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara emi olorun atoke wa ofe ni isoji ofe ni iwosan ranti wipe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba si segun yo jogun nkan wonyi an so nipa wipe nigba ti a ba di orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wipe a wa ninu Kristi igba yi gan ni a ri ekunrere itumo ohun ti a n so fun wa ninu Kolose ori keji ese kewa wipe ati seyin ni kikun ninu re lese kese ti a ba Jesu pade ni a bere si ni to kikun inu Kristi wo bi a ba ti n jinle ju bee lo ti a ni isodi mimo a o tun ma to jinjin ife ati gbigboro ife olorun ju bee lo a o tun ma to kikun ninu Kristi a ma to oju bee lo ti a ba ti n fa ni agbara emi olorun a o tun ma to oju bee lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alaada ti a ba ri Jesu Kristi lojukoju ti a ba mu wa lo si orun ti a si je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni a o ri ijinle gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon orun wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wipe gba ti a ti se wa ni kikun ninu Kristi e se ti a fi n se bi talaka e se ti a fi n se bi eni ti o lọlọrun e se ti a fi n se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fi n se bi eni wipe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agbara olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodi mo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti olorun ki o se gbadura titi agbara yi o fi so kale o fe ibukun atorun wa o fe iwosan ni o kon ti ibaje ati se wa ni kikun ninu re ti wa ni pe ki agbagbo ki a bi ilere olorun mu ki agbadura o daju wi pe yo gbo ti wa

ibi o ni gbe mi pelu e o to ba ko e lohun wi pe eh ko wa pe nkan ma soro kan pe eh boya kin wa wa segbe kan die to ba so be lenu e ma je ka ye le fun e o ti e ti so be o ti so si e lenu wi pe o to be o iwo lo ma mu ipinu wi pe o fe ni igboran pipe si olorun nigba ti won ba ti ri wi pe won o le pa o le okan da won adake oro si so wi pe ife ti oluwa ni ke a se wo galatia ori ikini galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon Jew bi mo ti se inu ni bi ni si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon oju gba mi yo ninu isin awon Jew laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si opin atowodowo awon baba mi eyi ti a ti n se tele tele ni Paul n so fun wa wipe oun paapaa oun o fa seyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wipe isin atowodowo lasan ni isin ti kii gba nila isin ti kii gba ese lowo eniyan isin ti kii gba ijekuje imukumu ifekufe lowo enikeni oni oun ta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu ni bini oun se inu ni bini si ijo eniyan olorun re koja ala wa wo ese ikedogun sugbon nigba ti o wu olorun nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to nko eko oro olorun se bi o mo wi pe awon egbe wa bi a se n soro ni yi bayi won wa ni ile tete won wa ni ile oti won mo amuyira amutosara ba se n soro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba n koja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile cinema ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo si n ba tete ati ijo ati cinema ati oti ati ikobirin jo ati ti agbere o n ba lo sugbon bo se ti awa ni o wu olorun ninu anu re o pe wa o ni ki a sumo odo ohun mo n be olorun wipe ore anu ati owo efe ti olorun na si wa ki olorun ki o ma je ki ori wa ki o ko Paul wan so wipe nigba ti o wu olorun eni ti o ye ami soto lati inu iya mi wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ke mi ki o le ma waasu re laarin awon keferi loju kan naa emi ko ba ara ati eje gbimopo awon wole ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan naa nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ifoju okan ti o wa kuro ninu ese re ki o gba Jesu Kristi Oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan na emi ko ba ara ati eje gbimopo awon ara o ma nfa ni anu a ma se eniyan nigba ti awon ara awon ore ati opolopo awon eyan ti won ba n so fun wa wipe o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe yi lati gboran si olorun lenu rowo ati esotona iwo obinrin to so pe o fe gbe igbese
o fe se atunse o fe gboran se olorun lenu ki lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba papa won mo aye ta won mo lara won je gbayan si se nsin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu le to wa ton fun e lo nje meta lojo omo ni to bi kale ki lo fe fi to won gba to ba se atunse igbese aye e awon ara atore niyan awon ara ati eje ti won a fe ki a ba won gba imo e gba imoran ka gbimo ko pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba olorun iwo lo so fun wi pe rara mo ti deru ijoba olorun kale kenikeni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji dini ogbon ni mo tin ka ise awon aposteli ori karun ese ikeji dini ogbon wi pe awa ko ti kilo fun yin gidigidi wi pe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalemu esin pete ati mu eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi leyin ogba ninu ise isin sinagogu awon ni won pe awon omo olorun yi awon eni igbala awon ti Jesu ti fi eje re ra pada won pe won si arin awujo won wa so fun won wi pe ewo la ngbo te nse yi ewo lo ndanwo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidigidi ki se die a si so fun yin o a te mo yin leti wi pe eko te nko yi o ti leju awon oyinbo nikan ni won le se iwo eni ta bi dada eni ta bi dada lo nko birin jo ta ko won jo ti won po nle bo fe ke nikan lo pon mi wa re ni pe bo fe ke nikan lo segi wa re ni pe bo be te nikan odun wa ya si yara te lo mi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni a se bakunrin ku lo ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan dada ni awon omo lu abi gbogbo awon omo lu abi ton sun sile oti awon omo lu abi ton je ajigbese awon omo lu abi ton se fayawo awon omo lu abi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun abi pe awon obi e won si je omo lu abi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si tin kunle we ninu ile awon isin mi ni won so fun wi pe o ma sorire o eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se lale jo dada o nitori wi pe omo po ninu e wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹni ni wọ́n fi ń kọlé ẹbẹ́ wọ́n di wàhálà rò ẹni àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n ń kọlé ọlọ́run ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé a ti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbédé yìí wípé jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ẹ má jẹ́ a tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o ṣe ẹ wá sọ àwàdí ẹlẹ́ṣẹ̀ ẹ wá mú ẹ̀jẹ̀ jésù yẹn ẹ wá mú wá sórí wa ṣe nsì ó fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́ àwàdí ẹlẹ́ṣẹ̀ wọ ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n ṣùgbọ́n pétérù àti àwọn àpọ́stélì dáhùn wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ó mà dára láti ní ọlọ́run láti ní ìpinnu láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi èmi kò gbọdọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ
ohun ti mo wa nfe wadi ni wepe kini abayori si ibon wo Exodus ori ikokandini ogun bi abagboran kini ere re kini o je ini ati ipin wa Exodus ori ikokandini ogbon ese karun nje nisisin yi bi eyin ba fe gba ohun mi gbo ni toto ti e o si pa ma je mu mi mo nigba na le yo je isura fun mi ju gbogbo eniyan lo nitori gbogbo aye ni ti emi eyin o si ma je ijoba alufa fun mi ati orile ede mi mo won yi li oro ti iwo o so fun awon omo Israeli nigba ti a ba gboran si olorun lenu lese kese ti a tin fi igboran pade eko oro olorun ti a ngbo lese kese ile andi isura fun olorun kini a npe ni isura bi o ba ti je eni ti o ni ohun kan ti o so won fun o ohun ti o je isura fun o o je ohun ti o ma fun ni itoju pupo gba ti a ba di isura fun olorun a ma toju wa a ma fun wa ni ohun ti o ye wa ni igba ti o si ye wa a ma daabobo wa a ma fi iso re so wa ni Exodus ori iketa le ni ogun ni a ti n ka lati ese ogun Exodus ori iketa le ni ogun lati ese ogun kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀ mo ń fi ẹran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀ kí ó tó lọ ni ó ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú ẹ gba ọlọ́run gbọ́ ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀ ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀ èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú àwa ń sọ fún wa wípé ní àkókò kan ní ìgbà kan ní ayé àwọn ọmọ Ísírẹ́lì ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa kò tó tiwa wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí ilẹ̀ Kénání tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí ogunlọ́gbọ̀ àwọn áńgẹ́lì la lé jáde nínú rẹ̀ èṣù àti ìdámẹ́ta àwọn áńgẹ́lì lé ọ̀run ni a lé jáde a sì ń sọ fún wa wípé ààyè tí àwọn áńgẹ́lì wọ̀nyí pàdánù rẹ̀ ààyè tí ó lọ́lá ààyè tí ó tóbi ni Jésù Kristì ni ó lọ pèsè fún wa ṣùgbọ́n ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé òun fi áńgẹ́lì kan sí ọ̀dọ̀ wọn tí ó máa pa wọ́n mọ́ lé ọ̀nà tí ó sì lè mú wọn dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ áńgẹ́lì kan ló mú àwa lọ síbi tí a ń lọ nígbà tí Jésù Kristì tí ó gòkè lọ tí ó lọ pèsè àyè sílẹ̀ fún alé ọ̀run ó wá rán olùtùnú sí wa ẹni tá máa kọ́ wa ẹni tá máa ṣe wa létí ẹni tá fi wá mọ ọ̀nà ẹni tá máa tọ́ wa sí ọ̀nà ẹ̀mí mímọ́ ó fún wa láti ṣe atọ́nà wa lọ sí ọ̀run rere a sì ń kìlọ̀ fún wa wípé kí a má ṣe mú ẹ̀mí ọlọ́run bínú bí o bá mú ẹ̀mí ọlọ́run bínú ẹni tí ó ṣe ipasẹ̀ rẹ tí ó tọ́ sí ọ̀nà láti lọ sí ìjọba ọlọ́run láti lọ sí ọ̀run rere ta ló tún kù fún ọ ó parí fún ẹni bẹ́ẹ̀ ní ẹsẹ̀ kọkànléní ogún ló wá ń sọ fún wa wípé kíyèsí ara lọ́dọ̀ rẹ̀ kí o sì gbá ohun rẹ̀ gbọ́ má ṣe bí i nínú mo ń sọ fún ọ wípé ẹ̀mí ọlọ́run lè fún wa ní ìgbà tí ìsinsìnyí láti ṣe atọ́nà wa láti tù wá nínú láti tọ́ wa láti jẹ́ kí ó yé wa ọ̀nà tí a ń gbà bí a ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀mí ọlọ́run a máa tàn án ká nínú ọkàn wa a máa fi òye ẹ̀ṣẹ̀ yé wa
a ma so pe ma lo sibe omo Olorun ki se bayi bo ba tin fe soro emi Olorun a so pe omo Olorun ki so be bo ba tin fe lo raja oja ti o dara emi Olorun ninu okan e ama ta e ninu Olorun wi pe ma se be omo Olorun ki se be bo ba fe jeun ti aye bo fa fe irin ti aye o fe woso bi ti aye emi Olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo Olorun ki se be o eni to ba n lo si ile ti ati pese sile ile orun ki se be bo ba tin fe gbe iyawo ti o da bi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidigidi ti baba ti ya re ti won mo Olorun ton so pe ori eyan laarin awon eniyan Olorun lati fe o wa je laarin awon Philistine awon elese awon ota Olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi Olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe eni to ba n wa iwa ku wa a ri irikuri nkan to mu eni to ni emi Olorun tele tele eni ti o kun fun agbara Olorun lati lo si ile eni ti se ife ku fe ara lo nti emi Olorun o si ko salaye je olooto lati kin ni ilo sugbon o ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni Delila wa so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa wa be si ni so fun eje Jesu lagbara mi Bibeli ni oro Olorun ti to ni sona o lagbara mi emi Olorun ni bo ti so yen bẹ́ẹ̀ni èṣù ló ń gba lọ́wọ́ ẹ ó wá fa orí ẹ agbára lọ gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lọ ẹ̀mí Ọlọ́run lọ lẹ̀lílà yìí ni ó tún sọ pé Samsoni jí dìde àwọn Filistini wọ́n dọdẹ rẹ̀ wọ́n dé Samsoni bá jí ó lọ wọn ṣe bí ọkùnrin tẹ́mi Ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin wọn ni tọ́ mi bá tẹ sáàmù ó tán ológun aparada ni tẹ́mi Ọlọ́run bá lọ òtó bẹ́ẹ̀ wọ́n yí ẹ mọ́lẹ̀ wọ́n rìn ọ mọ́lẹ̀ lójú orun wọn pàdé ẹ bó o pe jésù wa ni ṣe bó o ti kọ̀ mí sílẹ̀ ṣe bó o ti fi obìnrin ṣe bó o ti fi dípò mi bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọ̀run á ló ti o á lóhun kì í gbénú dọ̀tí ṣe bó o ti wọnú òkùnkùn lọ bó sọ pé bàbá ṣàánú fún mi ó ti kọ àánú sílẹ̀ ṣé bó ti lọ gbé obìnrin kan ó sì ti fi dípò àánú àti orí ọ̀fẹ́ Ọlọ́run ni Samsoni bá jíride ó bá mi ara agbára òde ni wọ́n mu ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fiṣẹ̀ sí na wọ́n ayé ojú ẹ̀ méjèèjì na wọ́n sọ fún yín pé ó yá wọ́n á kóra wọn jọ ẹgbẹ̀ẹ́dógún ènìyàn wọ́n ni ó yá o máa ṣeré fún wa gbà tán bá tún bí ẹni lé ọtí pé orin tẹ máa ń kọ níjọsí gbà tó ń lọ sílé èsì gbà tó ń san ẹkọ àsun ìdáàbọ jésù fẹjẹrẹ wẹmí jésù ṣàánú fún ipánú ẹ mọ nbẹ wọn kọrin fún wa gbà táwọn ẹgbẹ nínú ayé àwọn onítẹtẹ tán bá mutí yó tán wá sọ pé Michael lórúkọ ẹ o ya ń bi waka psalm 23 fún wa olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì ó ṣe aláìní ò tí ì ṣaláìní ń di ọtí ò tí ì ṣaláìní ní ẹgbẹ́ àwọn onítẹ́tẹ́ ó ní àwọn ọmọ isẹ́ ni wọ́n sọ ó ní àwọn tí ó kó wálé ẹrú wọn ń bèrò ní lọ wa wọn ní kí a kọrin sí òní fún wọn ó ní èmi ó ṣe kọrin sí òní ní ilé àjèjì ń bò ní wọn ti fẹ́ lọ kọrin sí òní orin tó ti ń kọ́ tó mú inú rẹ dùn orin tó ń da lárayá orin ìhìn rere mbò ló ti fẹ́ lọ kọ́ ni Samsoni ló bá ń ṣeré fún wọn ẹkún bá gbọ̀n àánú ara rẹ̀ ṣe ó fọwọ́ ba orí rẹ̀ irun ìrònú pèwàdà ó ti ń hù lórí rẹ̀ ó wá sọ pé Ọlọ́run mo tẹ́ mo ń fọwọ́ kan ìtẹ́ ọ̀run ṣùgbọ́n mi ò lè débẹ̀
bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon ton ki mi ni lo tele tele won o le tele mi de bi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti ko yin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi le kan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de le kan soso yi mo fe gboran o wa be si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku ni iku alairi se bo se n gbadura yen ton ronu pada ton so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo ti n kepe olorun awon ti won sere awon aborisa se awon okun ko mo tun madura won re n ton gbadura awon mo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun jeleri wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele tele iwo na ti peinda tele tele wi pe agbara si ti lo bo ba so pe mo nfe gboran o di isura fun olorun yo sanu fun o angeli ni emi olorun eni ti ana lati orun wa lati to ipa sere de orun rere koni fi o sile o yo di owo re mu yo ma shamona re yo bo ba tin fe gbese la ma so fun e pe ibi ni ko gbese si bo ba tin fe si so a ma panu e mo bo ba tin fe lo sibi han ma lo sibe o bo ba si tin gboran o daju wi pe bi pe ba dun bi jesu ba farahan ni awo somo o lo ko tun ye ka ma soro pupo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa so fun e pe ki a ma dabi Saul o ni majemu lailai aran onise a so fun yi pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sodi si olorun awon ota olorun ko pa won run o ba lo awon eniyan ba ko ti agutan yi da maje apa agutan yi eleyi da oba gagi na je ka da si o ba ju olorun sile o ba n gbo ti eniyan olorun ba wa lo so fun samuel pe o se mi laanu nitori mo yan Saul loba o ti peyin da si mi ko gboran si mi lenu kini eri olorun nipa ti e se o fe di ti Samson ni abo tun o fe di bi Saul o ran ti wo pe Saul ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo wa awon aje awon osoka kiri o lo lohun o da o lohun o tun pada lo nbo risa inu e lo ku si o ko ba se nso yi ko foju ri Jesu ko ri Olorun o wa ninu ise oro nisisin yi sugbon bo se temi pelu eni Olorun fun wa ni anfani o wo Olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo nbe Olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolo mu kuro ninu okan re bọlọrun si ti n pe wa lati gboran loni mo gbagbọ wi pe gbogbo ọla n fe gboran bo ba fe gboran wa so fun ọlọrun e je akunle ki a so fun ọlọrun pe emi aigboran patapata ki ọlọrun ki o yo kuro ọlọrun n bere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun ọlọrun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hiu so fun olorun eje Jesu Kristi wa sibe lati we omo emi olorun ti n toni sona emi olorun olutunu o wa sibe lati to lati ran lowo
lati je itileyin fun o nigba ti o ba ngbe isise lati se atunse ma je ki won pa olokanda gboran si olorun lenu

போனோம்.

ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí ipò olúwa kì í ṣe fún ènìyàn oyé yìí kò yé àwọn ènìyàn púpọ̀ ènìyàn fi máa rí wípé ojúsàájú àti àgàbàgebè ó pọ̀ nínú nǹkan tí wọ́n máa ń ṣe ènìyàn fi máa rí wípé bí wọ́n bá rí wípé olùṣọ́ àgùntàn ó ń bọ̀ wọ́n máa sásìyín wọ́n máa sásọ̀hún wọ́n máa ṣe bí áńgẹ́lì bí wọ́n bá rí wípé kò sí olùṣọ́ àgùntàn nítòsí wọ́n burú ju nǹkan míì lọ ṣùgbọ́n ó sọ fún wa ó ní kò yẹ kí ó rí bẹ́ẹ̀ ó ní kì í ṣe wípé à ń ṣe nǹkan kan à ń ṣe fún àlùfáà à ń ṣe fún olùṣọ́ àgùntàn à ń ṣe fún adarí tàbí à ń ṣe fún ìjọ ẹlòmíràn bí a bá sọ wípé kí ó darí ìdàpọ̀ ojú ilé ohun tí a máa ń rí ni wípé bí ó bá rí wípé kò sí àwọn tí ń ṣe ìbẹ̀wò kò ní tètè débẹ̀ àwọn nǹkan tí ó yẹ kí ó ṣe kò ní ṣe é dáradára gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó ṣe é nítorí kíni nítorí irú ẹni bẹ́ẹ̀ ó ń ṣojú ṣáájú ojú ènìyàn ni irú ẹni bẹ́ẹ̀ ń wò ṣùgbọ́n ó ń sọ fún wa ó ní bí a bá ní jésù olúwa gẹ́gẹ́ bí alákòóso gẹ́gẹ́ bí aláṣẹ gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́ wa ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí ipò olúwa kì í ṣe fún ènìyàn àwọn ẹlòmíràn èyí ni a fi máa rí pé wọ́n jẹ́ aláìṣòótọ́ sí ọkọ wọn ọ̀rọ̀ tí wọ́n bá àwọn ọkùnrin mìíràn sọ ní ìgboro ọkọ wọn ò gbọ́dọ̀ gbọ́ kí ni ṣe nítorí wọn ò mọ ìpè tí a fi pe onígbàgbọ́ wọn ò mọ̀ wípé ọ̀rọ̀kọ́rọ̀ tí a bá ń sọ iṣẹ́kíṣẹ́ tí a bá ń ṣe ohunkóhun tí a bá ń ṣe ó yẹ kí a máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí ipò olúwa kì í ṣe fún ọkọ kì í ṣe fún aya kì í ṣe fún ènìyàn àwọn ẹlòmíràn bí ó bá jẹ́ wípé olùṣọ́ àgùntàn gangan ni ó wá sí ìjọ tí ó ń sọ wípé ohun tí a ní láti fi tọrẹ fún iṣẹ́ olúwa kí a nà sókè kí a gbàdúrà wọ́n fi owó gọbọi wọ́n fi sílẹ̀ nítorí pé olùṣọ́ àgùntàn fún ara rẹ̀ ni ó ń sọ ṣùgbọ́n bí ó bá ti jẹ́ ìránṣẹ́ ọlọ́run mìíràn nínú ìjọ gẹ́gẹ́ bí ọkùnrin tàbí gẹ́gẹ́ bí obìnrin ni ó ń sọ nǹkan wọ̀nyí wọ́n fi nǹkan tí kò jọjú wọ́n fi sílẹ̀ nítorí kíni wọn ò mọ̀ wípé níbikíbi tí a bá wà ìgbàkigbà tí ìbá jẹ́ ohunkóhun tí a bá ń ṣe kí a máa ṣe gbogbo wọn tọkàntọkàn gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ènìyàn Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n nítorí náà bí ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ẹ máa ṣe gbogbo wọn fún ògo ọlọ́run ẹni ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́ bí a bá ń rí ìgbésí ayé àwọn ẹlẹ́sìn tí ó jẹ́ wípé ní ìrọ̀lẹ́ wọn a jókòó sídìí ayò àwọn ẹlẹ́sìn tí ó jẹ́ wípé wọn a jókòó sídìí lúdò bí o bá sì rí wọn wọn jẹ́ ẹni tí ń ka bíbélì kí a tó wàásù nínú ìjọ wọn wọn a sì bẹ̀rẹ̀ sí ń dàpárá wọn a máa ṣépè wọn a máa sọ ọ̀rọ̀ tí kò dára níbi tí wọ́n ti ń tayò tí wọ́n ti ń ta lúdò wọn a máa bú ìyá ara wọn bí o bá sì rí ẹnìkan nínú wọn tí o bá sọ wípé arákùnrin mo rò wípé ìwọ ni ìkan nínú àwọn díákónì nínú ìjọ rẹ anibẹ́ẹ̀ni ani ojúṣe sunday ojúṣe ọjọ́ ìsinmi ọjọ́ àìkú nìyẹn ṣùgbọ́n níhìn-ín àti parí ìsìn nítorí bẹ́ẹ̀ a ní láti gbádùn ara wa kò yé wọn wípé bí a bá ń jẹ tàbí bí a bá ń mu ohunkóhun tí a bá ń ṣe kí a máa ṣe fún ògo ọlọ́run ṣé ó wà fún ògo ọlọ́run bí a bá ń bu ara wa bí a bá ń dàpárá bí a bá ń tayò bí a bá ń sọ àwọn nǹkan tí a kò gbọdọ̀ gbọ́ lẹ́nu ọmọ ọlọ́run bí a bá wà nínú ilé ìsìn a ó máa ka ìwé mímọ́ bí a bá jáde kúrò ní ilé ìsìn a ó máa sọ ọ̀rọ̀ àgálámàṣà ọ̀rọ̀ tí kò dára kò yẹ kí ó rí bẹ́ẹ̀ ó ní nítorí bẹ́ẹ̀ bóyá à ń jẹun ni ó yẹ kí ó wà fún ògo ọlọ́run àwọn ẹlòmíràn ìjẹkújẹ ìmukúmu ó wà lọ́wọ́ wọn wọ́n máa ti ojúlé wọ́n máa jẹbọ wọ́n máa jẹ sàárà wọ́n máa jẹ ẹbọ àwọn kèfèrí àwọn pàápàá àwọn ó ṣeéṣe kí wọ́n tún máa jẹ àwọn nǹkan mìíràn tí ó jẹ́ wípé àwọn

kí a ba lè gbé ìgbésí ayé èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, ẹ̀kọ́ wa wà nínú Kólósè orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínníogún. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Gbogbo ìwé Epístélì ti Pọ́ọ̀lù àti ti àwọn Apọ́stélì ìyókù ni wọ́n kún fún ẹ̀kọ́ àti ìtọ́ni lórí bí a ṣe lè gbé ìgbésí ayé onígbàgbọ́. Àwọn Apọ́stélì àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ ti májẹ̀mú titun ni wọ́n mọ̀ wípé a gbé wọn dìde fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún ìfẹsẹ̀múlẹ̀ àti ìdàgbàsókè ẹ̀yà ara Kristì. Àwọn Epístélì tí a sì kọ wọ̀nyí ni wọ́n kún fún ẹ̀kọ́ fún àwọn ọmọ Ọlọ́run, ẹ̀kọ́ fún àwọn ènìyàn mímọ́. Nígbà tí ènìyàn bá ti di ọmọ Ọlọ́run, ó ń fẹ́ ẹ̀kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ wípé bí a bá di ọmọ Ọlọ́run, wípé a ní láti máa kọ́ ẹ̀kọ́ Bíbélì. Òní a ṣe rí wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò wá ni kì í wá sí ẹ̀kọ́ ọjọ́ ajé. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, a sì di àjògún pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ẹ̀kọ́ ṣe pàtàkì fún wa. Èyí ni àwọn Epístélì yìí ni wọ́n sọ fún wa wípé àwọn ènìyàn mímọ́ wọ́n nílò ẹ̀kọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Àwọn Epístélì tí a ní, tí a ti fi fún wa nínú májẹ̀mú titun, wọ́n fi ìtọ́ni fún àwọn òpè. Wọ́n ń ṣe àtúnṣe àwọn ẹ̀kọ́ tí àwọn ènìyàn ti ní, ṣùgbọ́n tí ó jẹ́ ẹ̀kọ́ tí ó lòdì. Wọ́n sì mú ìdánilójú wá fún àwọn tí ọkàn wọn pòroro. Wọ́n mú ìdáyàfò kúrò. Wọ́n jẹ́ kí a di ẹni tí ó lè mú ọkàn le. Nítorí bẹ́ẹ̀ ni ó ṣeṣe pàtàkì wípé kí a máa kọ́ ẹ̀kọ́. Pàtàkì àwọn ẹ̀kọ́ tí a sì ń kọ́ nínú àwọn Epístélì wọ̀nyí, ó jẹ́ kí àwa tí a jẹ́ onígbàgbọ́, àwa tí a ti tẹ̀lé Kristì, kí a ní àwòrán Kristì gẹ́gẹ́ bí a ti kọ́ wa ní àná nípa níní tàbí ṣíṣe alábàápín àwòrán Ọlọ́run. Tí o bá wo àwọn Epístélì wọ̀nyí dáradára, ó rí wípé wọn kò fi àyè sílẹ̀ fún àwọn èrò ọgbọ́n ti ayé tàbí ìtàn ayébáyé, yálà ti àwọn Júù tàbí ti àwọn kèfèrí. Ohun tí àwọn nǹkan wọ̀nyí ń kọ́ wa, àwọn Epístélì wọ̀nyí, wọ́n ń kọ́ wa nípa ìwà onígbàgbọ́, nípa bí a ṣe lè gbé ìgbésí ayé Kristẹni tòótọ́, tí ìwà mímọ́ yóò wà ní ìgbésí ayé wa, tí a gbé ìgbésí ayé tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn. Èyí ni a ti kà lónìí nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ìkẹtàdínlógún. A máa wo ohun mẹ́ta pàtàkì. Ìkíní, ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Àwọn ẹlòmíràn, wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run nínú ilé, ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn. Ẹlòmíràn tilẹ̀ ṣeéṣe kí ó kà á ní àkàsórí, ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn. Ṣùgbọ́n a fẹ́ wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ìkejì, fífi ọgbọ́n ti ẹ̀mí sí ìṣe. Fífi ọgbọ́n ti ẹ̀mí sí ìṣe. Ìkẹta, ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa. Èyí ni àwọn ìpinnu tí a máa ní kí a rí wípé wọ́n ti àwọn ìṣe wa lẹ́yìn

0: ìkíní jẹ́ kí a wo ọ̀rọ̀ ọlọ́run nínú ọkàn wa. Kí a tún ka Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀, kí a dúró níbẹ̀ náà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Ohun tí a ń sọ fún wa níhìn-ín, a fi ọkàn wa, a fi ṣe bí ilé tí ó ní ilẹ̀kùn. A sì ń sọ wípé kí a gba ọ̀rọ̀ Ọlọ́run ní kìí ṣe gẹ́gẹ́ bí àlejò nìkan ṣoṣo, ṣùgbọ́n kí a gba ọ̀rọ̀ Ọlọ́run sí ilé gẹ́gẹ́ bí alábàágbé pẹ̀lú wa. Wípé kí a ṣílẹ̀kùn fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè wọlé. Wípé kí a fi ààyè fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè máa bá wa gbé. Wípé àwọn ohun mìíràn tí wọ́n ti jókòó sí orí ìjókòó ní àárín ọkàn wa, kí a jẹ́ kí wọn kí ó dìde. Nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó lágbára jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó gbọ́n jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní ìtọ́ni jù wọ́n lọ, ó fẹ́ wọlé. Nítorí bẹ́ẹ̀, àwọn ohun mìíràn, àwọn èrò mìíràn, àwọn ọ̀rọ̀ mìíràn, àwọn ìṣe mìíràn tí wọ́n ti fi ọkàn wa ṣe ibùgbé tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé kí a jẹ́ kí wọn kí ó jáde. Kí a wá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti jókòó nínú ọkàn wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín. Èyí tí a ń sọ fún wa yìí, ó ń jẹ́ kí ó yé wa wípé ìpìlẹ̀ àti òkúta igun ilé ti ojúlówó ní ìgbésí ayé Kristẹni, ìgbésí ayé onígbàgbọ́. Bí a bá sì fẹ́ gbé ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ ṣe rere, tí a fẹ́ ṣe dáradára, a ní láti mọ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ti ọ̀dọ̀ Kristi wá, nítorí pé Kristi ni òtítọ́, ìyè àti ọ̀nà. Ó sì yẹ kí a mọ̀ wípé bí a ò bá fẹ́ máa ṣubú, kí a máa kọsẹ̀ nínú òkùnkùn, a ní láti gba ìmọ́lẹ̀ nínú ọkàn wa, láàyè nínú ọkàn wa. Èyí ni ìmọ́lẹ̀ ayé tí í ṣe Jésù Kristi. Láti jẹ́ ẹni tí ó lágbára, ẹni tí ó lókun, ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ìrìn ìhìn rere, tí ó sì rìn gẹ́gẹ́ bí òdodo, a ní láti máa jẹ ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run òun ni ó ń jẹ ìyè. Èyí ni a fi ń sọ fún wa wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. O ní láti fi ààyè gba ọ̀rọ̀ Ọlọ́run, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tó lè máa gbé inú rẹ. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe bí abẹ́rẹ́ tí a máa ń gún fún ọmọdé, tí a ó pe àwọn àgbàlagbà wípé kí wọn kí ó di ọmọdé yìí mú, kí a sì fi agbára àti ipa mú wọn láti gba abẹ́rẹ́ yìí. Ọ̀rọ̀ Ọlọ́run kì í fi bẹ́ẹ̀ wọlé. Nítorí bẹ́ẹ̀, bí a ò bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè, kí a pè é wọlé, kí a kà á, kí a jẹ ẹ́, kí a fún un láàyè nínú ọkàn wa, ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lè ráyè nínú ọkàn wa. Nítorí bẹ́ẹ̀, ó ń bẹ̀ wá, ó sì ń rọ̀ wá wípé àwa ni a ní láti ṣílẹ̀kùn, àwa ni a ní láti lé àwọn nǹkan tí ó wà nínú ọkàn jáde, kí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run láti wọlé, kí ó ba lè máa bá wa gbé. Nínú ayé tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ Kristi ni a máa ń gbọ́. Àwọn ọ̀rọ̀ tí mú kí ọkàn pòróró, ọ̀rọ̀ tí ń tan ni jẹ. Yàtọ̀ sí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ni wọ́n wà ní àrọ́wọ́tó wa, tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí kò mú èrè wá, ọ̀rọ̀ tí kì í ṣeni láǹfààní, ọ̀rọ̀ tí máa ń múni ṣìnà. Èyí ni a fi ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn wa. Sàtánì pẹ̀lú, èyí ni èṣù fún ara rẹ̀. Ó máa ń jẹ́ ẹni tí máa ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sínú ọkàn wa. Àwọn ọ̀rọ̀ tí ó lè gbéni ṣubú, àwọn ọ̀rọ̀ tí ó lè kọ́ni lẹ́sẹ̀, àwọn ọ̀rọ̀ tí ó lè mú kí àwọn ọmọ Ọlọ́run kí ó ṣìnà, tàbí tí ó lè mú kí àwọn tí wọ́n jẹ́, wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà, tí wọn ò tí ì dúró dáradára, tí ó lè jẹ́ kí wọn kí ó ṣìnà. Nítorí bẹ́ẹ̀ ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti máa bá wa gbé. Bí a bá fẹ́ ní okun, bí a bá fẹ́ ní ààbò, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni a ní láti gbà láàyè nínú ọkàn wa. Èyí ni a fi ń sọ wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. A ń sọ wípé kí ó máa gbé inú wa. Èyí ni Bíbélì jẹ́ kí ó yé wa wípé inú ọkàn wa ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí. Inú ọkàn wa ni ọ̀rọ̀ Ọlọ́run ní láti máa gbé. Jẹ́ kí a wo Deuteronomy orí kẹfà, ẹsẹ̀ ìkẹfà, àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ, èyí nìní lé ọkàn rẹ. Àwọn ọmọ Ísíráẹlì wọ́n ń lọ sí ilẹ̀ àwọn òmìràn, ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá, lójú àwọn ọba Jericho àti àwọn ọba mìíràn. Àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn. Àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ Kenani, ó ṣeéṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dáyà foni, ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù, ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí á padà síbi tí a ti ń bọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ń sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní kí ó máa wà lé àyà yín, kí ó máa wà lé àyà rẹ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé bí Filistini tilẹ̀ ń sọ̀rọ̀, bí Goliati bí ó tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn olùgbé Kenani bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn ara Hiti tàbí àwọn ara Jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, ohun kan láì gbọ́dọ̀ má ṣe fún wa. Kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìn rere ohun tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnà tí wọ́n ti rìn jìnà rere sí ìjọba ọ̀run, kí a má fi etí sí ohun tí wọ́n ń sọ. Ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ tí a ń gbọ́, ọ̀rọ̀ inú Bíbélì, ọ̀rọ̀ tí ó ní ìyè, ọ̀rọ̀ tí ó ní agbára, ọ̀rọ̀ tí ó ní ìmísí, ọ̀rọ̀ tí ó ní ìrètí, ọ̀rọ̀ tí ó ní àlàáfíà, ọ̀rọ̀ tí ó ní àwọn ìlérí láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọ̀rọ̀ yìí ni kí ó yẹ kí a fi etí sí. Àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ. Bí a bá ṣe èyí, a ó rí wípé a ó ní ìṣẹ́gun. Bí a bá ṣe èyí, a ó rí wípé agbára yóò wà nínú wa. Bí a bá ṣe èyí, a ó rí wípé a ó lè máa rin ìrìn òdodo, a ó lè wà ní ìwà mímọ́. Ṣùgbọ́n bí a bá ń ro àwọn ọ̀rọ̀ mìíràn, bí ó bá jẹ́ àwọn ọ̀rọ̀ mìíràn ni ó wà ní ókàn àyà wa, àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dájú wọn ó gbé wa ṣubú. Jẹ́ kí n fọ ní àpẹẹrẹ, bóyá o ti ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí obìnrin, ọmọkùnrin yìí ó sì jẹ́ ẹni tí ẹjọ́ ń rin ìrìnkurìn, tí ẹjọ́ ń ṣe ìfẹ́kùfẹ́ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n o ti di onígbàgbọ́ nísinsìnyí. Bí o ti di onígbàgbọ́ nísinsìnyí, ọmọkùnrin yìí ó tún kọ ìwé ránṣẹ́ sí ọ, ó tún sọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ẹ́ wípé kí ẹ tún jọ máa rìn ìrìn tí kò bójúmu, kí ẹ tún jọ máa rìn papọ̀. Bí o bá ronú sí àwọn ìlérí tí ó ń ṣe fún ọ, àwọn ohun tí ó ń sọ fún ọ, àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ tí ó ń sọ, ó dájú wípé ó ṣubú. Ṣùgbọ́n bí o bá fetí sí, bí o bá jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú ọkàn rẹ, ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú ọkàn rẹ, ó jẹ́ aṣẹ́gun, ó lè borí èṣù, ó lè borí ìdánwò. Ó ṣeéṣe ìwọ tí o jẹ́ ọkùnrin kí ó jẹ́ wípé ẹnìkan ti wà tí ẹjọ́ rin ìrìnkurìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n o ti jù ú sílẹ̀ nítorí wípé o ti di ọmọ Ọlọ́run. Bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wá bá ọ, ó ṣeéṣe kí o máa sọ ọ̀rọ̀ ìdẹ̀wò tàbí ọ̀rọ̀ ìdánwò. Bí o bá fetí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí, àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n lágbára láti gbé ọ ṣubú. Ṣùgbọ́n bí o bá kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀, tí o fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, tí o ń ronú lórí ọ̀rọ̀ Ọlọ́run, tí o ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run tí o ń ronú sí yìí yóò fún ọ ní agbára, yóò fún ọ ní okun, yóò sì jẹ́ kí o jẹ́ akọni nínú ìgbàgbọ́. Wo orin Dáfídì orí 69, orin Dáfídì orí 69, 1:1, 9, ẹsẹ̀ 11. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Bí o bá jẹ́ ọlọ́pàá tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere, o ti ní ìgbàlà, o sì mọ ọ̀rọ̀ Ọlọ́run, o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀. Bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtúnbí, ó ṣeéṣe kí o padà sẹ́yìn. o sese ki o be sini ko awon ebi ti o ti po sile ki o be sini ko won je owo eyin ti o ti ko sile ki o be sini gba sugbon oro re li mo pamo le aya mi ki emi ki o ma ba se si o sese ki o je iyawo ninu ile bi o ba feti si ohun ti awon obirin mi ran so nigba ti a ba wa ni ile idana o se si oko re o se si olorun o se si ijo sugbon bi o ba ko e ti won so sile bi o ba pa oro olorun mo le aya re oro olorun yi ni o pa o mo kuro ninu ese oro re ni mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o se se ki o je wi pe laarin oko ati aya ati ni ede aye de die iyawo so oro si oko oko si so oro si aya se o mo wi pe ni akoko ede ayede bi a ba sora oro a ma jade lati enu wa lai si we pe a nse abojuto ohun ti a nso sugbon bi onikaluko ikini si eni keji bi o ba ti bebe wo pe ki a pari awon oro yi bi o ba nronu si awon nkan ti iyawo re so tele tele abi o nronu si nkan ti oko so tele tele oro yi o ni pari o ma da iseju be lo ni ibinu yo de aran kan yo de ki a ma nodi ki a ma fe ki ara wa yo de tabi ki a ma rin laarin ile gege bi eku si ologbo yo je iwa iru awon eniyan be sugbon bi o ba le awon oro won jade kuro ninu okan re bi o ba gba awon oro ede ayede ninu okan re bi o ba gba oro olorun laaye ninu okan re oro olorun ti o ni ki a dariji ara wa ki a feran ara wa ki a teriba fun oko ki a toju iyawo wa ki a teriba fun awon ti o ju wa lo ki a ni irele enikan si enikeji bi o ba je oro yi ni a n gbe yewo ni igba gbogbo oro re ni mo pamo le aya mi ki emi ki o ma ba se si o bi o ba je oro yi ni a n ronu le a o ri we pe oro yi yo fun alagbara lati rin irin ododo ati lati ri wi pe ko si ikorira ko si ese ni igbese aye wa ye ki a wo romu ori kewa ese ikejo sugbon kile o wi oro na wa le ti odo re le enu re ati le okan re eyi ni ni oro igbagbo ti a wa nwa si o oni o ye ki oro ki o wa le okan wa ki o si wa le enu wa oro igbagbo ti a wa nwa si gege bi a ba tin gbo iwasu ko ye ki a je ki o gba eti otun wole ki o gba ti o si jade o ye ki a to jo si okan wa oro igbagbo ti a n wa asu oro igbala ti a n wa asu oro iye ani pekun ti a n wa asu oro iwa mimo ti a n wa asu o ye ki o wa ninu okan wa o ye ki o wa le enu wa oro ti a n gbo ni ojojo aje oro ti a n gbo ni ojobo oro ti a n gbo ni ojo aiku oro ti a ti gba sinu cassette ti a n gbo ni igba gbogbo o ye ki a to won jo si okan wa eyi ni o je ki a gbe igbesi aye ododo ki a si ma rin deede niwaju oluwa niwaju olorun ninu deuteronomy ori kejo ese iketa o si re o sile o si fi ebi pa o o si fi mana bo ti iwo ko mo be li awon baba re ko mo ki o le mu omo pe eniyan ko ti pa ounje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu olowa jade le eniyan wa laaye bi ese oro ti a ka yi bi o ba ye wa a o din akoko ti a n lo ni ibise ni ile itaja a o din ku die ki a le wa si eko bibeli ni ojo aje bi ohun ti a ka yi bi o ba ye wa bi a ba je ki olorun ki o ko sinu okan wa a o din irinkerindo ti a rin ninu aye a o din iko mo fe lo si abule mo fe lo si yin mo fe lo si ohun eyi ti o n je ki a pa eko ojo aje ti o n je ki a pa won je a o din won ko a o wa lati gbo oro olorun bi ohun ti a ka ye bi o ba ye wa daradara a o palẹ mo oja ti a n ta ni akoko ti o ye a o wa lati gbo oro olorun je ki n tun ka si o leti bi mo ti n la aye o si re o sile o si fi ebi pa o o ti an so fun anihin ni wo pe olorun din oje ti ara ko ebi pa wa die ke a ba le fi aye sile fun oro olorun nitori ohun ni onje emi mo fe ki o wo ara re gege bi eniyan meta ti o wa papo si ojo kan eniyan nipa ti ara eniyan ti okan eniyan ti emi o sese ki o ma yi o yi olorun sugbon teti sile ninu awon eniyan meta yi o nfi onje fun ti ara ni igba gbogbo o nbo ara yi ni igba gbogbo ni e meta lojumo ni ojo meje ni ose e je ni igba mokan lelogun ni ose kan ni o nbo ara sese apere ti mo nse fun oyi feti sile dara dara eni meta ni o wa ni iwaju re eni kan ninu awon meta yi o fun won lo nje ni igba mokan lelogun ni ose eni ikeji o fun ni onje ni ekan sosho ni ose nitori wo pe ojo aiku nikan ni awon elomiran ni won wa si ile ijosin lati gbo oro olorun ojo aje won o si nihin ojo alamisi eti se ojobo won o si nihin onje ekan sosho ni an fun iru eni be iketa a o tile fun ni onje kankan rara so fun mi gbati eyi ti o fi eyi to je aropo fun ara o ndagba eyi ti a fun ni onje ekan sosho lose ko ni pe ku eyi ti a o fun ni onje rara nko iku ti de o ye ki a mo we pe ara okan ati emi o ye ki a ma bo won ara ki a bo pelu onje ti a nje ti a n fi senu okan ati emi wa ki a ma bo pelu adura ti a n gba pelu isin ti a n sin pelu orin emi ti a n ko pelu oro olorun ti a nje pelu oro olorun ti a n fa sinu okan wa ni igba gbogbo sugbon bi a ba ti le ni ki a wa ni ojo aje ati ojobo ati ojo isinmi e meta lose se e meta yi poju nigba ti o je wi pe e meta lojojumo ni a n bo ara o ye ki a fi atunse si awon nkan ti a n se o ye ki a ri wi pe a n bo emi ati okan wa pelu ounje ye je ki n tun ka fun o lekan si o si re o sile o si fi ebi pa o o si fi mana bo o ki iwo ki o le mo bee ni ti iwo ko mo bee ni awon baba re ko mo ki o le mu o mo pe eniyan ko ti ipa ounje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade le eniyan wa laaye bi a ba fe wa laaye ni tooto o ye ki a le ri wi pe a n je ounje ti emi ounje iye a si fi oro iye yi a n fi bo ara wa ni igba gbogbo bawo ni a se le se eyi awon elomiran orin dafidi nikan ni won ma n ka won ma n ro wi pe dafidi je eni ti o mo olorun o je eni ti o la inu lemi ni koja o je eni ti o la iponju koja o je eni ti o wa ni ipo opolopo gege bi baba gege bi oba gege bi jagunjagun gege bi eni ti o wa eni ti o sa kaakiri ti ota nle kaakiri gege bi eni ti o ni isegun gege bi eni ti o ni awon omo gege bi eni ti o sin oluwa gege bi eni ti o josin gege bi eni ti a pe ni eni bi ti inu olorun nitori awon ohun amuye yi ti o wa ni inu dafidi awon elomiran won ki ka nkan miran bi ko se orin dafidi nikan soso sugbon a so fun anihin ni apa ti o gbeyin ninu ese iketa o ni bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade le eniyan wa laaye e je wi pe ki se orin dafidi nikan ni o ye ki a ma ka gbogbo oro ti o ti enu oluwa jade awon elomiran ni ti won nkan ti won ma nka ni ewe owe won ki ka nkan miran ewe owe won ni nitori solomoni ti o ko iwe owe yi o ni olorun fun ni ogbon ogbon ti a ko fun awon eniyan saaju re ti a ko si fun awon elomiran leyin ti re yato si jesu kristi omo bibi olorun nikan soso nitori be looro losan lale igba ki igba ti won ba fe ka bibeli ìwé ìwé nìkan ni wọ́n ń kà. Àwọn ẹlòmíràn nǹkan tí wọ́n ń kà ni àwọn bíi Samueli, àwọn bíi Chronicle, àwọn bíi Chronicle, àwọn bíi àwọn ìwé àwọn ọba. Wọ́n ni nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí, nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ka àwọn ìwé bẹ́ẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ogun jíjà, ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n mẹ̀bẹ́mẹ̀yẹ tí a fi jagun, tí a fi ṣẹ́gun ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí, nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn máa ń kà. Àwọn ẹlòmíràn ní tiwọn, òfin mẹ́wàá tí ó wà nínú ìwé ẹtí Mose kọ nínú Exodus àti Deuteronomy, èyí nìkan ni wọ́n máa ń kà ní tiwọn. Àwọn ẹlòmíràn tilẹ̀ sọ pé àwọn ò tilẹ̀ ní fi nǹkan wọ̀nyí ṣe àwọn ìwé wòlíì, nítorí pé àwọn wòlíì wọ̀nyí lè ṣí lójú láti mọ̀ kí ni ìfẹ́ Ọlọ́run, láti mọ̀ kí ni ìṣípayá tí wọ́n ní láti òkè wá. Nítorí bẹ́ẹ̀ Isaiah tàbí Ezekiel tàbí Jeremiah tàbí Daniel tàbí Hosea tàbí Joel ni àwọn máa ń kà ní tiwọn. Ṣùgbọ́n à ń sọ fún wa wí pé gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde, èyí ni ó mú kí a wà láàyè. Àwọn ẹlòmíràn ò jẹ́mọ̀ wípé wọn kì í ka májẹ̀mú láéláé. Májẹ̀mú tuntun ni wọ́n máa ń kà ní tiwọn. Wọ́n máa fẹ́ wo ìgbésí ayé Jésù, ọ̀rọ̀ tí Jésù Kristì sọ, iṣẹ́ ìyanu tí ó ṣe. Wọ́n á tẹ̀lé lọ sí Galili níbi tí a ti ń kà á, wọ́n á tẹ̀lé lọ sí Jericho níbi tí a ti ń kà á, wọ́n á tẹ̀lé lọ sí Jerusalem níbi tí a ti ń kà á. Wọ́n kì í ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n á sọ wípé àwọn fẹ́ mọ̀ nípa Jésù sí. O mọ̀ wípé àti èyí tí a ń kà láti má jẹ̀mú láéláé, gbogbo wọn ni ó sọ nípa Jésù Kristì. Àwọn ẹlòmíràn sọ wípé Jésù pàápàá ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni mo ní láti sọ tí n kò tí ì sọ fún yín, nítorí ẹ kò tí ì lè gbà wọ́n nísinsìnyí, ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bá dé, yóò fi òye ohun gbogbo yé yín. Nítorí bẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé ẹ̀písítélì wọ̀nyí tí a kọ, a kọ́ nípa ìmísí ẹ̀mí Ọlọ́run. Nípa bẹ́ẹ̀ ìpísẹ̀lì nìkan ni àwọn ń kà, àwọn kì í ka nǹkan mìíràn. Àwọn ẹlòmíràn ìwé ìfihàn nìkan ni wọ́n jókòó tí wọ́n ń kà, tí wọ́n ń yẹ̀wò. Wọ́n ní Jésù pàápàá ti sọ nípasẹ̀ áńgẹ́lì ni fún Jòhánù wípé àwọn nǹkan wọ̀nyí ni ohun tí kò lè ṣaláìṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ọ́. Nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn ń kà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa ni wípé kì í ṣe apá kan Bíbélì ni ó yẹ kí a máa kà ní ìgbà gbogbo. Ó yẹ kí a máa ka gbogbo Bíbélì. Ó ń sọ fún wa wípé bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀, gbogbo ọ̀rọ̀ kì í ṣe májẹ̀mú láéláé nìkan, kì í ṣe májẹ̀mú tuntun nìkan, gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde nípasẹ̀ báyìí ni a ó wà láàyè. Bí o bá wo bí a ṣe ń ṣe níhìn nínú ìjọ wa, ó rí wípé bí a bá ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè, bí a ṣe ń ṣe lé òní, bí a ti ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún, bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú tuntun, bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú láéláé, bẹ́ẹ̀ ni a ń lọ káàkiri sí àwọn ọ̀rọ̀ tí a ti pèsè sílẹ̀ fún wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Báyìí ni Ọlọ́run fẹ́ kí a ṣe. Bí a bá ti ń kọ́ ẹ̀kọ́ ní apá kan, a ó tún máa fi àwọn apá mìíràn nínú Bíbélì, a ó fi máa díwọ̀n wọn, a ó fi máa ṣe àlàyé wọn, a ó fi máa ṣe ìtumọ̀ wọn, kí ohun gbogbo tí ó ti ẹnu Ọlọ́run wá kí ó ba lè jẹ́ àǹfààní fún ẹnìkọ̀ọ̀kan wa. Yẹ kí a wo Jóòbù orí 23 ẹsẹ 12. Jóòbù orí 23 ẹsẹ 12. Bẹ́ẹ̀ni èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ̀, èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju òfin inú mi lọ. Bí a bá ń sọ nípa òfin ti inú, ìwọ tí o bá jẹ́ ẹni tí ó gbọ́ Yorùbá dáradára, o mọ̀ wípé a ń sọ nípa ohun jíjẹ. Bí ẹnìkan bá, bí o bá ń fẹ́ bẹ ẹnìkan níṣẹ́, bí o bá sọ wípé jọ̀ọ́ jẹ́ kí n lọ tọ́jú òfin ti inú mi ná, bí o bá sọ wípé kí ló ń sọ fún mi, a sọ wípé o kì í ṣe ọmọ káàárọ̀ òjíire ni. Ohun tí mo ń sọ ni wípé mo fẹ́ lọ jẹun, wípé òfin inú ń fà mí, òfin inú ń sọ wípé nísinsìnyí mo láti dáwọ́ gbogbo dúró kí n lọ mú òfin ti inú ṣẹ. Èyí ni wípé kí o lọ jẹun. Bí o bá ka èyí, ohun tí ó ń sọ ni wípé èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ mọ́ ju oúnjẹ tí ó ṣe pàtàkì fún mi, mo pa òfin Ọlọ́run mọ́ ju oúnjẹ lọ. Ohun tí a sọ yìí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀. o ye ki a mo we pe ounje ti ara ikan oro olorun ti emi ikan awon elomiran ti oro yi ti ye dara dara won ma nso fun a we pe lai si oro olorun ko si ounje aro e ni wo pe ki won ki o to jeun laaro ohun ki won o kokko se ni pe won o ni akoko idakeje akoko ti won o ka oro olorun akoko ti won o gbadura nitori pe won fe lati je ki oro olorun ki o wa ni akoko awon elomiran won ma nse ju bayi lo awon elomiran ti won ma nse ni we pe awon cassette ti ati ni sile ti ati waasu oro olorun sile bi won ba njeun yala looro tabi losan tabi lale won fi cassette yi won fi sibe bi won ti njeun ti won bo ara be ni won tun bo emi pelu onje ye pelu oro olorun awon elomiran o sese ki o je pe bibeli ti ati ka ni ede yoruba ni won wa si odo awon ti won ba wa toju cassette ni won wa ra awon cassette won yi ki o ba le je wepe boya won we ni ile iwe tabi won jeun won a fi awon cassette yi sinu ibi ti kini yo ti ma jade ki won ki o ba le ma gbo oro olorun ni igba gbogbo awon arakunrin wa awon arabirin wa ti o ti se be ti o je wepe laaro won ni akoko idakeje won ka bibeli won agbadura bi won jeun won a fi cassette oro olorun won a fi si ibi ti won ti le ma gbo cassette yi bi won we lowo won se be iru awon won ni ari pe won di alagbara awon ni won di akoni ninu igbagbo awon ni won di ajagun segun ni irin ajo wa bi a tin lo si orun sugbon awon ti ko le se be awon ti won je ole awon ti won ki ka bibeli awon ti won o ti e mo majemu ti tun yato si majemu lai lai gbogbo idanwo ti won wa lati owo esu ni o bi won sobo nitori be e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo bawo ni eyi yo sesese o marun ni ikini ki a ka oro olorun ikeji ki a gbo oro olorun iketa ki a ri wipe a nlakaka lati ni oye ohun ti a nka ninu oro olorun ikerin ki a ri wipe a nsasaro ninu oro olorun ikarun ki a ri wipe ohun ti a nka ohun ti a ngbo ohun ti a ni oye re ohun ti a nsasaro ninu re a mu si se bi a ba nse be a o ri wipe a o di alagbara ninu olorun je ki a pada lo si kolose ori keta ese ikerindinlogun ki a ri we pe oro olorun ti a n so nipa re yi o n so ni di ologbon o n fun wa ni ogbon ogbon ti emi wo kolose ori keta ese ikerindinlogun e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ninu ogbon gbogbo oro olorun ni ma fun ni le ogbon je ki a wo bi oro olorun se ma fun ni le ogbon ninu Timothy keji ori keta ese kedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Kristi Jesu oro olorun ni je ki a mo ona igbala oro olorun ni o je ki o ye wa wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo olorun oro olorun ni o je ki a mo we pe gbogbo eni ti a bi lati inu obirin elese ni oro olorun ni o je ki a mo we pe a bi wa ninu ese a mu ese gege bi eni momi a n je ese gege bi eni jeun tele tele oro olorun ni o je ki a mo we pe awon irawo paapa won ko mo won ko pe niwaju olorun ki a ma to so nipa okunrin nipa enikeni ti a bi ninu obirin nipa be ni a fi mo we pe oro olorun je ki a mo we pe elese ni eni kokan wa ni a ti je lati akoko ibi wa ki se be nikan olorun ni o je ki a mo ni o fun wa ni ogbon lati ri we pe aba ati gbogbo wa fun talaka eyi ko fun wa ni igbala we pe ko si ohun ti a le se nipa ise ododo ara wa we pe a o le ni igbala olorun ni o je ki a mo we pe wo odo agutan olorun eni ti o ko ese ara aye lo ati pe a o pe oruko re ni Jesu nitori ohun ni o gba awon eniyan re la kuro ninu ese won olorun ni o je ki a mo we pe bi a ba wo odo agutan olorun bi a ba ko ese wa sile bi a ba jewo ese wa bi a ba si kan won sile bi a ba ro mo Jesu Kristi ti a si gba ise ori igi agbelebo gbo fun enikokan wa wi pe a o ni igbala oro olorun ni o so wa di ologbon si igbala nipase igbagbo ninu jesu ki se be nikan oro olorun ni o je ki a mo wi pe ogbon ti a nso nipa re ti a le ni ninu olorun wi pe ogbon yi yo je ki a bori esu yo je ki a bori ese yo je ki a bori awon ti o nse ninu ni bini se wa se mo wi pe lakoko jesu christi ngba ti awon ota ti won wa ti won fe ka oro mo lenu ti won fe fi won idekun ti won fe fi mu oro ti o nso ni won fi nso wi pe a ko ri ologbon enikeni ko soro bi eyi ri ohun papa si ti fun ani ileri wi pe bi abatele ohun ti a si je ki oro ohun ki o wa ninu okan wa wi pe ohun o fun wa ni ogbon ti awon ota wa awon ti nse lodi si wa ati awon ti nse ninu ibini si wa ti won ki yo le fi bori e wa wo luko ori kokan le logun ese ike dogun luko ori kokan le logun ese ike dogun nitori ti emi o fun yin li enu ati ogbon ti gbogbo awon ota yin ki yo le soro odi si ti won ki yo si le ko loju bi oro jesu christi bi o ba wa ninu okan wa bi o ba wa ninu emi wa ti a to won jo ti o kan aya wa a ri we pe ni akoko inu ni bini bi awon ota ti le dide si wa oro yi ni yo fun ani ogbon ogbon olorun yo si je ki a le bori awon eniyan won yi worin dafidi ori ogofa dinkan orin dafidi ori ogofa dinkan ese ogorun din meji ati ese ogorun din kan nipa ase re iwo mu mi gbon ju awon ota mi lo nitori ti o wa nitori ti o wa pelu mi lai lai ni ese ogorun din kan emi ni iye ju ninu ju gbogbo awon oluko mi lo nitori pe eri re ni isaro mi nitori be oro olorun ni o fun ani ogbon o je ki a gbon ju awon ota wa lo o je ki a gbon ju awon tin se ninu ni bini se wa o je ki a gbon ju awon ti o ti le ngbiyanju lati ma fun wa ni imo ti won tabi aba ti won nitori be o ye ki oro olorun ki o kun inu okan wa ki a to won jo si o kan aya wa ki o ba le fun wa ni ogbon ṣùgbọ́n ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ kì í ṣe ọgbọ́n ti ayé kì í ṣe ọgbọ́n ti àwọn ẹlẹ́ran ara tí wọn ò ní ẹ̀mí ọlọ́run a ń sọ nípa ọgbọ́n ti ẹ̀mí èyí tí ó tún ìwà wa ṣe èyí tí ó jẹ́ kí a mọ bí a ti ń rìn bí a ti ń sọ̀rọ̀ àti ìwà tí a ń hù gẹ́gẹ́ bí onígbàgbọ́ jẹ́ kí a wo Deuteronomy orí kẹrin ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà Deuteronomy orí kẹrin ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà wo èmi ti kọ́ yín ní ìlànà àti ìdájọ́ bí olúwa ọlọ́run mi ti pàṣẹ fún mi pé kí ẹ̀yin kí o lè máa ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà á nítorí náà ẹ pa wọ́n mọ́ kí ẹ sì máa ṣe wọ́n nítorí pé èyí le ọgbọ́n yín ọ̀rọ̀ ọlọ́run ni ọgbọ́n wa kì í ṣe ìtàn àròsọ kì í ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kẹfẹ̀rí kì í ṣe àwọn òwe ìbílẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ni ọgbọ́n wa ọ̀rọ̀ ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti ń rìn bí a ti ṣe bí a ti jẹun bí a ti gbé ẹbí dúró àti bí a ti tọ́jú ẹbí ọ̀rọ̀ ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn ọ̀rọ̀ ọlọ́run ni fúnni lé ọgbọ́n nínú jákọ́bù orí kẹta jákọ́bù orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́mọ́. a sì ní àlàáfíà. A ní ìpamọ́ra, kì í sì ṣòro láti bẹ̀. A kún fún àánú àti fún èso rere, lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè. Èso òdodo lé à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà. Bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́ èyí tí ìṣe ọgbọ́n ọlọ́run nítorí ọgbọ́n tí ó ti òkè wá àkọ́kọ́ mọ́ ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́ ìwà òdodo a jẹ́ kí a máa rìn déédé ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá kìí ṣe ọgbọ́n oníkópani ọgbọ́n alágídí ọgbọ́n ajínilẹ́sẹ̀ ọgbọ́n ẹni tí ó lè jalè ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa ó ṣe ṣe kí a má rí ọgbọ́n tí ó ti òkè wá ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́ àkọ́kọ́ mọ́ kìí ṣe bẹ́ẹ̀ nìkan a sì ní àlàáfíà ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọ́gbọ́n ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́ tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́ èyí kìí ṣe ọgbọ́n ọlọ́run ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tí ó ń da ilé onílé tí ó ń dàárú ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo èyí kìí ṣe ọgbọ́n àtòkè wá ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà a ní ìpamọ́ra ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà tí kò ní ìpamọ́ra èyí kìí ṣe ọgbọ́n tí ó ti òkè wá kìí ṣòro láti bẹ̀ ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n bí a bá ṣẹ̀ kìí gbẹ̀bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó ní ọgbọ́n ọlọ́run a kún fún àánú àti fún èso rere lé àìsí ègbè lé àìsí àgàbàgebè ohun tí a pè ní ègbè níhìn ni wípé kìí gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀ kìí ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo a ní àlàáfíà èyí ni ọgbọ́n ọlọ́run èyí ni a fi ń sọ wípé ọgbọ́n ọlọ́run á jẹ́ kí a mọ ìwà hù á jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe wo éfésù orí karùn-ún kí a wo iṣẹ́ tí ọgbọ́n ọlọ́run ṣe ní ìgbésí ayé wa éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé kí kìí ṣe bí aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n a ó wà ní ìwà pípé a ó rìn ìrìn òdodo a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́ láìsí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí ọlọ́run ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ máa ra ìgbà padà nítorí gbogbo olè àwọn ọjọ́ ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n ọlọ́run tí ó ní ọ̀rọ̀ ọlọ́run kì yóò máa fi àkókò ṣòfò a ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó bí a bá ń lọ sí ilé sinimá bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́ a ń fi àkókò ṣòfò ni àkókò tí ó yẹ kí a fi ka bíbélì àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́ àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn àfi ń ta tẹ́tẹ́ irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà nítorí búburú lè àwọn ọjọ́ nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ olúwa já sí ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ ọlọ́run ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe ẹsẹ̀ ìkejìdínlógún ẹ má sì ṣe mu wáìnì lé àmupara èyí nínú èyí tí rúdurùdu wà ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí rántí wípé àwọn nǹkan yìí ni a ń sọ nípa ọgbọ́n ọlọ́run ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo ó di aláìlọ́gbọ́n ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù nínú orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa kọrin kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí olúwa e ma dupe nigba gbogbo fun gbogbo ninu olorun lowo olorun ani baba le oruko jesu kristo luwa wa e ma teriba fun ara yin ninu iberu olorun awon nkan wonyi ni ise awon ologbon ologbon nipa ti emi wo ninu kolose ori keta efe ikerin dilogun eje ki oro olorun oro kristi ma gbe inu yin le opopolopo ninu ogbon gbogbo kini ogbon yi kini yo se ni igbese aye wa ki e ma ko ki e si ma gbara yin niyanju bi a ba ni ogbon olorun a ma ko awon eni ti ko mo eko oro olorun to wa se o ti mo nipa atunse o ko awon elomiran bi o ba ni ogbon olorun se o ti mo nipa igbala o ko awon elomiran bi o ba ni ogbon olorun se o ti mo nipa bi a ti woso gege bi onigbagbo bi a ti soro gege bi onigbagbo se o mo nipa bi a ti gbe ile duro lori oro olorun awa obirin ti a ti loye bi a ti ntoju oko bi a ti ntoju omo bi a ba ni ogbon olorun a o ko awon ti o sese se igbeyawo ki awon paapa ki o ba le mo bi ile ti toro awa ti a je okunrin bi a ba ni ogbon olorun ki a si ti gbeyawo fun ojo pepe die a o ko awon ti won sese gbeyawo a o ma gba won ni iyanju eyi ni ogbon olorun oni a o ma ko ara wa a o si ma gba ara wa ni iyanju ninu samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin le okan yin si oluwa ari awon elomiran bi a ba wa ninu ile isin won ka wo gbera bi a ba nkorin bi a ba ni ogbon olorun a o ma ko orin lati inu okan wa jade si oluwa orin yin orin emi orin ti o ni itumo orin ti gbe ni duro orin ti mu ni tesiwaju ninu ona ihin rere yi ni a o ma ko ni a ba ri enikeni ti nkorin aye orin ti ke se orin emi orin ti ke gbe ni duro orin ti tun fa okan wa pada sinu aye ati jo ti fa okan pada sinu aye eyi ke se pelu ogbon olorun sugbon ki oro kristi ki o ma gbe inu yin le opopolopo le ogbon gbogbo ki a ma ko ki e si ma gbara yin ni iyanju ninu samu eyi ni orin dafidi tabi ninu orin iyin ati orin emi ati ki e ma fi ore ofe korin le okan yin si oluwa iketa o wa ninu ese iketa dinlogun ipinu ti o wa leyin awon ise wa ohun ti o ye ki o je ipile fun awon gbogbo ti a nse o ni ohun ko ti eyin ba si nse le oro tabi ni ise e ma se gbogbo won ni oruko jesu oluwa e ma fi ope fun olorun baba nipasẹ re ohun ko ti eyin ba si nse ni ile tabi le ode laarin ebi tabi laarin awon ore ohunkohun ti eyin ba si nse laarin awon onigbagbo tabi laarin awon alaigbagbo ohunkohun ti eyin ba si nse ni ibi ise tabi ni inu ijo ohunkohun ti eyin ba si nse nigba ti a wa laarin awon alaigbagbo tabi nigba ti a wa laarin awon onigbagbo ohunkohun ti eyin ba si nse ibaje laarin ose tabi ni ojo isinmi ohunkohun ti eyin ba si nse e ma se gege bi fun ogun olorun ati ki a ma se ni oruko jesu oluwa wa eyi ni ipinu ti o ye ki o wa ninu enikokan wa igbesi aye ti ko ni iru ipinu bayi o dabi eniyan ti ko ni opolo bi a ba ri eniyan kan ti ko ni opolo ko ma akoko ati joko akoko ati dide akoko ati jeun akoko bi a ti woso bi a ti rin bi a se se nkan pe bi omo luabi ko mo iru nkan be iru eni ti o n gbe igbesi aye re lai ni ipinu ki a ka ninu ese iketadinlogun yi o dabi oko oju omi ti ko ni itoko tabi o dabi moto ayokele sugbon ti ko ni atuko o dabi ile ti ko ni ipile o dabi awon akeko sugbon ti ko si oloko o dabi awon omo ogun sugbon ti ko ni balogun o ye ki a mo we pe igbesi aye wa bi a ba fe de ibute rere o ye ki a mo we pe igbesi aye wa ni lati ni ipinu ipinu kan yi ni o si se pataki we pe ohunkohun ti eyin ba nse ni oro tabi ni ise ki a ma se gbogbo won ni oruko jesu kristi oluwa wese iketalelogun ohunkohun ti eyin ba si nse e ma fi tokantokan se gege bi fun oluwa ki se fun eniyan ninu korinti kini ori kewa ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Nítorí náà, bí ẹ̀yin bá ń jẹ, tàbí bí ẹ̀yin bá ń mu, tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Èyí ni ó yẹ kí ó jẹ́ ìpinnu ẹnìkọ̀ọ̀kan wa, wípé ohun gbogbo tí à ń ṣe ní ọ̀rọ̀, ní ìṣe, ní ìrìn, níbikíbi, ní àkókò kákòókò, yálà ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ní òpin ọdún tàbí ní àárín ọdún, nínú ìjọ tàbí níbikíbi tí a bá ti bá ara wa, ògo Ọlọ́run ni ó yẹ kí ó máa jẹ́ ìlépa wa. Kì í ṣe wípé kí a máa fẹ̀ tàbí kí a máa gbéraga tàbí kí a máa gbé ara wa sókè. Bí ó bá jẹ́ wípé ohun tí a ń ṣe láti fẹ̀, a ń ṣe láti gbé ara wa sókè, èyí kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Irú nǹkan bẹ́ẹ̀ yóò mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ níwájú Olúwa. Ṣùgbọ́n ohunkóhun tí a ń ṣe ní ibikíbi, ní àkókò kákòókò, ní ìgbàkígbà, ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo tí a ń ṣe wọ̀nyí wọ́n wà fún ògo Ọlọ́run nìkan ṣoṣo. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀. A ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, ìpinnu wo ló ń mú? Ṣé o fẹ́ máa to ọ̀rọ̀ Ọlọ́run jọ sínú ọkàn rẹ? O fẹ́ máa kà á nígbà gbogbo? O fẹ́ máa jẹ ẹ́ gẹ́gẹ́ bí ẹni jẹun? O fẹ́ máa rí i wípé ọ̀rọ̀ Ọlọ́run wà nínú ọkàn rẹ, ó sì fún ọ ní ọgbọ́n tí ó jẹ́ kí o máa rìn, kí o máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó sì fún ọ ní ìgbàlà, ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó rìn déédé, ó rìn ní ìwà mímọ́, kí o bá lè ní ohun àmúyẹ kí múni lọ sí ọ̀run. O sì rí pé ìpinnu yìí láti máa wà, láti máa gbé fún ògo Ọlọ́run nìkan ṣoṣo ni ó wà ní ìgbésí ayé rẹ. Gbàdúrà sọ fún Ọlọ́run kí ó ba lè fún ọ ní ọgbọ́n tí ó yẹ, oore ọ̀fẹ́ tí ó yẹ, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè jẹ́ àjẹmọ́nú fún ọ, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè máa sọ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run bí o ti rí wípé o ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀, o ti ń jẹ́ afara, àti máa ka ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo, àti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo. Mú ìpinnu lónìí wípé gbogbo àwọn ìjáfara wọ̀nyí o mọ̀ kúrò ní ìgbésí ayé rẹ, àti láti ìsinsìnyí lọ o rí wípé o ń rìn, o ń ṣe fún ògo Ọlọ́run gẹ́gẹ́ bí ìkọ́ni ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣoṣo.
1: Thank you.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé lónìí ni a tún wá síwájú yín ní àkókò ìsọjí àti iṣẹ́ ìyanu yìí. A dúpẹ́ wípé ò yí padà, a dúpẹ́ wípé ọ̀rọ̀ yín kò yí padà, a dúpẹ́ wípé àánú yín, oore ọ̀fẹ́ àti agbára yín kò yí padà. Wípé síbẹ̀síbẹ̀ lónìí, bí a bá wá ojú yín, a ó rí i. Bí a bá ń fẹ́ oore láti ọ̀dọ̀ yín, ẹ ó ṣe é fún wa. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ sí ẹni tí ó wá sí iwájú yín láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti wá múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù. Lónìí, bí a ti wá, àdúrà wa ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Ẹ ó ṣe wa lójú láti jẹ́ kí a rí ìpèsè àtọ̀run wá tẹ́ ti pèsè fún wa ní àkókò tí a wà yìí. A dúpẹ́, ẹ gba ọpẹ́ àti ìyìn wa, kí ẹ sì gbọ́ àdúrà wa, nítorí wípé a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo gbàgbọ́ wípé o ti gbọ́ láti ẹnu adarí wa nípa ìmúrasílẹ̀ tí a ń ṣe àti àwọn ìmúrasílẹ̀ tí ó yẹ kí a tún ṣe nítorí ìpàdé tí ó ń bọ̀ níwájú wa. Wípé ní àkókò àjínde, a ní ìpàgọ́ àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ti sọ fún ọ, ó yẹ kí o máa gbaradì, ó yẹ kí o máa múra sílẹ̀ kí o bá lè jẹ́ alábàápín nínú àwọn ẹ̀bùn ọ̀run àti nínú àwọn ìpèsè àtòkèwá tí Ọlọ́run yóò yalò wá ní àkókò ìpàgọ́ yìí. A ti sọ wípé ní ọjọ́bọ̀, ní ọ̀sẹ̀ tí ń bọ̀, èyí ni ọjọ́ Àlàmísì gẹ́gẹ́ bí ọjọ́ òní, ní ọ̀sẹ̀ tí ń bọ̀ títí di ọjọ́ Ajé, èyí ni ọjọ́ Monday, ní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù yìí títí di ọjọ́ kìíní oṣù tí ń bọ̀ ni a ó fi ní ìpàgọ́ yìí. Mo sì mọ̀ wípé àwọn adarí wa yóò ti sọ fún ọ ibi tí ìpàgọ́ tirẹ yóò wà pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jáfara, kí a múra sílẹ̀, kí a má ṣe rí ẹnìkan tí yóò rin ìrìn àjò ní àkókò yìí, nítorí ó jẹ́ àkókò tí Ọlọ́run fẹ́ bùkún wa, tí ó ń fẹ́ mú àìní nípa ti ẹ̀mí ìgbésí ayé wa tí ó fẹ́ mú kúrò, tí ó ń fẹ́ pèsè wa sílẹ̀ fún bíbọ̀ Jésù. Nítorí gẹ́gẹ́ bí a ti ń fojú sọ́nà àti gẹ́gẹ́ bí a ti ń ṣe àkíyèsí, a rí wípé Jésù Kristì Olúwa Olùgbàlà wa tí à ń retí kì yóò pẹ́ dé. Ó sì yẹ kí a múra sílẹ̀, kí a má ṣe dàbí àwọn wúndíá aláìgbọ́n, ṣùgbọ́n kí a lè jẹ́ wúndíá ọlọgbọ́n. Nítorí bẹ́ẹ̀, múra sílẹ̀ kí o rí wípé o wà ní ìpàgọ́ ní àkókò yìí. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó yẹ kí o sọ fún àwọn ará ilé rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn tí ẹ jọ ń gbélé, ó yẹ kí o sọ fún wọn nípa ti ìpàgọ́ tí ń bọ̀ yìí, kí o sì mọ̀ wípé Ọlọ́run ṣetán, ó múra sílẹ̀ láti bùkún wa. Kí ìwọ pàápàá pẹ̀lú àwọn náà, kí ẹ bá lè jẹ́ alábàápín nínú àwọn ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún wa. Lónìí, nítorí tí àkókò wa ti lọ, n ó máa bá wa sọ̀rọ̀ díẹ̀ nípa ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Bí a bá ń sọ nípa èèyàn tàbí nípa ọ̀dá, mo rò wípé ó yẹ kí ó jẹ́ ohun tí ó yé ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn tí wọ́n wà ní ayé ní ìgbà àjàkálẹ̀ ogun
ajakaye ti ikeji ni odun die seyin ge ni bi adota odun seyin a ri wepe ni akoko na iyan ati oda o mu ni ile wa iyo o soro lati ri onje o soro lati ri ti o fi je wepe opolopo ni o je wepe ebi ni o pa won ku tabi awon arun miran ni o fi ara won se bogbe ti o je ki won ki o fi ile bora bi aban so nipa iyan akoko iyan o je akoko ti o buru jojo ti a n gbadura wepe ki olorun ki o ma je ki a ma ri iru igba be sugbon o ye ki a mo wepe ninu oro olorun akoko iyan wa ati wepe ninu akoko iyan yi olorun

kọkànlá kíyèsí ọjọ́ náà dé tí ni Olúwa Ọlọ́run wí, èmi ó rán èèyàn wá sí ilẹ̀ náà, kìí ṣe èèyàn oúnjẹ tàbí òǹgbẹ fún omi, ṣùgbọ́n èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Níhìn lè a ti sọ láti ẹnu wòlíì Ọlọ́run, ó sọ wípé báyìí ni Olúwa wí, wípé èèyàn ń bọ̀ ní ilẹ̀ náà. Ọlọ́run rán Amosi láti sọ fún àwọn ara Ísírẹ́lì, ó ń sọ fún wọn wípé àkókò èèyàn dé. Pàtàkì ó ń sọ fún àwọn ara Samaria ní àkókò náà wípé èmi ó rán èèyàn wá sí ilẹ̀ náà, ṣùgbọ́n ó sọ fún wa, ó ní kìí ṣe èèyàn nípa ti oúnjẹ jíjẹ tàbí kìí ṣe ti òǹgbẹ nípa omi mímu, ó ní ṣùgbọ́n èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó ṣeéṣe kí ó má jọ ọ́ lójú, ó ṣeéṣe kí o má mọ bí ó ṣe ṣe pàtàkì tó wípé Ọlọ́run ń sọ nípa èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìgbà tí a ń sọ nípa gbígbọ́ ọ̀rọ̀ Olúwa, ó pín sí ipa méjì. Ìkíní, àti fún àwọn ọmọ Ísírẹ́lì ní ọ̀rọ̀ Olúwa tí a kọ sílẹ̀, a sì ti rán àwọn ọmọ Léfì àti àwọn àlùfáà, a ti rán ọ sí wọn láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ tí a kọ sílẹ̀ yìí nípa ìmísí ẹ̀mí Ọlọ́run. Ọlọ́run wá ń sọ fún ọ wípé ìgbà kan yóò dé ní ìgbésí ayé àwọn ọmọ Ísírẹ́lì tí ó jẹ́ wípé ìmísí tí ó yẹ àwọn ọmọ Léfì, ìmísí tí ó yẹ àwọn àlùfáà láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, kí ó ba lè tù wọ́n lára, kí ó ba lè yí wọn padà, kí ó ba lè jẹ́ kí wọn kí ó ní ìgbàgbọ́ wípé ìmísí àtọ̀run wá yìí a kì yóò fún àwọn ọmọ Léfì, àti wípé wọn kì yóò lè gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ń ṣe ní yẹ, tí ń ṣe ní pé. Ìkejì ni wípé Ọlọ́run rán àwọn wòlíì sí àwọn ọmọ Ísírẹ́lì, ó sì máa ń fún wọn ní ọ̀rọ̀ tí ó wá láti ẹnu Olúwa, ó máa ń fún àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n Ọlọ́run wá ń sọ fún wọn wípé ìgbà kan yóò dé tí ọ̀rọ̀ tí ó ń wá tààrà láti ẹnu Olúwa wá sí ọkàn, wá sí ìṣípayá àwọn wòlíì wọ̀nyìí, kí a ba lè fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ìgbà kan yóò dé tí wọn kì yóò ní irú àǹfààní bẹ́ẹ̀, wípé yóò jẹ́ ìgbà èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ní irú àkókò bẹ́ẹ̀, òkùnkùn yóò bolẹ̀ biribiri. Ní irú àkókò bẹ́ẹ̀, agbára àti bọ́lọ́wọ́ èṣù kì yóò sí. Ní irú àkókò bẹ́ẹ̀, àti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run láti mọ bí a ti gbàdúrà yóò ṣòro jọjọ. Ní irú ìgbà bẹ́ẹ̀, ìtùnú láti òkè wá tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa mú wá kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ènìyàn náà. Ní irú ìgbà náà tí ìyàn ọ̀rọ̀ Ọlọ́run bí ó bá wà, kì yóò lè sí ìrètí nínú Ọlọ́run, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run ní fini lọ́kàn balẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ní fúnni ní ìtùnú, ọ̀rọ̀ Ọlọ́run ní fúnni ní ìrètí, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ bí a ti gbàdúrà, ọ̀rọ̀ Ọlọ́run ní fún wa ní ìgbàgbọ́, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé bàbá wa ń bẹ lé ọ̀run, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé èṣù lágbára lórí àwọn ọmọ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí a mọ̀ wípé Ọlọ́run pèsè àyè kan sílẹ̀ fún wa, wípé ní ìgbà tí àkókò bá tó yóò mú wa lọ sí ọ̀dọ̀ ara òun ti kára rẹ̀. Ọlọ́run wá ń sọ fún wọn wípé ìgbà ń bọ̀ ní àkókò ayé àwọn ọmọ Ísírẹ́lì tí ó jẹ́ wípé òkùnkùn yóò bolẹ̀ biribiri, nítorí wípé ìyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yóò wà láàrin wọn. Wò ó láti ẹsẹ̀ kejìlá, wọn ó sì máa rìn kiri láti òkùnkùn dé òkùnkùn àti láti àríwá, ṣe gáfrà fún mi, wọn ó sì máa rìn kiri láti òkun dé òkun àti láti àríwá àní títí dé Gábásì, wọn ó sáré sí wá sẹ́yìn láti wá ọ̀rọ̀ Olúwa, wọn kì yóò sì rí i. Lé ọjọ́ náà lé àwọn arẹwà wúndíá àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò dákú fún òǹgbẹ. Èyí ni a sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé àkókò èèyàn ó ń bọ̀ láàrin wọn, èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Olúwa. Kí ni ṣe tí Ọlọ́run sọ bẹ́ẹ̀? Kí ló mú irú àkókò bẹ́ẹ̀ wá sí ìgbésí ayé wọn? Ó ṣe ní láàánú wípé